0: Ma bẹ̀rẹ̀ tó fẹ́ bẹ́ yẹn.
1: That's what you want.
0: Ma mi omi yẹn.
1: Everybody begin water your
0: pool. Ẹ yọ̀dọ̀ yìí.
1: You youth.
0: Ẹ yanu.
1: Ọ̀pọ̀ yọ̀ ẹ
0: sọ̀rọ̀.
1: Pray.
0: Ọjọ́ ò tí ì lọ lórí ẹ. O sì lè ṣe rere.
1: You can still prosper.
0: Olúwa bùkún ẹ̀mí
1: náà. Olúwa bless me also.
0: Bùkún ẹ̀mí
1: náà. Bless me also.
0: Bùkún ẹ̀mí
1: náà. Bless me also.
0: Bùkún ẹ̀mí
1: náà. Bless me also.
0: Bùkún ẹ̀mí
1: náà. Bless me also.
0: Ṣàánú ẹ̀mí
1: náà. Bless me also.
0: Bùkún ẹ̀mí
1: náà. Bless me also.
0: Jesus
1: also.
0: Ṣàìlè mo ṣàìlè. Idaba lẹkẹdẹ lórí òkè sioni
1: àbájá mazda
0: ìtúsílẹ yóò wà
1: gbogbo
0: lẹyìn
1: ẹ ọ ti sọ
0: ẹ lọ ní àníṣọ ẹ lọ ní àníṣọ ó ó ní ẹ kọlé ó sì
1: débẹ
0: ìwọ ni wọn bá wí
1: o
0: yóò sẹmọ ọ
1: lára
0: yóò sẹmọ ọ lára ó ní sẹrú o ó ní jìyàgbé o ó ní sẹrú o indanemọ
1: fi
2: for 29/30/31
1: sílẹ not that day to 29/30
2: àwọn ìlérí ọjọ tó pẹ
1: gbogbo
2: àdúrà ọjọ tó pẹ
1: long time prayers
2: ẹ oyún orere tó ní sínú
1: the pregnancy of good thing
2: you conceive project kala wọn mẹ
1: your children
2: to their body o gbọdọ fi wọn lẹ lélẹ
1: yìí no don't leave them like that
2: ìpàdé lẹ weekend ló bọ sí
1: this program for to the weekend
2: lẹyìn crossover
1: after the crossover
2: gbogbo aṣọ tá a wọ last month
1: all the government of don last month
2: aṣọ ògo yẹn
1: the government of don
2: no person ẹyin bẹẹ lè wá last month
1: you that couldn't come last month
2: ẹwọ tí ń wá lẹlẹ
1: put on your own this
2: month jẹmu lo de
1: covenant has come
2: bọlu abati de
1: awọn ti lọ kọ
2: kò sí ní tí o lè
1: ṣẹlẹ
2: anu lọ fọ.

0: with the authority. Breaking generational code. Fifu ati wiwu gbogbo egungun ile. Ogun abijo nibi ta ti bi o. To so isere rere ti waju awon asiwaju. Jesu Oluwa wa eni ti gbogbo agbara lorun ati aye nbe lowo e. Pelu eje maje buta ta sile ni ka bayi. O ma fo gbogbo egun ti pile ti pile. Iwo na ma dominira. Lo fi ye ki won o da ko mo gbogbo eya ti ebi. Lo be pe Olorun lori woli samu jo authority. Baba woli ori oke ogo. Lojo Saturday 29. The Monday 31st August. Wakati adua mes la ro. Pelu show. Lati ibada tabi ipinle Ọsun aṣeji rẹ ni ẹ maa bọ lagbeju kan kò kakola orí òkè ògbó lẹdẹ yẹ ìkórìtà ìpínyà rẹ fún wa tó mọ ọjọ pípẹ jẹ àjọ gbàdúrà.
1: Orúkọ mi ni Peter Adémóyégun, ń gbé ní òkè Àrò ní Àkúrẹ́ yìí. Ní ìdílé tí mo ti wá, wọ́n lágbára ní àdúgbò ìdílé yẹn gan. Nínú gan gbà tí mo wá sí Àkúrẹ́, ìyàwó mi já sọ mi pé kí n stable sí Àkúrẹ́ tó yẹ mo ti wọ́n àti kúrò lákúrẹ́ tẹ́lẹ̀. Wọ́n já sọ pé kí n pé ire mi pé Àkúrẹ́ ló wà. Bọ̀ bí mo yé ń ṣe kò bọ́ sí ibẹ̀ bakery work mo ṣe electrical dẹ̀ ni mí. Mo ń ṣe from bakery to bakery mo ń ṣe. Wọ́n ṣáà pẹ́ mo ṣáà join the last year 77. Mo bá wọn ṣe àti ìgbà mo ṣáà bẹ̀rẹ̀ sí rí ṣe. Ẹni mo ti mọ̀ pé ọjọ́ pé àdúrà fẹ́ kájú àwọn yìí o. Bẹ́ẹ̀ lèmi náà ti bẹ̀rẹ̀ sí tẹ́ra mọ́ ìwọ̀n kò sí ìgbà tó ń bá ṣiṣẹ́ gbàdúrà lóru tí mi kì í jí. Mo ti set alarm phone to wadi the 11 o'clock ma ji ma jo ya adura bi mo se n gbadura mo ja ri pe change si awon wa change sa wa change wa at last mo ja ri ati pe wo during that time attack ni ba mo kan to ri mi se fun won ma attack ori mi obia ofa obia mo le be orisa won ma fun ma attack ori mi agba ti mo ja n gbadura then last one ta wa se mo ja gbadura wa apply for mo ti apply for bise yen more than 3 times. Wọ́n lẹ kí wọ́n máa ju application mi dànù ni. Nsìn èmi ò lẹ fọkàn sí mo kàn drop application mo kàn bọ́kàn kúrò ńbẹ̀. Mo ṣáà rí pé wọ́n pè mí. Mo dẹ̀ wá lọ mi ò prepare fún gan mo yẹ débẹ̀. Àti mo ṣe interview yẹn tán ṣe test yẹn mo ṣe test dáadáa bọ̀ interview mo fọkàn. Mo ṣáà wá rọ pé wẹ́ẹ́ mo fi sọ́wọ́ authority pé mi ò ṣọ́ọ̀bù wọ́n lè pè mí. Pé mo fi sọ́wọ́ authority pé miracle nìkan ló lè jẹ́ kí wọ́n pè mí. Bàtà wọ́n lẹ̀ wá pè mí. Ó surprise mi pé owó tí mi ò gbà rí. Owó mo ń gbòòyè ṣíṣá mi ò bá rẹ̀ rí.
2: Má sunkún náà.
3: Má sunkún.
2: Owó tó sọ fún ẹ bẹ́ẹ̀. Owó yẹn.
1: Owó tí mi ò gbà rí ní àdìgbà tí mo ti ń ṣiṣẹ́. Mo mọ̀ mo ṣiṣẹ́ ní East mo ṣiṣẹ́ ní gbogbo East mo ti ṣiṣẹ́. Bọ̀ owó tí wọ́n mi ò gbà rí. Eléyìí tẹ́lẹ̀ ẹ̀ sẹ́ẹ̀ kí wọ́n máa san fún mi. Èmi lẹ́yìn rẹ̀ sẹ́ bí 100 something like.
2: Má sọ iye tán fún ẹ o.
1: Oye tán wà tán wàá sọ wàá fún ní àpọ́ntẹ́lẹ̀ àti mo rí owó tó ń fẹ́ sọ fún mi. Ẹ̀rú bà mí mo níye authority don la.
2: Ìpè authority rẹ o náwó ẹ̀. Owó tó gbà rí ìkádọ̀ bá ní United States. Apá àbòdì kan jù sí nínú
4: àpàbí.
2: Ó yá gbà báyìí o. Sida.
5: Gbogbo ẹni tó ń bẹ Londo State.
6: All of you Londo State.
5: Èdè lè ní jẹ́.
6: Today is the DJ, hallelujah.
5: Sori ti Anuba fẹ́ sọ̀kan.
6: Wẹ́n bẹ́ẹ̀ ti sábà tó ti sẹ́yìn.
5: Kọ́kọ́rọ́ àkọ́kọ́.
6: The very first key.
5: O ní kí ọkàn èèyàn mọ́.
6: It's for your heart to be pure.
5: When you have pure heart.
6: Tó bá ní ọkàn tó mọ́ gẹ́rẹ́.
5: Psalm 24
6: yẹn.
5: Láti verse 4.
6: From verse 4.
5: Ọlẹ́ni tó ní ọwọ́ mímọ́.
6: He that has clean hands and a pure heart.
5: And tí o gbọ́
6: kẹsàn-án.
5: That
6: the mercy
5: to be
6: start of
5: valley. Tí o
6: búra ẹ̀ tọ́.
5: Or so
6: ti sin. O ní
5: orí Anu sọ̀rọ̀
6: fún
5: wọnú ògo lọ.
6: Enter into glory, amen.
5: Okeji.
6: Number 2 thing.
5: Àwọn tó bá ń dúpẹ́.
6: Those that are appreciating.
5: Bámika Jeremiah yẹn.
6: That book of Jeremiah.
5: Chapter 30.
6: Jeremiah 30.
5: Verse 19.
6: Àti látinú wọn.
5: Látinú wọn.
6: Ni ọpẹ́ àti ohun àwọn tí ń yọ yóò ti jáde.
5: Ọpẹ́ àti ohun àwọn tí ń yọ yóò jáde.
6: Èmi ó sì mú wọn bí sí.
5: Wọ́n bá ti lè máa dúpẹ́ wọn bí sí.
6: Wọn kì yóò sì jẹ́ díẹ̀.
5: Wọ́n wà ní kéré.
6: Èmi ó sì ṣe wọ́n ní ògo pẹ̀lú.
5: Máa ṣe wọ́n lógo.
6: Wọn kì yóò sì kéré.
5: Wọ́n ní kéré. They would become great.
6: Wọ́n di lánì.
5: Because mercy will speak.
6: Torí àná pọ̀ fún wọn.
5: Sori ẹni.
6: Today sir.
5: Ní church wà
6: látọ̀. Àtàwà church in Àkúrẹ́.
5: Lórí òkè ògbà
6: Àkúrẹ́. And the mental glory at Àkúrẹ́.
5: Ní Ondo Road.
6: In Ondo Road.
5: Ní after customs.
6: After the customs.
5: Níwájú ministry of
6: agri. Just opposite that ministry of agri.
5: Ẹ pé gbogbo ẹ tẹ́
6: bá ma lọ yẹ. Every body you know today.
5: Tó ti wọ orí òkè
6: yẹn. Yàtí tó dá ma ti mi bọ̀.
5: Ọ̀gá.
6: My brother.
5: O ní.
6: Today.
5: Ewu aṣọ tó bá dáa.
6: Come with your best clothes.
5: Bíbélì ní jẹ́ káwọn èèyàn rẹ̀ kò yàn.
6: Bẹ́ẹ̀ni president.
5: Bana ni le yo mu.
6: Then shall everybody sing peace.
5: On so
6: a lot of things you happen today.
5: Any two ni man.
6: Those that don't have we have.
5: Anu yo soka.
6: Nothing we decide.
5: Mama reti.
6: I'm expecting you.
5: Laro.
6: This man.
5: Yo dafu.
6: Amen. Amen.
5: Bobo ni ajo laro.
6: So I join this money.
5: Bobo in baba baba.
6: All your fathers.
5: Iskabesi.
6: Our kings.
5: Ito long
6: God has put in position.
5: Je alejo wa lo.
6: Be our special guest today.
5: Yo si dafu.
6: It shall be well with him.
5: In the name of.

0: Adaba 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Ìròyìn ní kùtù àìrè láti lè ṣe àdàbà 88.9 FM Àkúrẹ́. Ṣáájú ẹ̀gbọ́n àwọn kòkó tó wà nínú ìròyìn ọ̀hún.

0: Ofa ese ikarundinlogun wipe iye bi eni.
1: Hello somebody. Edo State Polytechnic lo kan le kun yin kokoko. Eto igbaniwole nlo lowo lowo fa awon akeko to fe wole fun National and Higher National Diploma. Fun sa 2026-2027. Awon programs ta ni London National Diploma ni. Electrical Electronics Engineering, Mineral and Petroleum Resources, Engineering, Computer Science, Science Laboratory Technology, Statistics, Mass Communication, Accountancy, Business Administration and Management, Banking and Finance. Ati be be lo. Fun Higher National Diploma lani Computer Science, Science Laboratory Technology, Accountancy, Business Administration and Management, Public Administration, Estate Management and Valuation. Akẹ́kọ̀ọ́ tó bá ti ní 5 credit nínú NECO àbí WAEC ẹ̀. Láyọ̀ English and Mathematics sílẹ̀ nínú ìjókòó méjì ti pegede. Ó ti gba 100 marks nínú JAMB tiẹ̀ ló bá tán. Akẹ́kọ̀ọ́ lè apply fẹ́tọ̀ ẹ̀yáwó àwọn akẹ́kọ̀ọ́ NEFOND láti sanwó ilé ẹ̀kọ́. Láti ṣe ìforúkọsílẹ̀ ẹ̀kọ́ sójú òpó. www.edopoly.edu.ng. Àbí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ pé 0806-627-1585 tàbí 0802-560-0623. Edo State Polytechnic ṣe. Ọgbọ́n àtinúdá àtàṣeyọrí ló jẹ wá lógún.
2: Ìtàn ní mú ní tàn lọ̀rọ̀ tààrẹ Bọ́lá Tinubu fọ̀rọ̀ pé bó ti ṣe ṣàlàyé ẹni tó jẹ́ adarí àwọn òṣìṣẹ́ ìjọba tó ń kógbá wọlé arábìnrin Dìde Wisin Jack gẹ́gẹ́ bí adarí eléyìí tó jẹ́ wípé orúkọ rẹ̀ ò ní kú nínú àkáìtàn láéláé. Ó pabi ọ̀rọ̀ náà lákòókò tí wọ́n ń ṣe àfìléde ìwé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ léyìí tí adarí àwọn òṣìṣẹ́ tó ń kógbá wọlé ọ̀hún tó ṣe jáde nílùú Àbújá Tinubu. Ẹni tí mínísítà tó rí sọ̀rọ̀ ọgbọ́n àtinúdá ìmọ̀ sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ ṣojú fún jẹ́kọ́ di mímọ̀ wípé arábìnrin Wisin Jack ni lọ́mọ ti sin ìjọba ní ìpele ìpínlẹ̀ àtijọba àpapọ̀ fọ́pọ̀lọpọ̀ ọdún tó sì jẹ́ wípé ó ti dé ìpele tó ga tó jẹ́ wípé wọn ò ní gbàgbé ẹ̀ nínú iṣẹ́ tó ṣe ọ̀hún. Ó jẹ́kọ́ di mímọ̀ wípé Wisin Jack ni ló jẹ́ òṣìṣẹ́ ìjọba ẹni tí iṣẹ́ rẹ̀ yé dunjúdunjú. Rírò lọ́bẹ̀ gbẹ̀gìrì tí wọ́n ń wé ló mú kí ìjọba àpapọ̀ kó bẹ̀rẹ̀ sí ní ṣe àtúngbéyẹ̀wò àwọn ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ rẹ̀ lókè òkun báyìí láti lè mú àdínkù bá ìná àpà àti láti lè darí owó eléyìí tó ń lọ sórí ètò náà tẹ́lẹ̀ sórí fífagbára ro àwọn ilé ẹ̀kọ́ gíga orílẹ̀-èdè yìí. Mínísítà tó rí sọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ọ̀mọ̀wé Tunji Alhassan ló mọ̀ pàbí ọ̀rọ̀ náà. Ó jẹ́ kó di mímọ̀ wípé ìjọba àpapọ̀ nílé tẹ̀síwájú láti mọ ọ̀nà owó àwùjọ fi rán àwọn ènìyàn kan lọ sókè òkun lọ́mọ ka ètò kan eléyìí tó ti wà láwọn ilé ẹ̀kọ́ gíga fásitì polytechnic àti kọ́lẹ́jì orílẹ̀-èdè yìí. Mínísítà ọ̀hún jẹ́ kó di mímọ̀ wípé nígbàtí ìjọba tó ń ṣe àgbéyẹ̀wò ètò ìnáwó rẹ̀ ìlọ́mọ̀gbà lérò láti ṣe àtúngbéyẹ̀wò níná owó láti lè rán àwọn ènìyàn lọ kàwé lókè òkun ọ̀hún. Ó ní nígbà tó ń dé ọ́fíìsì ni wọ́n fi àwọn ìwé kan síwájú ọ̀hún eléyìí tó ṣàkóónú kò ní ní 100,000 àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n rìnrìn àjò lọ sí Morocco láti lọ kọ́ àwọn ètò ẹ̀kọ́ kan tí wọ́n fi ìdí gẹ̀ẹ́sì kọ láì yọ ti ìmọ̀ ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìkọ̀ròyìn sílẹ̀. Ó wà jẹ́kọ̀ọ́ di mímọ̀ wípé ọ̀rọ̀ náà ló kọ́ni lóbinú gidigidi o ìdí abájọ sì rèé tí ìjọba fi gbà á lérò láti ṣe àtúngbéyẹ̀wò irú ìnáwó bẹ́ẹ̀. Alága àjọ tó ń da gbóró máwọn tó bá ṣòwò olókùmọkùmọ Ọlá Olókóyèdè ló ti jẹ́kọ̀ọ́ di mímọ̀ fáwọn ilé tí ọ̀fẹ́ pé ẹnikẹ́ni nínú wọn tó bá ṣe ìrànlọ́wọ́ láti lè mọ jẹ́ kí wọ́n mọ bí àwọn tó ń fagbára pọn gbó olóògbé ọgbọ́n àtú ti ṣe rìn òun ni wọn yóò fún ní bí ìdá méjì àbọ̀ tàbí ìdá márùn-ún nínú owó eléyìí tí wọ́n bá gbà padà nínú owó táwọn ènìyàn kan fẹ̀yìn pọ̀ wọlé lọ sókè òkun ọ̀hún. Olókóyèdè ló fọ̀rọ̀ náà léde lọ́jọ́rùú nígbà tó ń ṣe ètò ẹ̀kọ́ kan ìyẹn ní orílẹ̀-èdè United Kingdom. Ó jẹ́ kó di mímọ̀ wípé ìsọwọ́ṣiṣẹ́ iléeṣẹ́ tó ń gbógun ti ìnáwó ìlú nínákúnà ọ̀hún ni ló mọ̀rọ̀ gbọ̀kú lórí bí àwọn ènìyàn bí wọ́n ti ṣe ń fún ní ọwọ́ àti ìlànà ìtọpinpin rẹ̀ pẹ̀lú àfọsọ́pọ̀ rẹ̀ pẹ̀lú àwọn elétò ìdájọ́. Ó jẹ́ kó di mímọ̀ wípé àjọ ọ̀hún ló ti ṣe gudugudu méje yàyà mẹ́fà látàrí báwọn ènìyàn ti ṣe ń ta wọn lólobó. Ọgọ́rọ̀ àwọn ìyálọ́jà àtàwọn olùgbé ní Kiribo níjọba ìbílẹ̀ Ẹsẹ Odò nípínlẹ̀ Ondo ni wọ́n ti jẹ́jẹ́ àtìlẹ́yìn wọn fún àtúndìbò ààrẹ Bọ́lá Tinubu. Wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ààrẹ Bọ́lá Tinubu ti di àkàrà ojúde àpọ́n tó di eléyìí tó ń ta wàràwàrà lójoojúmọ́. won jeje lati fi gbogbo igbiyanju won se ranlowo fun atundibo are Bola Tinubu ninu eto dibo gbogbo odun 2027 nibi eto elo soleja leti ajo to nporo sokan lese koko fun Tinubu GMT to sagbatero re latowo minister to ri soro abenu olugbomi to jojo ni won ti soro na okarara won to janfani eto ohun iwabi periwari ndo shalaye are Bola Tinubu gege bi eni tawon fe ti fa won to ti yan o tawon o si se atileyin fun eni to je adari awon iko loja ninu eto GMT Olufunke Adesida lo wa ro awon ti won janfani eto na lati na owo ohun bo se to ati bo ti ye o ro won lati bere si ni wasu are Bola Tinubu latojule de ojule owo ile ise ọlọpàá nipele Oyo ti te awon afurasi mẹwa kan bayi ti won lowo ninu fifi eya ara eniyan tutu se asije se ile ise ọlọpàá ohun salaye awon afurasi ohun gẹgẹ bi ajeniferi to si je wipe owo te lawon agbegbe to yato sira wo nipele naa en to je agbẹnusọ fun ise ọlọpàá ohun Ọláyinka Ayanlade je ko di mimọ wipe awon afurasi ohun en lowo te ni iseyin ati agbegbe Saki Ọgbẹni Ayinlade je ko di mimọ wipe awon afurasi ohun ni won lowo ninu fifi eya ara eniyan tutu se asije latari ati le di olowo ọkan ninu won Nuru Ninga ni yoo je ko di mimọ wipe odidi ọdun meji en lo nti fi eya ara eniyan iye papa julọ egun ori eniyan lo nti fi se asije o to se je wipe titi di oni oloni ohun o ti ni owo kankan Ọgbẹni Gani yóò ló tún wá ṣàlàyé bí ọwọ́ ọlọ́pàá bó ti ṣe tẹ̀ ẹ́ ìyẹn bí wọ́n ti ṣe pè é sínú ìpàdé kan kó tó di wípé ewé rẹ̀ sunko ó ní òun máa ra ẹ̀yà ara ènìyàn lọ́wọ́ Ọgbẹni Suleiman Saki tó ń sì máa san 20,000 tàbí 20,000 owó náírà fúnlẹ̀ tó ń bára àwọn míì tọwọ́ kan ó ní Ismail Abdullah Wasiu Tijani Abiola Nasiru àtàwọn míì bẹ́ẹ̀ tọ́ èyí ló pin ìròyìn ní kùtù ọwà tòní láti iléeṣẹ́ àdàbà 88.9 fm àkùrẹ́ Ọláyinka Òjó lólùtú ìròyìn adégbòye gàlàní lórúkọ tèmi mo kí ẹ̀yáṣẹ́ lónìí àníjẹun tí ò tẹ́ wa lọ́rùn.

0: kejì
1: oṣù kẹta
0: ọdún tá a wà
1: ni mama dágbére fáyọ òṣèyẹ
0: lọmọ 92 years
1: ní àlàkalẹ̀ ìsìnkú mama ọtí lọ rẹ
0: ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n
1: oṣù kẹjọ
0: 27th August 2026
1: ní àwọn ọmọ àti ẹbí
0: ó lọ rẹ gbé ara mama gẹ̀gẹ̀
1: láti state
0: specialist mọ́ṣọ́rẹ̀
1: ìkàrí àkókò
0: wá sílé
1: wọn mama yóò wà ní títẹ́ fún ìgbà ẹ̀kẹ́
0: ìrọ̀lẹ́ ọjọ́ kẹyìn náà
1: ní ayẹyẹ àṣàyàn orin onígbàgbọ́ fún mama
0: nílé wọn
1: bọ̀dé ìwà lóye
0: sùn ara mi
1: akungba
0: ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹjọ
1: 8th August 2026
0: ní ayẹyẹ ìsìn
1: àtijáde òkú fún mama
0: ní St. James African Church
1: akungba àkókò
0: ìgbédè agogo mẹ́wàá òwúrọ̀ 10 AM
1: lẹ́yìn èyí
0: ayẹyẹ mo gbẹ̀yìn arúgbó mi ìdájọ́ yín òun ìrẹsì
1: yóò ṣẹlẹ̀ ní kàsàgbùà
0: lórí pápá
1: community comprehensive high school
0: akungba
1: súnré o mama
2: ọmọdà mi onímọ̀
3: jẹ́
2: ọmọbùkọ́ ọmọ funfun yagi má yẹka
3: ọmọdéyàn tó kú lóde
2: ani gbagba
3: torí kọ̀rọ̀ yabu
2: àsẹ̀yìnwá àsẹ̀yìn
3: nínú ọmọdé wọ̀n yẹn jẹun pa
1: ǹjẹ́
0: chief bayo
1: ọlọ́run mèké
0: dídá mi
1: onímọ̀ jẹ́
0: ọfọkẹ́lẹ̀
1: akungba àkókò
0: olùkéde
1: wẹ̀bí.
4: Kéré o.
5: Èyí ni ìdílé
4: ọmọọba Samuel Mahmudu Ọlánìpẹ̀kun
5: ti ìdílé ọba Ìràrà
4: Arégidi Àkókó.
5: Fìràwọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Ondo láti gbé ìgbésẹ̀ tó nípọn nípa títẹ̀ ilé àṣẹ ilé ẹjọ́ tó fìdí múlẹ̀ lórí ipò ọba Zaki ti Arégidi Àkókó. Ìdájọ́ ilé ẹjọ́ náà tí wọ́n fi ṣọwọ́ sí Gómìnà Lucky Ayédàtiwa ló fìdí múlẹ̀ pé kí Alhaji Isa Ọlánìpẹ̀kun kó dẹ́kun pípe ara rẹ̀ ní Zaki ti Arégidi Àkókó kí ìjọba sì pàṣẹ fún kó fi ààfin ọba náà sílẹ̀. Bákan náà làràwọ́ ẹ̀bẹ̀ sí ìjọba láti pèsè ààbò lójúná àti dènà ìdàrúdàpọ̀ nílùú Arégidi Àkókó kí ìjọba sì bẹ̀rẹ̀ ìgbésẹ̀ yíyan ọmọye tuntun fún ipò Zaki ti Arégidi Àkókó. A fi ìkéde yìí léde gẹ́gẹ́ bí ìlànà fún ìfìdímúlẹ̀ àlàáfíà ní bí àwọn aláṣẹ yóò ti bẹ̀rẹ̀ àgbéyẹ̀wò lórí ìdájọ́ ilẹ̀jọ́ náà. Ìdílé Samuel Mahmudu Ọlánìpẹ̀kun nírètí pé ìgbésẹ̀ ìjọba ìpínlẹ̀ Ondo yóò fòpin sí èdèàìyedè ọlọ́jọ́ pípẹ́ lórí ipò ọba náà yóò sì ṣílẹ̀kùn àǹfààní sílẹ̀ láti yan ojúlówó Zaki ní Arégidi Àkókó. Ọ̀gbẹ́ni Philip Adelabu Ọlánìpẹ̀kun ló kéde lórúkọ gbogbo ẹbí.
6: Ṣadé kò ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
7: Màámi.
6: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
7: yẹn. Hypo kẹ̀.
6: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò ìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
8: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
9: Praise God! Hallelujah! Are you a lover of the world? Are you in Akure on those days? Christ Apostolic Church, Chapel of Praise, invites you to our teaching week. Theme, Thy Kingdom Come, Matthew chapter 6 verse 10, which is coming up 27th to 29th of August, 4:30 to 6:30 p.m. on Thursday and Friday, and 10 a.m. on Saturday. Venue, Christ Apostolic Church, Chapel of Praise Auditorium, Apatakuti, Futa South Gate, Akure on those days. Ministry, Pastor Michael, Kayode and Yimode, the Superintendent, Christ Apostolic Church, Amuwadofin, Lagos State, the host pastor, Pastor JTB, Oluwa Timileyin. Come and encounter Jesus. God bless you.
10: Amen.
11: Kúkú ọmọlí tẹjẹ tẹjẹ.
12: Olúrẹ́rẹ́ pogun yìndó.
11: Ẹ bá gbọ́ nẹjọ yìí.
12: Ẹ pàpà yàrá ọ̀nà yìí.
11: Kọ́ ọ ti pojú gbọ́.
12: Ó tán popopo.
11: Ibà mi Clement Akíbọ̀bọ̀ yìí.
12: Ó sùn jẹ́jẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀dì ọ̀pọ̀ sùn mọ́nàmọ́ná sínú oko.
11: Ibà lẹ́ ọ̀rọ̀ tí mo.

0: 88.9 FM. Àwọ̀lú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Àpárá pẹ̀lú àfò eréka LCDA níjọba ìbílẹ̀ ọ̀sẹ̀ lábẹ́ aláyé Olúwa ọba tó lu ìgbàjù lórí àpèrè nílẹ̀ Áfíríkà His Imperial Majesty Ọba Stephen Adégòkè Egúnjọbí II Aláàfò of Afọ Kingdom àti dédé ìyòyé rẹ̀. Dúpẹ́ adúpẹ́pẹ́ òkun fún ìfẹ́ ìgbàgbọ́ ìfọkàntán tí àwa East Governor Honorable Dr. Lucky Orimisan Ayida tiwa 18-0 ní tó fi yan ọmọ wa Honorable Kevin Solomon Olaolu KSO as SSA on Student Matters. Ìgbìdìgbì la standard gidigba. Bí ìgbà ẹ̀kẹ́ tó kọ́wọ́ tilé fún ìjọba ó di rọrùn fún àṣeyọrí tó lọ́ọ̀rí Londo State. Congratulations KSO. Ìrírí ló ń sọ̀rọ̀. Àwa ọmọ ẹgbẹ́ APC World One Afo lábẹ́ lídà wa Àrólé Honorable Dennis Alunge Honorable Engineer Semiu Amuda Councillor Afo One Ọwádàrà Gbenga Chairman World One Ojo John Egunjọbí Akọ̀wé Arábìnrin Àìná Olúpìtàn Woman Leader Rajit Timilẹ́yìn Ọ̀sẹ́ PR Dèdè wa dúpẹ́ fún ìyànsípò KSO. Àwa Ebo Governor Ode Yoba Kípínlẹ̀ Ondo máa dún kó máa dùn sí lábẹ́ ìdarí Orímisàn Honorable Ọba Àkùrẹ́ Adéoyè Agodi Gold Ọ̀sẹ́ SO Official One Òṣèlú tẹ̀síwájú lonígbọ̀wọ́ ìdúpẹ́ pàtàkì yìí. Thank you Mr. Governor.
2: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: olódùmarè ìbàrẹ fún tòní. Olódùmarè ìbàrẹ fún tòní. Allah ni Mùsùlùmí Jehovah ni ìgbàgbọ́ olódùmarè bàbá ìṣẹ̀ṣẹ̀. A tó ń fi ṣe ogun náà mọ̀ dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ilé ìta tó jí sí mọ́lẹ̀ àlàyé láàárọ̀ yìí. Àwọn tí wọ́n jí kìí ṣe pé a fi yọ̀ wọ́n adániwáyé o. A fi gborúkọ ńlá rẹ̀ ga ni. Ẹ̀yin aláyọ̀ wa ẹ̀yin èèyàn wa nígboro láàárọ̀ yìí. Ṣé dáadáa la bá yín? Ṣé dáadáa la bá yín? Ṣé dáadáa la kò yín? Ìjíǹjẹ tá a wá jí láàárọ̀ tó ní àmọ̀ ní jílékú lọ́wọ́. Wà bá rọjà ká bó ti pàdé o. Oníṣẹ́ ọwọ́ wọn ò ní kó bá yín, ẹ̀yin náà ò ní kó bá yín. Gbogbo ohun tẹ́ ẹ bá lè ṣe láti lè jẹ́ káwọn tí ń bẹ lágbègbè yín ó mọ gbọ́ àdàbà fitafita lọ́wọ́ tá a wà ó yẹ gbé ń gbèsè. Simply because àwa bọ́ìsì ọlọ́run yẹn tó ti wà ń kalẹ̀. Kì í sì wá sí pa ní sẹ́ǹsì bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n kékeré eléyìí tá a ní náà a mọ̀ wúlò lọ́pọ̀ gba. Ọlọ́run ló pé orí bẹ́ẹ̀ gbà tí ì sí èèyàn. Ojúmọ̀ ayọ̀ ńlá pètò yìí nìkànnì àdàbà 88.9 FM Àkúrẹ́. Gbégbé ga àlà níjọ́ ọ̀dá ń bẹlẹ́gbẹ́ mi ń bí a parí gánà sí bí àṣà bàbá wa lókè lọ. A parí gánà sí tuntun ní Football House. Nígbà tí bá ń lọlé lọ́wọ́ alẹ́ wáyé àwọn street light lára tí bá ń tàn sórí. Orílẹ̀ ti wọ̀ pé Jordan ni boy. Kọ́lọ̀ sá especially ti bá ń bọ̀ láti inú òkun. Orílẹ̀ ti wọ̀ pé Jordan ni boy. Ẹ sọ̀ pàwọn street light tán ṣe báyìí funfun ni kì í ṣe pupa mọ́. Ó bá ti tàn síwájú orí. Ẹ ti wọ̀
1: pé. Ta
0: ló sọ fún ọ pé mi ìrún lórí. O ní ó pọ̀ gan lọ́pọ̀ yanturu. Ọpọlọpọ ọpọlọpọ kíná ń pe orúkọ mọ́tò tí ń lò ní ìbò láti rí kọ́lọ̀ sàánú wa. Béèyàn bá wá Jọ̀dá bí ò bá mọ bí ò bá da mọ̀ tẹ́lẹ̀ bí n bá ilé júwe ẹ̀ lẹ́ẹ̀kan yóò mọ̀ pé Jọ̀dá lele. Bẹ́ẹ̀ kódà bó jà rí ọjà ọba tẹ́ ẹ bá ti rí yóò ti tanná wa.
2: Tó wá kí yín jàre ń bi gbogbo tẹ́ ti ń láǹfààní àti mọ gbọ́ wa nìkànnì àdàbà FM 88.9 mo mọ̀ pé ọ̀rọ̀ ẹjọ́ lọ wá rù.
0: Pẹ̀lẹ́ my boy.
2: Ẹjọ́ lọ wá rù. Ṣùgbọ́n mi ò ráàyè ẹjọ́ láàárọ̀
0: yìí. Adániwáyé mo mọ̀ dúpẹ́ lọ́rẹ̀ o.
2: Mi ò ráàyè ẹjọ́ láàárọ̀.
0: Àmì Bọ́lá gan wá wo inú gíláàsì wo. Ó wò pé jẹ́ wo orí wo. Kí ló ṣe é? Adániwáyé mo ẹni tó bá fẹ níyàwó yóò gbádùn rẹ ọmọdé abájọ tí mo fi sọ bẹẹ mo ń tààtà ni o torí kò fẹ síríọ̀sì ọmọdé tí mo fi sọ bẹẹ bọ́ bá ń lọ sọ́jà bá ìyọ̀wọ́ gẹ́gẹ́ bí ọkọ bí Bọ́lá ọlẹ́ mú ọkọ jù sí báàgì kọ́ ọmọ ọlọ.
2: Kí wàá lomi ọwá ní kò jù ń tẹ̀yẹ̀ lè jù
0: wá. Èmi ò sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n bí Bọ́lá ìṣerú ẹni tó gbé níyàwó tó mọ bẹ̀rù pé ṣé ò ṣe pó fẹ́ mọ̀ ṣe mọ́ mi.
2: Ọlágbára
0: ibo ló fẹ́ gbà sí. Ọlẹ́ mú kó sọ sábẹ́ àga jáde kó o dé wà bá bẹ̀.
2: Àfi
0: sápò ẹ kó mọ̀ mo lọ.
2: Mo lọ bí ọba lọ.
0: Àbí Bọ́lá bó Akínà sọ yìí.
2: Ọwá dọ̀rọ̀ tí
0: ọ̀sálọ̀. Ọlẹ́gùn ọ̀rígbọ́ pé ẹgbẹ́ kọ̀rọ̀.
2: Ìgbà tó ń fi mí pa ẹ̀ ó wá wò
0: rẹ̀ rà. Ẹgbẹ́ kọ̀rọ̀ tó bọ́ sí gan bóyá sọ wà ń bẹ̀. Sọ ọdún yìí ó rèé o àfi bí
2: o. Ọlágbára tó wá kí yín o ní gbogbo tẹ́ ẹ ti láǹfààní àti mọ̀ gbọ́ wa ojú máa yọ̀ òun náà ni ètò nìkànnì àdàbà FM 88.9 Àkúrẹ́ yóò ṣe pàtàkì fún kẹ́ ẹ lò dáadáa
0: ẹ fi
2: pamọ́ ọmọ wúlò. Ọpẹyẹmí jọ ọ̀dá òun náà ló kọ tèmi jẹ òun.
0: Adébóye ga àlàní ló kọ tèmi jẹ ẹjá dójú ọjà yẹn bí lẹ́jà.
2: Tá a bá ti dé ká wá fi àlejò wa ká wá gbé wọn síta kan bá wa
0: yàn náà wọn. Láìsọ ọmọ ọjọ́ mẹ́jọ.
2: A gbé wọn náà kó wọn tàbí ọmọ ọjọ́ mẹ́jọ.
3: Achievers University calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law, and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements, and fees from the university's website, www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. Screening holds on Saturday, the 4th of July, 2026 at Achievers University, Owo. For further inquiries, call Oluchi 0803-936-6046, Bumi 0815-110-5052, Achievers University, knowledge, integrity, and leadership.

0: For 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: My guy, you say Betway get plenty, plenty casino games for Niger. Over 400 games. Aviator, Blackjack, Roulette, Baccarat, Slots, Live Casino. The list not a finish, eh? No matter which you like, it did there for you. Every game in one place. Join Niger's home of casino and win big today.
0: Download the app or visit Betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
2: E kaabo pada lati oke lohun ohun ti a mo pekelu laaro toni ohun na ni o ni se pelu oro iwa baje lolede Nigeria papa julo leka ito isijoba ti e ba gbagbe laipe yi o ni awon ajo ICPC ajo ti n gbogun ti iwa baje ati awon iwo daran mi ni won tun ni won se awari awon ile ise to je pe ayederu o na tun ni won ta ba de wo
3: o si ja koko pe won lafo mo
2: afomo ile ise
3: ile ise alafo mo
2: ehn
3: tori afomo ni oni gbongbo
2: ti oni gbongbo
3: e dura pe ijoba ti wa lo sotun wa lo so si ba won wo bi ti gbongbo e wa ko si o to nigba ti ile ise oni ijoba apapo lo ntan mo
2: be ni
3: ijoba apapo ni o mo ba lo ko je
2: o ti e ti bi ile ijo ko je ipo ni pe Adeyemi te pe won ko ri
3: pe
2: ajo to mojuto oro awon ni oki okun
3: eh eh ajo to mbogito idokowo ijoba loki okun
2: eleyi na bayi ajo to rin si oro awon ohun abele eh awon nkan wa labele o na tun ni ile na ti won tun sawari e tajo ICPC ti won tun sawari re in to wa nja won omo lede Nigeria le ni pe ajo yi gege bi en to je bi adari be o tin so wi pe lati bi 16 years ago na ti wa labe eto isijoba won de mo wi pe
3: o si n gbowo
2: so pe ajo ile wa na ki omo ni awon omo se a je pe ati adari atadari ayederu ni ati awon osise ayederu ni
3: oruko le ise gan
2: olagbara olohun won saanu ni
3: awon ibere kan ta bo bere ta lo furuko le ise ile ta lo gba awon eyan se
2: olagbara
3: ta lo buwolu owo to lo
2: se are bola me ti nubu ti e ti ni ki won lo o ti pase ki won se iwadi ki won ti fi kele ofin bi awon kan ati awon to je permanent secretary bi abi meta won ti rokun won ibi ta wa nlo na ni ati lawon alejo pataki ati lajejo pataki ti ajo ma fi oro jomi turoro laaro toni lori eto onimo ni pa oro oselu o na ni won ati lami eto awujo o na si tun ni won won aba wa tan le si oro ti o wa nile yi awon na ni ogbeni onlale kan oni e ba wa ka won ra le
4: aka won mo ki gbo e ti ton pa ni ni pe a ko jumo
2: e seun
4: ako dede asiko
2: e seun to gẹgẹ bi laipẹ ni won se awari awon ile ise to je ayederu ati e wa gbo pe kan ti e wa ti won se awari e to je pe o ti to bi odun 16 ibi ti iwa abaje orilede Nigeria se a le so pe iwa abaje orilede Nigeria ti to bayi debi pe ki ile ise o wa fun bi odidi odun 16 ki won si mo
4: emi ni igbagbo wipe gbogbo nǹkan gbogbo àwárí tí ìjọba àpapọ̀ ń ṣe ní ẹlẹjọrẹta òde yìí èmi nígbàgbọ́ wípé ìwà ìbàjẹ́ gan ti kọjá ibi tí a ti ṣe àwárí dé yìí ní ìgbà tí a ṣe àwárí iléeṣẹ́ tí ọ̀gbẹ́ni Adéyẹmí tó ń ṣe adarí ẹ̀ tí a sọ wípé ayédèrú ni èmi sọ wípé àwọn iléeṣẹ́ míì wà tó jẹ iléeṣẹ ayédèrú tó jẹ pé ìjọba àpapọ ò tí ì ṣe àwárí ẹ mo dẹ tún nígbàgbọ wípé lẹyìn ìgbà tí wọn ṣe àwárí ICPC àjọ ICPC ṣe àwárí nigerian brand agency àbí kọkọ mo sì nígbàgbọ wípé ìmí ìtún ṣì wà tí wọn tún ti ṣe àwárí tí wọn bá tẹsíwájú láti máa ṣe ìwádìí láti máa ṣe àwárí wọn tún rí ìmí bí ó ṣe wà yẹn ẹrí wípé méjèèjì.
2: Hello, ṣé ń gbọ́ wa? Ó dà pé ojú òpó ń rí bákan.
4: Mo gbọ́ yín dáadáa.
2: Ó yà ń gbọ́ yín báyìí, ń gbọ́ yín.
4: Mo gbọ́ yín dáadáa.
2: Ó yà.
4: Mo ní lẹ́yìn ìgbà tí wọ́n ṣe àwárí iléeṣẹ́ méjèèjì yìí. Ṣé iléeṣẹ́ SPC tí wọ́n bá tún sì tẹ̀síwájú sí wọ́n á tún ṣe àwárí àwọn iléeṣẹ́ mi tó jẹ́ pé ayédèrú. Ilé tí mo sọ ni pé ó fi ní wa wípé fẹ́rí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ìwà ìbàjẹ́ ó ti mọ̀ wá lẹ́wù. Bóyá ní ìjọba ni o, bóyá ní iléeṣẹ́ táwa ṣe fúnra wa, bóyá iléeṣẹ́ aládàáni fúnra wa ni o, bóyá ìwà tí à ń wù ni o, bóyá bí a ṣe ń ṣe okòwò wa ni o, àti bí a ṣe ń ṣe nǹkan. Ìwà ìbàjẹ́ wa ti di nǹkan tó jẹ́ wípé à ń ṣe tó ti di nǹkan tó jẹ́ pé ó ti di ojoojúmọ́, àwọn Yorùbá ni ó ti di bárakú fún wa bí a ṣe ń ṣe. Nítorí ẹ̀ mo ṣe máa ń sọ fáwọn èèyàn pé bó ṣe lè jẹ́ pé ìjọba ní iṣẹ́.
2: Hello. Hello. Àpójú òpó ni.
4: Èmi náà ń gbọ́ yín tẹ́lẹ̀. Ọ̀pọ̀ kò sí gbọ́n kankan tí mo gbọ́ yín, mo ń gbọ́ yín tẹ́lẹ̀.
2: Ẹni bó tilẹ̀ jẹ́ pé ìjọba ní iṣẹ́ láti ṣe.
4: Ìjọba ní iṣẹ́ takuntakun láti ṣe lórí ọ̀rọ̀ ìwà ìbàjẹ́. Ṣùgbọ́n àwa tí a jẹ́ ọmọ orílẹ̀-èdè, àwa náà a nílò láti dẹ́kun ìwà ìbàjẹ́. A nílò láti jókòó kí a bára wa sọ̀rọ̀ láti rí wípé ìwà ìbàjẹ́ a dẹ́kun ẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ rí wípé àjọ kejì tí wọ́n mú tán ní ayédèrú yìí. Ṣe rí wípé ẹni tó jẹ́ adarí ẹ̀ ó ti jáde.
2: Bẹ́ẹ̀ni.
4: Tó bẹ̀rẹ̀ tí ní máa sọ wípé òun ò kí gun àjọ tí òun ń ṣe kò kárí ẹ̀ o, kò ń ṣayédèrú o, ó ti bẹ̀rẹ̀ sí ní máa sọ oríṣiríṣi. Ìfọwọ́ tún ní pé wọ́n á tún gbé ìjọba àpapọ̀ wá gbé wọn lọ sílé ẹjọ́. Kẹlẹ̀ rí wípé lórílẹ̀-èdè Nàìjíríà ìwà ìbàjẹ́ ó ti jọba ní ọkàn wa.
3: Ẹ̀jẹ̀ bí àlejò wa, ẹ̀yin gẹ́gẹ́ bí onímọ̀ nípa ètò ìṣèlú bí wọ́n ṣe pè é, ọ̀nà wo ni owó ń gbà wọlé sásùn àwọn iléeṣẹ́ yìí tí ìjọba ò sì fúnra sí látọ̀pọ̀lọpọ̀ ọdún?
4: Ẹ wo, èmi ò nígbàgbọ́ wípé tá a bá sọ wípé ìjọba kí ni ìjọba, àwa èèyàn náà ni ìjọba. Lénìísìn, èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí ti bá bóyá wọ́n fún mi ní ipò kan ní iléeṣẹ́ ìjọba, bóyá ní ìpínlẹ̀ ni o, bóyá ní ìbílẹ̀ ni o, bóyá ní ìjọba àpapọ̀ ni. Èmi náà ti dìjọba nìyẹn. Tó bá ti má fi gba ipò lénìí, bóyá yálà bóyá wọ́n dìbò fún mi ni o, tí mo fi wí bóyá dìbò yàn mí ni o, àbí ẹni tí wọ́n dìbò yàn ó fún mi ní ipò. Tí bá fẹ́ mú sọ̀rọ̀ lórí rédíò, tí nǹkan tí máa sọ wá ní ìjọba sọ. Tí a bá bèrè wípé ọ̀nà wo ni wọ́n gbà wọlé, ẹ wo ilé tí a sọ yìí, Nigeria Branch Agency ó ti wà bẹ̀ fún ọdún 16. So báwo ló ṣe wà bẹ̀ fún ọdún 16 títí?
2: Tí wọn ò sì mọ̀.
4: Tí wọn ò sì mọ̀ tó jẹ́ pé ẹni ọjọ́ mẹ́ta lọ ṣẹ̀ṣẹ̀ mọ̀. Ẹ wà ní kọ̀ọ̀kan tá a sì rí kọ́kọ́ tí Adéyẹmí, Adéyẹmí tó ń pẹ̀lẹ̀ lọ́nà rí.

0: Hello? Hello?
1: Hello, sir, I'm coming.
2: I'm going, man.
1: Sir, I'm coming. Only a joy, think about you, one knee, Lano, Finn. You see a crew, my sister. I'm quite one thing, pay a journal. They are eating me. We are to my Lord Duman, the logo. We are to Lord Duman, wow. We are to Lord Duman, you are to Lord Duman, wow. I just see our tower news, he did job. So I did pay one to sit on that to see what. Láti gbò wípé ṣé àjọ yìí tó wà ní ìlànà tó tọ́ àbí kò sí ní ìlànà tó tọ́ ọjọ́ tí wọ́n bá ti rí ọjọ́ náà ló di ayédèrú náà máa sọ síta pé ayédèrú.
0: Àwọn iléeṣẹ́ yìí gbogbo iléeṣẹ́ pátápátá tó wà ní abẹ́ ìjọba bí wọ́n ṣe pé òun ló ní ìforúkọsílẹ̀ pẹ̀lú àjọ corporate affairs commission. Nígbàtí ìgbàgbọ́ ni pé ńgbà tí wọ́n ṣe ìforúkọsílẹ̀ àwọn iléeṣẹ́ yìí wọ́n kó àwọn àmúyẹ kan lọ kí CAC tó buwọ́ lù pé ẹ mọ̀ ń jẹ́ báyìí. Ṣé ń gbádùn mi?
1: Wọ́n gbọ́ yín lọ́la.
0: Ṣé ká wá sọ wípé àwọn àjọ olùforúkọsílẹ̀ yìí àwọn náà mọ̀ nípa àwọn iṣẹ́ awúrúju wọ̀nyí tí wọ́n kàn mọ̀ ń mọ̀
2: bẹ́ẹ̀ ni wọ́n lórí ẹ̀.
1: ṣé ẹ bá wo ti àjọ tí Adéyẹmí Èmi fẹ́ fi ṣe àpẹẹrẹ. Àwọn kan náà wọ́n gbà wípé bí ó ṣe yẹ kí àwọn ṣe iṣẹ́ wọn wọn ṣiṣẹ́ wọn. Ẹ wo irú àwọn lẹ́tà tí Ọ̀gbẹ́ni Adéyẹmí mú kàpé. Ìgbà tí àjọ Office of the Accountant General tí wọ́n fẹ́ sọ̀rọ̀ nígbà náà. Àwọn kan náà ní ilé ìgbìmọ̀ aṣòfin nígbà náà. Wọ́n ní ìwé tí

0: kò sígbà kankan tó pọ̀ tí mi ò gbogbo àfẹsẹ̀ṣẹ̀ ló lè mi gbọ́ yín dáadáa. So mo ń ṣàlàyé lọ wípé àwọn àjọ tó yẹ kí wọ́n ṣe iṣẹ́ wọn dáadáa olóyìnbó ń pè ní due diligence ni wọn ṣe iṣẹ́ wọn. Ìdí tí mo fi sọ wípé àwa fúnra wa èèyàn ló ń jẹ́jọba, ọlọ́pọ̀ èèyàn ló ń jẹ́jọmọ, èèyàn ló ń jẹ́ ìjọba. Àwọn èèyàn tó wá ń jẹ́ ìjọba náà tó yẹ kí wọ́n ṣe iṣẹ́ wọn fínífíní tí wọ́n ṣe iṣẹ́ wọn, ara ìdí tí a fi ní àjọ tó ń jẹ́ ayédèrú. Wọ́n á kó dọ́kúmẹ́ǹtì oríṣiríṣi lọ sí báyìí. Ìbọn yìí irú àwọn tẹ́ à ń sọ yìí, ìbọn sí ilé lọ sí ilé ìfowópamọ́ tí wọ́n sí àkáǹtì àbí eléyìí tí Adéyẹmí tá à ń sọ yìí, ó tún wọnú bọ́jẹ̀tì. Owó tó fẹ́ odò ṣúná owó bóyá 1.2 billion àbélò, ó tún wọnú bọ́jẹ̀tì. Ṣé eyín so tó bá tún wọnú bọ́jẹ̀tì, kí ló dé tí àwọn tó wà ní wọn ilé ìgbìmọ̀ aṣòfin bóyá wọn wá pàdé àpòpọ̀ mọ̀ pẹ̀lú wọn ni o, bóyá wọn ò ṣe iṣẹ́ tó yẹ kí wọ́n ṣe ni o. Ṣùgbọ́n ní ọ̀nà kan àbí òmíràn, àwọn èèyàn tó wà nínú ìjọba náà tá à ń pè ní ìjọba náà, wọ́n mọ̀ nípa gbogbo eléyìí tó ń lọ yìí.
1: Ọ̀nà méjì
0: ló kún sí bí mo ṣe sọ, ọ̀nà méjì ló kún sí àwọn kan tí wọn ò ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kí wọ́n ṣiṣẹ́ wọn láti ṣe àyẹ̀wò fínífíní gbogbo ìwé tí wọ́n kó wá bá wọn. Ní apá kejì mi nígbàgbọ́ pé àwọn kan wà tó wà nínú ìjọba tó jẹ́ wípé wọ́n jọ ń pa ìdí àpò papọ̀ pẹ̀lú àwọn tó ń ṣe agbátẹrù àbí tí wọ́n ń ṣe kò kárí iléeṣẹ́.
1: Ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ni a mọ́ gbọ́ wípé àwọn ghost workers tó yẹ pé ìjọba ìmọ̀ ṣe àwárí àwọn tó jẹ́ ayédèrú ní ẹ̀ka ètò ìṣèjọba, kì í ṣe lórílẹ̀-èdè Nàìjíríà gan náà nìkan pé bóyá níjọba àpapọ̀ iléeṣẹ́ ìjọba àpapọ̀, kódà ó ń ṣẹlẹ̀ láwọn iléeṣẹ́ àwọn ìpínlẹ̀ wa tó yẹ pé tíjọba bá ti fẹ́ ṣe àgbéyẹ̀wò lórí ọ̀rọ̀ pé a fẹ́ ṣe àyẹ̀wò àwọn òṣìṣẹ́ báyìí, tó máa sọ pé mo ṣàyẹ̀wò àwọn òṣìṣẹ́, àwọn tó jẹ́ ayédèrú òṣìṣẹ́ ìmọ̀ fẹ́ sábà pọ̀ jù. Kí ni ẹ lérò pé ó yẹ kí àwọn ìjọba wa kí wọ́n gbé láti wò pé àmójútó ń dé bá àti mọ rí àwọn ayédèrú òṣìṣẹ́ àbí àwọn iléeṣẹ́ gan-an? Torí àwọn tí wọ́n ṣe àwárí náà, wọ́n sá ní àwọn òṣìṣẹ́ tí wọ́n ti ń gbowó oṣù láti gbà yìí, wọ́n sì tún ní bọ́jẹ̀tì tí wọ́n ń gbà.
0: Bẹ́ẹ̀ni, ṣe rí bí mo ṣe sọ, èèyàn ló ń jẹ́jọba. Yorùbá ní èèyàn ló wà lẹ́yìn orò tó rọ̀fin ké. Ẹ wo ọ̀rọ̀ ghost worker tẹ sọ ní irun ní ìjọba àpapọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, wọ́n rí àwọn ghost worker kan tó jẹ́ pé eléyìí tó pọ̀ jù tó jẹ́ pé iléeṣẹ́ ọlọ́pàá ló wà ní ọ̀nà bọ́yá rántí tó jẹ́ pàwọn ọlọ́pàá ló pọ̀ jù tí wọ́n dẹ̀ ti ń gba owó oṣù. Ìfà wọ́n rí ghost pensioner, àwọn tó ń gba pension tó jẹ́ pé àpò èèyàn kan ló ń lọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìpínlẹ̀ tó ìjọba tó lọ lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, wọ́n pe àwọn kan tó ń pè ní independent investigator abọ́dítọ̀ wípé ó dà pé àwọn rí ghost worker tó pọ̀ ó, wọ́n wá pè wọ́n kúkú wá ṣe àyẹ̀wò. Àwọn yẹn wá ṣe àyẹ̀wò wípé ní ọdún kan, láàrin ọdún kan, ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun san 13.7 billion tó jẹ́ owó ghost worker tó jẹ́ pé
1: àpò àwọn kan ní lọ
0: àpò àwọn kan lẹ́nu.

0: life.
1: Ṣáde kò ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
0: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà o, ò ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
0: yẹn. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò ìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ní àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
5: Ọ̀rẹ́ mi, a kú oríire. Àjọṣewọ́ ò ní bàjẹ́.
6: Ojú ọ̀nà rẹ̀ bí àná tá a pàdé lọ́fíìsì MTN tá a ti ra síìmù wa àkọ́kọ́. Ṣùgbọ́n ká má parọ́ o, ó ṣọ̀wọ́n láti rí irú ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ bíi tiẹ̀.
5: Àbí o, ọ̀pẹ̀lọpẹ̀ MTN.
7: MTN is 25 years old.
8: Fún odidi ọdún 25 ni MTN ti ń sọ wa di ọ̀kan tó sì ń sọ àlá wa dòótọ́. Lónìí, à ń yọ ayọ̀ ọdún 25 tó kún fún oríṣiríṣi àṣeyọrí. Bẹ́ẹ̀ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni MTN.
9: Dem say monkey smart, na because e train near. But now monkey will jump pass the eye, be quick see.
10: Don't call me auntie.
9: This Big Brother Ninja season 11 go hot pass pressing iron. Now only the biggest moves go make I see you.
10: Okay.
9: Everybody come show themselves.
11: Yes sir, now 247 drama for Big Brother Ninja season 11. Sharply recharge a decoder. Make you not for miss anything, no. All the gas goes they show for GoTV channel 49. You still fit follow happenings with GoTV stream. If you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
12: Every time there's a match, there are two kinds of screams. First, the regular fans.
13: Goal!
12: Then there's this.
13: Goal!
12: That's Betway users celebrating louder for their team and for their winning bets. Play and win with Betway, your destination for all things sports and casino with solid odds, fast payouts, and 24/7 support. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
9: Dem say monkey smart, na because the tree near. But now monkey will jump past the eye, be quick see.
10: Don't call me auntie.
9: This Big Brother Ninja season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you.
10: Okay.
9: Everybody come show themselves.
11: Yes sir, now 247 drama for Big Brother Ninja season 11. Sharply recharge a decoder. Make you not for miss anything, no. All the gas goes they show for GoTV channel 49. You still feel follow happenings with GoTV stream. If you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
14: Alejo lu ibere kan mo fe bere pe awon ile ise won yi won lawon osise akoko e ma ja akoko gbagbo pe awon osise yi mo pe ayiru ni ile ise yi ki wa ni ireti awon osise ogun logo oru won leyin igba ti joba ba tule ika
15: o se se ko je wi pe awon osise yi won mo pa ayiru ni won
14: o na la so
15: Ọlẹ́ máa mọ ọ̀páyédèrò ni wọ́n nítorí wípé bí mo ṣe sọ ṣe rí ara àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní irú ti Adéyẹmí yẹn FCIPC tí wọ́n kọ́kọ́ àbí FCIPC náà.
14: Àjọ tó ń bójú tó ìdókòwò ìjọba lókè òkun.
15: Bẹ́ẹ̀ni ti FCIPC yẹn ẹ mọ̀ pé ìjọba sọ wípé àwọn òṣìṣẹ́ tí ó bèrè fún wípé kí wọ́n gbà wípé wọn gba àwọn òṣìṣẹ́ náà nítorí pé wọ́n ní tẹ bá wo payroll ìjọba àpapọ̀ gbogbo àwọn òṣìṣẹ́ yẹn kò sí kankan nínú wọn ní payroll so ti alákọ̀ọ́kọ́ ni ìbọn eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ṣe ìwádìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣàwárí ẹ̀ ìyẹn mi ò nígbàgbọ́ wípé èèyàn lè ṣe agency àbí àjọ fún ọdún mẹ́ta.
16: Ṣùgbọ́n ààrẹ náà ti sọ wípé kí wọ́n ṣe ìwádìí nínú àjọ eléyìí tí wọ́n fi ń sanwó fún àwọn òṣìṣẹ́ ni IPPIS bi o se se ki awon eyan yi na ki won wa ninu ilana sisanwo osu fun awon osise. Se n gbo wa Ogbeni Olalekan oni
15: Ni gbo yin dada.
16: O ya gbo yin, a gbo yin.
15: Okay. Mo ni ko si igba ti won ba se iwadi ti won ba ri pe awon osise kan wa nbe. Won ma ka awon ghost worker ni o. Mi ni se mo won wa ka awon ghost worker. Anybody to ba de ti ri as ghost worker. Ni lo lo tarara. So bo se ri ni mo ni gbawo pa awon ti won ba ba nibe. Ti won pon sise labe ajo ayederu. Ijoba na ma ka awon ayederu ni o. To ba je pe ijoba fe so wi pe ajo na won wa fe regularize lati ri pe o nse ise to ye ko ba se lo to je pe gbogbo owe ti won to ye ko fi da ajo na le won wa fi iwe da le o wa je pe o saye de ru mo
0: se le gbajoba nimoran pe kan se le gbajoba nimoran wi pe kan wa fese mule leyin igba ti won ti wa mo pa ye de ru ni
15: to ba je pe ewuru elele keji ti won da le to pe ni Nigerian brand content ti a ba wo iṣẹ ti o yẹ ki o ma ṣe o to ba pe to ba fi diẹ mulẹ ta ba wo iṣẹ ti o yẹ ki o ma ṣe iṣẹ ti o yẹ ki o ma ṣe ni pe nkan to pe Nigeria brand gbogbo awọn nkan ti wọn ṣe lorilẹede Nigeria to jẹ meji Nigeria bọya fun apẹẹrẹ awọn to ṣadirẹ bọya awọn to jẹ pe wọn ṣe oriṣiriṣi nkan ṣa bọya biskiti abo oúnjẹ àbí bọya ẹ ṣe local food àbí anything local to ṣa ṣe lorilẹede Nigeria to jẹ pe Nigeria lọ ti n pòmò lọ ti n ṣe. Àjọ náà yẹ kó máa promote Nigerian brand content ni. Tí wọ́n bá wò dáadáa, èmi nígbàgbọ́ pé tí kò bá ṣerú àjọ tó ń ṣerú nǹkan bẹ́ẹ̀ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó yẹ kó fìdí ẹ̀ múlẹ̀ náà.
0: Tọ́ bá fìdí ẹ̀ múlẹ̀ àwọn tí wọ́n bá ń bẹ̀ pé wùwà ìbàjẹ́, kíkọ́ dáríjì wọn ni àbí kan sì fi wọ́n jìyà lábẹ́ òfin.
15: Wọ́n lè ní kọ́ máa lẹ́lé, wọ́n lè gba àwọn míì tó máa ṣe òkárí ẹ̀ lọ. Wọ́n lè ní kọ́ máa lọlé àwọn tó dálẹ̀ tó jáyé dèrò tẹ́lẹ̀. Wọ́n lè ní kọ́ máa lọ.
0: Ó dà a ti dúpẹ́ lọ́wọ́ yín fún àkókò tí ẹ yọ̀ǹda fún wa lórí ètò láàárọ̀ yìí. A fún àwọn aráalé náà lórí ọ̀fẹ́ láti gbẹ́nu lé ohun tá a gbé yẹ̀wò láàárọ̀ yìí. Àwọn ayédèrú iléeṣẹ́ lórílẹ̀‐èdè yìí jọ máa ń ṣàfàyọ ẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì.
16: Wọ́n kódà wọ́n tún sọ wípé gẹ́gẹ́ bí àtọ́jẹ́ alága àjọ ICPC bó ṣe wí ó ní wọ́n sì tún ní àwọn méjì kan tí wọ́n tún ń ṣèwádìí
0: wọn náà lọ́wọ́
16: lórí rẹ̀ náà lórílẹ̀‐èdè náà kọ́ náà wọ́n bọ́ sàánú.
0: Ọ̀nà wo là á tọ̀ tírú àwọn nǹkan báyìí yóò fi dópin bó o láti ṣe kómìnà di egun lọ́rùn ejò lọ́jọ́ iwájú orílẹ̀-èdè yìí 0816251 9991.
13: Ẹ̀lọ́ ẹ̀kaàrọ̀.
16: Ẹ̀kaàrọ̀.
13: Bala drive ni Jari Nubai lorúkọ Jésù.
16: Àmì ẹ̀ ṣeun.
13: Orúkọ mi ni Wòlíì Dèrèdè Solomon. Ẹ̀mí ibẹ̀ láti ìlú Ọ̀kàkókó.
16: Ó yà gbọ́ yín.
13: Mo kí yín, mo dẹ̀ kí yín bàbá wa náà kí wọ́n sọ̀rọ̀. Ọ̀nà tí a lè gbà ni pé àwọn ìjọba náà ni mo rí pé wọ́n lè ṣe iṣẹ́ yìí.
16: Ó yà gbọ́ yín.
0: O ti lọ.
16: Hello.
17: Ẹ kojúmọ́.
16: Ẹ káàárọ̀.
17: Comrade Olú Ìsìjọlá. Hello.
16: À ń gbọ́ yìí.
17: Ọ̀pọ̀lọpọ̀ adarí wọ̀nyí ni olóòótọ́. KICPC o àti EFCC o kò sí ètò olóòótọ́ nù wọn. Èyí tí ò bá dẹ̀ ti olóòótọ́ nù. Ìṣẹ̀bí kan láàárín ara àwọn tó ń pe gómìnà àná tó ń rìn kiri. Tọ́ sọ pé tí wọ́n bá ti rí o tí wọ́n bá ti ṣe báyìí o àwọn ò ní ṣèjọba mọ́ lẹ́yìn. O náà ló fẹ́ contest as a senator ní department ibi tó wà ní kíní wọn. Oríṣiríṣi nǹkan ló ń lọ orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn tó ń ṣòfin àtàwọn tó ń rúfin tó ń ṣòfin. Sọ́ọ̀rì Comrade Olú Ìsìjọlá ló ń sọ̀rọ̀ láti ọ̀wọ́ ẹ̀kọ́jú mọ́.
16: Àmì ẹ ṣeun ẹ ṣeun 0816251 9991. Hello, ẹ káàárọ̀.
18: Ẹ kojúmọ́.
16: Ẹ ṣeun.
18: Wọ́n ń pè láti ìwárọ̀ ọ̀ka.
16: Wọ́n
18: kí ìjọba kí wọ́n lo ní àkọsílẹ̀ tó dáa. Àkọsílẹ̀ kò sí department kankan tàbí ministry tó ní àkọsílẹ̀ kankan. Ìgbà mìíràn gan wa san owó oṣù fẹ́ méjì ẹnìkan ṣoṣo lóṣù kan wọn ṣe wa máa sọ fún àwọn òṣìṣẹ́ tàbí àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì pé ẹni tó bá ṣiṣẹ́ sanwó oṣù méjì fún kó dá padà tí ò bá dá padà wọn halẹ̀ ṣé kò yẹ káwọn gan mọ̀ ni kò sí ẹ̀rọ ìgbàlódé tí wọ́n lò fún fún kinní then àwọn the so called NGO àwọn ló máa ń pàdé pọ̀ láti rí pé wọ́n wọlé sí àwọn òṣìṣẹ́ ìjọba lára àti olóṣèlú ẹ jẹ́ kí wọ́n kó lọ ṣèwádìí bẹ̀rẹ̀ dáadáa kí wọ́n dín gbogbo àlàfo wọn yẹn ìgbà tí wọ́n ń béèrè fún peace corps níjọ́ wọn yẹn ni pé àjọ peace corps mo rántí pé buhari sọ pé òun ò fọwọ́ sí àwọn wọn yẹn gbé igba ti àwọn aṣòfin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kì í ṣe kí wọ́n gbé igba tẹ ìkúlé so gbogbo nǹkan tó wá fẹ́ dá sílẹ̀ kán máa gbé igba iwájú kán má máa gbé igba tẹ ìkúlé wọlé ẹ kú ètò.
16: ẹ ṣeun 0816254991. Hello, ẹ kaaro.
19: Hello, ẹ kaaro.
16: Ẹ ṣeun.
19: Olú ni láti dùn.
16: Ó yà ń gbọ́ yín.
19: Nà nípa àwọn àjọ tí ò tọ́ tí wọ́n discover àti recently kí ìjọba mọ̀ ń pa ìjọba kò sí wọn lè sọ pé ìjọba ò mọ̀ ń pa bọ́ nǹkan tó ṣẹlẹ̀ tí ní ìwòye ti tèmi ni wípé àwọn kọ̀ọ̀kan wà fún pé ministry kan bóyá like for example bí empower báyìí nígbà tí empower wà nígbà yẹn ti buhari nígbà yẹn àwọn kan wà tẹ́ tí wọ́n yàn nígbà yẹn tó yàn sí ipa tí wọ́n jẹ́ pé wọ́n jẹ́ worker permanent worker nígbà yẹn tó yẹ pé wọ́n wà tó ń wà ní ìcharge empower yẹn tó nígbà tí empower yẹn close ó ṣeé ṣe káwọn ministry yẹn ṣì wà kán máa close it completely so kò wá ní ṣiṣẹ́ tó ń ṣe mọ́ but ministry tó rí program yẹn wà lábẹ́ ṣì máa finance àjọ yẹn nǹkan tó ń ṣẹlẹ̀ náà ni torí pé àwọn ni àwọn àjọ wọn yẹn wọn ò níṣẹ́ tó ń ṣe bóyá wọ́n ti close iṣẹ́ tó ń kọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n pè wọ́n fún gbà yẹn àbí kíní ò wà sọ̀tẹ́sù but wọn ò ìpín

0: 51-9991. Hello, Ekaro. Hello.
1: Hello, Ekaro.
2: Eshu.
1: Akinwe
2: Dominic, you're not
1: going
2: to go to the house. I'm hello, Ekaro.
1: Hello.
2: Ekaro.
1: Ekaro, sir.
2: Eshun.
1: Honorable, you don't want to say that you are a young
2: woman. I am going.
1: Photos, you lady, you look for a woman who could department come from that lay. And when you don't defend the budget here, I will not defend the budget in continuing money party. So if that will go and they come planning book one to one, if they come back this deep into this matter, and we and if you for a bunny day.
3: A fi tun sanfani fun awon to je awon eyan wa won o de le se se to si ta yen mona doko but at the end of the day won a se ni we ko na wo la le gba ta fi le mo fun awon won lo nje okay je ka create ile oya e wa nbe se mo se de ti joba yen ba ti wa kuro nbe se mo pe adabi gba ton ba si aso ko loju egun ni e to won a mo wa wa bi ton le ba si abi bi ton fe saji so ni ru awon nkan to sele won won but to ba pe bi ton pe ijoba ti
2: eh hey, o ti ja atodo yin ni o atodo yin ni o hello
4: Ekaro Olotu
2: Ekaro
4: oruko temi ni Adetula Felix latodo
2: o ya nbo yin
4: ejo seri oro ten so yi o da bi eni to ijoba wa won kan di si wu wa ni seri bawo ni se le je olori ile ko ma mo yi omo to bi kéyàn jẹ ọgá ibi iṣẹ kó gba òṣìṣẹ kó mọ ní déta ẹ táǹtà ó wà disgraceful ó tuni lójú ká máa sọ pé fake ministry wọn dẹ̀ ń ṣe budget lórí fake ministry budget yẹn dẹ̀ ń wọlé wọn dẹ̀ ní permanent secretary wọn ní director tó ṣó ṣe gbọ́ ni. Kúṣùs pé àwọn ìjọba wa gan wọn ò kápébù àti handù orílẹ̀-èdè yìí ẹ̀ẹ̀mọ yo òṣìṣẹ́ kẹrin ẹni ẹni fake òṣìṣẹ́ ẹ̀ẹ̀mọ yo kẹrin sọ fún òṣìṣẹ́ tó ṣìṣẹ́ bá fẹ́ rìtáyà báyìí ẹni kó ṣe lọ́mọ pìrìsẹ́ǹtì letter of appointment appointment ẹni tẹ fún ẹkẹ gba òṣìṣẹ́ ẹ̀ẹ̀mọ gba tẹ gba òṣìṣẹ́ ni ẹ má jẹ́ ká máa tara wa lórílẹ̀-èdè yà kì í tara wa ni.
5: Ẹṣeun adúpẹ́.
4: À ń tọ́ra wa ni ẹjẹ́ ká sọ̀tọ̀ ọ̀rọ̀ fúnra wa àìsó òótọ́ ló ń jẹ́ kí orílẹ̀-èdè kó lọ ẹ̀yìn.
5: Ẹṣeun adúpẹ́. À nílé gbà pè mọ́ láàárọ̀ yìí.
2: Àsìkò ti lọ àwa ti sọ ti aná nu láàárọ̀ tòní. Ọlọ́run ṣàánú orílẹ̀-èdè Nàìjíríà.
5: Àmì o.
2: Ìdàgbàsókè yóò sì bá orílẹ̀-èdè Nàìjíríà.
5: Ọ̀nà táwọn ìjọba ó tọ̀ láti lè rí wípé orílẹ̀-èdè yóò dùn déédéé ọlọ́wọ́ bá ó bá wà láàrín
2: ọlọ́run ó kun wọn lọ́wọ́
5: àdúrà táwọn gbà náà nù
2: ni
5: ẹbí náà ni yóò ti mọ ọrọ́ tó mú lórí ètò ojúmọ́ láàárọ̀ yòókù tún di ọjọ́ ìṣẹ́gun tó ń bọ̀ lágbára ọlọ́run ọba nígbà táwọn abọ̀bọ̀ méjì táà ní sẹ́ǹsì yìí tá a tún
2: máa padà wá
5: títí dìgbà náà Adégbóyè Gàlà ni lórúkọ tèmi.
2: Ẹ̀yin náà láàmú bá lágbára lọ́wọ́ ọlọ́run àwa náà sì máa wá lágbára lọ́wọ́ ọlọ́run ó di ọjọ́ ìṣẹ́gun tá a tún máa pàdé ọ̀pọ̀ yẹmí jọ́ ọ̀ọ́dá òun náà ló kọ́ tèmi jẹ́ ire o.

0: 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next. Them say monkey smart, and because of three near. But now monkey will jump past the eye, they quick see.
1: Don't call me auntie.
0: This Big Brother Ninja Season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you.
1: Okay.
0: Everybody come show themselves.
2: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja Season 11. Sharply recharge at decoder. Make you not for miss anything, no. All the bass boats they show for Go TV Channel 49. You still feel follow happenings with Go TV Stream. If you dey road. Headline sponsor, Bet Power. Go TV. Love it.
3: Vito!
4: Which one you don't win again?
3: Baba! Now bet where you want to! Bonus points! Loyalty offers! VIP packs! At the collect points, they convert that to cash! Hey! Ole me!
4: Ah! Ole you! I beg, show me!
3: Enjoy Betway rewards! Play, end points, and win big!
0: Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
5: Òótọ́ ni à ń wúgbẹ́ o pẹ̀lú ìròyìn eléyìí tó kàn wá kú kẹ́ mọ́ làá bá rí gbọ́ ni. Ààrẹ àjọ NFF àtàwọn ìgbìmọ̀ ìṣèjọba rẹ̀ wọ́n náà ti kọ̀wé fipò wọn sílẹ̀ o. Gẹ́gẹ́ bí ìròyìn eléyìí tó kàn wá kú láìpẹ́ yìí, ó lèmi náà ní kí n farabalẹ̀ já yín. Gbogbo bí nǹkan bá tún ṣe lọ́nbẹ̀, ẹ kù máa gbọ́ lẹ́nu mi, ẹ kú jẹ́rìí ẹ̀ ń tẹ̀ ni. Tó bá ṣe pé lóòótọ́ ni wọ́n kọ̀wé fipò wọn sílẹ̀, ǹjẹ́ ìgbésẹ̀ eléyìí tó tọ́ni léyìí? Láti lè jẹ́ pé àwọn tó bá ṣe wípé wọ́n kù díẹ̀ káàtó. Tàbí tí wọn ò múnádóko, agbọ́nrin yòówù tán bá wà, wọ́n máa kọ̀wé fipò wọn sílẹ̀. Pẹ̀lú ìgbésẹ̀, eléyìí tẹ ààrẹ àjọ NFF àtàwọn ìgbìmọ̀ rẹ̀ yìí, eléyìí tí wọ́n gbé yìí. Gẹ́gẹ́ bó tún ṣe wà sí nìyẹn, ó lèmi náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tí wọ́n mọ̀. Ẹ já kó ń bẹ pàápàá gbọ́nrin bó ní ń balẹ̀ sí pẹ̀pẹ̀pẹ̀. Inú kò ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United, ibẹ̀ gangan ni mo balẹ̀ sí o. Michael Carey, ó jẹ́ ká mọ̀. Onípàlú bí nǹkan ṣe ń lọ́nù kò ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United yìí. Yóò fẹ́ nira díẹ̀ fún ikọ̀ Manchester United o. Ó ní ṣùgbọ́n àti ilé iṣan tó máa ṣẹlẹ̀ ní sáà tá a wà yìí. Ṣùgbọ́n mo mọ̀ pé ikọ̀ Manchester United wọn ò ṣe dáadáa. Bẹ́ẹ̀ bá gbàgbé ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀yẹ ilé tó wáyé lánàá yìí, ibẹ̀ gangan làwọn kọ ọmọ ọkọ̀ Manchester United. Ibi tí Bruno Fernandes ló ti gbàmì ẹ̀yẹ. Khadija Sow, agbábọ́ọ̀lù Manchester City obìnrin nìyẹn, òun náà gbàmì ẹ̀yẹ. Michael Carey kìíní ẹ̀ lọ fọkànbalẹ̀ kò sí fọ̀. Ó ń sọmọ lóòkú bẹ́ẹ̀ ni a padà ànísìmọ́kù ẹ̀. Gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ́nù kọ Manchester United, wọ́n lèmi náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tí wọ́n mọ̀. Bọ́mí dáadáa, àfà Ayọ̀rìndé Ọbaoro láti ìlú Laramọ̀kìn, wíbẹ̀ jẹ́bẹ̀ tọ́lọ̀ ni ó láwọn tó fi rán Up Manchester United. Bó tún ṣe jẹ́ nìyẹn, a gbọ́dọ̀ má gbẹ̀yìn tiwa débẹ̀. Ẹ já kúrò ń bẹ̀ pàápàá. Òrọ̀ ọjọ́ tún ti wọnú. Ẹ̀jẹ̀ ń sáré lọ sí abala bóyá lẹ mọ̀. Kí n wò bóyá màá rí ojú òpó yẹn sílẹ̀ láàárọ̀ tòní. Ká túnbọ̀ gbóhùn ara wa. Ìdíje ti kàràbà kọ̀. Ibẹ̀ gangan màá gbé wa dé láàárọ̀ yìí o. Ọdún wo gangan náà dalẹ̀? Àwọn ń tó rọ̀ mọ, mo tún fẹ́ ká fetí gbéyàwó ọ̀rọ̀. Torí ibá méjì kọ ẹkú jẹ́rì ẹ̀ ń tẹ ni. Wọ́n bá ní ṣe tuntun sèmí ṣe tuntun ni o. Jẹ́ jẹ́mọ̀ pé ìdíje ti kárábọ́ kọ̀. Eléyìí tó ṣe pé wọ́n ń pè ní English Football League tẹ́lẹ̀. Ọdún 1960 òun ni wọ́n ṣàgbékalẹ̀ ìdíje ti kárábọ́ kọ̀ kú. Ìyẹn English Football League tí wọ́n ń pè lọ́dún náà lọ́hùn. Alákọ̀ọ́kọ́ rú ẹ̀ First Edition. Ikọ̀ Aston Villa lọ́lọ́run ká dàda kọ́kọ́ kọ́ gba ìdíje ti Carabao Cup lọ́dún 1961. Ọdún 1960 ni wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀. Aston Villa òun ló kọ́kọ́ gbà kò sólúwa. Sẹ́ńdẹ̀, ètò èyí tó túmọ̀ sí wípé gbogbo àwọn ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tẹ́ ń fojú tẹ́ḿbẹ́ lónìí, àwọn náà ti lo Dáúlà sẹ́yìn. Ìyá sì máa sọ pé orí ọwọ́ tó bá ti wà mọ́ ń tó ń ṣe. Dáúlà yí ọlọ́ọ̀bà mi lónìí àwọn lòrúra ni. Aston Villa ló kọ́kọ́ gba ìdíje ti Carabao Cup lọ wò wá. Ejejemo Alan Adeka Alan Adeka okan lara won tabi kin so pe akowe ajo ti English football league o lo ni ki won sagbe kale dije yi o wo wi pe owo ti won pa ninu dije ti English Premier League ni awon revenue won ko gbe pe li dada ati wi pe laarin ose awon agbabolu nsin mi po o lo fi wa sagbe kale pe eja gbe dije kan kale ti o mo je karaba ko iyen English football league iyen Alan Adeka won gangan lo wa lara awon to gbe dije kale lodun 1960 gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ nìyẹn láti lè jẹ́ kí ètò ìṣúná wọn kó tó máa gbé pẹ́ẹ́lí sí dáadáa. Jẹ́jẹ́ mọ̀ pé odidi 20 ọdún ni ìdíje Caraba Cup fi wà tí òfin náà tí ó máa so nígbọ̀wọ́. Ìyẹn sponsor odidi 20 ọdún, ọdún 1981 ni wọ́n tó rí onígbọ̀wọ́ tí ó mọ̀ sponsor ìdíje yìí. A jẹ́ pé kò síbi ìsí òsì, ó ṣe ń ṣe wọ́n lọ́nà ló ń ṣe wá ń bí. Bẹ́yẹn wá gbé nǹkan kalẹ̀ kò tí ì lẹ́ni tí ó mọ sponsor rẹ̀ kò jẹ́ tuntun. Odidi 20 ọdún ni ìdíje Caraba Cup fi lẹ́ni tí ó mọ sponsor rẹ̀. Ọdún 1981 yàtọ̀ rẹ̀ tí ó mọ sponsor ìdíje ti Caraba Cup. Bó ṣe jẹ́ nìyẹn, àfarabalẹ̀ jẹ́ kẹ́yìn tí wọ́n mọ̀. Jẹ́jẹ́ mọ̀, àmì ayò tó máa pọ̀ jùlọ nínú àṣekágbá ìdíje ti Caraba Cup ikọ̀ Swansea City ló tì ní o. Torí pé lọ́dún wo nìyẹn? Lọ́dún 2013, àmì ayò 5 sódò ni ikọ̀ ti Swansea City náà fi jẹ́jú ikọ̀ ti Bradford City ní àṣekágbá. Àṣekágbá Ìkàbíkí sọ pé àmì ayò yìí ló sì jẹ́ èyí tó máa pọ̀ jùlọ tẹ́sí pé wọ́n ná yàn kan nínú àṣekágbá ìdíje ti Caraba Cup. Lọ́dún 2013 ló wáyé Swansea City ó na Bradford City 5 sódò. Ó ṣe jẹ́ nìyẹn, láàbá ń sọ nípa ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó gba ìdíje ti Caraba Cup jù. Bọ́mídáadá Dortmund gbogbo àdàbà ẹnjínà Ràmà ẹgbẹ́ fún wọn. Liverpool ló gba ìdíje ti Caraba Cup jù. Ẹ̀mẹ́wàá náà ti gba Caraba Cup nínú ìtàn ìgbésí ayé wọn. Àwọn náà sì gbà jù. Manchester City wà ní ipò kejì ẹ̀mẹ́sàn-án náà ti gbà. Manchester United wà ní ipò kẹta ẹ̀mẹ́fà. Arsenal ti gbà lẹ́ẹ̀mélòó. Aston Villa wọ́n ti gbà lẹ́ẹ̀márùn-ún. Ikọ̀ Chelsea náà ti gbà lẹ́ẹ̀márùn-ún. Gẹ́gẹ́ bó ṣe wà sí nìyẹn, mo sọ yìí mo dúró ná Fọlájì Oyetayo. Nípa ntẹ́ ẹ tún nílò láti mọ̀ nípa ìdíje ti Caraba Cup. Ọdún 1960 ni wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀. 1961 ni Liverpool Aston Villa gba alákọ̀ọ́kọ́ rú ẹ̀. Aston Villa ló kọ́kọ́ gbà ó. Gẹ́gẹ́ bí nǹkan ṣe wà sí nìyẹn, Liverpool ló gbà ju ẹ̀mẹ́wàá ni wọ́n gbà. Man City wà ní ẹ̀mẹ́sàn-án. Ẹja máa fìyẹsẹ̀ lọ láàárọ̀ tòní, a tún padà wá lọ́la. Gbogbo ntẹ́ nílò láti mọ̀ láàárọ̀ ọ̀la pàápàá jùlọ nípa àwọn ìròyìn eré ìdárayá. Ẹ gbọ́ lẹ́nu mi, Ọlọ́ọ̀ba mi ló ní orí bẹ́ẹ̀. 08060 498179 nọ́mbà mi nìyẹn. Omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ni. Ẹja máa gbìyànjú ká máa ṣeré ìdárayá o. Ẹ kú kalẹ̀.
1: Ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe kan sùn lọ ni.
6: Abba, ayé òkú ti ìbọn ni nípa 24/7 Abba Mixure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixure kò lọ́tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegùn láfi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀lú gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixure. Gbogbo ìgbà ìjà wà ìjà òsì. Always guide me.
7: Àwọn àti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
8: Wò ó bẹ́ẹ̀ làábí ni ìṣòro ìsara iná ọ̀nà ni. Bí o bá jí gbogbo ara máa romí. Ìsara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
7: ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ń ṣọmọ ara yín lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ṣèwòsàn.
9: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dudu Yemi Lane opposite Oye Mekun Grammar School ni ilu Akure bayo fe bere nkaka bo fe bere oni mare ka to fe bere lowo mi pe mi sori ero bani soro mi yi 07 60 60 64 19 07 60 60 64 19 kini le se baba oke ogun ti en gba awon eyan ni mamare lo lori ati pe kini le se baba oke ogun se ohun na ni soro to nba waja ninu se ara wa ati to nba waja ninu egugun ara wa apere wo ni won na ti en ri elomi a ma ri pe tohun ba sun bayi tohun ba jin ati dide nile re isoro ni oje fohun tori gbogbo ara ni o ma ro ohun elomi a ma ri pe ise ohun bere si ba fa ohun so lati bi ibara di ohun de bi ese elomi o le bere mu kan le elomi o le duro pe elomi a ma ri pe gbogbo enu eti ohun lo bere si ma ho ye be le elomi o ma ri pe gbogbo enu ara ni kan bere si ma ja ohun je tabi nkan bere si ma rin kaaki inu ara ohun tabi ara ti e bere si ma ta ohun bi e pe ohun fi atarara elomi ba fe sun lale bayi ati rorun sun re isoro ni elomi ba tun sun wakati kan tabi wakati meji to ba jira ro bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbianju to dide bayi to ba fese lele ba ese o kan gogogogo bi eni to gbe ese le egun lemi an fi ma pe e ma ja wora wa ni re iwa na gbianju ko wa yoju si wa fun mara kan abi meji office wa ni number 4 Dudu Yemi Lane opposite Yemekun Grammar School ni ilu Akure tabi ko pe mi sori ero bani soro mi yi 07 60 60 64 19 07 60 60 64 19 nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be elomi o ba fe jade nu le re bayi ko le da jade afi ko ma fa jade tabi ka elomi ma fi opa si kete ese be elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni ge ge ge be epo hun fe subu eyin e wa won baba wa e wa won baba baba wa elomi won lo gorun odun won lo gofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode be ni won tun ma da ta kebe kebe se bi ewe ategbo ni ale won na lo nitori e mo fi lo ko ewe ategbo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyoro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na mo pe awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan kan o si ni yo wa lenu ninu se wa be ni kankan oni yo wa lenu ninu egungun ara wa se bi ewe ategbo yin na la wa na lo iwa na wa janfani ewe ategbo lodun emi baba oke ogun ti ma wa ni number 4 Dudu Yemi Lane opposite Oye Mekun Grammar School ni ilu Akure ero bani soro mi re 07 60 60 64 19 07 60 64 19 alafi ara wo ni bi fi abia odi
10: ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí a tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kùn sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa CDCare èyí ni iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dèrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá yìí ṣe mú òmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá a ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkànlá ti gbọ́pọ̀n ọ̀hún lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare máa fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé nínú kalẹ̀
11: ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàrọ̀ orúkọ mi ni Okunola Abdulhakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ lẹ́ẹ̀kan CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò nílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sílé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ̀nà báyìí ta fẹ́ máa ra bí solar inverter kankan àtúntà ní CDK a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDK app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpáǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn ẹni wípé wọ́n lè ra nǹkan kọ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDK ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọkan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì ò rárá o tí wọ́n yá mo ra mattress lọ́wọ́ mo rò pé okay mo fẹ́ ra gas cooker ẹ lè mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mo sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDK wà fún ni nǹkan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tóní mọ́tò dé òun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín
10: wò yín
11: kẹ wá sọ fún àwa káwo wa lọ bá yín sanwó rẹ torí a ní ẹ tó bá tara mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDK rò pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn mò ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ́ san díẹ̀ díẹ̀ mo lè mọ́ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDK ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbé wá fún mi màá tún máa sanwó lọ ṣe bẹ́ẹ̀ ti máa sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ so tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà màá tún rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta that is 48 weeks tí bá mọ́sẹ̀ mẹ́jọ tí bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDK mọ̀ pé ẹni níbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún máa sanwó lọ nǹkan tí CDK wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ̀ bá máa gbé Nàìjíríà tẹ́ ẹ̀ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí play store tàbí app store CDCARE tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ̀ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀ CDK ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ̀ ti ṣe tẹ́ bá ti download app yẹn báyìí àyè tẹ́ ẹ̀ mọ̀ fi owó yín sí ẹ̀ mọ̀ rí ńbẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chati lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ́ lè wà.
10: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹ̀pẹ̀ká káàkiri.
12: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ Fẹ̀tọ́tì Pharmacy Olúwatoyè Quarters Àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
10: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tó jẹ́ pé ẹ ti ń rò ó ìpè bó lẹ ṣe ṣe báwo ni kiní àwọn ṣe bọ sí ọ̀nà náà rèé ẹ tẹ̀lé wọn CDCARE ó dìgbà kan náà ẹ ṣeun.
12: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ Fẹ̀tọ́tì Pharmacy Olúwatoyè Quarters Àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
13: CDCARE there for you.
14: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: Ìkéde àgbáyé mọ̀ sí ọjọ́ àyípadà rire ti Christy Parish 2 ní Royal F3 Ọ̀ṣọ́mọ̀lé out lágbórí ọ̀bẹ̀lẹ̀ Nàmúkẹ́sí ẹ̀ olùfẹ́ oríire síbi ayẹyẹ àjọ̀dún oríkádún ọdún kẹrin Ọlọ́run ti gbé òjò yìí dìde àti ìké òjò ìgbésòkè iṣẹ́ olúwa Sunday 30 ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ láago 10 ọ̀rọ̀ lẹ́ẹ̀tọ́ nǹkan bẹ̀rẹ̀ nínú ìjọ rẹ ọdún kẹrin Ọlọ́run ti dábìrà jáùdé túùdé gbàdúrà àgbọn gbàmọjọ ọ̀nẹkẹ́ni ọ̀dọ̀nẹkọ̀ni olórí burúkú dolóríire ọ̀dọ̀kọ́mọ pẹ̀lẹ́lẹ́ Sunday ọ̀sẹ̀ ìyànà súnṣẹ́ olúwa Ọlọ́run yóò ná sáyè rẹ ìkípe nọ́bà ẹ̀ ọ̀nà bá fẹ́ dàrú mọ́ in lójú 081-38-101-932 ẹ̀jẹ̀ èyíra pọfẹtẹ Ṣaiwo òní olùdásílẹ̀ ọjọ́ nífọ̀kẹ́mi akéde àjọ̀dún ọdún kẹrin àti ìké òjò ìdàgbàsókè jọ̀hún fọ Sunday 30 ọ̀sẹ̀ mọ̀ ni o.
1: Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí, ìpéjọpọ̀ gbogbo ènìyàn ọlọ́dọọdún ti 2026 ti Children of God Ministry ti bẹ̀rẹ̀ pẹ̀lú ìjẹ̀rí ọkàn, ìsọjí àti ìṣẹ́ òru ní àwọn ẹ̀ka ìjọ wa ní Àkúrẹ́, Ìlọrin, Òkèméjì, Ọbailé, Òkèmẹ̀sí, Olú Ìràwọ̀, Adó-Èkìtì, Ẹfun Alààyè, Aramọkọ, Erépọ́dún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A ó sì parí rẹ̀ sí ìjọ wa tí ó wà ní Èṣùrẹ́ Quarters off Ìjọ̀ka Road, Àkúrẹ́, Ondo State, Nigeria, láti ọjọ́ kejì sí ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún 2026. Gbogbo ènìyàn ni a pè sí ìpàgọ́ ti ọdún yìí ní ìjọ wa tí ó wà ní Èṣùrẹ́ Quarters, Àkúrẹ́, Ondo State, Nigeria. Wá fún ìgbàlà, ìdánilẹ́kọ̀ọ́, àdúrà, ìtúsílẹ̀, ìgbaniníìmọ̀ràn, ìrìnbọmi ti ẹ̀mí mímọ́, mímú ẹ̀gàn àti àbùkù kúrò, ẹ̀kọ́ bíbélì, sísọ di mímọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Má ṣe pàdánù àǹfààní yìí láti

0: jáde.
1: Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù léyìí tí wọ́n ti ṣí afárá olókè léyìí tí ó so ọ̀pẹ mímọ́ Méńdè nípínlẹ̀ Èkó tí wọ́n ti ṣe ṣíṣí rẹ̀ wípé kò di lílò fún ọmọnìyàn tí wọ́n sì ń lérò wípé ńṣe ni yóò mú kí lílọ bíbọ̀ ọkọ̀ àti jígage rẹ̀ kí ó mú ṣánṣán kó sì fi wọ̀kúwọ́kú débà gbogbo àwọn arìnrìn àjò káàkiri àwọn tí ń lọ sí ọjọ́ ta Maryland Méńdè ọ̀pẹ́bí àti gbaragada ìkẹjà ńṣe ni iṣẹ́ àkànṣe olóbitibiti owó èyí tó sì jẹ́ wípé títì pa gbẹngbẹ̀n ni orí afárá ọ̀hún wà títí di àkókò yìí nígbà tó ṣe àbẹ̀wò sí iṣẹ́ àkànṣe ọ̀hún ní ọjọ́ Àbámẹ́ta àwọn oníròyìn ni wọ́n fi gbangba wípé orí afárá ọ̀hún ni wọ́n ṣe tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n pagidí títí di àkókò yìí tí wọ́n jẹ́ kẹ́nikẹ́ni ó gbà kọjá nígbà tí wọ́n ní àwọn òṣìṣẹ́ eléyìí tí wọ́n ṣe iṣẹ́ àkànṣe ọ̀hún ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n pagidí ojú pópónà ọ̀hún o iṣẹ́ náà ni wọ́n sọ wípé wọ́n ṣe bẹ́ẹ̀ sí ojú lílo rẹ̀ ní oṣù kẹrin ọdún tí a wà nù rẹ̀ yìí léyìí tó jẹ́ ìkan lára àwọn iṣẹ́ tó láàmìlaaka tí wọ́n ṣíde rẹ̀ lásìkò ìgbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó wá ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Èkó tó sì jẹ́ wípé ńṣe ni wọ́n kọ afárá ọ̀hún o láti lè jẹ́ kí ó pa ọ̀pẹ bí ọjọ́ta àti àwọn ibìkan kí ó mú ìrìn àjò àwọn ọlọ́kọ̀ kí ó mú ìyá kankan sí agbègbè ọ̀hún tẹ bá fẹ́ kàyókù ẹ lọ sínú ìwé ìròyìn punch àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
0: Káyọ̀dé.
1: Bíọ́dún.
0: Iléeṣẹ́ ìpọnpọ̀ ti Dangote ló mọ̀ ti bẹ̀rẹ̀ sí ní dúkùkù lájà báyìí o pé àwọn epo lè tó jẹ́ pé òun ò tà tún bẹ nínú kòtò òun pé ó pọ̀ gan o àti pé ó ṣe é ṣe kó jẹ́ pé òun yóò máa kó epo pẹntiró tó ń bá ti ń ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà lọ sí òkè òkun o onítorí bí wọ́n ṣe ń fún àwọn tí wọ́n kó epo wọlé láti ilẹ̀ òkèèrè ní láńsẹ̀sì láti máa kó epo òun wọlé kò jẹ́ kóun ó mọ iye epo gan tóun lè pèsè fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà níwọ̀nba ìgbà tó jẹ́ pé òun ní epo tó ní yankuturu láti pé kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n lè máa rà síbẹ̀síbẹ̀ wọ́n tún ń kó epo wọlé láti òkè òkun onítorí pé nǹkan bí ìdá mẹ́tàléníogójì ni epo tí wọ́n kó wá láti òkè òkun wá sí orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn nínú oṣù keje ọdún tí a wà yìí pẹ̀lú bó sì ṣe jẹ́ pé òun tóun wà nílé ní orílẹ̀-èdè Nàìjíríà epo tóun ní nínú ilé ń bí ó ju eléyìí gan tó jẹ́ pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n lè máa lò ó ní pẹ̀lú bí wọ́n kàn ṣe ń fún àwọn tí wọ́n ń gba láńsẹ̀sì ní ìwé àṣẹ ṣáá ó ní kò jẹ́ kó òun ó mọ nǹkan gan tóun ó lè ṣe o lórí bí òun ó ṣe máa pèsè epo ní yanturu fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní torí náà kò tún jẹ́ kó òun ó mọ iye epo gan tó lè máa wà nínú àgbá òun ó ní fún ìdí èyí láti pé kí gbogbo nǹkan náà kó baà lè rọ̀sọ̀mù fún iléeṣẹ́ òun òun ò ní torí pé bóyá kóun ó lè tẹ́ àwọn kan lọ́rùn kóun wá torí bẹ́ẹ̀ kóun ó wá lọ máa jẹ ṣòwò sọ́ọ̀tì o ó ní àwọn nǹkan tí òun ti ní nínú kòtò òun ó ṣeéṣe kó jẹ́ pé òun náà yóò máa kó lọ sí òkè òkun fún àwọn èèyàn tí ń bẹ ní òkè òkun láti máa lọ rà á o ẹ wo ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
2: Get ready for a life-changing program. Heirs of God Congress, organized as commanded by the Holy Spirit, God's anointed and blessed Church International. Síbi ètò kan kàǹkà àpéjọ àwọn àròlé ọlọ́run tí God's anointed and blessed Church International gbé kalẹ̀ tọdún 2026 àtúnyàtọ̀ ìsọjí ńlá tó lágbára la ó fi bẹ̀rẹ̀ ní Wednesday 26 àti Thursday 27 oṣù kẹjọ ọdún yìí ní aago márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́ followed by hours of praises, prayers and prophecies on Friday 28 August by 4 PM. Láwọn àsìkò wọ̀nyí làwọn èèyàn ó máa láǹfààní àti rí wòlíì one on one with God's prophet including Saturday 29. The theme for this year's Heirs of God Congress is Prevailing Kingdom. Aláìwá ń bẹ̀ o torí àwọn àgbà ògbẹ́ore àti ìbùkún tòun ti ṣe ìyanu ọlọ́run dúró dìọ́ ọjọ́ Sunday on the 30th dúpẹ́ láago mẹ́wàá àárọ̀ all activities take place at church headquarters number 17 Ìdòrè road Green Park bus stop Òkè Àró Àkùrẹ́ pastor Tóyè Ẹbí Jomore founder and general overseer and other anointing men of God are waiting to release upon you the breakthrough your life really deserve. Be there, Jesus is Lord.
3: Bàbá ẹgbà mi ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
4: Abba ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin ọkùnrin agbádúró tó tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀wò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀lú gbà ó da alágbó ara 24/7 Aba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Aba Mission gbogbo ìgbà ìjàwá ìjà ò sí always guide me.
5: Ǹjẹ́ ẹ̀yin wálé ìwé tó gbọ́njẹ fẹ́ gbẹ́gbẹ́ àwọn bọ̀ nílẹ̀ yìí ẹ má wulẹ̀ dààmú jìnnà mọ́ jàre ilé ìwé Queen and Crown nílùú Laramọ̀ kìíní ìpínlẹ̀ Ondo gan ló kájú ẹ̀.
6: Ẹ̀kọ́ dára púpọ̀ ẹ̀kọ́ ló láyé tàwa yìí sẹ́.
5: Ilé ìwé Queen and Crown nílùú Laramọ̀kìn níbẹ̀ làwọn olùkọ́ wa ti ń farajìn láti kó àwọn adarí rere lọ́jọ́ iwájú nípasẹ̀ ètò ẹ̀kọ́ tó mọ́yẹ́ lórí pẹ̀lú ìwà ọmọlúàbí tó ń ti ìwà Ọlọ́run. Gẹ́gẹ́ bí ilé ìwé tó gbọ́ǹdẹ̀ gbàṣẹ ìjọba láti máa ṣe ètò ìdánwò WAEC àti NECO bẹ́ẹ̀ látún láwọn yàrá akẹ́kọ̀ọ́ láti ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí dé girama nínú àyíká eléyìí tó dúró re pẹ̀lú ààbò tó péye lórí àwọn ọmọ yín tó fi mọ́ àwọn yàrá ìkàwé tó jẹ́ ti ìgbàlódé eléyìí tí àwọn òǹkẹ́kọ̀ọ́ ayé òde òní kúnbẹ̀ fọ́fọ́fọ́ day and board ní wà nílé ìwé wa àwòyanu àní yàrá ìgbórinjáde wa ìyẹn music studio tó fi mọ́ ilégbèé fún àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ ti boarding ìgbaniwọlé fún sáà ètò ìkẹ́kọ̀ọ́ 2026-2027 ló ti gbéra sọ báyìí ètò ìdánwò àṣewọlé ni yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ 11 oṣù keje àti ọjọ́ 15 oṣù keje bẹ́ẹ̀ ni yóò tún máa tẹ̀ wájú ní ọjọ́ 8 oṣù kẹjọ títí di ọjọ́ 12 oṣù kẹjọ ọdún yìí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìforúkọsílẹ̀ ẹ pé 0706-071-9708.
7: Room Revolution Youth Forum. Ìlú Mànìká lọ káwọn leaders wa wọ̀nyí o. Ìyẹn àwọn tó dúró gbọ́nrin bí ògbójú ọdẹ inú ogbó elégbèje. Tó di òpó orílẹ̀-èdè àti tìpínlẹ̀ mú tí ò jẹ́ kó yẹ̀gẹ̀. Kákókó kí bàbá wa. Òkun lára Baribe àpáta pààrà ọmọ lódóde àpáta gàǹgà tó para ẹ̀ lájùbà. President Bola Ahmed Tinubu. Kákí ọ̀nàrẹ́bù Lọ́kì Orími Sàyédè àti wa. The Executive Governor of Ondo State. Kájẹ̀ kí ọ̀nàrẹ́bù Bùnmi Tunjí Òjó àtàwọn ministers tó wá láti Ondo State. Eléyìí náà Senator Jide Ìpínṣàgbà. Fúti Ondo North Senatorial District. Ọ̀nàrẹ́bù Gbóyèga Adéfarati. For House of Rep Àkókò South East and South West. Àti ọ̀nàrẹ́bù Raymond Olúwatóyè Daudu. Ondo State House of Assembly Àkókò South West Constituency 1. Àwọn Broom Revolution Youth Forum ní ká má gbàgbé o. Wípé àgbájọ wọ́ọ̀dì wọn ń pè lóṣùbà. Ká túbọ̀ máa support àwọn leaders wa wọ̀nyí. Ẹ má jà ṣe bí ọmọ inú ewu sátì ò rí inú ara wọn o. Let's come together and work together. Kílẹ̀ yóò lè máa túbọ̀ tẹ̀síwájú. God bless Àkókò South West Constituency 1. God bless Àkókò in general. God bless Ondo State. And God bless Nigeria. Broom Revolution Youth Forum. Lónìká kì í o. God bless you all.
8: Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Èyí láti sọ fún gbogbo ọmọ ẹgbẹ́
9: Ìlóbù Development Union
8: Ìlóbù Àṣàkẹ́
9: ẹ̀ka ti ìpínlẹ̀ Edo wípé
8: ìpàdé pàtàkì ẹgbẹ́ yìí yóò wáyé
9: ní Sátidé ọjọ́ 29 oṣù kẹjọ ọdún yìí
8: ìyẹn Saturday 29th August 2026
9: Temple Hotel
8: lọ́nà gbọ̀ngàn
9: Okada Junction Edo State
8: ni gbogbo wa yóò péjú pèsè sí láago mẹ́wàá òwúrọ̀
9: gbogbo ọmọ bíbí Ìlóbù
8: ní ìpínlẹ̀ Edo ni kó wá síbi ìpàdé yìí o
9: ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ kí ẹgbẹ́ yìí lè túbọ̀ gòkè àgbà
8: nítorí àgbájọwọ́ la fi ń sọ̀yà
9: àjèjì ọwọ́ kan gbégbádórí
8: lẹ́ẹ̀kan sí
9: ìpàdé yìí yóò wáyé
8: ní Saturday 29th August 2026 láago mẹ́wàá òwúrọ̀
9: ní Temple Hotel
8: along gbọ̀ngàn road
9: Okada Junction Edo State
8: àwọn olùkéde ni
9: gbogbo ọmọ bíbí ìlú Ìlóbù
8: ní ìpínlẹ̀ Edo
9: lábẹ́ ìṣàkóso Chief Wahid Ọláìfá
8: àti Chief Bello Yekin
9: àwọn ló ní.
10: Signal Nigeria Limited tun gbede o promo yi galagaju o gan ti o epin DSTV repetete epin Go TV yanturu ni o ti ship baje 15000 naira pere ni DSTV bayi atagbada ti decoder TLMB papopapo ni o ko ja be 15000 naira na si ni Go TV pelu decoder antenna re papopapo ki lo tuku te gbadun awon ikani arima le lo awo pada seyin to kori DSTV ati Go TV demu 15000 naira pere ni DSTV ati Go TV bayi eyi bu ayayato yoju seyin keyi le ṣe Signal Star Nigeria Limited tó bá súnmọ́ jùlọ àti gbogbo ilé ìtajà tí wọ́n ti ń ta Go TV àti DSTV lágbègbè rẹ̀. Kò tọwọ́ fàyíbọnú wọ́n wà ní Signal Strength Office Go TV Yellow Building lẹ́gbẹ̀ẹ́ UBA Bank Àjílósùn Àdó-Èkìtì number 123 Signal Strength House Go TV Yellow Building Ọba Òṣùpá Road Old Hospital Road Àkúrẹ́ àti Adjacent Bàbá Adáṣin House Òkè Ògún Ọ̀wọ̀ tó fi mọ́ Efrem Plaza lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank Ìkàrí Àkókó Fàlàyé 0810-104-2804 Go TV àti DSTV ti gbọ̀pọ̀ 15000 naira péré ni. Májọ fún ọrú.
11: Yeah.
1: ọdún.
0: Káyọ̀dé.
1: Ọmọkùnrin kan ní ogún ọdún tán porúkọ ẹ̀ ní Pascal Ogbogbo. Iná ti fi tako òfin gbé òun lórí ẹ̀sùn wípé ó ṣe ikú pa bàbá rẹ̀. Ẹni ọdún mẹ́rìndínlọ́gọ́ta ní Àbàtété níjọba ìbílẹ̀ Àríwá Idemili nípínlẹ̀ Anambra. Ogbogbo ọ̀run ni wọ́n ní ó ṣe àkọlù sí bàbá rẹ̀ pẹ̀lú àdá láàmù tó mú ṣánṣán léyìí tó sì gé bàbá rẹ̀ ní gògògógò ní ọwọ́ délé ọjọ́ ìṣẹ́gun kó tó di wípé ó fi ogún òkú rẹ̀ ló lọ jù ú sínú yàrá kan tó sì bẹ́sẹ̀ sọ̀rọ̀ tu dànù kúrò níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ arákùnrin ni wọ́n fi kélé òfin gbé láti ọwọ́ àjọ ọlọ́pàá lè tó wá láti àgọ́ ezeowele pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn mọ̀lẹ́bí àwọn aráàlú àti àwọn àjọ fijilantè Àbàtété látàrí ìròyìn pàjáwìrì àti ìṣẹ̀lẹ̀ ọ̀hún léyìí tí wọ́n gbọ́. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra SP Tochukwu Ikenga ló fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ nínú àtẹ̀jáde tó fi síta lánàá ọjọ́rùú. Ẹ lọ kàyókù nínú ìwé ìròyìn Punch, ìwé ìròyìn Daily Post, Vanguard àtàwọn ìwé ìròyìn kan tó jáde lónìí. Bí ọdún. Mínísítà tó wà fún ọ̀rọ̀ ẹnu ọba ní orílẹ̀-èdè yìí yẹn Joseph Tẹ́gbẹ́ ló mọ̀ ti sọ lánàá wípé ní báyìí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ń gbà á lérò láti pé kí àwọn tí wọ́n jẹ́ ilé ìwòsàn ẹlẹ́kọ̀ọ́sẹ́ ilé ìwòsàn àti àwọn ilé ìwé gíga kan tí wọ́n lọ sí nǹkan bíi 25 ní orílẹ̀-èdè yìí kí wọ́n máa san owó lórí iná ọba o. Pẹ̀lú bí Tẹ́gbẹ́ bó ṣe sọ oníṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀fẹ́ ni wọ́n ń lo iná ní àwọn ilé ìwòsàn àti àwọn ilé ìwé gíga wọ̀nyí. Ó ní ṣùgbọ́n ní báyìí láti lè jẹ́ kí wọ́n lè máa rí owó láti pé kí wọ́n máa ṣe àtúnṣe àwọn nǹkan tó bá jẹ́ pé ó nílò láti pé kí wọ́n tó bá ti bàjẹ́ ní àwọn ilé ìwòsàn wọ̀nyí àti ní àwọn ilé ìwé gíga náà. Ó ní ìdí nìyí o tó fi ṣe pàtàkì láti pé kí wọ́n máa gba owó lórí gbogbo iná èyí tí wọ́n bá ń lò. Ẹ wo ẹ kọjá lọ o sínú ìwé ìròyìn Daily Post kẹ́ ẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́. Bí ọdún.
0: Káyọ̀dé.
1: Àwọn agbébọn ni wọ́n sọ wípé wọ́n ti gbẹ̀mí lẹ́nu àwọn arìnrìnàjò mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ tán sì jí mẹ́jọ mìíràn gbé lẹ́yìn ìgbà tí wọ́n ṣe àkọlù sí ọkọ̀ bọ́ọ̀sì akérò méjì léyìí tí ó wà ní pópónà gùsù fútúà ní pópónà márosẹ̀ tó jẹ́ ti ìjọba àpapọ̀ ní ìjọba ìbílẹ̀ sáfẹ́ nípínlẹ̀ Zamfara. Agbẹnusọ àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo DSP Yazid Abubakar òun ló fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ni wọ́n ṣekú pa àwọn èèyàn wọ̀nyí ònú àtẹ̀jáde eléyìí tó tẹnu èyí lọ́wọ́ lánàá ọjọ́rú ló sọ pé àwọn jàǹdùkú 17 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n rán lọ́rùn ọ̀sẹ̀ gangan nígbà tí àwọn àti ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n jọ dojú ìbọn kọra wọn nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Bẹ́ẹ̀ ló kàn kẹ̀kẹ́ wípé àwọn tí ó jaláìsí ọ̀hún ni ó wáyé ò lẹ́yìn ìgbà tí àwọn ọlọ́pàá náà tí wọ́n gbọ́ ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ọ̀hún tán sì kùgìrì lọ síbẹ̀ léyìí tí wọ́n fi sọ pé àwọn agbébọn kọ́ lóun ṣiṣẹ́ láàbì kan ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe àkọlù ọ̀hún ò léyìí tí wọ́n ná pọ̀ níye ní pópónà márosẹ̀ tó jẹ́ ti ìjọba ní kùsù àti fúntúà náà tí kò jìnnà sí abúlé Ongwachida ní ìjọba ìbílẹ̀ Safẹ́ nìkan aago 4 kọjá ìṣẹ́jú 5 ìrọ̀lẹ́ ọjọ́ ìṣẹ́gun. Àtẹ̀jáde ọ̀hún sọ pé ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tí a wà yìí nìkan aago 4 ìrọ̀lẹ́ kọjá ìṣẹ́jú 5 ni iléeṣẹ́ ọlọ́pàá ń tẹ́wọ́ gba ìpè pàjáwìrì wípé àwọn akọ́pọ̀ kọ́rùn ṣiṣẹ́ láabi tí wọ́n dira bí ẹni lọ jagun jálomi iná pagidi pópónà márosẹ̀ léyìí tó jẹ́ ti ìjọba léyìí tán sì ṣínà ìbọn bo àwọn èrò tí ń bẹ nínú ọkọ̀ láì bẹ̀ṣùbẹ̀gbà. Ẹ lọ kàyókù nínú ìwé ìròyìn Punch, Daily Post, Vanguard àtàwọn ìwé ìròyìn kan tó jáde lónìí.
11: Orúkọ kan ṣoṣo tó ju gbogbo orúkọ lọ.
12: Jésù.
11: Orúkọ tí ṣẹ́gun fúnni nípa èyí gbogbo ìdààmú ìfòró tí dohun ìgbàgbé táyọ̀ ẹ̀ nígbàkúsì jẹ́tẹ̀ nìyàn.
12: Jésù.
11: Ìtúsílẹ̀ pátápátá.

0: Rẹ̀lẹ́ kọlọ́dún tí wáyé láàrin ọjọ́ kìíní sí ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdọọdún ní sí Esi Kenola Garage ọlọ́dẹ. Àkókò ọdún èyí ti tó. Àkòrí ẹ̀rí ní orúkọ Jésù. Gbogbo ènìyàn láì fi tìjọ ẹ̀sìn tàbí ẹ̀yà kan ṣe. Ìwọ wá orúkọ yìí máa ṣiṣẹ́ ìgbàlà ìwòsàn àti ìbùkún fún ọ. Odidi ọjọ́ mẹ́sàn-án yìí lọlọ́run yóò fi máa lo ìránṣẹ́ rẹ̀ wò ní Ezekiah Olúgbóyè Ọládẹ́jì. Ajíhìnrere àgbàjọ apọ́sítẹ̀lì ti Kristi ilẹ̀ yí àtòkè òkun. Bẹ́ẹ̀ ni àǹfààní kánsẹ́lì à ń wà fún àwọn tó bá fẹ́ rí wò ní fún ìmọ̀ràn nípa tẹ̀mí. Òwúrọ̀ ọ̀sán àti ìṣọ́ọ̀rù ni lójoojúmọ́ ní sí Esi Kenoland kìlómítà 2 omi funfun road garage ọlọ́dẹ via ilé-ìfẹ́ ńpínlẹ̀ Ọ̀ṣun. Tí a jọ pàdé níbẹ̀, ìtúsílẹ̀ kí ó sì jẹ́ tìrẹ ní orúkọ Jésù.
1: Wòlú Pattern Part oríṣiríṣi sọ́là ló kó dé Pattern Part.
2: Bẹ́ẹ̀ni Pattern Part tún ti dé pẹ̀lú sọ́là.
1: Bínú ẹlẹ́tíríkì wá tàbí òwá.
2: Bí jẹnẹrétọ̀ àti pọ́nwọ́ tàbí òwá.
1: Ìyẹn ò kàn yín mọ́.
2: No shaking.
1: Wọ́n ti dé pẹ̀lú the best solar energy supplier.
2: Pẹ̀lú 201,999 naira.
1: Ẹ̀wọ̀ ara sọ́là tó máa gbé gbogbo ilé yín.
2: Àti TV àti fan àti iná táwọn ọmọ máa fi kàwé pẹ̀lú gbogbo èròjà alẹ́ tó kù
1: bẹ́ẹ̀.
2: Bẹ́ẹ̀sì lèyí tó ń gbé freezer bẹ pẹ̀lú just 1,000,000 naira and above.
1: Bákan náà ni Pattern Part tún dé pẹ̀lú CCTV.
2: Lẹ́yìn tẹ́ bá máa fi wo ilé wo ọ́fíìsì wo ibi iṣẹ́ tàbí gbogbo àdúgbò.
1: Lórí fóònù yín for security purpose.
2: Ẹ wò ó.
1: Promo ń lọ lọ́wọ́ báyìí o.
2: Just 53,999.
1: Fún tòní 2 cameras.
2: Ṣùgbọ́n just 32,999 naira.
1: Fún tòní kámẹ́rà kan.
2: Ẹ máa bọ̀ ní new ọ́fíìsì Pattern Part.
1: Tó kalẹ̀ sáàrin Yellow House, Rekabi
2: àti Weber Bank ló bá Adéṣidà Road Àkúrẹ́.
1: Telephone 070-664-3064.
3: Oríṣiríṣi sọ́là ló kó dé Pattern Part.
4: Káyọ̀dé pẹ̀lú bí ètò ìdìbò gbogbogbò ọdún 2027 bó ṣe ń kalẹ̀kùn gbọ̀gbọ̀gbọ̀ báyìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti àwọn lọ́gbàlọ́gbà ni wọ́n mọ̀ tí ń sọ pé lóòótọ́ àti lódodo ẹnikẹ́ni tó bá fẹ́ díje sí ipò ààrẹ orílẹ̀-èdè yìí tàbí olóṣèlú kankan tó bá fẹ́ díje sí ipò kankan, níṣe ló yẹ kí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kó jẹ́ kí àwọn èèyàn ìlú kí wọ́n mọ irú ìwé tó kà, ibi tó ti dìde àti gbogbo nǹkan èyí tó ní ṣe nípa ọ̀rọ̀ ìgbésí ayé rẹ̀ o. Pàápàá jùlọ wọ́n ní ó yẹ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n mọ irú ìwà tí ń bẹ lọ́wọ́ ẹni ọ̀hún àti gbogbo àwọn nǹkan gan tó ti ṣe fún ìtẹ̀síwájú orílẹ̀-èdè Nàìjíríà. Nígbà tí wọ́n sọ̀rọ̀ náà lánàá, ẹgbẹ́ àwọn arẹwà kọsọ títí forum ni wọ́n sọ, wọ́n ní lóòótọ́ o, ẹnikẹ́ni tó bá máa darí orílẹ̀-èdè Nàìjíríà ó nírúfẹ́ ẹni bẹ́ẹ̀ wọ́n gbúdọ̀ rí dájú pé ó sọ gbogbo nǹkan tí ó ní ṣe pẹ̀lú ìgbésí ayé rẹ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n ba lè mọ̀. Wọ́n ní eléyìí kọjá pé bóyá Akàndédé ń gbé ìwé ẹ̀rí pé bóyá mo lọ sí ilé ìwé ìkọ̀kalẹ̀ o, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó gbúdọ̀ jẹ́ ẹni tó jẹ́ pé ó kún àkóyawọ́ dáadáa pẹ̀lú àwọn ìtàn èyí tó rọ̀ mọ́ ìgbésí ayé rẹ̀. Wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tí ò bá ti lè sọ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé ẹ wá o, báyìí ni mo jẹ́ àbí báyìí ni mo dà, ìwé báyìí ni mo kà, wọ́n ní irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò yẹ lẹ́ni tó lè darí orílẹ̀-èdè Nàìjíríà o. Nítorí ìdí èyí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló lè sọ ẹni gan tí yóò lè jẹ́ ẹni tí ó tẹ wọn lọ́rùn láti pé kó darí wọn o. Nípa bẹ́ẹ̀ wọ́n gbúdọ̀ mọ ẹni gan tí wọ́n fẹ́ dìbò fún àti ìtàn tó rọ̀ mọ́ ìgbésí ayé rẹ̀. Ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Vangard kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
5: Dẹ́dún
4: Káyọ̀dé
5: àwọn ikọ̀ ọmọ ogun orí ilẹ̀ sector 8 operation Endure Peace OPEP iná ti fi kílẹ̀ òfin gbé àwọn afurasí darandaran agbébọn méjì látàrí bí wọ́n ṣe fi ẹ̀sùn pé wọ́n ṣe àkọlù sí ohun kan léyìí tí ó jẹ́ èrè oko àwọn olùgbé abúlé Sábọ́nláyé níjọba ìbílẹ̀ Mọ̀gún nípínlẹ̀ Plateau. Ìṣẹ̀lẹ̀ ohun ni ó wáyé òní kan aago kan ààbọ̀ ọ̀sán ọjọ́ ajé ọjọ́ 14 oṣù kẹjọ ọdún tí a wà yìí gẹ́gẹ́ bí àtẹ̀jáde léyìí tí ẹnìkan fi sójú òpó ẹ̀rọ ayélujára X-ray ní ọjọ́rú ọ̀sẹ̀ láti ọwọ́ Zagazula Makama ló ṣe àlàyé pé àwọn ọmọ ogun orí ilẹ̀ ọ̀hún léyìí tí wọ́n kó lọ sí agbègbè Sábọ́nláyé ọ̀hún lábẹ́ àṣẹ wípé kí wọ́n ṣe iṣẹ́ àkànṣe léyìí tí wọ́n fi àbúradà rẹ̀ ṣe Operation Adnog. Ni wọ́n mọ̀ sí bẹ́ẹ̀ fèsì sí ìpè pàjáwìrì léyìí tí wọ́n sì lọ síbẹ̀ láti lọ dáhùn níbi àkọlù tí wọ́n fi sọ pé àwọn Fulani darandaran kan tí wọ́n ṣe. Wọ́n ní níbi wọ́n ṣe ń débi ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni àwọn ọmọ ogun ni wọ́n rí wípé ìyá àgbàlagbà arúgbó kẹ̀kẹ́kẹ̀kẹ́ kan ni ó ti farapa o lásìkò ìṣẹ̀lẹ̀ náà nígbà tí wọ́n sọ pé àwọn ọmọ ogun ọ̀hún wọ́n fi kílẹ̀ òfin gbé àwọn darandaran méjì ti o si je pe won je iko lara awon daada lokan ti awon akegbe won ti won tin na papa bora e lo kayoku ninu iwe iroyin Daily Post iwe iroyin Vanguard Punch ati awon iroyin mi to jade loni.
4: Káyọ̀dé
5: yọdún
4: ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí yẹn Godswill Akpabio ló mọ̀ ti fi ọwọ́ sọ̀yà pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló máa padà wọlé ní ẹlẹ́ẹ̀kejì ìyẹn sí ipò ààrẹ orílẹ̀-èdè yìí nínú ètò ìdìbò gbogbogbò èyí tó máa wáyé lọ́dún 2027 ó ní nǹkan tó ń fi sọ bẹ́ẹ̀ tó sì dáhùn lójú ni pé gbogbo àwọn àṣeyọrí èyí tí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe òun ni yóò máa fọhùn tí yóò mú kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n padà dìbò fún un wọlé nígbà tó ń sọ̀rọ̀. Oníṣẹ́ ẹ̀rí ẹgbẹ́ òṣèlú APC ó ní oríṣiríṣi àwọn àṣeyọrí ni wọ́n ti ní tó jẹ́ pé wọ́n lè sọ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí wọ́n bá ń ṣe ètò ìpolongo ìbò wọn. Ó ní torí pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu tẹ́ rí nígbà tó máa gorí àlífà ọrọ̀ ajé wa ò tiẹ̀ dáa rárá ṣùgbọ́n ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé ìgbésẹ̀ tó lágbára láti pé kí ọrọ̀ ajé wa ní orílẹ̀-èdè yìí kó lè bẹ́ sọ́ẹ́ dáadáa. Ó ní èyí gan ló ti jẹ́ kí àyípadà kó dé bá gbogbo bí nǹkan ṣe rí kó tó di pé bóyá ààrẹ Bọ́lá Ahmed Tinubu gorí àlífà. Ó ní ẹ lọ wò ó ó ní ṣèbí owó oṣù ìjọ ò lẹ ti gbọ́ pé àwọn ìjọba ò san owó oṣù àwọn òṣìṣẹ́. Ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni owó ìfẹ̀yìntì àwọn tí ó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́. Ó ní nígbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó máa gorí àlífà ẹ rí pé àwọn ìpínlẹ̀ bíi 37 gbáko ni wọn ò lágbára láti pé kí wọn lè san owó oṣù àti àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì. Ó ní ṣùgbọ́n nísìnyí ó ní gbogbo ẹ̀ pátá ló ti di ọ̀rọ̀ ìtàn. Ó ní mélòó mélòó ni a fẹ́ sọ nínú àwọn iṣẹ́ ribiribi èyí tí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe. Ó ní ìdí rèé tó ń fi lè fọwọ́ sọ̀yà pé lóòótọ́ àti lódodo ààrẹ Bọ́lá Ahmed Tinubu máa padà wọlé lẹ́lẹ́ẹ̀kejì. Ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Vanguard kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
5: Gbọ́dún
4: Káyọ̀dé
5: ọ̀rọ̀ ń ló mọ̀ ṣàwọn èèyàn ní àhìn nígbà tí ọ̀pọ̀lọpọ̀ dẹnulẹ̀ láti má lè tiẹ̀ wo ohun tó ṣẹlẹ̀ ńgan níbi tí wọ́n fi sọ wípé ìbànújẹ́ ló ṣe bẹ́ẹ̀ tó ṣubú ẹ̀gẹ́lu ìdílé kan nínú ìlú Amúfú ní Èdúmọ̀gà níjọba ìbílẹ̀ Òkòkú nípínlẹ̀ Benue látàrí bí àwọn mẹ́rin tí wọ́n jẹ́ ọmọ ìyá ọmọ bàbá tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n mu ọtí ẹlẹ́rìn dòdò léyìí tí ìkan lára àwọn àbúrò bàbá wọn tó fún wọn tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tán gbé furugajà. Gẹ́gẹ́ bí ìròyìn létí oníròyìn gbajọ lórí àwọn mẹ́rin ọ̀hún tí ọjọ́ orí wọn jẹ́ ọdún 12, ọdún 7, ọdún 5 àti ọdún 3 ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n tatiru nípa lọ́sẹ̀ tí ó kọjá yìí nígbà tí gbajúgbajà ajàfẹ́tọ̀ ọmọnìyàn ní Ìdòmà ni Mẹ́dì Olótù tí ó ṣe bẹ́ẹ̀ tí ó taari ọ̀rọ̀ ọ̀hún síta ọ̀ nígbà tó fi fọ́nra móhùnmáwòrán wá tó ní ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ́jú nínú tó sójú òpó ẹ̀rọ ayélujára Facebook rẹ̀ nínú fọ́nra móhùnmáwòrán wá ọ̀hún bàbá àwọn ọmọ tó jẹ́ aláìsí náà ni ó sọ wípé àwọn mẹ́rẹ̀ẹ̀rin ni ara wọn bẹ̀rẹ̀ sí ní fà lẹ́yìn ìgbà tí wọ́n pín ìgò ọtí ẹlẹ́rìn dòdò kan lẹ́yìn tí wọ́n sọ wípé ìkan lára àwọn mọ̀lẹ́bí Anthony Adams ló fún wọn mu. Gẹ́gẹ́ bí bàbá ọ̀hún bó ṣe sọ Anthony Adams ni òun kọjá lọ tó sì mú ìgò ọtí ẹlẹ́rìn dòdò dání ni ló bá fún àwọn ọmọ òun lásìkò ìgbà tóun ò sí nílé. Ó ní òun àti Anthony Adams ọ̀hún wọn sì ń bára wọn sọ̀rọ̀ rárá o nígbà tí ó tó bí ọjọ́ 2-3 sí ni àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin bẹ̀rẹ̀ sí ní ṣàìsàn. Ó ní òun kọ́kọ́ gbé ẹni àkọ́kọ́ lọ sí ilé ìwòsàn ìgbà tóun ó fi dé padà délé láti wá wo àwọn tó kù láti ilé ìwòsàn ló jẹun tó bá ń lọ́kàn jẹ́ wípé ìkan lára àwọn tó wà nínú ilé ara rẹ̀ tún ti fa o. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn 2 lára wọn tó fà láàrin ọjọ́ kìíní ọjọ́ kejì àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọn ṣe bẹ́ẹ̀ wọ́n tatẹ́rù nípa ẹ lọ kàyíkù o nínú ìwé ìròyìn Daily Post ìwé ìròyìn Punch àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.

0: pàdé pẹ̀lú bí awuyewuye ṣe wáyé lórí orúkọ àwọn tí wọn yóò jẹ́ ìgbìmọ̀ olùpolongo ìbò fún ẹgbẹ́ òṣèlú APC yẹn fún ètò ìdìbò ọdún 2027 tí wọ́n ṣe ń sọ pé ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ti gba orúkọ àwọn tí wọ́n fi síbẹ̀ tí wọ́n ti gbà á padà ní báyìí o iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí ti wá jẹ́ kó di mímọ̀ pé rárá o pé wọ́n àti gba gbogbo orúkọ náà padà ó ní ṣùgbọ́n ó ṣeéṣe kó jẹ́ pé àwọn àtúnṣe pẹ́pẹ̀pẹ́ yóò wà ńbẹ̀ torí ńgbà tó sọ̀rọ̀ lórí ẹ̀rọ móhùnmáwòrán kan lánàá ẹni ga ti ṣe olùbánidámọ̀ràn pàtàkì sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìròyìn àti bíbá ará ìlú sọ̀rọ̀ yẹn Sunday Dare ó ní lóòótọ́ àti lódodo ni àwọn ti ń gbọ́ oríṣiríṣi awuyewuye èyí tó ń lọ káàkiri wípé kiní ọ̀hún kò fi orúkọ àwọn sí àti pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ pé ó yẹ kó wà ńbẹ̀ ni orúkọ wọn ò sí ńbẹ̀ ó ní lóòótọ́ ni olóṣeéṣe kó rí bẹ́ẹ̀ ó ní ṣùgbọ́n o nǹkan tó mọ̀ tó sì dáhùn lójú tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n sì ti fi léde ni pé lóòótọ́ àwọn ò tí ì sọ pé bóyá paríparí rẹ̀ ni wọ́n ti ṣiṣẹ́ lé lórí ni ṣùgbọ́n ṣá kìí ṣe pé bóyá kí wọ́n kúkú gba ilé tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ kí wọ́n gbà á padà kí wọ́n fagilé ó ní rárá o ó ní àwọn àtúnṣe pẹ́pẹ̀pẹ́ tó bá yẹ kí wọ́n ṣe ń bẹ̀ ni wọn yóò ṣe o ó ní àìmọye àwọn nǹkan tó jẹ́ pé ó sì wà tó yẹ kí wọ́n ṣe ó ní àwọn kan sì wà tó jẹ́ pé àwọn ni yóò jẹ́ bíi bírí kọmití ó ní sẹ́ rí àwọn bírí kọmití yìí ó ní àwọn tiwọn abẹ́ àwọn tí wọ́n ti jẹ́ àwọn tí wọ́n fi orúkọ wọn léde yìí ni àwọn yìí ó wà tó sì jẹ́ pé iṣẹ́ tí wọ́n gan akàkàǹkà ni yóò jẹ́ nínú iṣẹ́ yìí tí wọ́n máa ṣe nínú ètò ìpolongo ìbò náà ó ní fún ìdí èyí ni òun fi wá jẹ́ kó di mímọ̀ fún gbogbo àwọn èèyàn báyìí pé wọ́n àti ìfagilé orúkọ gbogbo àwọn tí wọ́n fi léde tẹ́lẹ̀ o ṣùgbọ́n àwọn àtúnṣe ráńpẹ́ ni wọn yóò padà wá ṣe sí i ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́
1: roko kogba gbe ile
2: o ya fe gbe mi a be pe anuya leri jiyin ikiti
3: agbe o fopa yajo are o lo abiru kiti eni gan eni ko wa nde oro mi ori ara re ni o mi ro
4: egbon mi enikan o se yin are ara lo nba yin ja e so bo se se yin ka gbo
3: ìṣọ́ra ń fà mí so oríkèríkè ara ń dùn mí ìbàdí tòun ìgbàrúgbó jẹ́ tèmi ìlérí ogbó náà kẹsẹ̀ kejì máa.
4: ààrẹ ara ni oògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lómi ìbò ṣe dára tó ni mustive capsule egbògi tó kápá gbogbo àmì àti àpẹẹrẹ tẹ́ ẹ sọ nìyẹn o ẹ lọ́ra mustive capsule kẹ́ ẹ máa ta kébékébé padà.
5: mustive capsule ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìpínlẹ̀ Ondo mustive capsule wà nílùú Àkúrẹ́ Ondo ilẹ̀ olùjì ọ̀rẹ́ òkìtì pupa ìbọ́kọ̀dá mustive capsule tó wà nílùú Ọ̀wọ́ ìkàrẹ́ àkókó ìṣọ̀ àkókó ọ̀kà àkókó ifọ̀ àti nílùú Kàbà.
6: iléeṣẹ́ tèmi tayo trado medical nigeria limited ló ń ṣe mustive capsule jáde láti mọ pharmacy tó súnmọ́ yín ẹ pé 08103369434 bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì kàn sí dókítà rẹ o.
7: Tó yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
8: Ètò ìgbéyàwó láyé.
9: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
10: Kí ló ṣẹlẹ̀?
9: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì kan ẹ̀rọ ìfọṣọ kí ìṣe ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹni 2026.
7: Ní tòótọ́.
9: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
7: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà.
10: Èmo ló tún jẹ́ CDK báyìí.
7: Bẹ́ẹ̀ ni o CDK ẹ lè ra fìríìjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
9: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
7: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
9: Olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
7: Pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá lọ́dọ̀ wa download CDK lórí Play Store àti Apple Store.
11: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza Ajilosun lẹ́gbẹ̀ẹ́ Olú Motors ládojúkọ Maria Asumpta Catholic Hospital Ikere Road Ado Ekiti ẹlẹ́pẹ́ 0707 484 3351.
10: CDK sọ díẹ̀díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé
12: ìrọ̀rùn. The Center for Continuing Education, CCE, Federal University of Technology, Akure Futa, invites applications from qualified candidates into the University Advanced Basic Science, UABS program. The program is designed to prepare candidates for direct entry admission into 200-level undergraduate program into Futa, especially for the new courses, which are Medicine and Surgery, Nursing Science, Public Health, and Financial Technology, after writing the Joint University Preliminary Examination. For admission requirements, candidates must possess a minimum of 5 O-level credits obtained in not more than 2 sittings in relevant subjects, except for medicine and surgery. For more information, you can visit www.cceportal.futa.edu.ng or call 0913-224-6060 or 0903-667-2721. Director of CCE, announcer.
13: Dear people of Ondo State, torrential rains are here with intensity as earlier predicted. As a result of the downpour across the state, some towns and communities are now flooded. Ondo State Emergency Management Agency, SEMA, under the supervision of the Deputy Governor, Dr. Laidi Adelami Emenai, is calling on residents whose houses, schools, health facilities, markets, religious centers, farmlands are on flood-prone areas to move to safer ground immediately. It is now a punishable offense in Ondo State to block drainages by whatever means. Ondo State Governor Dr. Lucky Remi Sanyeda to IFCA is working assiduously to ensure that lives and property of all residents of the Sunshine State are protected under our AIDS agenda. For any emergency in your area, call any of the following numbers: 080-384-7009, 070-312-23590, or contact Office of the Deputy Governor, Alabaka Akure, Ondo State Emergency Management Agency, announcer.
14: Dragon!
15: Abanajẹ
14: tí gbogbo àwọn àgbẹ̀ fi yẹ Dragon Super láàyò gẹ́gẹ́ bí ojúlówó oògùn pakopako. Ìyẹn láì ní mú wàhálà tàbí ìpalára fún gbogbo nǹkan àgbẹ̀ èyí tí a bá gbìn bíi àgbàdo, kòkó, iṣu, kùkúmbà, wọ́támẹ́lọ̀n, tomato àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Iṣẹ́ tí Dragon Super ṣe ó lékeka. Abanajẹ tó fi wá jẹ́ wípé gbogbo àwọn àgbẹ̀ Dragon Super òun ni wọ́n yẹ̀ láàyò lákòókò tá a wà yìí. Àpàtúpa ni Dragon Super ló máa pa gbogbo koríko tá a bá fi fín. Tá a bá wá kíyèsí wípé ìkè Dragon Super ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀, ẹ má lọ dá òtún ẹ̀. Iṣẹ́ tó ń bẹ nínú Dragon Super jágunlábí gbáǹkọ́gbìn tẹ́lẹ̀ ló ń bẹ nínú Dragon Super eléyìí tẹ́ ẹ máa rà lọ́wọ́lọ́wọ́ yìí. Dragon Super tún ti wá mú kí wàhálà àwọn àgbẹ̀ dínkù. Ẹ lè rí Dragon Super rà léyìíkéyìí ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn pakopako, ìyẹn jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀lú ẹ̀lú. 081-18-91-03-36 tàbí 081-18-91-02-34. Dragon!
16: Akí ẹ̀yìn èèyàn apẹ́ ẹ kú dédé àsìkò yìí láì gbogbo tí atẹ́gùn ìkànnì tí ó ń fẹ́ dé. Ìròyìn ayọ̀ lámútọ̀ yìí wá pàápàá jùlọ gbogbo àwọn ọmọ tó fẹ́ wọlé ìwé gíga àti àwọn òbí tá à ń sáré pé kí àwọn ọmọ wa náà lè wọlé ìwé gíga. Ẹnì kan bẹ́ẹ̀ ń bí pẹ̀lú mi, ẹ bá mi káwọn tó ń gbọ́ wa ń lé.
17: A kú dédé àsìkò yìí o, gbogbo ẹ̀yìn ará ilé, a kú ọjọ́ méjì mẹ́ta. Orúkọ mi ni Olórí Daniel láti ilé-ìwé Cedar Seductional Consult tí a kalẹ̀ sí ẹgbẹ́ Kajola Hotel ní Edo Lodge lókè Ìjẹ̀bú Lákùrẹ́.
16: Ẹ ṣeun, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti mọ ilé-ìwé yìí, kí ni tí ẹ ní fún àwọn tó ń gbọ́ wa báyìí?
17: Gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe mọ̀ wá ní ìlú gbogbo pé ilé-ìwé Cedar Seductional Consult a ti gbé kalẹ̀ láti ọjọ́ pípẹ́ láti máa ran àwọn ọmọ lọ́wọ́ láti bọ́ sí ìpele kejì ní yunifásitì ní orílẹ̀-èdè wa níbí báyìí tí ọmọ bá fẹ́ lọ.
16: Kí ni àwọn tí ọmọ gbọdọ̀ ní láti kópa níbi ètò yìí?
17: Akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ kópa ó kéré tán ó gbúdọ̀ ní kírẹ́dìtì 5 ní NECO tàbí WAEC. Ó ní í ṣe pẹ̀lú ẹ̀kọ́ tí ọmọ bá fẹ́ lọ kọ́ ní ìpele kejì ní yunifásitì tó bá wùn lórílẹ̀-èdè wa Nàìjíríà níbí.
16: Bó o ní ti ọ̀rọ̀ owó san àti ilégbèé, níbo ni ilé-ìwé yìí sì wà? Kí ni àwọn ojú òpó tí wọ́n fi mọ báyìí sọ̀rọ̀?
17: Gẹ́gẹ́ bí a ṣe mọ ilé-ìwé Cedar Seductional Consult pé a wà ní ẹgbẹ́ Kajola Hotel ní Edo Lodge ní òkè Ìjẹ̀bú ní Àkúrẹ́. Owó ilé-ìwé wa kò gún pa rárá o. Àkí ni àwọn òbí lára, torí gẹ́gẹ́ bí a ṣe mọ bí àkókò yìí bó ṣe rí, a ń fi ẹrù àwọn òbí lọ́rùn láti máa san nípele nípele. Owó stẹ́ẹ̀lì wa náà kò dẹ̀ gún pa rárá. gẹgẹ bi a ṣe mọ wa a ki n fi owo ile iwe ati owo ste a ki fi ni awon obi wa lara ero ibanisoro wa ni 08033312794 lekan si 08033312794 ile iwe seda seductional consult o kale si egbe kajola hotel ni edo lodge ni okejebu ni akure
16: kini awon eto tuntun eleyi ti ile iwe yi tun ni fun awon mo to fe lo kawe loke okun
17: a dupe lowo olorun fun aseyori ati aseyege eleyi ti olorun sese se fun wa ni dede asiko yi ni owo lowo lo bayi olorun ti ran wa lowo lati le ran omo lowo awon omo ti won ba ni ife lati lo kawe ni oke okun lowo lowo bayi ati ni university ni country merin ni europe adeti ni university ni country merin ni uk omo to ba fe se foundation program ni europe ani omo to ba fe se first degree adeni master's degree fun anybody ti o ba fe se owo ti won fi se kini kogun para tori ipele ni pele ni owo won won ki san ni ekan tori won ti mo bi gbogbo e se ri so won fi ni anybody lara ni pele bi o ba de se ntese waju ni admission process yen iwo fura re wa ma ri gbogbo e ninu mail ye bi gbogbo e ba se nlo ile we say that seductional consult olorun ti ran wa lowo de bi a le seju country merin lo awo ki n se oni jibiti ati no itese waju awon mo wa ohun lo je wa logun nitori e la se tugbiyanju lati tesiwaju nkan ti ilewe wa le se lati ran awon omo lowo ni asiko yi gege bi orilede wa se ri lowo lowo bayi olorun de ti ran wa lowo lati le ri ile iwe merin ni country merin ni europe country merin ni united kingdom lowo lowo bayi
16: awon to ba fe kopa kini igbese ti won ma gbe bayi bayi
17: igbesi akoko ton ma kokko gbe na ni pe won wa si ilewe wa ni seda sectional consult ibe lati ma salaye fun won ni ekunre ni ipele tori ipele meta ni eto yi ni ipele eja si so one step after another bo se wa niyan ti olorun se ma ran wa lowo tun wa fi release iwe teniyan fi ma lo si ilu bi ti won ba ta ba se admission e si o ilu bi to ba fe ninu awon country merin ni europe tabi ni uk yi
16: awon ojo opo ni won le lo lati ma ba yin soro pere bere kan tabi keji
17: lekan si ero ibanisoro wa ohun ni 08033312794 lekan si 08033312794
16: imoran yin ni soki fun awon obi atalagbato
17: imoran mi fun awon obi ni akoko yi ni pe ohun gbogbo ni akoko wa fun anfani ta ri gba ni owo awon university ti a ri ni oke okun ye je ka lo anfani yi awa ta ba de ti ni agbara lati le lo awon eto to wa nle ta n se si ipele keji ni university fun omo to ba ni ife lati lo gbogbo e lo wa e je ka make use of this opportunity to wa nle lati le tete lo tori atumo nkan to tun ma sele ni awon odun to nbo niwaju
16: to won ni ke dun ko po soki bayi lo bi oge titi igba mi mu kiyin ire o
18: ekudede asiko yi nibi gbogbo jake jado ti eba ti lori ofe lati ma gbo wa bayi atugbe nkan mi de laro oto be si ni ma ja gbo kun si nbe tori pe n to ti kale to ti kako ni e ti ma gbo nipa cdcare ini le ise kan ara oto to je pe won ti mu ki ohun gbogbo ko de rorun fun gbogbo to lori telemu ta ba n soro nipa kani nkan gbogbo ni oniranran ta ba n fe lo ta mo si dukia ise mo maworan television ni abohun yowu isoko atawon kan mi ti e fi mu ki ayo deun fun ni ṣugbọn ta n wo wipe bile aye se ri lode oni nje ona ati ri awon kan wonyi nirorun wa bẹẹni eyi ni idahun ṣugbọn wọn ni ẹnu onikan lati gbọpọn lọjọ ni alejo kan nbẹ pẹlu mi ti wọn di aṣoju ileiṣẹ cdcare ma fẹ ki wọn na nbẹ fun ẹyin arale ẹkún kalẹ
19: ẹ ṣeun olóòtú ẹ kú òun ni àtàrọ orúkọ mi ni okunola abdulhakeem gẹgẹ bi ẹ ṣe sọ ní ẹkan cdcare cdcare application ti o n sọ ala ọmọ orílẹ̀-èdè nàìjíríà di mímúṣẹ nítorí pé o ní o fún wa láǹfààní láti ra gbogbo

0: wọn ta lọjà látún wa ta fún yin ẹlẹkẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ díẹ ẹlẹkẹrin tó jẹ pápá ń bari ni pé ẹ ní tí ìsanwó tán tẹ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn ẹni wípé wọn lè ra nǹkan kẹdẹ máa sanwó díẹ díẹ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá lè jẹ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọn láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDK ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n yá mọ́ ra mattress lọ́wọ́ wọn ò pé ókè mo fẹ́ ra gas cooker ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDK wà fún nìyẹn kan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tó ní mọ́tò dé ohun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín wò kẹ wá sọ fún àwọn káwọ wa lọ bá yín sanwó torí a ní ẹni tó bá tara mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDK ó pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó wó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn mò ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ́ san díẹ̀ díẹ̀ mo lè mọ́ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDK ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbowó fún mi màá tún mọ́ sanwó lọ síbẹ̀ tí máa sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ so tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ mọ́ sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà màá tún rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjì láàádọ́ta that is 48 weeks tí n bá mọ́sẹ̀ mẹ́jọ tí n bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDK mọ̀ pé ẹni níbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún mọ́ sanwó lọ nǹkan tí CDK wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibì kan ní Nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ bá máa gbé ní Nàìjíríà tẹ́ ẹ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store CDCARE tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ ti rán àwọn èèyàn wa tó ti mọ kí yín káàbọ̀ CDK ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe tẹ́ bá ti download app yẹn bá ayé tẹ́ ẹ mọ̀ fi owó yín sí ẹ mọ̀ rí ń bẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chat lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ́ lè wà.
1: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹpẹ̀ kan káàkiri.
2: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ Fertochi Pharmacy Olúwatóyè Quarters Àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
1: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yan gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tó jẹ́ pé ẹ ti ń rò ó wípé bó lẹ ṣe ṣe báwo ni kiní àwọn ṣe bọ sí ọ̀nà náà rèé ẹ tẹ̀lé wọn CDCARE ó dìgbà kan náà ẹ ṣeun.
2: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ Fertochi Pharmacy Olúwatóyè Quarters Àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
3: CDCARE there for you.
4: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: lẹ olóòṣà ẹ ni tó ń dé adékiri ìgboro tó ń sọ pé òun ní kíní lọ tọba yẹn tó wá tó
1: wá fi lọ́sọ̀rọ̀ irúgbàwo ni bí wọ́n lè dàdé kẹrin gbàgbà kò yé wa.
0: Ìgbà tán bá ń ṣe ọdún wọn wọn á dẹ̀ dé níbi tán ti ń ṣe èyí dẹ̀ ṣe pé ìlú adé ti kábíyèsí dẹ̀ o ẹ̀mí o.
1: Ìyẹn ni pé Tọ́ládé onífàbáyé bá ń ṣọdún fa ó lè dàdé ẹ̀ níbi tó ti ń ṣọdún fa ẹ̀.
0: Kì í ṣe kó ṣọdún tán kó máa gbé kiri ìgboro kó máa ṣe.
1: Tóní mọ̀lẹ́ bá Ládé ó lè dàdé ẹ̀
0: lọ́jọ́
1: ìṣọdún mọ̀lẹ́ rẹ̀. Òfin fàyè gbà wọ̀n yẹn àbí.
0: Ìlú yẹn máa fi ó lè fi àyè gbà yẹn.
1: Kódà àkókò péré ti kódà káwọn èèyàn bíi méjì mẹ́ta kan dá sọ́rọ̀ yìí sáré lọ sí ojú ayélujára káwọn táwọn èèyàn ń sọ.
2: Greetings from Anifowose Ayodele Sunday Ajisha Fayolajide Sunday Tope Afolayo. Dennis Onile Adeniyi Adekunle Babatunde your question.
1: Yes. Okay. 081-301-32097 ẹ̀ẹ́bá wa dá sí i.
3: Ẹ máa kú iṣẹ́ ọlọ́run máa sì ilé ìwé kí àlejò wá
1: o. Ẹ ṣeun ẹ̀kọ́
3: ojúmọ́. Wọ́n máa tẹ̀síwájú o.
1: Ẹ ṣeun.
3: Bọ́mí Gírẹ́ẹ̀dì ló bẹ̀rẹ̀ látàjọ wá àkókò.
1: Thank you.
3: A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí àjọ ìwọ̀n yẹn tó wà. Ayé àtijọ́ báyìí ìjà ló tún ìjà ló sì. Èmi ni fẹ́ jọba ìwọ̀n mo fẹ́ jọba wá máa fòkùn léra wọn kiri. Wọ́n máa para wọn kiri. Ṣùgbọ́n àtìgbà tí ìjọba ti ń dá sí i wọ́n ń pẹ̀tù sí wọn nínú nọ́ọ̀sì ló sì. Ẹjọ́ bá dẹ̀ yàn apá kejì kan wọ́n wá tún pẹ̀tù sí wọn nínú kọ́ má bàa jà. Pé wọ́n máa tẹ̀síwájú o. Èkìtì lẹ́nìí o.
1: Ẹ bá wa dá sí i. Ẹ ṣeun màmá glory. Ẹ já gbàpẹ́ nìkan sí. Ẹ káàárọ̀ o.
4: Ẹ máa káàárọ̀ sọ.
1: Ẹ ṣeun o.
4: Ọmọ ẹni tó gbọ́ngàn mọ́tò mú fún ọ̀pẹ̀lẹ̀ àti ìlúpẹ́jú.
1: Mọ́tò mú fún.
4: Bẹ́ẹ̀ ni lórúkọ Jésù ayé tiyín náà ní tó sójú kan.
1: Ṣóṣà ní bírèkì.
4: Lọ́lá bàbá mi tán o, ó ń lọ.
1: Ok, láti ìlúpẹ́jú mo ń gbọ́ yín.
4: Ẹjọ́ sáà mo fẹ́ béèrè kan ní ta. Ẹjọ́ tó bá ní ọba kan tó ń wà tí ará ìlú ò fẹ́. Yálà ó ṣe kankan tí ìlú ò fẹ́. Ẹjọ́ sáà ṣé àjọ yín wà fún ibì kan jẹ́ pé téèyàn lè rìpọ́ọ̀tù. Ṣé a mọ̀ pé bẹ́ẹ̀ ni lọ rìpọ́ọ̀tù ọba láàrin ìlú? Àwọn kan lè sọ pé ìṣẹ̀lẹ̀ yẹn da ìlú rú. Ẹjọ́ ṣé nọ́mbà yìí wà dàbí jẹ́ pé bí kábíyèsí bá ṣe kan tí ò dára téèyàn lè fẹjọ́ sùn? Yálà pé ẹgẹ́ ti kan tó mọ̀ sọ sà. Ẹjọ́ ìbéèrè mi nìyẹn.
5: Ẹ ṣe.
1: Mọ́tò múùf.
5: Ọlọ́rìnkù mọ́tò múùf.
1: Láti ìlúpẹ́jù.
0: Nǹkan tá a kò máa sọ fún yín ni pé ìjọba yóò fẹ́ jà nílùú kankan. Ṣùgbọ́n tó bá ní nǹkan tó ṣẹlẹ̀, iléeṣẹ́ wa wà ní Adó láti wá fi ẹjọ́ sùn. À lè bá wọn tà á pe àwọn tí ó yẹ ká pè à lè bá wọn sọ. So ẹ má jẹ́ ká já o. Ìjọba wa ìjọba onítẹ̀síwájú ni. So ẹ má jẹ́ ká já ẹ wá fẹjọ́ sùn ní Ministry of Chieftaincy and Home Affairs ní Adó Èkìtì. Ẹ ṣeun.
1: Tó ẹyin èèyàn wa ẹja máa dágbére ìpínlẹ̀ yẹn.
2: Yes sir, it's been an interesting conversation. Very many thanks to our guest today, Honorable Commissioner for Chieftaincy and Home Affairs, Mr. Olaiya Ojo Atibioge. Thank you very much indeed for your time.
1: Thank you very much.
2: All right, until next week when we come your way again with another edition of Ekiti Today, Ekiti Loni Ayo. Ayedo is my name. Bye for now.
1: Àwíyé Oòdùà, mo dúpẹ́ pé òkun gbogbo àwa tá a ti jọ lọ́wọ́ sétò yìí. Ire lójú owó wa máa rí o. Ẹ̀yin náà tẹ́ ti ń gbọ́ wa, ètí tẹ̀ fi ń gbúrò òdùnú òní di. Láṣẹ lọ́wọ́ Elédùmọ̀rè, ọjọ́ mẹ́jọ láti máa pàdé. Ọlọ́lá kọmíṣánná wa, ẹ kú ìjókòó láṣẹ kan. Bàbá wa Ọláìyá Òjó Atibioke. Gbogbo iléeṣẹ́ yín náà ni mo kí àtàwọn òṣìṣẹ́ yín bẹ̀ a máa jó wa ṣe o. Síndọ́jọ́ mẹ́jọ ọ̀hún, ẹ má gbàgbé gbangba òṣè tilẹ̀kùn mọ́ o. Ẹ pa mí pọ̀ orí gbogbo kì í ṣe tèmi. Láyọ̀.
6: Ṣáde kù sí ọkàn mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí tuntun.
7: Màámi.
6: Ṣùgbọ́n dúró náà, ó ṣe fi hypo nu ilẹ̀ àti

0: gbadun adaba.
1: Mo n gbadun adaba.
0: O n gbadun adaba.

0: kìí ṣe ìdájọ́, kìí ṣe bí ẹni tí ó ń ránró, kìí ṣe bí ẹni tí ó ń gbẹ̀san. Ní àó lè ní àánú láìsí pé ọ̀rọ̀ Ọlọ́run ó yí ọdẹ ìkórìtà náà. Bí o bá wà lábẹ́ ohun yìí níbikíbi tí o bá wà, o mọ̀ pé ohun tí Ọlọ́run ń pè mí àti wọ́ sí, ohun tí Ọlọ́run ń fẹ́ lọ́dọ̀ wa, àánú ni, kìí ṣe ẹbọ. Ohun tí Ọlọ́run ń retí lọ́dọ̀ wa, òun ni àánú. Mọ́ dá nìkan jẹ́, tàbí mọ́ dá nìkan mu, tàbí mọ́ dá nìkan pétépero ìrìn àjò ayé rẹ gbà, kí o sì mọ̀ dájú wípé Ọlọ́run tí à ń ké pè ti ń gbọ́ àdúrà wa nípasẹ̀ Jésù Kristì, ó jẹ́ aláàánú. Gbá wo ló ti sàánú ẹlòmíràn gbẹ̀yìn? Ṣé nítorí tí ẹnìkan ṣe ló fi tilẹ̀kùn àánú ọkàn rẹ, tàbí ló fi ya ọ̀dájú? O tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run báyẹn. Kí ọ̀nà rẹ kó lè ṣí, kí ìwọ náà ó lè rí àánú gbà, lọ kọ́ bí àti ṣe àánú. Kó dìgbà tí wòlíì bá sọ fún ọ pé kọ́ lọ fi fún àwọn afọ́jú, tàbí kọ́ lọ fi fún àwọn oníbàárà, kó o tó mọ̀ ojúṣe ojoojúmọ́ ni. Má rò tí ayé dà, má rò tí àwọn kan ṣe sí ọ, má rò àwọn tó fẹ́ mú kí àánú ṣíṣe kó sú ọ, ṣùgbọ́n lọ kọ́ bí àti ṣe àánú, kí ìwọ náà ó lè rí àánú gbà. Èyí ni ètò Ọlọ́run àti èrò Ọlọ́run. Bó bá ń gbàdúrà lónìí, Olúwa ṣàánú fún mi, Olúwa ṣàánú fún mi, ó dára bẹ́ẹ̀, àdúrà ni. Màá bí ọ léèrè, èyàn mélòó ló ṣàánú fún? Yàtọ̀ sí ọmọ rẹ tó bí tàbí tó jáde nínú rẹ, ọmọ ẹlòmíràn mélòó ló ti ṣàánú fún? Yàtọ̀ sí ìyàwó rẹ tàbí ọkọ rẹ tó yí ọ ká tó kàn ọ, àwọn mélòó nínú ọkùnrin tàbí obìnrin tó bá pàdé, ọmọ ọ̀dọ̀ mélòó ló ti ṣàánú fún? Àánú mélòó lọ nawọ́ sí àwọn ènìyàn Ọlọ́run? Àánú mélòó nawọ́ rẹ̀ sí opó, tàbí aláìní bàbá, tàbí aláìní ìyá? Ọkàn Ọlọ́run, ìṣe Ọlọ́run, ìwà Ọlọ́run, ìkan nínú rẹ̀ ni ṣíṣe àánú. Ó sì ń pè ohun retí lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa láti jẹ́ aláàánú, gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ mọ Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ dàbí Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tó mọ ìṣe àti ìwà Ọlọ́run. Ìkan nínú ìwà rẹ̀ òun ni ó ń ṣàánú. Ó ń ṣàánú. Mọ bí ẹnikẹ́ni bá ṣe ọ, ẹ̀mí àánú ni máa ń jẹ́ téèyàn ó lè dáríjì. Ẹnikẹ́ni tẹ́ bá rí tí kì í dáríjì, kò ní àánú ọmọnìkejì lọ́fàá tí kò fi dáríjì. Inú Ọlọ́run ò dùn sí ẹnikẹ́ni tí ò bá dáríjì. Ohun tó fà á tó fi dáríjì ò ní àìní àánú. Ó fẹ́ láti ṣe ìdájọ́, ó fẹ́ àánú, ó fẹ́ ó dájú rẹ̀ ló fi kọ̀ láti dáríjì. Ọlọ́run ò fẹ́ eléyìí. Kí àdúrà wọ́n lè mọ tètè gbà, a gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní ọkàn àánú, a ní ọkàn ìyẹnú, ìyọnú sí gbogbo ènìyàn, kí inú wa kó tẹ́, ká kọ́ bí àṣe yára tètè dáríjì. Nígbà náà ni a ó jọ bàbá wa ti bẹ Ọlọ́run. Agbára àti ìrọ̀fẹ́ tá ó fi jẹ́ aláàánú gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe jẹ́ fún ayé, agbára àti ìrọ̀fẹ́ náà Ọlọ́run yóò fún ẹnì kọ̀ọ̀kan wa. Ní orúkọ Jésù Kristì, Olúwa àti Olúwalá wa.
1: Ẹ̀mí mímọ́, ẹ̀mí Ọlọ́run òwe, ẹ̀mí agbára wàṣọ wa dọ̀tun. Ẹ̀mí mímọ́.
2: Nígbà tí Olúwa dá ìkó lọ sí òde padà, ó dàbí ẹni wípé wọ́n ń làálà. Ìdí nìyí tí a fi ń pe gbogbo ènìyàn sínú ìjọ Gospel Apostolic Church tó wà ní gbogbo ìpínlẹ̀ Ondo àti Edo. Bí ètò ìjọ ṣe lọ nìwọ̀nyí o. Ọjọ́ Sunday ni Sunday service bẹ̀rẹ̀ látago 7:00 àárọ̀. Ọjọ́ Tuesday ni Miracle Hour láago 5:00 ìrọ̀lẹ́. Ọjọ́ Wednesday ni Bible Study bẹ̀rẹ̀ látago 5:00 ìrọ̀lẹ́ bákan náà. Ọjọ́ Friday ni House Fellowship ni aago 5:00 ìrọ̀lẹ́. Tó bá wá di gbogbo ọjọ́ Saturday kẹta lóṣooṣù ni Hours of Victory rẹ̀ ní dédé aago 5:00 ìdájí. Ẹ wá kájọ wá pàdé Jésù Kristì tí ń ṣe aláṣepé ìgbàgbọ́ wa ní gbogbo ẹ̀ka ìjọ Gospel Apostolic Church tó wà ní ìpínlẹ̀ Ondo àti Edo District. Fún ẹ̀bẹ̀ àdúrà, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08142090488. Pastor Paul Ajao, Ondo àti Edo District Overseer. Pastor F.A. Adewumi, GAC General Overseer. Reverend S.A. Sadela, GAC Founder. Ẹ mọ̀ wá jẹ́ ká gbàgbé o pé bíbọ̀ Jésù Kristì kù sí dẹ́dẹ̀ẹ̀dẹ̀.
3: This is Adaba FM. Stay.

0: báyìí yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: Ẹ tọgbẹ́ ìyàwó láyọ̀.
2: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
3: Kí ló ṣẹlẹ̀?
2: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ ìlera máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
0: Ní tòótọ́
2: kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
0: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà?
3: Èmo ló tún jẹ́ CDK báyìí.
0: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
0: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
2: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
0: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
4: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, Lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pe
5: 07074834311. Gan ló pe ọdún mẹ́tàléláàádọ́ta 53 years ti bàbá ọmọ
6: bàá
5: wípé ẹ̀dọ́lárewájú ọdẹyẹmí fòbélé rẹ̀ lélẹ̀ tó káyé pódìgbò se ọjọ́ ń rèé bí àná
6: afẹ́fẹ́fẹ́ gi oko kan lálolálo ìjì kan mewé àgbọn jì àjì
5: ojú ọjọ́ rírí àsọjọ́jọ́ ló dé
6: àwọn ọmọ rẹ̀ kéré ń gbà náà lọ́hùn-ún ṣùgbọ́n
5: adániwáyé ń ló pa wá mọ́
6: àmọ̀ pé wájú tẹ ẹ kọjú sí dára tó rẹ́yìn tẹ fi sílẹ̀ ò bàjẹ́
5: ikú rẹ̀ dùn wá jọjọ bàbá ọmọ
6: ṣùgbọ́n afọpẹ́ fọlọ́run torí ipa rere tẹ fi sílẹ̀ lókè èpẹ̀
5: bàbá olúfúnmi láyọ̀ bàbá ọlá ṣe ní
6: bàbá ọlá kólé ńlẹ́ o bàbá ọlá sùn ń bọ̀
5: túbọ̀ mọ́ sunmi láyọ̀ olùgbàlà bàbá ọlá bí sí o
6: ọdẹyẹmí o.
7: ọmọ lulu ẹgọ ọmọ alora agbára sórí náà ọmọ alájà mẹta ayé ọ̀nà òjọ bàbá náà mi jẹ ọ̀nà rìgì ọ̀nà kwata tó kẹta ọmọ pínpín láyé ògbé.
5: ó dáa ìrántí rẹ ò ní kú lọ́kàn wa o bàbá ọmọ lady eileen olú afúnmiláyọ̀ ayọ̀ọ́lá ló ń kéde lórúkọ gbogbo ẹbí.
8: yóò ṣe nígbà táwọn fojú kojú a ó pàdé.
9: Àwọn àti ẹ̀rí onígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣèlọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò òun sùn dédé. Ọ̀rẹ́ mo ti gbìyànjú kórónà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi. Tó ń fi wí àtẹ̀gò ń ṣọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 07064606419 07064606419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
10: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni ọjẹ́ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti irú oorun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wo ra wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. 64 60 64 90. Nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be elomi o ba fe jade nu le re bayi ko le da jade afi ko mo fa jade tabi ka elomi ma fi opa si kete ese be elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gege be epo hun fe subu eyin e wa won baba wa e wa won baba baba wa elomi won alogorun odun won alogofo odun pelu si ase kara elomi nse si agbe elomi nse si ode ba ni won tun ma da ta kebe kebe se bi ewe atebo ni le won na lo nitori e mo fi lo ko ewe atebo e yi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu sayin oro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyin na mo pe awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan kan o si ni yo wa lenu ninu sara wa be ni kankan oni yo wa lenu ninu egungun ara wa se bi ewe atebo yin na lawa na lo iwa na wa janfa ni ewe atebo lodo emi babo oke ogun ti ma wa ni number 4 Tudu Yamilen opposite Oyemekun Grammar School ni ilu Akure ero bani soro mi re o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wo ni bi fi abia o
11: On your trap, set!
12: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, Adaba sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Adaba gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Adaba. 88.9 FM. O ti gba ko kini. O si waju. Awon egbe n tele leyin.

0: 89.9 FM. Awolu Solu Dero Pese.
1: Wíwá àtẹ̀gùn ṣọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá Òkè Ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
2: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá Òkè Ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
3: Ó ṣe àtọkùn, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni Bàbá Òkè Ògùn, tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́ni náà má ṣe wá lẹ́ni tí ọmọ wà nù lé, tí ọmọ gbọ́rọ̀ òta. Èmi Bàbá Òkè Ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yẹmi Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi, àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí, 07 64 60 64 19.
2: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín, ìṣòro nípa iṣu ara ni. Báwo lè ìjọ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
3: Ó ṣe àtọkùn, bí iṣẹ́ ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé, ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀, yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀, ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́, ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́ẹ̀ ni bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbọ̀ oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ń ṣẹlẹsẹ̀ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májẹ̀ adákẹ́. Tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí, gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi Bàbá Òkè Ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kọ́ wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdú Yẹmi Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé: 07 64 60 64 19. 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ isoro ni agbakara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni taitai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun ba si ma ka ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun ise ara ni ni mo fi so pe ka gbiyanju ka dide nle ka wa janfani ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfani re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun e mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nilu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so toto gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile o ni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni won ni o le janfani egbogi mo kuro yi o ri pe lagu olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara olohun won o dupe fa olohun ni o dupe ta lo ni esoju lase o ngba to ba dodo wa a gbiyanju a se be lohun fun ba ba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
2: Esho baba mo fe bere ibere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
3: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agwara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo baradi lo be si ma ro ohun ko ni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju ko ni le ri gbonse se ta ba tun mi ejo se se gbonse yan bayi ko le bi tewura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni maraka to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo ah nbe ko ìbáyàwó tí ìbáyìí tó jẹ́ òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àti egbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà lọ wà lásìkò yìí lóòótọ́ ewé àti egbò ọ̀nà wọn ti jìn kò sí nítòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́ kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn náà bá wá sọ́dọ̀ mi ká wá jàǹfààní ewé àtegbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kọ wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn ogójì ìṣẹ́jú a lè rìn ọgọ́ta ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ̀ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtegbò yìí náà làwa náà jẹ nítorí àmọ́fin ní kẹ́yìn náà wá jẹ àǹfààní ewé àtegbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò pàápàá egbòogi mọ́wọ́ kúrò mo ti kó wa ìwọ tọ́lọ́run bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọn náà bá wá ó jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ńbẹ̀ la wà a ní faranira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 bẹ́ẹ̀ lẹ́lòmí yóò máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmíì a máa ta ẹlòmíì a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tó o bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn tó o fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 àlàáfíà ara wa ò ní di fi àfíà ó rìgbà.
4: Ọ̀rẹ́ a ò máa ti rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
5: Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun ń sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
4: ògbólùgbò ọdẹ tó ń fi wí àtegbò sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtegbò ṣèwòsàn.
6: Number 1 Radio. Adaba FM.
7: Adaba FM.
6: 88.9. Akure. Akure.
8: Adaba FM. I like it forever.

0: ìgbà mi ẹ̀rà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dà tọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
1: Abba aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀lú gbà ó da alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-63 gbogbo ìgbà ìjàwá ìjà òsè always guide me.
2: Mo gbọ́ ṣe

0: afẹ́fẹ́ bá ti fẹ́ afẹ́fẹ́ afẹ́gi oko lálo lálo ni.
1: Mo la pẹ̀lẹ̀ máma pẹ́ àjọ mo pẹ́ ṣe
0: rẹ̀. Fíjì bá ti jà ìdí àṣìṣe wí àgbọn gẹ̀rúgẹ̀rú.
1: Mo pẹ́ṣẹ̀ mi ń gbé.
0: Àtún ti balẹ̀ sórí ètò. Níkànnì àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlaramọ̀kí ń lọ́wà. Lórí ètò ayédori lóde. Iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 bá mi jọ àwọn náà náà sonígbà owó ètò yìí. 24/7 bá mi jọ egbòógì tí ọ̀lọ́ ti nú. Ó ti wà ní gbogbo ògbóró. Ẹ bá ń gbọ́ mọ́ gọ́sẹ̀. Orí bá méjì kọ́. Kó o lè bá àdúró kánpẹ́. Wọ́n máa ń sọ fún ẹ pé ìjà ó wà ìjà òsì. Ìwọ gan máa dá wọn lóhùn. Wípé always guide. Omi pọ́nbélé náà nábi ṣe 24/7 bá mi jọ. Àjọ NAFDAC wọ́n sì fòǹtẹ̀lú.
1: Bí mo bá kọrin yẹn máa kíyèsí.
0: Ọkùnrin lè lo obìnrin lè lo. Rí i pé kò ní ọtí kankan nínú ni. Omi pọ́nbélé náà nábi ṣe. Ọkàn rọra korò fẹ́rẹ́fẹ́ ni. Bá ń gbọ́ kò kóró jù. Kódà àwọn míì tí ìfẹ́ máa gbógan. Wọ́n lè gbẹ́nu sí. Ókè. Gbọ́lù yẹn.

0: 53. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure. Gbogbo ìgbà, ìjáwá ìjà òsì, always guide
1: me. Ìjáwá ìjà òsì, always guide náà ni ẹ guide ara yín dáadáa, ó ṣe pàtàkì, ó ṣe kókó. Nọ́mbà yẹn náà ni kẹ́ ẹ máa pè. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ jẹ́ alágbàtà ni o. 091-60-62-62-53. 091-60-62-62-53. Òun gangan náà ni nọ́mbà tọ́já sí iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 Abba Make Sure. Wọ́n á gbé ẹ pè wọ́n. Ọyá kí lẹ́ bá wa dá sí ní sókí ní ọ̀sán tòní.
2: Ìgbésẹ̀ ayé mi kún lé àmàmà.
1: Ọ̀rọ̀ kan ń lọ sẹlẹ̀.
3: Ẹlòmí àbí ìgbésí ayé rẹ̀ máa ta tẹ̀tẹ̀ o.
1: Ó sẹlẹ̀ láàrin ìyàwó kan àti ìyá ọkọ pẹ̀lú ọkọ ẹ̀. Wọ́n jọ ń fa ọ̀rọ̀ kan nínú ilé. Ìyá ọkọ ọlọ́ba dá sí. Ó ní wò ó. Ó ń bá ìyàwó ọmọ rẹ̀, ó ń bá wí. Ó lóun ọ̀mọ̀ pọ̀ ọgọ̀ tó báyìí. Òun ò tí ẹ̀ mọ̀ pé ò tí ì gbọ́n báyìí ò tí ì yẹ kọ́ lọ ilé ọkọ. Ó yẹ kó jẹ́ pé kọ́ padà sílé yín kọ́ lọ gbẹ̀kọ́ wá. Torí pé ò tí ì gba ẹ̀kọ́ rárá. Ó sáà bú ìyàwó ọmọ ẹ̀. Ṣùgbọ́n sáà mọ̀ pé àwọn ìyàwó ọmọ kan náà àwọn gan náà sán lórí. Bóun náà ṣe dá padà fún ìyá ọkọ ẹ̀ nu. Èsì ló fún ìyàkọ ẹ̀. Ó lóun ọ̀mọ. Wípé bẹ́ẹ̀ ṣe ti tó àwọn ọmọ yín retí gbogbo wọn náà tí ó jẹ́ pé àwọn tó jóbìn bẹ̀ wọ́n láàyè lọ ilé ọkọ. Wọ́n rí ilé ọkọ gbé. Sá ẹ rí ògúlùntú tí ìyàwó ọkọ ìyàwó yìí tó jù lu ìyàwó ọkọ tó jù lu ìyá ọkọ yìí. Lọ bá di sọ àtàyànyàn. Ọkọ bá fárígá. Ó ní ń búyà òun. Ìyàwó ní ṣe kọ̀ ó sì ń bẹ̀ ńgbà tí ìyá rẹ tó rán mi lọ ilé. Wọ́n sá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí, wọ́n bẹ̀rẹ̀ sí í fà á.

0: fẹ́ sọ yẹ bẹ́ẹ̀ pé ìyákọ̀ rẹ sáà ni kò yẹ kí wọn náà máa sọ̀rọ̀ sí ìyàkọ̀ ẹ̀ báyìí. ọlá ni wọn gbọ́ ọ̀gbẹ́nu tó náà falágbàfọ́ ni.
1: ìgbà tí mo gbẹ gbẹ fún jì yẹn.
0: ọkọ bá fariga pé tẹ ẹ ti ń gbọ báyìí ẹni tẹ ẹ ń bá wínu òun ò fi yá tó òun ò fi ta yín.
1: a nígbà tí mo gbẹ gbẹ fún jì lẹ́jọ́ sọ.
0: ó ní yá sá lọ ni kọ́ máa lọ òun ò fi yá tó òun ò fi ta yín. pété bá mọ̀ pé òun ò lè bọ̀wọ̀ fún yá òun.
1: wọ́n ní wọn ò lè rọ́nà pé gbà pé wọn ò lè rọ́wọ́ mú.
0: kò tí ì délé ọkọ kò tí ì rílé ọkọ tí ó wà ibẹ̀ lọ̀rọ̀ dé o. Yeah. Tọ́jọ́ ń fà.

0: se mo ko fi ba soro mo po hun na ti na ti le beyen sugbon ko wa mu ki itin se yawo ko da pada fun itin se ya oko e ile to fe gbe dagba ni petrol la fi ba oko pe nkan ti mami se si mi o de dun mi iya lo koko jebi ka so oto fun ra wa direct iya na lo bi yawo pa epo men lo kon kon to ba fi na si liklu fe se sugbon ki se kini ki oko ko se kini ko fi ogbon se ohun ti yawo se si ya oko eyan
1: okay, oh, 0816251991. Ega welu mi. Hello, e ka san o.
2: Hello, se ma ka se ma.
1: E seun o.
2: Olorun ma ni balaka yin
1: je o. Ami ami ami ami.
2: Sunday lo pre lati joka.
1: O ya ngbo yin.
2: E se se mo ko ti yawo so to so e. O loju temi o. Bo ko te so so oju enu e.
1: Oju lo.
2: Oju enu e bo jina jina. Bo je ni iwa ti iya oko e wu si. O ye ko fi o fi ye ko ri soso. O wa pe oko e sebi ba oro ti iya e so si lo do mi sugbon mi ke se ti mo le woju. Oko a wa pe ye pe ma so oro be si yawo mo o. Sugbon to nso si iya oko e be ya. Iya oko e ya e na ni. Oko e lo n gari e. Ti e ba ti bi na oko e ko bowo foko ati iya oko. Igba mo sorry sir. Ojo ta ri bo ti da ojo ta lo. Oko sumo ni. Igba ni iya oko e fe lo pelu won. O ye ko le ma bo iwa to yan da o to ba se mi o obirin o le oju rere mi o e ko le oju rere mi o e ko eti na
1: e seun olagbara 0816251991 kawo obirin na o pe hello e ka so hello eh o ti ja 0816251991 Hello, e ka san o. E seun o.
3: Mommy Glory lo soro.
1: Mommy Glory latajo wa.
3: Ye ri toko ati yawo ba nja.
1: Iya
3: ba ke wa be ko ye ki ya oko da si.
1: Hmm.
3: Afi won le ko jo ma wa wahala ye laarin ara won.
1: Hmm.
3: Ya rora wonu yara e asu ni. Aye mo pe aye atijo ni won so iyawo do mo odo.
1: Hmm.
3: Tọ pe oko a ma bu yawo, iya oko na a ma bu wa ma ro sile ni mejo meso. Awon mo ta ri lasiko yi o. Oju eku loju wa.
1: Awon mo tan soju.
3: Oju se. Wa owo ju se rara.
1: Sugbo
3: ba ko ro ya e ni ko ma binu. Se to ma je na to wa ro sile. O na fe fesi die.
1: Olagbara.
3: Oko lo ye ko to ari yen o. Tori ti o ba to le e, wa ma ka yawo fun ni.
1: Hello, e ti wa nbe. Eh. Won la won o lo nti.
4: Nkan meta jo mo pe kesa. Sakese.
1: Eja wo elomi.
4: Ara pa n bitu.
1: Hello, e ka san.
5: Hello, e ka san.
1: E seun o.
5: E sa opa taro sa.
1: E seun.
5: O ye oko mi eh, yo oko sule sule ni.
1: Hmm.
5: O si ida to le sele la n yo oko. Ati yawo ti iya ba ti wa nbe ko ma wo ran to ba le ni kon da se o to di pe oro yen sele ata an lo to na le je pe je lo je bi be ko ye ki iya yen sare so oro yen fun ge yen de ni boye face do ko ye ko face be to ma je mi ni mi ni face mama wo ya yen
1: otan
5: se ti inu mi o le yo si ya yen
1: olagbara
5: oro to so yen o tu po
1: je yen o to bi
5: o po
1: e seun Oda 0816251991 Hello, e ka san.
6: E ka san.
1: E seun o.
6: báyà láti làjẹ ni o.
1: Ọyá láti làjẹ, ọyá ń gbọ́ yìí.
6: Ìyá ọkọ yìí ní ẹrọ sá o.
1: Ó ní ẹrọ.
6: Bẹ́ẹ̀ni sá. Kò yẹ kó ṣàkọ́kọ́ sí ìran lọ sílé sọ́dọ̀ ìyá ìyàwó ọmọ ẹ̀. Torí ó ti bínú jù. Wọ́n dé máa kọ́ àwọn ọmọ tó tún wà lóde ń sìn pé kì í ṣe gbogbo wọn ló lẹ́kọ̀ọ́. Ó ti ó ní ẹrọ díẹ̀.
1: Ọ̀dà ẹ ṣeun ẹ ṣeun ẹ jẹ́ ń wẹ́ nìkan sí lábala yìí. Hello, ẹ káàsán o.
7: Ẹ káàsán sá.
1: Ẹ ṣeun o.
7: Ṣé sá, ṣé ẹ rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn, ṣé rí ìyá ọkọ yẹn? Ṣé ló yẹ kó bá ọmọ yẹn wí gẹ́gẹ́ bí ọmọ tiẹ̀? Ìyàwó ọmọ èèyàn ni, kì í ṣe pé kó rán sílé. So ọmọ tó dẹ̀ tó lọ fún ìyálẹ̀sì. Kò yẹ kó tún fún ìyá lèsì bẹ́yẹn. So kò yẹ kó fún lèsì bẹ́yẹn. Bẹ̀tì òun náà tún ṣe mistake níbẹ̀ yẹn. So àwọn méjèèjì ló yẹ ní 40.
1: Ọ̀dà ẹ ṣeun.
7: Bẹ̀tì ìyá ọkọ yẹn ó má bínú.
1: Ọ̀dà ẹ ṣeun ẹ ṣeun. Ẹja dókè lọ. Kó tó di pé àwa gbé àyàn wa wọlé. À ń padà bọ̀ ẹ kú kalẹ̀.
8: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
9: Abba aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062653 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà ìjáwá ìjà ò sí always guide me.
1: 0916062653 0916062653 Ayan bo ni so ti se tan. Aya aya to lu ha Ayan e kan to lu nti to o eleyi to lu iro po Oda, hello.
10: To kan funu agbo o.
1: Kile tun gbilo egbo.
10: Bi odun ni kan ti lo.
1: Kile egbo. Abe ti gbo ni nilu to lu to oro to bayi. Ti o ese mo lu. Han? Oya ki lo so anya. Oya.
10: Ma so pata.
1: Aya bi odun gbewu. Osa lo dano dano 08162519991 08162519991 o reti woli abi ko bo etu. Hello
11: hello
1: hello e kasan
11: e kasan o
1: e seun o ko yin be tin pe
11: ni adese moye latore
1: adese moye latore
11: be ni
1: ki la yan so
11: ayo ni owo ni o si lowo mo dàgbà mi ò sóge mọ́ owó mi ò sí lọ́wọ́

0: gbádùn àdàbà.
1: Mo ń gbádùn àdàbà.
0: Ó ń gbádùn àdàbà.

0: 89 FM, Peace of a Dove.
1: Live is good on Adaba FM.

0: ami ase olorun ba mi maso aso okun aye oju ni male ara oju ba male kedere tori n to fe ri to si ri bi ta nre dada ni ko n ta n fe ko tu alo ka si wa laye ta fe wa ile se alausa ventures tun ti de o lati lu kano bi won se nse se toju oju to si je pe wo fi ni nla oni won tun gbe wa dedu awon maso gbogbo aso okun aye asoju kan pataki nbe legbe mi e ba n ki gbogbo aye to n gbo wa sa
1: mo ki gbogbo eti to n gbo mi eti te n fi n gbo mi ko ni din te ma na o le lori oruko emi ti mo ba n soro ni dr maruf lati le se alausa ventures
0: bati e je pe oro ti ko le gbe wa oro oju ni kini pataki oju lara gan
1: oju je nkan pataki to je pe ta ba n le owo ta n le ola oju na la fi ri na debe tori na a o gbudo fe owo bi tin ka fi mu oro oju
0: alausa alausa gbogbo kanu gbogbo noti ni won ti ma ti je alausa npa atoju oju laipe yi e de ipinle osun lati toju opolopo awon eyan nipa oju
1: be ni sir
0: e si se toju won kaluku won won si wa lalaafia
1: pelu ogolodolo
0: kila won te fe se toju gan
1: itoju oju ofe ni ayewo oju ofe ni
0: bo wa leleyi se rorun ijoba lo gbele ikale ni abi aladani ile ise alausa na ni
1: ile ise aladani na ni labi dr dauda kwande lati ilu kanu
0: bo lo si je pe lori oju o le yin ni e mu nbada lati ma fi siranlowo fawon eyan
1: a lona meji nkan ta mo na la nsise to
0: ojo wo ni ayewo itoju
2: ti o to yi ti nbere ni ojo thursday on the 27 ojo ketadi ni ogbon osu kejo ta wa yi ati ojo friday on the 28 ojo kejidi ni ogbon osu kejo ta wa yi bakan na ojo meji pere 2 days ni afani yi yo fi waye
0: eto itoju oju ayewo oju yo fi waye ibo ni o ti waye
3: eto yi yo waye ni adegbenle ni egbe a division ninu ogba cultural center nilu akure ni afani yi yo ti waye won odidi ojo meji gbako
2: eto yi ti nbere ni ojo thursday on the 27 ojo ketadi ni ogbon osu kejo ta wa yi ati ojo friday on the 28 ojo kejidi ni ogbon osu kejo ta wa yi bakan na ojo meji pere 2 days ni afani yi yo fi waye
1: 070 60 47 80 37
0: e ba n tun pe
1: 070 60 47 80 37
0: ba ba n so n pa oju kila won nkan ti ma yo oju lenu
1: orisirisi nkan lo ma n yo oju lenu elomi lati bi aikeesi ara latara ounje latara eruku latara adoti awon to ye ka mojuto ta mojuto o ma n gba oju lowo elomi
0: ojo ba ma wa mi
1: lelomi asidenti ori na
0: mo imi o ma wa pin imi o ma wo balabala
1: beni
0: imi o ma yo bi efin
1: beni sa
0: imi o ma dabi eni pe nkan ta di
1: lorisirisi
0: imi o ma wo bi eni pe ko ri nkan baba to je nkan gba mi a to ni o sumo baba se sumo aloje se gbogbo eleyi le se tan lati se fawe eyan
1: pelu ogun lodo lo
0: egbe le fe fi se ni abijo abeya abesin
1: gbogbo eyan patapata la pe tolorun ba ti da ojumo
0: le fe kan na o wa
1: lokunrin lobirin lomo
0: de la pe si pe gbogbo eleyi
1: be ni egberun meta ni won fi gba form
0: owo form ni won san
1: be ni 3000 naira pere
0: leyin egberun meta un elo ni won se ayewo
1: ko si nkan kan mi mo
0: elo ni won se itoju
1: ayewo ofe itoju ofe ni
0: ba ato melo le to yo ma bere lojoojumo
1: lati ago meji aro titi di ago mefa role lojoojumo
0: o ma si ti de ta gba form o ni sanwo kankan
1: rara pa
0: e si ni se ijoba loran yin
1: ile ise aladani
0: e ja se ibo le ni itoju yo ti waye
3: eto yi yo waye ni adegbenle ni egbe a division ninu ogba cultural center nilu akure ni anfani yi yo ti waye won odidi ojo meji gbako
2: eto yi ti nbere ni ojo thursday on the 27 ojo ketadi ni ogbon osu kejo ta wa yi ati ojo friday on the 28 ojo kejidi ni ogbon osu kejo ta wa yi bakan na ojo meji pere 2 days ni anfani yi yo fi waye
1: 070 60 47 80 37
0: e ba n tun pe
1: 070 60 47 80 37
0: adupe lọlọrun ẹrọ ìbánisọrọ táwọn èèyàn le fi bèèrè torí pé ọrọ ojú kì í ṣe ń tá a lè máa fọwọ́ jẹ̀bẹ́ tẹ́ mú àfi kí elédùà kọ́ mọ́ ìsọ gbogbo wa náà sọ òkun ayé ká sì mójú tó ẹrọ ìbánisọrọ wo ló lè jẹ́ sọ̀dọ̀ yín
1: ẹrọ ìbánisọrọ tán lè pè wá sí 070 60 47 80 37
0: e ba n tun pe
1: 070 60 47 80 37
0: ilé iṣẹ́ wo ló ṣe àgbékalẹ̀ àǹfààní yìí ná
1: ilé iṣẹ́ alausa ventures tó kalẹ̀ sí ìlú kánò
0: lábẹ́ dókítà
1: dauda kwande
0: ojú òní tì í ṣá orúkọ tí gan ti jẹ́
1: orúkọ tèmi ni dr maruf láti ilé iṣẹ́ alausa ventures
0: a gbọ́ pé ilé iṣẹ́ alausa ventures pé kánò ni wọ́n wà ẹ̀yìn ń sọ yorùbá bóò ló ṣe jẹ́
1: bẹ́ẹ̀ ni sà yorùbá lèmi tí mo jẹ́ aṣojú fún ilé iṣẹ́ alausa ventures ní gbogbo ilẹ̀ yorùbá ni mo ti jẹ́ aṣojú fún
0: wọn lẹ́nu káwọn náà wá láti wá ṣàyẹ̀wò láti wá gbà tọ́jú lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n ẹgbẹ̀rún mẹ́ta péré náà gbà fọ́ọ̀mù ẹjẹ́ yọ̀ǹda yín ó làwọn náà ti gbọ́n o ẹjẹ́ gbéra láti jàǹfààní ojú ọ̀nà eré lédè o àní wà lóòkùn ayé ẹkú kan.
4: ọkùnkùn ọ̀dà má sọ mi sọ.
5: Se ń gbádùn àdàbà.
6: Mo ń gbádùn àdàbà.
5: Mo ń gbádùn àdàbà.
6: Mo ń gbádùn àdàbà.

0: ìwé, aṣọ ilé-ìwé, owó ìkẹ́kọ̀ọ́. Ẹgbọ́ná, ibùsùn ń kọ̀.
1: Ìyá mi, irú ibùsùn tí mo sùn sí nílé àti ṣadé ni mo fẹ́ o. Mú kà.
0: O tún ná. Òun náà ní jàre. Bá a ṣe ń ṣètò báwọn ọmọ wa ṣe máa padà sílé ìwé wọn. Ẹ̀rọ ti wí pé ọmọ tó bá sanra àlàáfíà, ó di dandan kó pe gbèdé nínú ẹ̀kọ́ rẹ̀. Àwọn dókítà ti ẹ̀jẹ̀rí wí pé oorun jẹ́ ọ̀kan nínú tó ọmọdé nílò láti jáfáfá nínú ẹ̀kọ́ wọn. Ná ibùsùn mọ́kà fún àwọn akẹ́kọ̀ọ́ láàyò lónìí.
2: Mocha, adding comfort to life since 1959.

0: ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Bẹ̀m̀bẹ́ ìròyìn ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. Bẹ̀m̀bẹ́ ìròyìn ó tún dé pẹ̀lú kìwọ̀rọ̀. Ó ní oore lẹ́sàn ìka náà lẹ́sàn o. Oore lẹ́sàn ìka náà lẹ́sàn. Ẹni tó ń ṣeré kó múra síre ẹ̀dá tó ń ṣeká. Kó dẹ̀yìn níka àtòrí àtìka kò séyìí tí ó lẹ́sàn o. Bẹ̀m̀bẹ́ ìròyìn òun ni bá ọba ṣeré ọ̀kẹ́sàn rè. Gbogbo ẹ̀dá tó bá ṣèkàlàyé yọ ọ̀kẹ́sàn ká rẹ̀. Bẹ̀m̀bẹ́ ìròyìn ọ̀ọ́lẹ́yìn ò ṣeré ṣèkà. Ẹ̀yìn náà tó lẹ́sàn tẹ́ẹ̀kì. Bẹ̀m̀bẹ́ ìròyìn ó lọ òsìgbélé ayé kó ṣe rere. Torí péré ló pé ìkà òpè. Bẹ̀m̀bẹ́ ìròyìn ó lẹ́mi ò ní bó kọ ọba tèmi jẹ́. Ìwọ náà má bàjẹ́ o. Mọ́ ṣiṣẹ́ ibi làmí ẹ̀. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọ tẹ̀mí jẹ́ o. Àtún ti dé lọ́sàn tòní gẹ́gẹ́ bí ìṣe wa nù. Lórí bẹ̀m̀bẹ́ ìròyìn àtúmọ̀ jálẹ̀ bí àpò yèrè. Àwọn ìròyìn àgbọ́ sí fìlà. Àgbọ́ sọ gèlè kalẹ̀ pẹ̀rú kí a wá tún leléyìí. Àní pé nǹkan ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run. Àfi dẹ́rù bára wa. Àfi ń kọra wa lọ́gbọ́n ni. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọyẹ ẹjẹ́ bẹ̀rẹ̀ ní pápápá. Àwọn ìròyìn ọ̀hún bó ṣe ti ń jáde lọ́kọ̀ọ̀kan èjèèjì. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ẹjẹ́ á máwọn kókó ẹ̀ wá. Ìròyìn àkọ́kọ́ tó kọ́ wà lọ́wọ́ mi rèé ọyẹ ẹgbọ́n. Àn láwọn ọmọ gànfẹ́ kan wọ́n yalu ilé-ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ yìí. Lórí pé wọ́n gbìyànjú àti fẹ́ yọ abẹnu gan ilé-ìgbìmọ̀ asòfin. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọmọ ọdún méjì tí wọ́n jí gbé nípínlẹ̀ Cross River wọ́n ti dóòlà ẹ̀mí ẹ̀. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Èèmọ̀ lukutu pẹ́bẹ́ ǹpẹ́ bẹ̀rẹ̀. Ìyá àgbàlagbà ẹni 70 ọdún. Ìyá 70 years. Ọwọ́ ti bà á. Oògùn olóró cocaine eléyìí tó wọn kílò 13 ni wọ́n ka mọ́ lọ́wọ́. Ilé ẹjọ́ bá jù sáàmọ́ ọgbà ẹ̀wọ̀n. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ṣẹ̀rán tí ọkùnrin kan tó fẹ̀sùn kàn. Ó dógún àṣàbà wípé ó ṣekú pa ọmọbìnrin kan. Ó tún fipá bá lájọṣepọ̀. Ìyàwó dógún àṣàbà bá ní irọ́ ni o. Wọ́n jọ ń fẹ́ra wọn ni kò fipá bá lájọṣepọ̀. Bẹ̀m̀bẹ́ ìròyìn omi kanlẹ̀. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Mo tún tajú kán rí ìròyìn eléyìí. Àwọn ọlọ́pàá wọn ti ń wá òṣìṣẹ́ ikọ̀ àmọ̀tẹ́kùn kan lórí ẹ̀sùn. Ìkànnì lábùkù eléyìí tí wọ́n fi kàn án. Ìpínlẹ̀ Ondo òun eléyìí náà ti ṣẹlẹ̀. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Wọ́n ní ọlọ́kadà kan ńṣe ni ó ju àdó olóró nípínlẹ̀ Zamfara. Èèyàn méjì gbẹ́mìí mi. Ọgbà bẹ́ẹ̀ làwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ń pinwọ́ bí wọ́n ṣe fẹ́ gba bí àwọn ajínigbé ṣe fẹ́ gba owó ìtanràn. Kò tó di pé wọ́n tú obìnrin kan lẹ̀ nípínlẹ̀ Kẹbi. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Èyí àtàwọn kókó ìròyìn míì lẹ́gbọ̀ lọ́sàn-án tòní. Ọyẹ wá nǹkan kan fìdílé Túnde Ajọ́jẹ́ gbádùn ẹ̀. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.
1: Yìí ga ó ṣẹlẹ̀ òkè. Bẹ̀m̀bẹ́ ìròyìn lẹ̀ ń gbọ́ lọ́wọ́ nílé iṣẹ́ àdàbà FM. wàláì ògbónánú. Fún kéde tàbí polówó ọjà yín lórí ètò yìí, ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà iléeṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ tó wà nífẹ̀ẹ́ gbẹ́kẹ̀gbẹ́ A Division lọ́ba Adéṣídà Road Àkúrẹ́, tàbí kẹ́ ẹ pé jọ ọ̀dá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0806-904-6714.
2: Ẹ̀yin èèyàn mi nípínlẹ̀ Ondo Èkìtì, Ọ̀ṣun àti gbogbo àgbègbè rẹ̀ pátápátá, oríire ló wọlé yìí, ayọ̀ abara tíntín. Family Arena ló máa rán mi sí gbogbo ènìyàn o, àti pàápàá ọgbẹ́ni tí ń ta báàgì rabata tó ń ta aṣọ, àwọn tí ń ta hóòsèèsì àtàwọn tí ń ta retail. Ìta àwọn alùsókòtò rèé o, lápòṣù kò tó wa lákùrẹ́ olóye mẹ́kùn. Fún ọgbẹ́ni tí ń ra rárá túta, bàtà, aṣọ, báàgì obìnrin, báàgì ọkùnrin, báàgì àgbẹ̀ travel, bíi bọ́ọ̀sì lórí ranran, àtẹni tó gbẹni tó fẹ́ lọ sókè òkun, tó fẹ́ ra báàgì àti gbé lọ sí òyìnbó, tàbí àwọn tó fẹ́ rárá túta, tí wọ́n fẹ́ ra hóòsèèsì. Ẹ máa bọ̀ ní wìtìwìtì ní Family Arena, torí lọ́wọ́lọ́wọ́ yìí discount ti ń bẹ lórí gbogbo ọjà tẹ bá rà lọ́dọ̀ wa o. Family Arena wà ní Oyin's Building, opposite Mobile Bank, Adéṣídà Road, Àkúrẹ́, tàbí kí ẹ máa bọ̀ ní ṣọ́ọ̀bù wa tó bẹ ní ìdójúkojú First Bank after Texaco. Bí ẹ bá lọ sí ẹ̀ṣọ́ Làkúrẹ́, fún ẹgbẹ́ ní fẹ́ ra bàtà, aṣọ, báàgì, aṣọ ọkùnrin, bàtà ọkùnrin, tó fi máṣọ ọmọdé, bàtà ọmọdé, báàgì ọmọdé, báàgì gbére ìlú òyìnbó tàbí báàgì gbé lọ sóde, ẹ máa pè wá sórí nọ́mbà yìí 0803745-3497. Family Arena, iléeṣẹ́ tọ́ba mi òkè yọnu sí, tó sì ń ṣe bẹ́ẹ̀ yọnu sí gbogbo ènìyàn.
0: Oye káàmù padà láti òkè lọ́hùn, ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ẹjẹ́ bẹ̀rẹ̀ ní pápápá, àwọn ròyìn ọ̀hún bó ṣe ti ń jáde lọ́kọ̀ọ̀kan èjèèjì. Ìròyìn eléyìí láti ìpínlẹ̀ Anambra ni wọ́n ti bẹ̀rẹ̀. Ọmọ ogún ọdún kan ṣekú pa bàbá ẹ̀. Ọmọ ogún ọdún kan tí wọ́n pokọ rẹ̀ ní Pascal Ogbogu ní ìròyìn fi ẹni pé ó ti ṣekú pa bàbá rẹ̀ ẹni ọdún 84. Wọ́n ní ìṣe ni ó sá bàbá rẹ̀ ọ̀hún. Ó sá ní àdá ní ìjọba ìbílẹ̀ Àríwá Ìdèmìlì nípínlẹ̀ Anambra. Ìròyìn fi ẹni pé afurasí ọ̀hún ló ṣe ìkọlù sí bàbá rẹ̀ pẹ̀lú àdá náà, tí wọ́n sì ní ó rẹ bàbá rẹ̀ lọ́rùn lẹ́yìn tí ó jẹ́ pé ó tún lọ ju òkú ẹ̀. Ó bá lọ jù sínú ilé ńlọ́ba sálọ. Ògbógun ọ̀hún ó ní àwọn ikọ̀ elétò ààbò ọlọ́pàá ni wọ́n fi kélé òfin gbé pẹ̀lú ìrànwọ́ àwọn ikọ̀ fìgìláńtẹ́, eléyìí tó jẹ́ pé wọ́n tọpinpin rẹ̀. Ẹ̀ tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra, SP Tochukwu Ikenga, ó fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ nínú àtẹ̀jáde tó fi ta fáwọn oníròyìn. Ikenga fi kún pé ìwádìí tí wọ́n ṣe fi hàn pé afurasí ọ̀hún ló hu ìwà láabi náà, tó sì mú òkú bàbá rẹ̀ tí ó ti rẹ́ lọ́rùn ọ̀hún. Àní lọ́ba jù sínú ilé lọ́ba sá lọ. Àní ṣùgbọ́n wọ́n ti gbé òkú bàbá rẹ̀ ọ̀hún, wọ́n ti gbé lọ sí ilé ìgbókùpamọ́ sí báyìí. Ọwọ́ ti bà á. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìwé ìròyìn Punch òun ló gbé jáde lọ́sàn-án tòní. Ọ̀yá mo tún kó ń bẹ̀ ìbò ni kí n tún lọ. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn eléyìí láti ìpínlẹ̀ Èkó, ọmọ oṣù márùn-ún àti ìyá ẹ̀ wọ́n ti dóòlà ẹ̀mí wọn. Níbi kànga níbi tí wọ́n kó sí o. Láì tí ju bí ọ̀sẹ̀ méjì lọ ni lẹ́yìn tí àwọn ikọ̀ eléyìí tó ń rí sí ọ̀rọ̀ àmójútó àyíká nípínlẹ̀ Èkó, tí gbogbo àwọn èèyàn mọ̀ sí káì tí wọ́n dóòlà ẹ̀mí àwọn ìyá lọ́mọ mẹ́rin kan àtàwọn ọmọ wọn ní orí àtàn kan ní Badagry, lójú ọ̀nà Badagry sí ní ìpínlẹ̀ Èkó sí Badagry. Ìyẹn ṣe ni àwọn ọmọ oṣù márùn-ún míì àti tọ́jẹ́ obìnrin àti ìyá ẹ̀ ni wọ́n ní wọ́n tún ti dóòlà ẹ̀mí wọn báyìí ní ibi ojú àgbàrá, eléyìí tí wọ́n rí wọn ní ojú ọ̀nà márosẹ̀ ọ̀hún kan náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló tún ti wáyé. Ìròyìn wá fi ẹni pé ẹni tó jẹ́ agbẹnusọ àjọ eléyìí tí àjọ tí ó rí sí ọ̀rọ̀ àmójútó àyíká náà, Lukman Ajayi, ló fojú ọ̀rọ̀ yìí ló fi léde wípé àwọn méjèèjì ọ̀hún ni wọ́n rí nígbà tí wọ́n ń ṣiṣẹ́ wọn tí wọ́n ṣe lọ lọ́nà abúlé Àdó ní ìní ojú ọ̀nà márosẹ̀ ọ̀hún. Ajayi ni ìyá àti ọmọ náà òun lọ jẹ́ pé wọ́n wà nínú kànáà ọ̀hún níbi tí wọ́n rí sí, tó jẹ́ pé ọmọ náà ni wọ́n rí ipò tí wọ́n bá ọmọ ọ̀hún, òun ló ti sapá kan jà mọ́ wọ́n bá gbé wọn tí wọ́n sì dóòlà ẹ̀mí wọn. Punch òun ló gbé jáde lọ́sàn-án tòní. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Jẹ́nẹrétọ̀ ẹ̀rọ amúnáwánu eléyìí tó jẹ́ pé ó ní ìyọnu lọ́mọ̀ ti jẹ́ kí ilé epo kan kó gbiná nípínlẹ̀ Kánò. Ìṣẹ̀lẹ̀ ẹnu ọmọ rárá kan òun náà lọ wáyé ní ilé epo kan tó wà níjọba ìbílẹ̀ Ìranu nípínlẹ̀ Kánò, èyí tí ó jẹ́ pé àwọn àjọ tó ń panápaná ni wọ́n gbìyànjú láti lè rí dájú pé iná ọ̀hún kò tàn dé àwọn ibòmíì láti pa. Ìṣẹ̀lẹ̀ yìí ń lọ wáyé ní ilé epo kan ní ojú ọ̀nà Sayansaya ní Ranu, gẹ́gẹ́ bí àtẹ̀jáde èyí tí alūkkóró àjọ panápaná ní ìpínlẹ̀ Kánò Saminu Yusuf Abdullahi tó fìtà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ti wí, wọ́n ní ṣe ni wọ́n pè wọ́n tí wọ́n sì lọ sí ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti ṣẹlẹ̀. Ibẹ̀ ni wọ́n ti gbìyànjú àti paná náà, wọ́n ní ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀ eléyìí tó bàjẹ́ ló ṣokùnfà bí iná ọ̀hún bó ṣe ti jó. Ìwé ìròyìn Punch onúgbéjáde lọ́sàn tòní. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀yá mo kú ń bẹ̀ ibo ni lọ. Mo wá sí ìpínlẹ̀ Ondo ní pápápá. Àwọn yìí ṣe ni wọ́n ní àwọn ọmọ gànfẹ́ kan ni wọ́n ya lu ilé-ìgbìmọ̀ asòfin. Ìpínlẹ̀ Ondo, ilé asòfin ìpínlẹ̀ Ondo ló jẹ́ pé lọ́rọ̀ di ẹni orí yọ òdílé o. Lẹ́yìn tí wọ́n ní àwọn afurasí ọmọ gànfẹ́ kan ni wọ́n ya lu bẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ti ni wọ́n gbìyànjú láti fẹ́ yọ ẹni tó jẹ́ abẹnugan ilé-ìgbìmọ̀ asòfin Olamide Oladiji. Ìyẹn ṣe ni àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn pé wọ́n yáwọ́ bẹ ọ̀hún. Ìní wọ́n ṣàdédé wọ ilé-ìgbìmọ̀ asòfin náà. Èyí tí ọjọ́ pé wọ́n sì bẹ̀rẹ̀ sí ní lọ sí inú àwọn ọ́fíìsì kọ̀ọ̀kan. Gẹ́gẹ́ bí àwọn tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún bí wọ́n ṣe sojú tí ó sojú wọn. Àwọn afurasí ọmọ gànfẹ́ ọ̀hún ìnájẹ́ pé wọ́n ní wọ́n kó wa látàrí ìgbìyànjú pé wọ́n ní wọ́n fẹ́ gbìyànjú àti yọ ẹni tó jẹ́ abẹnugan ilé-ìgbìmọ̀ asòfin. Ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ wà nínú ìwé ìròyìn Daily Post lọ́sàn-án tòní. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ sí ní wá ọmọ ikọ̀ Àmọ̀tẹ́kùn kan o. Èyí tí wọ́n fẹ̀sùn kàn pé ó kan ẹnìkan lábùkù. Àwọn ikọ̀ elétò ààbò ọlọ́pàá ni wọ́n ní wọ́n ti ń wá ọmọ ikọ̀ Àmọ̀tẹ́kùn kan nípínlẹ̀ Ondo, Akinfaderin Obateru, lórí ẹ̀sùn wípé wọ́n ní ọkàn ọkùnrin kan ṣẹ́gun ọlọ́run jù ọkàn lábùkù ní ìlú tuntun ní ìjọba ìbílẹ̀ Òkìtì Pupa nípínlẹ̀ yìí. Ọlọ́run jù ọ̀hún ni wọ́n ní ó ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn ní Òkìtì Pupa lẹ́yìn tí wọ́n ní wọ́n ná bí ejò àjẹ́ wọ́n tó já aṣọ rẹ̀ tó sì jẹ́ pé ó farapa. Ẹni tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ yìí Jimoh Abayomi ó fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ pé afurasí kan Gbenga Akinfaderin òun náà ni wọ́n ní wọ́n ti fi kélé òfin gbé tí Obateru tí wọ́n sì ní òun ti sá lọ. Ìwé ìròyìn Nigerian Tribune òun ló gbé jáde lọ́sàn-án òní. Mo kú ń bẹ̀ ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìyá àgbàlagbà ó ti rẹ́wọ̀n he torí bó ṣe ti gbé oògùn olóró. Ilé-ẹjọ́ gíga yìí tó wà ní ìpínlẹ̀ Èkó ló ti pàṣẹ kí wọ́n ju ìyá àgbàlagbà kan ẹni 70 ọdún 70 years tí wọ́n porúkọ rẹ̀ ní Barek Mary Yetunde. Wọ́n ní kí wọ́n jù sí àmọ́ ọgbà ẹ̀wọ̀n Ìkòyé títí tí wọn yóò fi gbọ́ ẹ̀sùn bá kí wọ́n gba onídùúró rẹ̀ ní ti ọjọ́ kejì oṣù kẹsàn-án ọdún tá a wà yìí. Onídàájọ́ Friday Ọgáàsì ni ló pa àṣẹ yìí lẹ́yìn tí àjọ NDLA tí wọ́n wọ́de Yetunde ọ̀hún tí wọ́n wọ́de ẹ̀wà sílé ẹjọ́ lórí ẹ̀sùn méjì tó ní ṣe pẹ̀lú ṣíṣe fàyàwọ́ oògùn olóró àti ògolo tí wọ́n ka mọ́ lọ́wọ́. Wọ́n ní òní ohun ọ̀jẹ̀bí ẹ̀sùn náà èyí tí wọ́n fi kàn án. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Daily Post onúgbe jáde lọ́sàn-án tòní. Mo kú ń bẹ̀ ibo ni kí n tún lọ. Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rí ọyẹ́ ẹgbọ́. Ẹni tó jẹ́ aya Ifeanyi Ogbonna tí gbogbo èèyàn mọ̀ sí Odogun Asaba ńlọ́mọ̀ ti ṣàtìlẹ́yìn fún ọkọ rẹ̀ báyìí tako ẹ̀sùn kan tí wọ́n fi kàn án lórí ikú Fẹ́fọ̀ Agboro èyí tí wọ́n tó sì ní ń ṣe ni kò pa ọmọ náà àti pé bẹ́ẹ̀ ni kò fi ipá bá ọmọ ọ̀hún lájọṣepọ̀. Ẹni tó jẹ́ aya Ogbonna ọ̀hún tí ó sọ̀rọ̀ nínú fọ́nrán kan lórí ẹ̀rọ ayélujára ló ti sọ di mímọ̀ wípé òun mọ̀ wípé òun àti àwọn ọmọ rẹ̀ mẹ́rin òun náà ló jẹ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ ní ṣe ìkọlù sí wọn báyìí o lórí ẹ̀rọ ayélujára látàrí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ó ní ìṣe ni ọkọ òun ló ń bá ọmọbìnrin náà ni wọ́n jọ ń ní ọ̀rẹ́ kọ̀ọ̀kọ̀ ṣùgbọ́n ó ní kì í ṣe pé ó fi ipá bá a lájọṣepọ̀. àti wípé yín ṣe ni kò sì kí ṣe pé ó tún ṣe kú pa ò ìwé ìròyìn vangard onógbe jáde lọ́sọ̀ òní ó gbóná ló tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Àwọn ikọ̀ elétò ààbò ọmọ ogun wọn ti dóòlà ẹ̀mí obìn kan nípínlẹ̀ kẹbi nígbà tí àwọn atiláwí fẹ́ gbé wọn fẹ́ gba owó ìtanràn. Àwọn ikọ̀ elétò ààbò ọmọ ogun náà ti dóòlà ẹ̀mí obìnrin kan tí wọ́n jí gbé tí wọn ò sì jẹ́ kí wọ́n rí owó ìtanràn tí wọ́n fẹ́ gbà tí wọn ò jẹ́ kán rí gbà ní ìjọba ìbílẹ̀ Dangun Wazago ní ìpínlẹ̀ Kebbi. Ìṣẹ̀lẹ̀ yìí òun náà ló wáyé gẹ́gẹ́ bí wọ́n ṣe ti ń gbìyànjú láti sọ pé wọ́n fẹ́ san owó ìtanràn fún lórí obìnrin tí wọ́n jí gbé ọ̀hún. Wọ́n ní ibẹ̀ òun náà ni àwọn tí ọjẹ́ ikọ̀ elétò ààbò ni wọ́n ti ń tọpasẹ̀ wọn. Ẹni tó jẹ́ agbẹnusọ àwọn ikọ̀ elétò ààbò Gágun Ọláníyẹ̀ Ọ̀ṣọ́bà òun náà fojú ọ̀rọ̀ yìí léde wípé wọ́n pinwọ́ àwọn atiláwí ọ̀hún tí wọ́n ti dóòlà ẹ̀mí obìnrin tí wọ́n jí gbé. Ìwé ìròyìn punch òun ló gbé jáde lọ́sàn-án tòní ó gbóná ló tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.
3: Signal Sun Nigeria Limited tún gbèdé o. Promo yìí ga alágaju ó gan tí ọ. Ẹ̀pin DSTV rẹpẹtẹtẹ. Ẹ̀pin GoTV yanturu ni. Ó ti ṣíìpù bàjẹ́. 15,000 naira péré ni DSTV báyìí. Àtagbada àti decoder tẹ́lẹ̀mbì papọ̀ ní o. Ó kọjá bẹ́ẹ̀. 15,000 naira náà sì ni GoTV pẹ̀lú decoder tẹ́ntẹ́nà rẹ̀ papọ̀. Kí ló tún kù? Tẹ̀gbádùn àwọn ìkànnì àrímọ̀ lè lọ. Àwò padà sẹ́yìn tó kórí DSTV àti GoTV dẹ́mú. 15,000 naira péré ni DSTV àti GoTV báyìí. Èyí bù ayé yàtọ̀. Yọjú sẹ́yìn kẹ́yìn ilé iṣẹ́ Signal Sun Nigeria Limited tó bá súnmọ́ jùlọ àti gbogbo ilé ìtajà tí wọ́n ti ń ta GoTV àti DSTV lágbègbè rẹ̀. Kò tọwọ́ ọ̀fà yìí bọnu wọ́n wà ní Signal Strength Office GoTV Yellow Building lẹ́gbẹ̀ẹ́ UBA Bank Àjílósùn Àdó-Èkìtì number 123 Signal Strength House GoTV Yellow Building Ọba Òṣùpá Road Old Hospital Road Àkúrẹ́ àti Adjacent Bàbá Adáṣin House Òkè Ògún Ọ̀wọ̀ tó fi mọ́ Ephraim Plaza lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank Ìkàrí Àkókò Fàlàyé 08101042804 GoTV àti DSTV ti gbọ̀pọ̀ 15,000 naira péré ni. Májọ fún ọrù.
0: Ẹ̀ka àmupadà láti òkè lọ́hún ó gbóná ló tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn 08162519991.
4: Hello.
0: Ó gbóná ló.
4: Ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.
0: Ẹ ṣeun.
4: Ọ̀pọ̀ ẹ̀mí jẹ́ ọ̀dà ikú ṣẹ́ o.
0: Ó yẹ dá sí.
4: Ó kàn fáwọn láti ìlú Ìfira ni Ọba tó kàn fáwọn. So ọmọ tó pa bàbá yẹn. Ìfẹ́ dá sí. So mọ́nà ṣe rí gbá wọ́n ṣe mú yẹn. So ẹ̀tọ́ tó tọ́ sí níbi tó wà ẹ̀ wọ́n ṣe fún. Kíyàn olóró kíyàn olóró kíyàn olóró olóró kójú pé bàbá ìlú fẹ́ pa. So àmọ̀ tó bá ìgbà lọ ìdájọ́ ìdájọ́ tó tó tó ta nídìí kan gbó sórí ẹ̀ ẹ̀ kú ètò sà.
0: Ẹ ṣeun 08162549991 ó gbóná ná.
4: Ó tutù lẹ́yìn.
0: Bẹ̀m̀bẹ́ ròyìn.
4: Táyé Aládà ló pè láti Adébáyọ̀
0: Ẹ̀dọ́sìn. Ọyà ń gbọ́ yín.
4: Ọlọ́run mọ́mọ̀ kí a fi ọmọ bí o.
0: Àmì o.
4: Ọmọ tó tún mú bàbá rẹ̀ tó tún pa. Kí ni ká máa sọ àrùn èèyàn o. Gbogbo táà máa gbọ́ yìí nǹkan tó mọ̀ lémà ni kọ́ náà wọ́n máa tàánú wá o.
0: Àmì o.
4: Ìdílé ò ní dà.
0: Àmì ẹ ṣeun. 08162549991. Ó gbóná ná. Hello. Ó ti já.

0: ẹkú kalẹ̀ gbogbo òbí abiyamọ gidi tẹ ń gbọ mi àkànṣe ètò nìyí tó jẹ wípé tẹ ẹ bá gbọ tán ẹ padà dúpẹ ni ò pàápàá jùlọ gbogbo ẹyin tẹ ti lọmọ tó ti ṣe wàhálà ẹka àti nẹkọ pẹlú gc tí wọn ò sì rọnà àbáyọ láti wọlé sí yunifásitì kankan ó yá ẹ fìtí balẹ̀ kẹ ẹ gbọ́rọ̀ lálejò pàtàkì mi yìí fẹ́ sọ ó yá àlejò mi ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn èèyàn wa kẹ ẹ sì sọ iléeṣẹ́ eléyìí tẹ́ ń ṣojú fún.
1: ẹ ṣe gan ni olótú orúkọ mi ni mrs jemine mo jẹ aṣojú iléèwé st albans university college tó kalẹ̀ sí number 17B ìjẹrò street ìjàpọ̀ estate ní àkúrẹ́.
0: ilé ẹ̀kọ́ st albans university tẹ́ ń sọ yìí kí ni wọ́n ń fi àwọn ọmọ rán mẹ́.
1: lákọ̀ọ́kọ́ ná a fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí àti alágbàtọ́ tí wọ́n ní ìgbàgbọ́ nínú wa tí wọ́n sì rán àwọn ọmọ wọn wá sí ilé ẹ̀kọ́ st albans university college. a gbé ilé ẹ̀kọ́ yìí kalẹ̀ fún àwọn ọmọ tí wọ́n ti ṣetán ní ilé ẹ̀kọ́ girama tí wọ́n sì fẹ́ tẹ̀síwájú lọ sí universities. ilé ẹ̀kọ́ st albans university college ń ṣe a level programs bíi cambridge international jupeb àti igmb èyí tí ọmọ lè lò láti lọ sí universities ní 200 level directly.
0: kí wọ́n ní àǹfààní tí ń bẹ nínú àwọn ẹ̀kọ́ mẹ́ta ilé ìtẹ̀ ti dárúkọ wọ̀nyí.
1: ẹ ṣeun lótú ọmọ tó bá ṣetán lọ́dọ̀ wa ní iléèwé st albans university láàrin oṣù mẹ́sàn-án sí mẹ́wàá ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní ìpele kejì ní university. ọmọ tó bá sì ṣetán lọ́dọ̀ wa ní iléèwé st albans university ní àǹfààní láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nítorí pé a máa ń fún wọn ní ètò ẹ̀kọ́ tó yanrantí ní iléèwé wa èyí sì máa ń ràn wọn lọ́wọ́ láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní university ní 200 level directly.
0: ẹ ṣeun ó dáa kí wàá ní tí yín fi yàtọ̀ sí tàwọn tó kù.
1: lákọ̀ọ́kọ́ ilé ẹ̀kọ́ st albans jẹ́ iléèwé tí ó gba àṣẹ ìjọba àwọn olùkọ́ tó sì wà ní iléèwé yìí jẹ́ olùkọ́ tí ó dángájíá tí a sì fún àwọn akẹ́kọ̀ọ́ ní ìmọ̀ ẹ̀kọ́ tí ó yè kooro. our teaching and learning method jẹ́ ti ìgbàlódé a dẹ̀ tún wà ní conducive learning environment anybody knows facilities fún àwọn akẹ́kọ̀ọ́ tí ó bá wá láti ọ̀nà jíjìn. a máa ń ṣe ìgbáradì fún àwọn akẹ́kọ̀ọ́ wa èyí tí ó máa ń ràn wọ́n lọ́wọ́ láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nígbà tí wọ́n bá dé universities nítorí pé a tún máa ń ran àwọn akẹ́kọ̀ọ́ wa lọ́wọ́ nípa kíkọ́ wọn ní english language mathematics and computer.
0: kí ni àwọn nǹkan àmúyẹ tí ẹni tí ó bá fẹ́ wọlé sí iléèwé tí ó ní ìyẹn entry requirements.
1: ẹni tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní iléèwé st albans university college máa ní 5 O-level credit ní èsì ìdánwò WAEC tàbí NECO.
0: ìbéèrè kan tí ó máa tawọ́tasẹ̀ inú àwọn èèyàn báyìí ni ti ọ̀rọ̀ owó iléèwé. owó iléèwé yín ṣé kìí ṣe léyìí tí yóò kanyàn lẹ́gùn ẹ̀yìn.
1: olóòtú owó iléèwé wa ò pọ̀ rárá kò ní kán àwọn òbí ní egun ẹ̀yìn a sì tún gba kí àwọn òbí máa sanwó yìí díẹ̀ díẹ̀.
0: gbogbo ẹni tó bá wá nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ iléèwé yìí ọ̀nà wo ni wọ́n gbà.
1: ọmọ tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní st albans university college kó wá sí iléèwé wa ní number 17B
2: ìjẹrò street ìjàpọ̀ estate ní àkúrẹ́. tí ẹ bá ti wọlé láti òkèjẹ̀bú gate ẹ kàn rọra rìn díẹ̀ sísàlẹ̀ tàbí kí ẹ drive down wá sísàlẹ̀ ẹ ó rí second turning ní apá òsì kí ẹ yà síbẹ̀ tí ẹ bá ti débẹ̀ ẹ ó rí pátákó ajúwe wa tó wà níbẹ̀ tó ń tọ́ka sí iléèwé st albans university college ní ìjẹrò street.
1: number 17B fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ìbéèrè ẹ lè pe àwọn nọ́mbà wọ̀nyí 0703398 8200 lẹ́ẹ̀kan sí 0703398 8200 tàbí
2: 0703006392.
0: ó dáa kí n tó yọ̀ǹda yín kí ni àmọ̀ràn yín fún gbogbo àwọn òbí àtàlágbàtọ́ pẹ̀lú àwọn ọmọ iléèwé gan pàápàá tí wọ́n wà nílé tí wọ́n sì ń wọ̀nà láti wọlé sí yunifásitì.
1: àmọ̀ràn mi fún àwọn òbí àti alágbàtọ́ ni wípé kí wọ́n má jẹ́ kí àwọn ọmọ wọn dúró sílé máa fi àkókò ṣòfò di ìgbà tí èsì ìjàm̀bù wọn máa dára ẹ jẹ́ kí wọ́n wá sọ́dọ̀ wa ní iléèwé st albans university college láti wá ṣe ẹ̀kọ́ A level èyí tí ó máa fún wọn ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní yunifásitì tó bá wù wọ́n láti ṣe course tó bá wù wọ́n lọ́kàn. láàrin oṣù mẹ́wàá péré ni wọ́n fi ṣe ẹ̀kọ́ A level program yìí ní st albans university tí wọ́n bá dẹ̀ ti ṣetán wọ́n á lò láti wọlé sí yunifásitì èyíkéyìí tó bá wù wọ́n láti lọ ṣe course tó bá wù wọ́n ní 200 level.
0: tó bó ti jẹ́ òun lẹ ti gbọ́ yẹn o láti iléèwé st albans university college matthew adekunle ọ̀làdíjì ló kọ́ mi tẹ́ ń pè ní òdòdó.

0: mọ̀ báyìí o.
1: Wípé igbá ńlá lọba lọ́dọ̀ àwọn gbọ́mi-gbọ́mi apẹ̀rẹ̀ bàǹbà lọba níbi ẹrù rírù.
0: Tó bá jẹ́ torí ọ̀rọ̀ iléeṣẹ́ tí ń pèsè stationery.
1: Evergreen àlọ́gá o, àwọn làgbà.
0: Kọ̀kúrẹ́ tètè.
1: Sàǹdà ìpẹ́sẹ̀.
0: Àfọ̀dẹ́bù àní incontestable stationery.
1: Lẹ́fọ̀ bíi drawing book,
0: exercise book,
1: biro,
0: pen,
1: pencil,
0: diary,
1: ruler,
0: calculator,
1: eraser,
0: A4 paper,
1: blackboard,
0: whiteboard,
1: agogo àti bíbélì pẹ̀lú àwọn laminated and duplicated material.
0: Oye ẹsẹ̀ rà léyọléyọ ni.
1: Tàbí méjì méjì mẹ́fà mẹ́fà dọ́sídọ́sì pálípálí púpọ̀ púpọ̀ dáínà dáínà tàbí tipa tipa tàbí trailer trailer.
0: Distributọ̀ ńlá ni Evergreen fáwọn tó ń pèsè nǹkan wọ̀nyí kárí ayé.
1: Ọ́fíìsì wọn ti kúrò níbi tí wọ́n wà tẹ́lẹ̀ o.
0: Ẹ máa bọ̀ ní 144 Ọba Adéṣídà Road,
1: opposite Stadium Junction gangan
0: Lápúrẹ́.
1: Telephone 081-6531-6655.
0: Oye ìpè kí n gbọ́.
1: Evergreen.
2: Books, uniform, school fees.
3: Hey, mattress.
4: Mommy, please, I want the one I slept on at Auntie Regina's house. Mocha.
3: Say no more.
2: Don't leave sleep out of the back-to-school checklist. Doctors say quality sleep aids better learning. Choose Mocha students' mattresses today.
5: Sleep better, live better, Mocha.
6: Mocha, adding comfort to life since 1959.
7: Oníyí gan ló pé ọdún mẹ́tàléláàádọ́ta 53 years tí bàbá ọmọ
8: bá
7: wífẹ́ ẹ̀dọ́láre wájú ọdẹyẹmí fòbélé rẹ̀ lílẹ̀ tó káyé pódìgbò se
8: ọjọ́ ń rèé bí àná
7: afẹ́fẹ́fẹ́ gí oko kan lálo lálo ìjì kan mewé àgbọ́njì àjì ojú ọjọ́ rírí àsọjọ́jọ́ ló dé
8: àwọn ọmọ rẹ̀ kéré ń gbà náà lọ́hùn ṣùgbọ́n
7: adániwáyé ló pa wá mọ́
8: a mọ̀ pé wájú tẹ ẹ kọjú sí dára tó rẹ́yìn tẹ fi sílẹ̀ ò bàjẹ́
7: ikú rẹ̀ dùn wájọjọ́ bàbá ọmọ
8: ṣùgbọ́n
7: afọpẹ́ fọlọ́run torí ipa rere tẹ fi sílẹ̀ lókè èpè
8: bàbá olúfúnmi láyọ̀ bàbá ọlá ṣe ní
7: bàbá ọlá kólé ńlẹ́ o bàbá ọlá sùn ń bọ̀
8: túbọ̀ mọ sunmi láyọ̀ olùgbàlà bàbá ọlá bí sí o
7: ọdẹyẹmí o.
9: ọmọ lulu ẹgọ ọmọ lura àgbàrọ sórí náà ọmọ alájà mẹta ayé ọ̀nà òjò bàbá nami jẹ ọ̀nà rìgì bọ̀nà wáta tòkẹ́ ọmọ pínpín láyé ògbè.
7: ó dà ìrántí rẹ ò ní kú lọ́kàn wa o bàbá ọmọ lady eileen olúwa fúnmi láyọ̀ ayọ̀ ọlá ló ń ké.

0: ṣaade kù sí ọkọ mi.
1: Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
2: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà o, ò ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yẹn.
2: Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
4: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kùn sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa CDCare. Ìní ilé iṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní onírànràn tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, ìṣe móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá à ń wò wípé bí ilé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkànlá ti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní àlejò kan bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare. Màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn aráalé.
5: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàárọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò inú ilé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ́ná báyìí tá a fẹ́ máa ra bí sólà inverter kankan, àtúntà ní CDCare. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fún èmi, fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app. Tẹ́ mọ ra, alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpáǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn ẹni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDCare, ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí, wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọkan lọ́wọ́, wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o, rárá o. Tí wọ́n yá mo ra mattress lọ́wọ́, mo wá wò pé okay, mo fẹ́ ra gas cooker, ẹ lè mú. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tẹ́dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDCare wà fún yẹn. Kán tó sọ pé ṣé wọ́n ta mọ́tò? Bẹ́ẹ̀ ni. Ṣé wàá rí tó ní mọ́tò dé? Òun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín. Kẹ wá sọ fún àwa káwọ wa lọ bá yín sanwó rẹ̀. Nítorí a ní ẹni tó bá ta ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú, CDCare rò pé ẹni tó sanwó kí oṣù kíní, oṣù kejì, oṣù mẹ́jọ ló mú. Eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó ti ń jáde. Torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́, ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn. Mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000. Nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni, màá dẹ̀ ra máa san díẹ̀ díẹ̀, mo lè máa san 20,000 ní oṣooṣù. Tí mo dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti

0: o ti n pa ngbẹ ọrọ ọlọrun, ọrọ ọlọrun ti o ni agbara, ọrọ ọlọrun ti n san ara, e ti n pa igi kedari ya. Pade Prophet Dr. Tunde Fayeun ti ijọ Godly Hepzibah Abeola Global Ministry behind Comprehensive Health Center Isakumi Kare Akoko lori Adaba 88.9 FM lọjọjọ Thursday laago marun rọlẹ pe 08062436989 08062436989 Jesu ni Oluwa.
1: Gọ́ ni fún bàbá àti fọ́mọ àti ọlọ́run mi náà. Ayé ayé ọlọ́run ẹ̀kú ọba tí ń jẹ́ mi ni mo ṣe bẹ̀rù. Ìwọ la gbéga fún wákàtí yìí. Àwa yìnbọn aṣọ òpó ṣe gba ọ̀pẹ wa. Fún oore ńlá, fún oore ìyanu tó gbé ṣe lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú ẹgbẹ́ ayé wa. Fún ilẹ̀kùn àánú tó ṣí tẹ́nìkan ò lè tì. Ọ̀nà tó là tábínú ayé kan ò lè pajú rẹ̀ dé. Ọba tó sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àṣẹ ọlọ́run tó ní kọ́kọ́ rán wákàtí lọ́dọ̀ olùgbà ọ̀pẹ wa. Àdúpẹ́ fún àánú tá a rí gbà o. Àdúpẹ́ fún àṣeyọrí ohun gbogbo. Ọlọ́run pè àwọn ohun lè gba ọ̀pẹ wa. Ǹjẹ́ lónìí ọlọ́run ọ̀rọ̀ bá wa sọ̀rọ̀. Aláṣẹ ọ̀rọ̀ bá wa pàdé. Ilẹ̀kùn àánú ọ̀rọ̀ jẹ́ ó ṣí fún wa. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ ó ṣí. Jẹ́ kí ìlérí kó ṣẹ. Jẹ́ ká lè gbé ọ̀gá. Jésù Olúwa wa. Mọ kí gbogbo ọmọ ọlọ́run pátápátá ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mẹ́. Ní gbogbo ẹ̀yà àti èdè. Pápá jùlọ láti iléeṣẹ́ ìkànnì yìí. Ètò yìí wáyé láti Godly Hepzibah Abeola Global Ministry. Hepzibah Abeola wa. A gbé ọlọ́run ga fún àṣeyọrí ìdúpẹ́ tí ó kọjá. A sì dúpẹ́ fún àwọn tí ó wá fún àyẹ̀wò ara wọn èyí tí a ṣe lọ́fẹ̀ẹ́. A fẹ́ ọpẹ́ fún Ọlọ́run fún iléeṣẹ́ ìránṣẹ́ Healing Healthcare Services fún ìrànlọ́wọ́ wọn láti mú kí ètò náà di ṣíṣe. Fún àwọn tí wọ́n wá fún ìwòsàn nípa ti oníṣègùn òde òyìnbó. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún Healthcare Services yìí. Mo lè gbà ládùúrà pé iléeṣẹ́ náà yóò mọ̀ tẹ̀síwájú. Àdúpẹ́ fún gbogbo àwọn èèyàn tó wá fún ìdúpẹ́ yìí. Lórúkọ Jésù, ọ̀rọ̀ bí ọpẹ́ ò ní tán nínú ayé yín. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, ní àṣálẹ̀ yìí ọ̀rọ̀ tí mo fẹ́ bá wa sọ náà ni wípé ǹjọ́ ṣetán. Ǹjọ́ ti ṣetán, bàbá, màmá, ǹjọ́ ti ṣetán. Bí ayé fẹ́, bí ayé kọ̀, bíbọ̀ Jésù ti súnmẹ́tílẹ̀. Gẹ́gẹ́ bí Bíbélì ṣe fi yé wa wípé ní ìkẹyìn ọjọ́ èyí ni kí o mọ̀ wípé ìgbà ẹwu yóò dé bí a bá kíyèsí àkókò tí a wà yìí. A rí wípé a ti wà ní ìgbà tí ewu ti dé báyìí. Àwọn ìṣẹ̀lẹ̀ fi hàn wípé kí gbogbo ẹ̀dá kó múra sílẹ̀, kí gbogbo ènìyàn kó múra sílẹ̀. Kí ọkùnrin kó múra, kí obìnrin kó múra, kí ọmọdé kó múra, kí àgbà kó múra. Kò sí àwọn àmì tá a tó ń retí ju àwọn àmì tá a ti rí wọ̀nyí. Eléyìí tó fi dá wa lójú wípé nítòótọ́ ayé ti ń lọ sí òpin. Ẹ̀gbọ́n mi nínú ìwé Timotiu kejì orí kẹta. Bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ rẹ̀ kínní. Bíbélì sọ wípé ìyẹn oníṣùmọ́ èyí ni kí o mọ̀. Pé ní ìkẹyìn ọjọ́ ìgbà ewu yóò dé dádì. Ẹwu ewu nílé, ewu lóko. Ẹwu ewu nítòsí, ẹwu ewu lọ́nà jíjẹ. Ǹjẹ́ ewu náà yóò kò ti dé báyìí? Dádì ò nílò kẹ́nikẹ́ni ó tún sọ fún ọ. Màmá ò nílò kẹ́nikẹ́ni ó tún sọ fún ọ. Bọ̀dá ò nílò kẹ́nikẹ́ni ó tún sọ fún ọ wípé ìgbà ewu náà ti dé báyìí. Ó ní ìgbà ewu yóò dé nígbà tí àwọn èèyàn yóò wà nínú hílà hílò ọkàn. Nígbà tí àyà oníkálukú yóò máa já, nígbà tí ẹ̀mí yóò máa ba gbogbo ènìyàn, ìgbà ewu yóò dé. Nígbà tí ẹ̀mí oníkálukú yóò wà lókè, ìgbà ewu yóò dé. Nígbà tí àìní ìfọ̀kànbalẹ̀ yóò wà nínú gbogbo, ìgbà ewu yóò dé. Nígbà tí ẹ̀gbọ́n yóò máa dalẹ̀ àbúrò, tí àbúrò yóò máa dalẹ̀ ẹ̀gbọ́n, tí ìyàwó yóò dalẹ̀ ọkọ, tí ọkọ yóò dalẹ̀ ìyàwó, tí òbí yóò dalẹ̀ ọmọ wọn, tí àwọn ọmọ yóò dalẹ̀ òbí wọn, ìgbà ewu yóò dé. Ní ìkẹyìn ọjọ́, bàbá ìgbà náà ni a ti wáyé. Kíyèsí, ó ní ìgbà ewu yóò dé. Nítorí àwọn ènìyàn yóò jẹ́ olùfẹ́ ti ara wọn. Bàbá, bí èmi àti rẹ bá máa jẹ́ olóòótọ́ báyìí, a ṣàwárí wípé àwọn ènìyàn ti jẹ́ olùfẹ́ ti ara wọn nítòótọ́. Olúkúlùkù sá fún ìfẹ́ ti ara rẹ̀ ni. Àwọn tí ó fẹ́ràn ọmọ nìkejì wọn ò pọ̀ mọ́. Olúkúlùkù yóò jẹ́ olùfẹ́ ti ara wọn. Tèmi nìkan ni mo mọ̀, tára mi nìkan ni mo mọ̀. ti mi nikan ni mo fe e kiyesi bayi gbogbo eniyan mo ba fin kan won si omo la keju won eniyan mele lo fi jise ba ti fi han e kiyesi igbawo yo de olukuluku yo je olufe ti ara won olufe owo ewo to wa ni gbogbo bayi ewo ipele ti ife owo gba monita de go ti setan ijo mura sile fun gbogbo olugbala ele ki se gba e mo gbadura ele koja mo gbadura ijo mura sile ijo pese okan oni bi eyin ba fe ti e si gboran e o je ire le na ijo mura wi pe kristi mo gbe agbele go me mo to le ijo mura wi pe kristi in to ba gba ni o mo fu afe fun emi na fe dele ijo mura ni erongba wi pe ile ologo o fe sonu baba ijo mura ni erongba wi pe ati debi giga yi ite ogo kristi lati ba jesu joba mo mura sile olufe owo ewu lori latori pepe ninu ijo lati ninu ijo daaya adugbo gbogbo bi bayi ife owo ti baye je ife owo je kokan gbadun iyawo mo ife owo je iyawo gbadun oko mo ife owo je ọmọ gbádùn òbí àti wà ní ìran níbi tí ọmọ ti ń fò bí rẹ tó ti ń fi ọmọ rẹ wúwo káàkiri àti wà níbi tí bàbá ti ń fi ọmọ wúwo káàkiri ẹwọ ọdàlẹ nítorí owó káàkiri àdúgbò ní gbogbo ibi ìgbò iléeṣẹ pátápátá báyìí ọpọlọpọ ọmọ iṣẹ wọn ti jẹ iléeṣẹ rùn nítorí kékeré wọn fẹràn owó wọn ti sọ ilé lọlá wọn ti sọ di àhóró nítorí ìfẹ owó olùfẹ owó olùfẹ owó dáde ìwọ náà wúlò ní ìpele kílò wà ìpele kílò ìfẹ owó wà nínú ọkàn rẹ bí o ti fowó síwájú ọlọrun mamoni ẹmí mamoni wà wà ní gbogbo ibi ó gba gbogbo ilé ó gba gbogbo àdúgbò ẹ kíyèsí ara lónìí ẹgbẹ ohun téyìn ò lè ṣe lógún ọdún tó lò máa ṣe láàárọ la ohun téyìn ò lè ṣe lọgbọn ọdún tó láàtó lóye ní gàngan máa yanjú ẹ bẹẹ ìrọsì ni ó mọ wípé ìrọ ló ń pa ẹ kíyèsí ẹkíyèsí ara náà ló wà á fúnnu ìjẹ ìwọ náà ò máa fúnnu báyìí ò máa fọwọ́ tó lè ṣe ètí pààrọ̀ ọ̀ká ṣẹ́ṣẹ́ olùgbéjì á nílò gbéjì bó níjọ múra fún dídé olùgbàlà bíbélì tẹ sọ wọn pé ó ní ahán ìpani òun ni a ó gé dànù ahán ìpani kíyèsí lónìí bàbá yéé ṣe ahán ìpani ìwọ náà gbé dání mọ yéé ṣe ahán ìpani náà ló gbé dání ọkọ ṣe ahán ìpani ló gbé dání múra sílẹ̀ jésù fẹ́rẹ̀ dé kíyèsí pèsè ara rẹ lónìí bàbá gbogbo à ń gbọ́ wàásù ogun olúwa bá mi ṣẹ́gun ó dáa náà àwọn kíyèsí dáde kì í ṣe gbogbo ẹ̀ náà láyé ibi tá a fẹ́ dé lẹ́yìn ayé yìí ló ṣe pàtàkì ibi tá a fẹ́ dà lẹ́yìn ayé yìí ló ṣe pàtàkì kristi pe ọ pè mí ó pe gbogbo wa ní wákàtí mi pé ọmọ fi ọkàn rẹ fún mi bíbélì sọ pé yóò sì ṣe bí ẹyin bá gbọ ọrọ rẹ kí ẹ má ṣe sí ọkàn yín le pípe àti ìbínú ní bínú ni a gbìjù ẹ kíyèsí ara ara mi olúwa níbo là ń lọ lónìí kíyèsí ẹgbọn ó ní afúnni agbèrèga ìdí ẹgbẹ àti rẹ lónìí ṣe é ṣe gbèrèga lókun ní ọkàn wa ìta àtọ máa fa tó gèlè tí màá máa mẹfẹẹ bàbá ìjọ múra sílẹ fún bíbọ olùgbàlà lónìí ìjọ máa gbèrèga ìjọ máa gbèrèga ó ti mọ àwọn ẹlòmíì bẹẹ ni pé nítorí da agbára rẹ ló fi da wà sọrọ sí èèyàn lọnà bí ẹni pé ọni tí má sọrọ sí ẹ tán wà ló bẹ sómi ni kí ìsarara ní olú ohun kó tó bá dà mọ òpó olúwa ló sọ ẹ dà ìpele tó bá yé rẹ lónìí àánú lórí ìgbàdé bẹẹ kí èsì lónìí ó ní agbèrèga agbèrèga ẹ kí èsì lónìí bàbá a ṣe àìgbọràn sí a sọrọ búburú irú ọrọ wo ló ń tẹnu rẹ jáde a ṣe àìgbọràn sí òbí ní ìrántí àwọn àìbáyé àti wà ní ìrántí àwọn ọmọ ọfẹ gbọ tóbi mọ bàbá bàbá àwọn àìfọmọ wọnyí ni àwọn àmì tó fi hàn wípé a ti wà ní ìgbẹ̀yìn ayẹ ilé ti tó lọ bíbélì sọ pé tẹ bá ti rí igi ọ̀pọ̀tọ́ tí ó ń wé tí ẹ̀ka rẹ̀ sì ń yọ tuntun ó ní àmì fi hàn wípé ìgbà ìkórè ìgbà ẹ̀rọ ti súnmọ́ etí ilé ó ní tẹ bá ti wá rí gbogbo kan wọ̀nyí kẹ mọ̀ wípé olùgbàlà fẹ́ dé jésù ti dé tán kristi ti dé tán olùgbàlà ti dé tán ilé kìí ṣàsìkò wípé mo ṣe ṣe báyìí mo ṣe múra ilé mo ṣe múra tán ara pèsè ọkàn rẹ fún wípé o ti dé tán jésù gbọ ló fúnrufú pẹlú ayọ bíbélì sọ pé ó ní ẹyìn ara galilei yìí ó ní bẹ ṣe rí jésù tó ṣe ń gòkè lọ yìí ó ní bẹ ni yóò padà wá tòótọ ohun olórí àwọn áńgẹlì jésù pẹ padà dé kò ní pẹ dé tán bàbá kí ni múra sílẹ rẹ mọmọ kí ni múra sílẹ rẹ a ti sọ fún wa wípé àṣà ìgbọràn sí òbí ọpọlọpọ ọmọ lónìí ibi tí wọn bá ní kí gbégbé wọn máa mọ gbé pẹlú gbé ibi tí òbí wọn ní ká mọ tẹ wọn àti ẹfẹ gbóhùn bí wọn àwọn kan ti ẹrí òbí wọn sójú wọn àwọn àti òbí wọn ti dẹgbẹ ọpọlọpọ ọmọ ti dẹgbẹ bàbá ọpọlọpọ ọmọ ti dẹgbẹ ìyá opolopo loni e ko ti e kiyesi pe awon to bi mi mare kilo kan pelu e ani le fi mi le fi mi le aye gba ti ni niyan eh baba yin le pase fun ya yin le pase fun eh le pase fun mo awon mi o pe aye le leyi kiyesi dadi do mura sile fun bi bo lugbala jesu ti fere de eh asagbon si obi ala ilope igba won lo fi more akai igba won dupe lowo olofun re to se fun ki kun na ni ko to

la do ki saya fun bo christi christi pe o pe mi o so fun aloni pe omo fi okan re fun mi baba fi aye re fun jesu eh igba die lo ku ninu aye yi o ti wo ka pe to nu aye yi a o peju be olorun jo mura sile jesu ti fa re de akone leru o ti wa lenu ona o kan le kun bayi o reti pe ki mi ase ka fi okan wa fun jo wo na se tan jo pe nu pe jesu mo ti se tan olu re jile loni baba ma wo pe ikeyin aye la wa yi okun aye la yi lo e kiyesi asagbon sobi alai lope alai mo Alain ni fe ife danu le bayi laarin omo iya somo iya laarin omo baba somo baba laarin egbe si aburo ife da bayi ife da lo ile de wa awon alase won fe ran omo eyin awon alase won fe ran omo eyin awon omo eyin won fe ran asuwaju mo onikaluku gbe ko to wobo konikaluku osubu si e kiyesi loni baba won onu re jile oni abaleje abaneje oni abaneje ki leni e kiyesi ara nu lua kiyesi ara loni abaneje ji o oruwo abaneje ti a ko baje ni ojo to ba deko ati baneje ni ojo na la o ba o je kan le je loni baba ijo mo fe nu baneje papa ju lo lasiko oselu ye ijo o fe nu baneje to ri pe ko ba le gbaye kan won yen le gba ti e gbogbo eniyan parapata ni o da won ni kan lo ma se o ti mu gbogbo eniyan to yi oka o ti ba awora won je o ti boruko won je o ti so won deni ti o ma se e kiyesi ni oni oni abaneje baba wo abaneje maye baje mo ko ba baba deni baje alai le kura won ni janu ko sibi ti o ti le soro asoro bi ene pe kini yan lo binu kuni ko si o ase o se fi si lowo bo ba tu ku lo sunu oja o peju ko fa se si ru ene be lowo eh alai le kura won ni janu baba mo bi lowo re loni ijo le kura re ni janu je ase bi se fi pamo si olowo ijo se pe iru eniyan be ni won na je onu re ko jile loni baba jesu fa re de ijo mura sile baba we oro na ijo mura ijo pe sara re kale fun le ologun loni jesu fa re de wa wo ororo alai ni fe orire o ba ti se kan re legbe re emu ma bi oni baba ti se kan to da legbe re emu ma bi oni ronu re jile loni ara nu lo ijo pe sara re kale ijo mura fun kristi ijo mura fun bibo kristi ti ro won awon ba si wa nu aye re awon iwa okun aye ni awon iwa igbeyin aye ni je koko nu aye re loni iwo na lo jowo re je ko fi o sile iwo na pada ju sile so wo pe kristi iwo ni kan ni mo fe je ki kristi joba ninu aye re loni alai ni fe ohun rere alai ni fe ohun rere oni ku pare egbo bayi egbo bọmbù níbí ọpá èèyàn wọn jíyàn gbé lọrun wọn pààyàn níbí ẹ máa kíyèsí òní kò parẹ lọtún lọsí àwọn ọpọlọpọ ti fẹnu wọn ti fi pààyàn dànù bàbá kí ló múra sílẹ kí ló pèsè ààrẹ sílẹ níbo ló ń lọ má gbàgbé ìjọ múra sílẹ ìjọ ti ṣetán fún ní ológun ìjẹ kí kristi bá dé bá ọ níbi tó wà lónìí ìjọ mọ bá kristi jọba kí wàá lè àǹfààní adùn ayé yìí ẹ bíbélì sọ pé àǹfààní kí ló jẹ fún ènìyàn tó jèrè gbogbo ayé tó sọ ẹmí rẹ nù torí kí ni ó fi ṣe pàṣípààrọ kò sí tí ènìyàn ní tó lè fi ra ẹmí rẹ padà kò sí tí ènìyàn ní tó lè fi rọpò ẹmí rẹ àwọn olóyún bíbélì sì sọ fún wa nígbà bá tí orí kẹfà sí ẹkẹtàlélọgbọn wípé tètè kọkọ wá ìjọba ọlọrun náà àti òdodo rẹ èyí tó kò tá a lè kiri nínú ayé yìí àfikún ni bàbá kí ló múra sílẹ kí ni ìpèsè ọkàn rẹ fún ilé ológo kí ni ìmúra sílẹ rẹ láti bá kristi jọba ìjọ mọ pé jésù ìpè yóò dún láìpẹ ọjọ ìpè yóò dún ní kankan a ó béèrè lọwọ rẹ a ó béèrè lọwọ mi báwo la ṣe lò ó ìgbésí ayé wa níbo la bàdé níbo la gbé lọ ẹ kíyèsí ara nínú wa gbọ́ mi dáadáa olùfẹ́ ọlọ́kàn gíga ni alagidi alagidi olùmọ̀pẹ̀ alagidi ọlọ́kàn gíga olùfẹ́ fàájì ju olùfẹ́ ọlọ́run lọ olùfẹ́ fàájì bọ́rọ̀ bá ti dọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì lálùú ráyè bọ́bá ní pati wà ní kóòtù àgùrà wọn ló wà ń káfà àṣà ó máa débẹ̀ gbogbo ibi tó bá ti pẹ́ ayé àrímọ̀ láàkì pati náà kò síbi tí pati wà ti mèrè lọ ẹ gbọ́ mi dáadáa bàbá ìjọ múra sílẹ̀ fún kristi jésù fẹ́rẹ̀ dé láìpẹ́ ọjọ́ lásìkò táwọn lásìkò táwọn kristi fẹ́rẹ̀ dé ó ń pè ọ́ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ó pè mí lọ́wọ́lọ́wọ́ ẹ̀ pé ọmọ fi ọkàn rẹ fún mi pé sí ara rẹ kalẹ̀ fún bíbọ̀ jésù ó ti dé tán kí ni ìmúra sílẹ̀ rẹ kí ni ìpèsè ara rẹ gbọ́ mi dáadáa bàbá màmá jésù fẹ́rẹ̀ dé.
Jesu ti fẹ de o wa lenu ona bayi dide pe na fẹ to nje o mo ra sile nje o se tan fun le ologun bayi bo mi dada bati to ba lo eni ti o ba ti lo leyin aye yi o de bo gbe ni ah olomo ja wa ya san ko si gbogbo to da ni lo aye yi to bo si ti christi o ba de be to ba de bi ti christi fe ko de a je wo pe wahala ti de ronu re jire ronu re lone baba gbo mi dada ma kiyesi o ti a so lowo lowo e wo o ni awon ti o ni afarawe won ni ni o iwa bi olorun sugbon won se agbara re o ni ko yera ko lodo won yi pelu kilode eh e yera ko lodo won dadi iwo na fe si jesu ama awon to lo mu lo re won won la farawe kristeni ni to toni o da bere pa jo si jesu ama iwa laye kristo sinu aye won iwa laye olorun sinu aye won won ati kristi won jodo gba tube so ko ja koko lodo iru awon eniyan be ya ko fun won je kan se ti won lodo iwo na mu ti e lodo ipa koni ile aye yi kiye sara baba ibi ta lo leyin aye yi o se pataki ju aye ta wa e lo igba be lo loko ninu aye yi aye bu koja tan eh bibele so pe igba yi na mo pe igba la wa sunbe ti le ju igba ta wa koko gbagbo lo eh oru bu koja tan ile si fere mo baba ile ti fere mo kini mo ra sile re kini pe si ara re fun ile ologun kini pe si okan re fun ijoba ru kini o ti gbo kini o ti pinu pe gbodo dele ije wona ro pe mo gbodo dele bayi dadi ilu ibile wa ki saye yi lo wa orun ni nbe e je ka mo wodo fun ile ologun ni ilu to dara ti a ko fi owo ko nibi ti awon oba le re ki se eniyan e je ka mo ra sile jesu ni emi lo emi lo pe saye sile fun yin pe nibi ti mo wa ke en ko le wa nibe pelu to pe ni odo baba mi opolopo ibugbe ni o wa nibe ibaba ti nibe emi ma ti so fun yin an oluwa je mi afi yo de be ni ojo na nje leyin la la wa no aye ja o dele sinu paul ni ara o ni ka mo se banuje e ti awon ara ti o so ninu oluwa nitori pe kini awon wonyi awon ni o ko jinde pelu e gbo be lode baba emi ati re ta wa nile alaye nje amura wo pe ka le pa wa lara da yo nje amura wo pe ka le ba kristi joba nje awon ni bi ta lo leyin aye yi oku ni logun ologbon erin oko gbogbo e aye yi lo ba aye lo fi sile si gbogbo awon to lu lana da je gbagbo ile e ma je gbagbo ile e je ka mo ran ti wi pe ati pon la je lanu aye yi alejo la je nu aye yi gbogbo yo ka da ninu aye yi je ka mo ran ti wi pe ni jokan na won si garugbo bo ba pe titi na pe yan ba pe ti yo darugbo bo ba tun pe ju won tun toro ku fun ni baba ni won ba la ti ko yi bebe lo wa so pe nisisin ati olorun eleda re ni igba iwe re ni igba ti ojo ibi ko ti de ati ta koko sume ti le e o te be ni ronu re lo ni baba ijo re ti eleda re mami ijo re ti eleda re oku ijo re ti eleda re ije won na mura sile bo mi dada mura sile fun ile ologo pesa e setan lo ni wo oni to ninu iru eyi le won ti ra ko wonu ile ti won si di awon obirin alai logbon ti a di esero ni igbekun e gbo mi bayi ara lo luwa ijo mura sile o ti se fede olukore ti de tan o wa lenu ona kristi o fe wa kore aye bibele so pe ikore ti pon jesu de ti de tan lati wa kore aye yi nje ngba to ba wa so po ya to ni ile ya omo ki lo fe so nipa ti e to ba ni ile ya se mi ati re yo de be je a o de le sinmi ije a o ba joba se a o jo de le ologo ijoba o le ri onigbagbo ijoba o le ri onigbagbo eni ba ti waye yi ti o lo de le o ti waye asan a o waye asan loruko jesu baba mama bi to wa yen ronu re lone o se fi okan re fun kristi o se gba sinu aye re ni oluwa to olugbala mo ran ti wi pe bi aye yi ti n koja lo yi a n ka bi aso ti ata re baba se ti ka tan bayi ta papo a mu kuro nita ni baba ka yi kuro bo koko ba ṣubo ninu ojo ojo nibo ni mi ati re nibo la fe yori si nibo la n lo leyin aye yi a gbogbo aye ti ife aye yi ife aye ti o ta ko sokan iwo mo fe aye yi a ma gbadun aye yi o da ṣugbọn ronu re lole je kristi wa nbe se kristi wa nu aye re e gbo mi daada ìnija nigba to joko lori oke ti iji koja o ni oluwa ko si ninu re ẹ o ti mi mi olulu akosinu ẹ ṣugbọn ninu okẹlẹ
ah Oluwa nbe ninu ile egbosa nje won na ri Oluwa nje o ba Oluwa dogba nje o bo Oluwa pade nje Christ wa nu irajo ajamore gade nje wa ti Olorun wo atadeda nje jo irajo yi papo bayi abi won ni kan lo dare abi o te ti ya ko fele dare de pa ipo won ni eleda re wa ninu irajo ajamore kini pa ti arugbo jo ko ninu irajo aye re Olorun jinle loni gade faye re fun Jesu ma gbagbo pe anu lo le gba lati koja sinu ogo baba mama obe o mura sile lo ni Jesu fe de mo fa fi akoko yi ran gbo ale ti marathon to lo lowo lowo ni Godly FC Babylon Global Ministry o ti bere lati aro oni yi lo si pare ni aro Saturday baba ma mura ko wa ba Olorun pade ekori ti koko osu oni doju ko awon ajiji eme ti doju ko awon ajiji eme bibeli je ko yiwa wi pe oni ruru awon ajiji eme ni sakoso oni ajo te pa awon alejo won fi ba jade ni be kolo fi won mo gbagbo wi pe awon eme kan wa ti so aye niyan da horo awon eme ti so anyamo niyan da horo ewo bi iwe ni kanara ni eme kan lo wa ndi oro e ewo okunrin ti o yaro ni odidi emi kan lo wa ndi oro aye obere oni sunje emi kan lo sakoso isunje odidi emi kan ni sakoso aisalaye eda egbo mesa ara laanu airolo oyo odidi emi kan ni be ni die emi kan lo ma wa ni di iku ti ku fi pa yan egbo mi dada baba loni wa doju ko awon ajiji emi yi gbara de loni iwo na gbe igbese e wo ka program na ti lo lowo lowo bayi Godly FC Babylon Global Ministry then in comprehensive health center ni sakome ni kara akoko na ni iwo na wa darapo wa ba awon omo Olorun pejopo iwo na wa doju ko awon emi abani gbele teyan ki foju ri awon emi ari gbogbo to wa ninu ile to je pe won si se la rodu mo lara ti won si mo bo mi dada loni wa doju ko awon emi wonyi setan loni ko wa tu ara re sile ninu igbekun ninu ide bíbélì sọ wípé a ó gba òde lọ́wọ́ alágbára àti ẹni ẹrù lọ́wọ́ ẹni tí fi wọ́n ṣe kógo ló bá jẹ́ bẹ́ẹ̀ wá wọ́n náà wá tú ara rẹ̀ sílẹ̀ bàbá wá sínú ìpàdé gbéra àìsàn tó jọba sínú àgọ́ ara rẹ̀ tọmọtọmọ àìsàn tó jọba sínú ìṣẹ̀dá rẹ̀ tọyàtọyà lónìí wá tú ara rẹ̀ sílẹ̀ jẹ́ kí ayé rẹ̀ gba òmìnira jẹ́ kí ìpín rẹ̀ gba ìdáàlè jẹ́ kí àyànmọ́ rẹ̀ gba ìtúsílẹ̀ ìwọ náà wò ó pé mo gbọ́dọ̀ bọ́ èmi náà gbọ́dọ̀ dẹni òmìnira mo gbọ́dọ̀ di ẹni àyípadà gbọ́dọ̀ ba ayé mẹ́ wá jẹ́ kí ìyípadà wọnú àyànmọ́ rẹ̀ bàbá yìí gbé ìgbésẹ̀ ọkọ yìí gbé ìgbésẹ̀ àǹtí yìí gbé ìgbésẹ̀ jẹ́ kí ìtàn ogun tuntun kó bẹ̀rẹ̀ jẹ́ kí ẹ̀rí ńlá yóò fara jẹ́ kí ẹ̀mẹ́ mímọ́ ọjà kó sọ ayé rẹ̀ sọ ohun tuntun fi ohun tuntun fún Olódùmarè jẹ́ kí arúgbó ọjọ́ kó bá ayé rẹ̀ padà ìwọ náà lè lọ sí ìpele gíga kò sí ohun kan tó ṣòro fún Ọlọ́run láti ṣe jẹ́ kí àánú kó tọ́ ìṣiṣẹ́ ayé rẹ̀ jẹ́ kí ẹ̀rí kó tọ́ ìṣiṣẹ́ ayé rẹ̀ wá sínú ìpàdé lónìí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Godly FC Babylon Global Ministry má dágunlá wá tú ayé rẹ̀ sílẹ̀ o ti ń ṣòwò kò lọ síwájú o ti ń fa kò tó ra wọn gbọ́mi lónìí àsìkò nìyí láti wá gba ìtúsílẹ̀ rẹ̀ wá gba ìtúsílẹ̀ rẹ̀ lọ́dọ̀ olùgbàlà wá gba ìdáǹdè rẹ̀ lọ́dọ̀ àdẹ́dà lónìí nítorí pé àwọn ẹ̀mí kan ló sọ pé kó má fojú ọwọ́ ṣe é kó má fẹ̀yìn ọwọ́ dànù àwọn agbára kan ló ní kọ́ àwọn ọmọ gbàgbé rẹ̀ kọ́ mọ́ ìrántí rẹ̀ láti ṣàánú fún mọ́ àwọn agbára kan ló ní kò sì yàn kán mọ́ rẹ̀ ní sìn ọ́ àwọn ẹ̀mí kan ló ní bó ti wù kó lọ dáwọ́lé wọn rere tó pé kó mọ́ yọrí wá dojú kan àwọn àjèjì ẹ̀mí wọ̀nyí nínú ìpàdé marathon tí oṣù yẹn èyí wá dojú kan wọn àwọn ẹ̀mí tó lónìí ńlá kójọ láyé wá dojú kan wọn ìwọ náà pinnu wípé sẹ́ ẹ̀yin ẹ̀mí ẹ̀ gbọ́dọ̀ fi ayé mi sílẹ̀ ẹ̀hún ni mo sọ pé oṣù ni àjẹ́ ni bàbá ni ẹ̀gbọ́n ni àbúrò ni ṣùgbọ́n wá dojú kan ẹ̀mí yìí odidi ẹ̀mí kan ló wà ní díẹ̀ bí ìwọ náà bá lè pinnu lónìí pé ẹ̀mí yìí ó tó gẹ́ dandan ni kò fi ayé rẹ̀ sílẹ̀ lónìí ìwọ náà pinnu bí tó ní ìtún ẹ̀jẹ̀ oníbẹ̀mí bá lè fọwọ́ kan ìṣẹ́ tí aṣọ rẹ̀ ó dá mi lójú wípé ara mi yóò yá gágá má gbàgbọ́ wípé odò tí pétérù ti pa asán náà lòdì tó kó ọ̀pọ̀lọpọ̀ ẹja kí ló wà kó ẹja pamọ́ níbẹ̀ ó dídí ẹ̀mí kan ló kẹ́ ẹja pamọ́ fún pétérù agbára kan ló mú kí pétérù ṣe lásán ní gbogbo òru tí ò mú kankan àyàfìgbà tí olùgbàlà bá dá sí jẹ́ kí ọlọ́run bá ọ dá sí lónìí ìwọ náà ṣetán pé kristi wà dá sí ọ̀rọ̀ mi kristi mo fẹ́ rí ọwọ́ rẹ jẹ́ kí kristi wà dá sí ọ̀rọ̀ ayé rẹ jẹ́ kí àtúntò àti àtúnṣe kó bẹ̀rẹ̀ inú ayé rẹ lónìí kí ìwọ náà bá lè rẹ́ ní ìtàn tuntun kan kí ìwọ náà bá lè sọ̀rọ̀ ògo kí ayé rẹ kó lè fọ̀ ńlá kí ògo ńlá kó lè bẹ̀rẹ̀ inú ayé rẹ ó dá lójú bàbá bí ìwọ bá lè ṣe lé lónìí ó di dandan ọmọdé àti àgbà yóò bá ọyọ àgbo nílé àlejò yóò bá ọyọ wọn gbàgbé ìpàdé yìí ń lọ lọwọlọwọ ní Godly FC Babylon Global Ministry olùjọwà tó wà lẹyìn comprehensive health center ní ìṣàkómi ní ìkàrí àkókò wọn gbàgbé múra lónìí
setan fun le ologo ona to se le gba setan fun le ologo ona ni pe ko fi aye re fun jesu ba ni oluwa ati olubala ko isu ati sewo re sile je ki christ wa joba ninu aye re je ki aye christ je ko duro je ki gbo eyan mo mo lohun iwo na fa aye fun loni je ko joba ni gba yi nu ti ma ri alaafia pipe oni mo mo ero ti mo ro si ero alaafia ni ki se fun bi sugbon lati fun ni ireti ati gba kayin wa ko wa ba eleda re dogba fi aye re fun jesu ba si okan re loni ki se pe ba nkujo ni ko mo ba won se e mo lo church iyen ko la so oto ni lo church oto ni gba jesu loluwa to lugbala die ni igbala ni toto gba loju lowo da olorun mo je ki aye olorun ko di kiko ninu aye re loruko jesu oju igbagbo ko si ni ti o o gbadura fun gbogbo ara asale wi pe anu olorun yo di wa mu ile ologo ni a o ni padanu a o de le se mi gbogbo lala wa lo ni alaye loruko jesu a o ni fi jebi a fi gba kaabo omo odo re ni gbogbo wa ni keyin ojo arun yo joba ninu aye wa o lo fe kristi yo si to fun wa gbogbo ipa ati agbara ise lori anjamo imi ati re loni emi mo ko so di asan emi mo ko gbo ale ke ise ko si mo agbegbe aye mimo ka le se ife re be lo si tere jesu oluwa wa oruko temi ni prophet doctor Tunde Fayem phone number mi 08062436989 ma gbagbe program yen lo lowo lowo lowo bayi e goli fc babola global ministry leyin comprehensive health center ni shakome ni kare akoko loruko jesu oju oni tiwa thank you god bless you

0: PLC Beyond Building.
1: Ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
2: Ó bẹ́ẹ̀ là á bí ní ìṣòro ìsára iná mọ̀ ni. Tó o bá jí, gbogbo ara máa romí. Ìsára yóò máa fà mí so láti bàárà ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun ń sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
3: Agbóyin ìṣe ló ṣe jẹ lọ́bẹ̀. Ṣé o gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ aráyé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
4: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lorúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
5: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ̀ ń kiyín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́ni náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nínú ilé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bi mí. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19 07 64 60 64 19.
4: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín. Ìṣòro nípa iṣu ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
5: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kọ́ tí ó fà á dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́ẹ̀ ni bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ìṣẹlẹsẹ̀ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májèlé adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 60 64 19 07 60 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agbaka ara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun ba si ma ka ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni mo fi so pe ka gun eju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfa ni re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemegun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nilu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni won ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olohun wa no dupe o dupe fa olohun ni o dupe ta lo mi esoju lasan o ngba to ba dodo wa a gbianju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sebu o 64 60 64 19 o sebu o 64 60 64 19
6: esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
5: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo be si ma ro hun kon ni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma gopo gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yan bayi koli o bi te wura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi ti nse ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni maraka to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi kọ wa janfani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ati egbo ona won ti jin ko si to si mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin nipa ti won le ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyoro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni isoro kankan ninu si ara wa be la ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori amo fini kayin ni awa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wọ́n tọ́lọ́run bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbàrá tó ti rò bí báyá o lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá nílé iṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School nilu Akure nbe lawa ani fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero bani soro mi yi 07 60 64 60 64 19 be la lo mi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lohun fin se eyo elomi amata elomi amaro lagbara olohun won na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School nilu Akure to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 60 64 60 64 19 07 60 64 60 64 19 àlàáfíà ara wa ò ní di fi àfíà orígbà.
7: A ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
8: Wò ó bẹ́ẹ̀ là á bí ní ìṣòro iṣanra ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣanra yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì. Àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
9: gbọ́dẹ tó fi wí àtẹ̀gò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú orúkọ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 07064606419 07064606419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
10: Mo ń gbádùn àdàbà.
11: Gbogbo wa là ń gbádùn àdàbà.
12: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ sáwọn àlórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
13: Ẹ tún ọgbẹ́ ìyàwó láyé.
14: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
15: Kí ló ṣẹlẹ̀?
14: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlè rí tẹlifíṣàn fún mi? Fìríìjì nǹkan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
12: Ní tòótọ́.
14: Kájà sọ pé o tí ì rẹ̀ wọ́n àbí.
12: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDKE wà?
15: Èmo ló tún jẹ́ CDKE báyìí.
12: Bẹ́ẹ̀ ni o, CDKE, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
14: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
12: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
14: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
12: Pẹ̀lú CDKE, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èléwó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDKE lórí Play Store àti Apple Store.
16: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, Lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 07074843351.
17: CDKE, sọ́ díẹ̀díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.
10: ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol ṣe fi dùn tí o ò lè gbàgbé rárá?
13: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn.
17: Ó dùn gan-an, mo ṣe ń rántí ẹ̀.
10: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín láti dùn?
18: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
10: Kí gan-an ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
19: Mami jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
10: Oúnjẹ ṣoṣo ló lè jẹ́.
19: Mamadol ni.
10: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa mọ̀, òróró mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìbò àtàwọn olólùfẹ́ rẹ̀. Òróró mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró mamadol lónìí.
20: Lílẹ̀ má fọwọ́kọ̀.
21: ADABA
22: ọ̀rọ̀ ọlọ́run tẹ fẹ́ gbọ́ lákòókò yìí ni a pè ní ọ̀rọ̀ òtítọ́ látẹnu bàbá wa olùṣọ́àgùntàn Aishaiya Ogunbọ̀mẹ́hìn.
23: Àkòrí ọ̀rọ̀ ti òní ni ìjẹ́ ìṣẹ̀ ni láti ṣe àìgbọ́ràn sí àwọn aláṣẹ ìjọba.
22: Àwọn ọ̀rọ̀ tí ẹ̀ ń gbọ́ wọ̀nyí jáde lára àwọn ẹ̀kọ́ àti ogun tí bàbá wa olùṣọ́àgùntàn Aishaiya Olúfayọ̀ B. Ogunbọ̀mẹ́hìn fi sílẹ̀ fún ìran yìí kí wọ́n tó wọnú ògo ní ọjọ́ 21 oṣù keje ọdún 2019 lẹ́ni ọdún 82. Gbogbo ayé wọn náà fi gbọ́ ti Olúwa àti ìtọ́jú ọmọ ènìyàn. Ní ọdún 1989, ẹ̀mí mọ́ darí wọn láti kó gbogbo ìjọ wọn láti ìlú Èkó lọ kọ́ àgọ́ ńlá síbi pé Apọ́sẹ̀lì Joseph Ayọ̀ Babalọ́lá lódò àìràn ìkejì arákejì nípínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n kọ́ àwọn ilé sórí ilẹ̀ tí ó lé ní éka 44, wọ́n sì jọwọ́ rẹ̀ fún ìjọ Apọ́sẹ̀lì ti Kristi lọ́fẹ̀ẹ́. Gbogbo iṣẹ́ ńlá náà ni ó di Joseph Ayọ̀ Babalọ́lá University, Jabu àti ibi àdúrà. Ẹ jẹ́ kí a tẹ́tí sí ọ̀rọ̀ Ọlọ́run tí a ti gbà sílẹ̀ látẹnu bàbá wa.
24: Kí lọ́lọ́run sọ nípa ìjọba?
25: What is God's view of our government?
24: Nínú ìwé Rome, orí kẹtàlá, nígbà tá a kà láti ẹsẹ̀ kínní títí dé ẹsẹ̀ keje.
26: Kí olúkúlùkù ọkàn kí ó foríbalẹ̀ fún àwọn aláṣẹ tí ó wà ní ipò gíga, nítorí kò sí àṣẹ kan bí kò ṣe láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Àwọn aláṣẹ tí ó sì wà láti ọ̀dọ̀ Ọlọ́run ni a ti lànà rẹ̀ wá.
24: Gbogbo ènìyàn,
25: everybody,
24: ẹ tẹríba fún àwọn aláṣẹ,
25: submit yourself,
24: tó wà nípò gíga
25: in authority.
24: Ẹ sórí wa báyìí ká máa fi balẹ̀ rárá.
25: Olùbáwò náà,
24: ṣùgbọ́n a gbọ́dọ̀ mọ̀ pé Ọlọ́run ló fi wọ́n síbẹ̀.
25: You must recognize their presence as being authorized by God.
24: Àwọn judges, wọn kàn wá ń bẹ̀ lásán. Ìránṣẹ́ Olúwa ni wọ́n. Bọ́jẹ́ ń wọ̀ wọ́n yìí. Àwọn ọlọ́pàá, ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n láyé tiwọn. Ẹ wọ bọ́n ṣe ń fẹ̀mí wọn wo ewu. Ká nílé ni o, kò sọ ọlọ́pàá mọ́ Nàìjíríà. Ẹ wá mọ ohun tó ń pè
25: lọ́lọ́pàá. The role they play in society.
24: Kẹ́ wá wo ohun tó máa ṣẹlẹ̀ lórílẹ̀ èdè.
25: Then you see what our nation will turn to.
24: Bíbélì sọ pé,
25: Bible says,
24: àwọn aláṣẹ tó wà nípò,
25: the authority in position,
24: bí adájọ́,
25: like judges,
24: bí ọlọ́pàá,
25: police,
24: bí gómìnà,
25: governors,
24: àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀,
25: etc. etc.
24: Ọlọ́run tó fi wọ́n síbẹ̀.
25: In charge.
24: Tọ́lọ́pàá bá sọ fún ẹ pé stop.
25: Dúró.
24: O gbọ́dọ̀ stop.
25: You must stop.
24: Ẹ ṣe pé kò sọ pé o tó máa tẹ̀síwájú o ti rófin nìyẹn.
25: If you disobey.
24: Kò sínú Bíbélì bẹ́ẹ̀.
25: Then you have violated the rule.
24: Ọmọ Ọlọ́run ni mí.
25: I'm a child of God.
24: Sọ ọgbọ́n nǹkan tára Ọlọ́run sọ.
25: Have you heard the word of God?
24: Bíbélì sọ pé òun lòun fi síbẹ̀.
25: The Bible says that there we are the
24: authority. O gbọ́dọ̀ tẹríba.
25: You must obey.
24: Tó o bá tẹríba.
25: Failure.
24: Tó o bá move an inch.
25: Tó o bá tẹ̀síwájú.
24: Tó o bá tẹ̀lé ẹ tó mú ẹ.
25: And the rocks of
24: the tomo eno
25: and beat you
24: to wan ka samu samu oro.
25: The Bible cannot say
24: samu oro. Samu oro lopa ise e lo nse.
25: In discharging his authority.
24: Bala ye ma ran.
27: Bíbélì ti fi àṣẹ múlẹ̀.
25: The Bible has
27: said láti tẹríba.
25: You must obey.
27: Wọ́n ní kò stop. You why they stop?
25: And you did.
27: Calm down. Why they calm down?
25: Bọ́lẹ̀ nínú ọkọ̀ rẹ
24: ni. Ṣé ìṣẹ́ pé kò máa kó èrè ẹ̀?
25: You don't query the police authority.
24: Àwọn road safety yẹn ń gọ́.
25: Àwọn ẹ̀ṣọ́ ojú pópó nípa
27: ìlú ìlú ìlú ìlú ìlú ìlú
25: ìlú ìlú ìlú
27: ìlú ìlú ìlú ìlú
25: ìlú ìlú ìlú ìlú
27: ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú
25: ìlú.
24: Àwọn aláṣẹ tó wà nípò.
25: Those with authority.
24: Tí àṣẹ kan bá jáde látọwọ́ ẹ̀.
25: If there is any order from him.
24: A gbọ́dọ̀ tẹríba.
25: We must obey to let am.
24: Bí Bíbélì ti wí nìyẹn.
25: So say the Bible.
24: Tẹ̀síwájú.
0: Nítorí náà.
26: Ẹni tó bá tàpá sí àṣẹ.
0: Tẹ́nìyàn bá tàpá sí àṣẹ wọn.
25: If you disobey their order or.
26: Ó tàpá sí ìlànà Ọlọ́run.
0: Ẹ́.
26: Ó tàpá sí ìlànà Ọlọ́run.
0: Tẹ́nìyàn bá ṣẹ̀ṣọ́ ọlọ́pàá, ó ṣẹ̀ṣọ́ lọ.
25: If you disobey the police, you disobey God.
0: Tó bá ṣẹ̀ṣẹ́ adájọ́, ó ṣẹ̀ṣọ́ lọ.
25: Detail the judges.
0: Even kó jẹ́ custom officer.
25: Even the custom officer.
0: Ó ṣẹ̀ṣọ́ lọ.
25: You have
0: Bíbélì ló sọ bẹ́ẹ̀, Bíbélì ló sọ.
25: So say the Bible.
0: Gbogbo nǹkan la gbọ́dọ̀ fi yẹra wa.
25: We must teach ourselves everything.
0: Kì í sọ̀rọ̀ ìjọba ọ̀run nìkan.
25: Not only the kingdom of God message.
0: Gbogbo nǹkan wọ̀nyí lẹ gbọ́dọ̀ mọ̀ bí ọmọ ọdún, ó dàgbà èèyàn kan jìyà bí báró fi bí ó lè.
26: Àwọn ẹni tó bá sì ń tàpá.
0: Àwọn ẹni tó bá dẹ̀ ń ṣẹ̀ sí òfin.
26: Yóò gba ẹ̀bí fún ara wọn. Yóò gba ẹ̀bí fún ara wọn.
0: Ìyẹn ni pé wà á jẹ̀yà.
25: You will be punished for being offensive.
0: Bíbélì ti sọ pé kó o tẹríba fún àwọn aláṣẹ.
25: Obey those in authority.
0: Tó o bá dẹ̀ tàpá.
25: And if you act contrary.
0: Ìyá jẹ́ olúwa.
25: There is penalty for it.
26: Nítorí àwọn ìjòyè kì í ṣe arúsí iṣẹ́ rere.
0: Ò ní ìdí láti bẹ̀rù wọn.
25: You don't need to fear them.
0: Tí o bá ṣe rere.
25: If you are clean.
0: Wọn kì í ṣe ẹrù fún iṣẹ́ rere.
26: Bí kò ṣe sí iṣẹ́ búburú.
0: Ẹni tó bá ṣe dáadáa.
25: To those who are.
0: Tó bá gbọ́ ti wọn.
25: If you obey them.
0: Wọ́n ń ṣe ẹrù fún ẹ. Ṣùgbọ́n. Tó o bá ṣe bí wọ́n ṣe wí.
25: If you act contrary to.
0: Àwọn á dẹ̀rù sí ẹ lọ́rùn.
25: They will terrorize you.
26: Ǹjẹ́ ìwọ afẹ́ ṣàìbẹ̀rù àṣẹ wọn? Ṣé èyí tí ó dára?
0: Bọ́n.
26: Ìwọ sì gba yín láti ọ̀dọ̀ rẹ̀. Ìwọ ó sì gba ìyìn láti ọ̀dọ̀ rẹ̀.
0: Ṣé rere.
25: Obey.
0: Wà á sì gba ìyìn lọ́dọ̀.
25: And you will be appreciated and commended.
0: Ẹlòmíràn ọlọ́pàá òyìn ò tí ò jẹ́ lójú àpapọ̀ àkọ́tọ̀ ọ̀sàgbẹ́ kò stop.
25: Some civilians don't obey the police.
0: Ọmọ Ọlọ́run ò gbọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀.
25: No child of God should be
0: a. Gbogbo nǹkan ló gbọ́dọ̀ wà lágbárí ẹ̀ ló gbọ́dọ̀ mọ̀.
25: You must be
0: conversant
25: with all the
0: tí wọ́n bá jẹ̀yàn ní yàrú ẹ̀.
25: If you are punished for.
0: Má rò pé Ọlọ́run kan fẹ́ gbé ẹ jà.
25: God will not support you.
0: O lè má ní ìmọ̀ ẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n mò ń kọ́ ẹ.
25: Lack the knowledge and impacting you with this knowledge.
0: Má kà ń ṣò.
26: Nítorí ìránṣẹ́ Ọlọ́run ní í ṣe sí ọ fún rere.
0: Ṣé o gbọ́? Ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n.
25: They are God servants.
0: Láyé wọn.
26: Ṣùgbọ́n bí wọ́n bá ń ṣe búburú.
0: Bí wọ́n bá ń ṣe búburú.
26: Bẹ́ẹ̀rù. Nítorí kò gbé ìdáná lásán.
0: Àṣẹ mà wà lọ́wọ́ ẹ.
25: They have the authority.
0: Ìdà tí wọ́n ń wé yẹn àṣẹ.
25: The sworn there is authority.
26: Nítorí ìránṣẹ́ Ọlọ́run ní í ṣe.
0: Wọ́n sàn ń lọ gbogbo ìránṣẹ́
25: Ọlọ́run.
0: Wọ́n lọ́lọ́run ló fi wọ́n síbẹ̀.
25: They were instituted by God.
26: Olùgbàsán láti iṣẹ́ ìbínú lára ẹni tí ń ṣe búburú.
0: Ẹnikẹ́ni tó bá ṣe búburú wọ́n múra tán láti gbẹ̀san lára ẹ̀.
25: If act contrary to their instruction, you can be severely punished.
26: Nítorí náà yín kò gbọ́dọ̀ ṣàìmá tẹríba.
0: Nítorí náà.
25: For this reason.
0: Ẹyin kò gbọ́dọ̀ ṣàìmá tẹríba fún àwọn aláṣẹ.
26: Kìí ṣe nítorí ti ìbínú nìkan. Wọ́n nítorí ẹ̀rí ọkàn pẹ̀lú.
0: Kìí ṣe nítorí wọ́n fẹ́ bínú sí ẹnìkan. Kìí ṣe nítorí yẹn ló ṣe máa tẹríba. Ṣùgbọ́n ẹ̀rí ọkàn rẹ. Nítorí ẹ̀rí ọkàn rẹ. O gbọ́dọ̀ sọ fún ẹ pé. O yẹ kó tẹríba fún
25: mi.
26: Nítorí ìdí èyí náà ni ẹ ṣe ń san owó òde pẹ̀lú.
0: Ọwọ́ òde ìyẹn ni tax. Ọwọ́ ọbọdè ìyẹn lọ́wọ́ custom. Nítorí ẹ lẹ ṣe gbọ́dọ̀ máa san tax.
25: Owó orí.
0: Tá a bá san nǹkan. Tí wọ́n bá mú ẹ.
25: If you are arrested.
0: Tí wọ́n sì jẹ̀yàn yà.
25: And you are punished.
0: Mo ti sọ fún ẹ o.
25: I told you.
0: Ọ̀rọ̀ máa gba biribiri tí ìwọ́n ò ṣẹlẹ̀ o.
25: I will go to bed fasting.
0: Wàá kàn fi ìyàjẹ́ra ẹ sọnù.
25: That is mere punishment.
0: Ọlọ́run ní gangan ṣe pẹ̀lú.
25: God will not answer your
0: prayer. You must pay your tax.
25: O gbọ́dọ̀ sanwó orí rẹ.
26: Nítorí ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n.
0: Nítorí ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n.
26: Nítorí náà.
0: Nítorí náà.
26: Ẹ san ohun tó tọ́ fún ẹni gbogbo.
0: Ẹ san gbogbo nǹkan tó tọ́ fún ẹni gbogbo.
25: Pay all
26: dues to.
0: Ọwọ́ òde fẹ́ni tí ọwọ́ òde ń ṣe tirẹ̀.
26: Ọwọ́ òbòdè fẹ́ni tí ọwọ́ òbòdè ń ṣe.
0: Ọwọ́ custom.
25: Custom and extra.
0: Fẹ́ni tí ó ṣe ti custom.
25: That is custom and
0: extra. Ẹ sọ gbogbo ọwọ́ fáwọn tí ó yẹ ká sanwó fún.
25: We pay all.
0: Bí báwo.
25: What do I
0: mean? Now wọ́n ní ṣọ́ọ̀bù ẹ̀ oyè báyìí ló yẹ kó o san nípa ẹ̀.
25: Local government charges for your shop.
0: Bíbélì sọ pé.
25: The Bible says.
24: kọ ma ẹ bẹ di ẹ.
25: Sàn.
24: Bíbélì ló sọ bẹ́ẹ̀ o.
25: Wọ́n
24: ní kọ sàn. Wọ́n ní kánsù ló máa ti ń ṣiṣẹ́. Tó bá ṣiṣẹ́ ní kánsù gan, kó bára ẹ̀ dà sọ́hùn. Kọ́ bára ẹ̀ dà sọ́hùn. A fi hàn ẹ̀ pọ̀ ń ṣiṣẹ́ ní kánsù. Kọ́ bára ẹ̀ dà sọ́hùn. Jésù ń bẹ pẹ̀lú mi, kọ́ bẹ pẹ̀lú ẹ̀. Kò tí ẹ̀ sí lẹ́yìn ẹ̀ rárá. Wọ́n ló ń sọ yìí, kò sí lẹ́yìn ẹ̀ ló ń sọ yìí. Wọ́n náà sọ pé wá láti kọ́ kánsù, gbé ẹ̀dẹ̀ wá kánsù. Ẹ mọ̀yàn kánsù, ó lè mọ̀yàn ń bẹ̀. Máa ti gbé yẹn kalẹ̀. Máa ti gbé yẹn kalẹ̀.
27: You don't do it in that way.
24: Tí wọ́n bá mú ọwọ́ wá fún ilé ibi tó ń gbé. Ẹyin tẹ ẹkọ lẹ. Tí wọ́n bá mú owó wá. Tọ́ ìyẹ́wọ̀ tọ́ ni ha. Ẹ lọ lẹ lẹ́yìn, ń bọ́ ni mo fẹ́ gbé rí. O máa wá ni o. Tọ́ ọ bá kọ́ lẹ́ tí wọ́n bá mú owó wá fún ẹ, o gbọ́dọ̀ sàn. Àfi tọ́ bá jẹ́ pé olè rẹ ènìyàn bá ẹ bẹ̀bẹ̀ pé kò dínkù. Ẹ jẹ́ pé kò má sàn rárá, yóò mọ̀ sí pẹ́. Ẹ jẹ́ pé kò ní kàn yí sọnù.
25: You throw the paper to the dustbin.
24: Rárá.

0: we should do.
1: What have you made for my Lord?
0: Then you will be known as true follower.
1: One more boy, what you back?
0: You are well tutored.
1: My counsel.
0: Can we read on?
2: Ẹrù fún ẹni tí ẹrù ń ṣe tirẹ̀.
1: Ẹrù fún ẹni tí ẹrù ń ṣe tirẹ̀.
2: Ọlá fún ẹni tí ọlá ń ṣe tirẹ̀.
1: Ọlá fún ẹni tí ọlá ẹni tí ó yẹ kó bẹ̀rù bẹ̀rù ẹ̀.
0: Those who should respect you must respect.
1: Ẹni tó yẹ kó fọlá fún fọlá fún.
0: Those who must honor you must honor.
1: Wàá rí pé ọ̀rọ̀ tí mo sọ kalẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ wa yìí la ṣẹ̀ sí ọ̀rọ̀ yìí.
0: Most of us we are falling victim.
1: Ọ̀pọ̀lọpọ̀ wa la ò kà sí.
0: We didn't recognize it.
1: Tá a bá ti ń ṣẹ̀ sí.
0: If you have been running foul.
1: Ká má dẹ̀ ṣe sí mọ́.
0: Please do not do that again.
1: Kẹ́ hallelujah.
0: Hallelujah.
3: Tẹ̀bá ń fẹ́ láti máa gbọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí WhatsApp, ẹ send yes sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0809-678-1135 0809-678-1135 Tó dúwá bí sọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlá ẹ̀mí wa, àmì.
4: Iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ̀ǹfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 àdàbà.
5: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé pé.

lòdì sí fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: kú sí ọkọ mi.
1: Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
2: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
2: yẹn. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
4: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol ṣe fi dùn tí o ò lè gbàgbé rárá?
5: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn, ó dùn gan-an, mo ṣe ń rántí ẹ̀.
4: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládìí dùn?
2: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
4: Kí gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
2: Mọ́mí jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
4: Oúnjẹ ṣoṣo ló lè jẹ́.
2: Mamadol ni.
4: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀, òróró mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró mamadol lónìí.
6: Ṣé ń gbádùn àdàbà?
7: Mo ń gbádùn àdàbà.
6: Mo ń gbádùn àdàbà.
7: Mo ń gbádùn àdàbà.
6: Mo ń gbádùn àdàbà.
8: Dá ọlọ́run rẹ mọ̀. Dá ọlọ́run rẹ mọ̀ ní ètò ìwàásù tó fi ọlọ́run hàn fún gbogbo ènìyàn láti ẹnu ìránṣẹ́ Olúwa ajíhìnrere Matthew ìgbẹ́kẹ̀lé Olúwa Mọ́ṣẹ́bí olùṣọ́ àgùntàn ti ìjọ Nọ́ìyọ̀gọ́ chapel. A wà ní plus 7 and 8 Àyọ̀ká layout ní ilé funfun Báláú ẹgbẹ́ Algon hospital òpópónà tó wà lẹ́yìn Ìbàdàn grammar school Mọ̀lẹ́tẹ̀ Ìbàdàn. Àkókò tún ti tó láti gbọ́ ètò Dá ọlọ́run rẹ mọ̀, ọ̀rọ̀ fún gbogbo ènìyàn láti mọ Ọlọ́run. Láti ẹnu bàbá wa nínú Olúwa ajíhìnrere Matthew ìgbẹ́kẹ̀lé Olúwa Mọ́ṣẹ́bí, kí Ọlọ́run kí ó bùkún yín bí ẹ ṣe ń tẹ́tí sí ọ̀rọ̀ náà.
9: Àdúrà ẹ̀bẹ̀ fún agbára ẹ̀mí mímọ́. Nígbà tí mo ní mo gba Jésù àṣẹ̀rìbọmi fún mi, bọ́rọ̀ lọ́n bá gbénú mi, èmi Ọlọ́run máa bá mi gbé. Ìrònú padà tí mo ṣe sí ti òótọ́ ni nígbà tí alẹ́mọ̀ ẹ̀mí lódò. Ṣé mi padà sínú ayé mọ́? Ẹ̀kọ́ tó kọ́ wa, ẹ̀kọ́ tó ṣe ìbámisẹ́, ẹ̀kọ́ tó ṣe baptism fún wa, ṣàkíyèsí, ṣàgbéyẹ̀wò, pé òtítọ́ ni, pé oúnjẹ tó fún ayé ṣe dé kó máa bá wa gbé. Ká má padà sínú ẹ̀bí mọ́, ká má padà sínú ẹ̀ṣẹ̀ mọ́. Ṣùgbọ́n kí la rí? Àwọn olùkọ́ gbọ́ tó kọ́ wa, ìwà wọn àti iṣẹ́ wọn kọ́, ṣáàbá àṣìṣe lọ́wọ́ wọn, ṣáàbá kọsẹ̀ lọ́wọ́ wọn. Lóòótọ́ àṣẹ̀rìbọ mi, àṣẹ bàbítọ́sí, ṣé ẹ̀mí mọ́ ń gbénú wa? Ẹ tó gbàgbọ́ tó gbọ́ Ọlọ́run gbọ́, ẹ̀mí Ọlọ́run yóò máa gbé ẹ̀ tó gbọ́ Ọlọ́run gbọ́ tó mọ̀rọ̀ Ọlọ́run. Èmi Ọlọ́run yóò máa ṣàmọ̀nà rẹ̀ lọ́sàn àti lóru. Fọ́mọkùnrin ọmọbìnrin wa, àtúnṣe ìbọn tí wọ́n ti ní ìmísí ẹ̀mí mọ́, tí wọ́n ti gbágbára ẹ̀mí mọ́, bẹ́ẹ̀ wọ́n bá jọba orílẹ̀-èdè àtúbà túṣẹ́. Ilé láti kẹ́ṣẹ́ lóde, ilé àtúbà túṣẹ́. Kò ní sí ìpàyà sókè, ọmọ agbọ́ràn sí bàbá lẹ́nu, ọmọ agbọ́ràn sí ìyá lẹ́nu, ìyá agbọ́ràn sí ọkọ lẹ́nu, ọkọ fẹ́ràn ilé rẹ̀. Ibi tí ẹ̀mí Ọlọ́run bá péjọba sí. Kò ní sí ìkórira, kò ní sí ẹ̀tàn, kò sí gbọ́mísẹ òtó. Torí Olúwa, mú àlàáfíà tọ̀ wá, ó máa yọ̀ tọ̀ wá, ó mú ṣègùn tọ̀ wá. Ìjà àgbà ọ̀rọ̀ náà láàyè, ìjà ajólùṣe ọ̀rọ̀ náà. Ilé ìgbìmọ̀ tá a lọ alọ́kọ́ ni. Bí àbálòkọ àlèmọ́kà àlèmọ́kọ̀ àlèmọ́wì. Ọ̀rọ̀ ẹ̀mí yẹn ló gbé ara ró, ọ̀rọ̀ ẹ̀mí yẹn ló fani mọ, ọ̀rọ̀ ẹ̀mí yẹn ló mọ bó ló jẹ́ ká mọ báyẹn ṣe rí. Jẹ́ ẹ̀mí mọ́ bàbá gbé. Aṣe ìrìbọmi tara, aṣe bàbítísì tara. Bí lọ́ sọ pé ló ṣe bàbítísì tara ṣùgbọ́n tó ṣe ní mọ́ ní ayé wọn. Ìwà wọn ò yí padà, iṣẹ́ wọn ò yí padà. Àánú ọ̀rọ̀ náà tó fẹsẹ̀ gbúrọ̀ ní ayé wọn. Kò sẹ́mi àánú, kò sí ìfẹ́. Lára kan tí a yá, à ń gbàdúrà, mo wà ní ẹgbẹ́ akọrin, aṣọ́nà ni mí. Ṣùgbọ́n àánú gan lọ ní ayé wọn. Ìwọ́n mo ṣe fi àyè sílẹ̀ dá Ọlọ́run mọ̀, ó wá kẹ́kọ̀ọ́ ń bì ni. Ìwọ́n á sọ pé mo fi ẹ̀tọ́ sí, mo fi pa mọ́ yín, aga de bi ofuloye ele de ofuloye ele to ni mo to loye oye lo ma gu won bo ti aso don bo ti evangelist bo ti paso gbe aka we o se so so se pe orisirisi ni o ba pade o se pe ah o ti ri jina bo ba ri jina a mo pe da olorun mo to ba da olorun mo won ma dupe lowo olorun won ma fogun fo olorun ni nitori pe awon afoju lo pointa to mu ki afoju po si a to ni mo to ko ni mo olomu iko se de ba o to ko ni mo to na ba pade ni ajo aye won ni le wa ba pade a bo gboro pade ni wa won ati se won ari fese bule ni le gbe aye won ko si monde ipo ni gbagbo lele ko so golo to fara han ko so to fara han asakaja lo gba laye ya wo ni jo oko omo se bo se ti wo ibe ni la ko lo pe o ipere don da so fara han o fa gba yan o pa ya wo la o gbo mo re la ile la se kesho rodi nigba se ba gba yawo la to gba mo la lo le gba mo ni kejila wa ni apere igbagbo re pe le tubo tu se wa ru go olorun pe awon te ka ma wa ko se leleyi je ni mo hada leni ja gba ro imo hada leni se agba laye sa kiesi sa gbadura fa awon mo wa pe oru ofe ti a ti rigba bo se pe ba mi rigba lawo baba ati ya sugbon se olorun fi ohun mi soko to bi sona soko ra gba mi pada ko fara pa mo fun mi ojojumo lo bi lo mi se mi ti mo fi gboro pe gbegbe se bayi ti bo si abajade re bo yo sayo o bo se wi pe ngba ti mo wo ti wo si Oluwa ni ma lo wa lo ti ma lo to po ati so Olorun Adesoro Adesoro owo ti ma fi se o Oluwa ma fi fun mi tori pe ise ti emi mo se niyan ka gbe iwa mo lo abiwo ka ni fomo ni keji ka ma se loju kokoro ka ma se gbeto laye ko le ra pere ni loro wa pe omo olorun ni le se adura ibe fun mi wa agbara olorun ogologo eyan lo gba ase le bobe fun aforo tabi si won amu oro sojo ajiwo soke ade biji de keta sugbon sibe se o mu ti ọkọ jade wa ero ọkọ wa so mu kuro ìrìnàjò ti o yẹ kan báláwo wa òṣìṣẹ́ ọlọ́run pé ká bó ògo ọlọ́run ẹ̀wọ̀n ọlọ́run sọ nínú ayé wọn kọjá ìmọ́lẹ̀ fọ́mọ ẹjọ́ kọ́ máa bí kan sì débọ́ ọmọ ẹjọ́ kọ́ máa sì débọ́ ọmọ ẹjọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ la fẹ́ kà síta ìdìbò ibi tí mo lọ mo kọjú sí ní tèmi mo bá wọn rìn díẹ̀ ajowole ajowo jade nítorí pé ohun tó gbè dání náà jẹ náà mu ayé fẹ wọn ṣùgbọ́n ẹni tí ọlọ́run ọ̀ lè fẹ́ wa jésù sọ wípé ayé ó kórira ayé torí kò mí ayé ó kórira ayé torí pé ẹ̀mí mọ́ tí ẹ gbà ẹ máa sòótọ́ ohun tó bá tẹ̀lé jáde ọ̀rọ̀ tí ó jí ọkọ̀ tó kú láti jìdìde èsì tó ní láti gbọ́rọ̀ ọkọ̀ tó sọ̀rọ̀ láti sọ̀rọ̀ láti wà rí ìyẹn sí wa ìbàjẹ́ kì í sí wa ẹ̀tọ́ kì í sí wa ìpínpín ìgbádùn ayé kárẹ́ síra wa ká fọ́ para wa ẹ̀ṣẹ́ ti wọlé dé agbára ti tán kò sí mọ̀mọ́ kò sí yẹn mọ́ ìgbádùn ló kù ọlọ́run ò sí ń bẹ̀. ẹlùmẹ́ mọ̀ wọ́n dáre àdúrà ẹ̀bẹ̀ fún apẹ̀rẹ̀ ẹ̀mí mímọ́ àdúrà ẹ̀bẹ̀ ṣé wọ́n pòpò ní ìgbàgbọ́ ọdún mẹ́wàá ogun ọdún ogún ọjọ́ ogun ọgbọ̀n ọdún kí ni ìfarahàn rẹ̀ nínú ayé rẹ̀ kí ni ìfarahàn ọ̀rọ̀ ọlọ́run ṣàní má jẹ̀mọ́ ọlọ́run nínú ayé rẹ̀ ṣàní ọ̀rọ̀ ọ̀fẹ́ ọlọ́run nínú ayé rẹ̀ ṣó lè wàásù kí ìwà rẹ̀ àti ẹ̀kọ́ wàásù ọmọ ìkejì nínú ayé rẹ̀ aṣèlè bọ́ bí o ṣùgbọ́n ẹ̀mí rẹ̀ lè dà aṣèlè bọ́ bí o ẹ̀mí ìfẹ́ dà aṣèlè bọ́ bí o ẹ̀mí ìdáríjì dà aṣèlè bọ́ bí o ìfìbáyé kọ́ ọkọ̀ wa aṣèlè bọ́ bí o àrẹwà ayé àmójúkúrò aṣèlè bọ́ bí o ṣé ẹ̀kọ́ tó kọ́ wa nígbà ká tó ṣèlè bọ́ mi sọ́wọ́n sọ fún wa ká jìnà sí ẹ̀ṣẹ̀ kọ́rọ̀ lọ́wọ́ kó lè máa gbénu wa kó lè máa ṣàlàkóso wa nígbà tí ọkọ̀ bá gbọ́rọ̀ sàṣẹ ọlọ́run tó bá bẹ̀rù ọlọ́run ọ̀nà tí la fún nígbà tí ọkọ̀ jáde ìbòdì àwọn fẹ́ lọ nígbà tí ajínlá rẹ̀ jẹ́ gbàdúrà àdé ẹjọ́ gbàdúrà ẹjọ́ ṣèṣe lọ́rọ̀ ọlọ́run nígbà tí mo ti lórí ọ̀fẹ́ tí yẹ ti wọlé ń bọ̀ a tún fẹ́ràn ọ ló ti bá àwìn ní ọwọ́ mi àwẹ̀ ó gbà lọ́wọ́ mi àdúrà ó gbà lọ́wọ́ mi kì í ṣe pé ìgbà tí a fẹ́ rẹ tán ló ṣe rí i ní àdúrà bó ṣe gbogbo nítorí pé ohun tí mo gbà láàyè ò ṣàmọ̀ lọ́sàn-án ti lòrò ẹ̀rọ ẹ̀mọ̀ wọn agbára ìmọ̀ bí agbára agbára ìmọ̀ bí agbára ò bá sí a bójú ẹ̀yìn ìrẹ̀wẹ̀sì ó gbélé ogun ó dé ìpọ́njú ó dé agbára ẹ̀mí mímọ́ lóòrùn ká borí ẹ̀ dáadáa olówó kòrò ẹ̀dẹ́ bá gbogbo ìjọ lóde ní agbára ìmọ̀ ò sí ó ti jò abẹ́ lónìí ó ti yòó ìfẹ́kọ̀ọ́ lágbẹ́dá ní bọ́tálíkà lágbẹ́dá ní abẹ́kọ́lé afẹ́kọ́lé yunifásitì abẹ́kọ́lé afẹ́ra mọ́tò ká wọṣọ lára bẹ́ẹ̀rẹ̀ bí ẹni mo bá gbẹ́nu rẹ ó ní jẹ́ ìkọsẹ̀ fọmọlẹ̀ kejì bí agbára ìmọ̀ bá dìrẹ̀ mú ó ní jẹ́ ìkọsẹ̀ fún àyà fún ọmọ mọ́tò àti ọgbà ráìtà ohun tí ó ṣe dandan nílé ni mò ń rà sílé ohun tí ó ṣe dandan kì í ṣe tí owó ọ̀rẹ́ mi tí ọ̀rẹ́ mi nídìí tó fẹ́ mo wá rà mo wé sọ owó ni ṣé tẹ́ ìmọ̀ ọkọ mi rẹ̀ ó jẹ́ oúnjẹ àṣemáyà ọmọ sọ̀tọ́ ní ìjẹkújẹ tán lé ṣé tó kó jẹ bá tán lé ìdádé ìtúládé kò sí sàpọ̀lé mọ́ bẹ́ẹ̀ kò sí síyè mọ́ ṣùgbọ́n nígbà tó jẹ bá wà ìyàwó á nífẹ̀ẹ́ rẹ á mọ̀ pé ó sá gbogbo tó sá tójú ilé rẹ tójú aya rẹ tójú ọmọ rẹ jẹ́kọ́ mọ̀ pé ọlọ́run tó sìn ló tẹ sọ́dọ̀ ọ̀rọ̀ ọlọ́run tó gbọ́ tó mú ìsípayọ̀ kan wá ló sọ ọdẹ àṣẹ́gun nígbà tó bá jẹ́ kò sí kò sínú wọn aláfíjọba pẹ̀lú ẹni gbàdúrà káàdúrà fi ṣígi ní pẹ̀lú ó gbà wọ́n ṣe ti rẹ wọ́n ṣe ti ní ìṣú ló wà bẹ́ẹ̀ ojúṣe ọmọ ó ṣe iṣẹ́ tọ́lọ́ ṣe ni a máa bá ènìyàn pàdé níṣẹ́ tẹ̀lé bùkátà yóò bọ̀ ìpè ní gbé o mu kan mo o yere kini kan fo o je baye o pa o seke o mi kan se dobo mo de keji gbogbo e ni re ni baba yo seke ni o baba pade kini we sawa apostle we ori kejo 15 to 17
0: àwọn ẹni tí ó sì gbàdúrà fún wọn.
9: Àwọn ẹni tí ó sì gbàdúrà fún wọn.
0: Ìgbà tí wọ́n sọ̀kalẹ̀.
9: Ìgbà tí wọ́n sọ̀kalẹ̀.
0: Kí wọ́n tó lè rí ẹ̀mí mímọ́ gbà.
9: Àwọn tó gbàdúrà fún wọn. Ìyẹn pé ká gbàdúrà lẹ́yìn o wà lábẹ́ àkọ́bá yìí láti gba ẹ̀mí sí láti gba ẹ̀mí mímọ́ láti gba agbára kí wọ́n àti ilé rẹ̀ ó lè dìgbì wẹ́n níwájú ọlọ́run. Àwọn tó gbàdúrà fún wọn àwọn tí ó gbàdúrà fún wọn nígbà tí wọ́n sọ̀kalẹ̀ kò lè rí ẹ̀mí mímọ́ gbà kò lè rí ẹ̀mí mímọ́ gbà wọ́n yà lérè balẹ̀ ó wà lẹ́rìí láti gbà ẹ̀ kí ọmọ rẹ ọmọ rẹ kò lè rí ẹ̀mí mímọ́ gbà nínú ìwà rẹ àti níṣe rẹ àwọn gbàdúrà ẹ̀gbàdúrà ni bọ́lúwa àti ṣẹ́mílì olúwa ẹni tọ́ mi sọ́nà jẹ́ mo gbàdúrà fún ẹ̀mí mímọ́ jẹ́ mo kí gbogbo ọlọ́run jẹ́ mo ṣàfẹ́ràn ọlọ́run jẹ́ mo mú gbogbo rẹ lò ìgbà mélòó ló gbàdúrà fún ẹ̀mí mímọ́ kó lè balẹ̀ àwọn ọmọ rẹ ìgbà ló gbàdúrà fún ara rẹ ẹ̀mí mọ́ yìí mo fẹ́ gbà olùkọ́ ni olùmọ́ ni olóye ni olùgbẹ̀mí wọ bó bá rí bó bá lè gbà á lórí gbà wàá máa ṣògbónú rẹ wàá máa gbé olúwa ọmọ mi rèé aya mi rèé mo kò lè lọ́wọ́ ṣùgbọ́n ìgbà tí ò bá ti gba ẹ̀mí mọ́ tá a gbàdúrà débẹ̀ tá a sọ́nà débẹ̀ a máa jagun lọ́sàn àti lóru kí àwọn kí ó lè rí ẹ̀mí mọ́ gbà bẹ́ẹ̀ máa kárí gbogbo ìjọ bẹ́ẹ̀ máa kárí gbogbo balẹ̀lẹ̀ ìyàlẹ̀lẹ̀ àrántí àfáà mọ́ àrántí tí wọ́n ogun oníjà wọ́n ní pé wọ́n ti wo wọ́n ti kẹ́kọ̀ọ́ lára wa ìwọ ọlọ́run ìṣe ọlọ́run ó ti rí nínú àjọ ayé wa ọmọ tó ṣe bí ẹ̀mí ọlọ́run bá gbé ọlọ́run gbé ni wa ẹsẹ̀ sì sí wípé.
0: Nítorí títí ó fi di ìgbà náà kò tí ì balẹ̀ ẹnikẹ́ni nínú wọn kìkẹ́ baptisí wọn ní orúkọ jésù olúwa ni.
9: títí ìsinsìnyí kò tí ì balẹ̀ ẹnikẹ́ni nínú ọmọ rẹ nínú ọkọ nínú aya rẹ kì í baptisí orúkọ jésù aṣèlúbọ fún mi kíkè baptisí aṣè èmi ò ti balẹ̀ wọn wọn ti rí oru ọ̀fẹ́ náà gbà wọn ti rà nínú ọgbà wọn ti rà sílẹ̀ nígbà kó lè balẹ̀ wọn kì í baptisí ni bọ́sẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ la ṣe baptisí fún ó gbà á wá ṣe lè bọ́ mi àwọn aṣọ fífú aṣe léyìn ìmí àtàlùbúrò rẹ lórí máa kọ́ ọlọ sódò confirmation ìwúlẹ̀ àti ìṣe sẹ́yìn ìgbà àti wọn bẹ̀rẹ̀ sí gbàdúrà olúwa aṣe lè bọ́ mi fún mi ìgbàlà òtíkù gbàlà mi ò tí kùn ìrìbọn mi tí ó dùn dà ṣe ẹ̀ṣẹ̀ sì ń bẹ́ẹ̀ olùwàgbọ́n ọkàn mi ńlá láti ní ọkọ̀ wá ní èbú ti jáde wá láti ní ọkọ̀ wá ní èbú ti jáde wá ẹ̀jẹ̀ ká bá ń sáré lọ sí ìṣẹ́ àwọn apostle chapter 2:4 lówí ìṣẹ́ àwọn apostle 2:4
0: gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́.
9: ó sì kún ẹ̀mí mọ́.
0: wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fi èdè mìíràn sọ̀rọ̀. gẹ́gẹ́ bí ẹ̀mí ti fún wọn ní ohùn.
9: nígbà tó balẹ̀ wọn ní ìyàrá ọlọ́run oruko Olorun won so pe igba ti mo kiyesi pe ase ni bo mi Olorun pe sa se igbara mi de koko ebi fun ara mi mo wa joko ma gboju soke so Olorun Oluwa am do wa bo se pe mo gbadura mo gbo re gba gidi e ko se ma ri ise odi se po re mi ti ka gbe le igba na ṣùgbọ́n gbà má bẹ̀rẹ̀ kẹ́rin pé ìrìn àjò ìgbàlà ó láti jùlọ ṣẹ̀ṣẹ̀ lọ́jọ́ sí wa bàjẹ́ baptist kò rọ kò mú kó kúfẹ̀ mí mímọ́ kò mú kó kú ọgbọ́n lọ́rùn láì béèrè láì kọkù akòlérégbà láì dúró ṣeṣe akòlérégbà láì pinnu akòlérégbà láì ní májẹ̀mú akòlérégbà akòlérégbà. Aleluya.
0: Aleluya.
9: Sabi ti pe nigba ti won si gbe wole won.
0: Nigba ti won si gbe wole won. Won si gbe mi mimo. Nigba na ni won gbe wole won. Won si gbe mi mimo.
9: O gbe wole won. Gbe mi mo. Leni a fe bere fun ni. Ka de ni oto. Kádẹ́ni ra padà ká mọ́gùnrin lọlé kádẹ́ni gbóyà láti gbàdúrà fọmọ láti wà fáyà láti wà fọ́kọ́ ibi tó bá kù sí kí ìfẹ́ ayérayé kó lè máa pọ̀ sí kógbó ayérayé kó lè máa pọ̀ sí kánà ayérayé kó lè máa pọ̀ sí ẹ̀mí máa dà. Nígbà náà ni wọ́n gbọ́ wọlé wọn wọ́n sì gbẹ ẹ̀mí mímọ́ bí a bá béèrè fún a lè rí gbà bí a bá kọ́kú rẹ̀ lè kò lè ṣe bí a bá nípinnu a kò lè rí gbà onígbà tó bá palẹ̀ ọkọ̀ wa mọ́ táyà kà wọ́n fọ́ Ọlọ́run tájà sọ wá yé kí ló bẹ nínú ayé ṣé kó wọn sọ kó jẹun bàjẹ́ ilé rẹ̀ ọkọ̀ abalẹ̀ kò ní sí ìkọ̀sẹ̀ kò ní sí ìbànújẹ́ òun ta ń jẹ níta ń ṣe ó yàtọ̀ sí ti tẹ́lẹ̀ ẹ̀bọ la ń jẹ níta bí ẹ lọ́wọ́ àwọn obìnrin fẹ́ẹ̀ dé wọn fẹ́ẹ́ fẹ́ wàá jẹun wọn sì gba ìsìkì asimi amidawa ṣùgbọ́n níbi tí ẹ̀mí mọ́ bá wà yóò máa tàṣírò kòkó wọ́n máa ní ìfura má jẹ́ báṣekè ni mamu má jẹ́ báṣekè ni mamu ogunlógún àwọn ohun tí wọ́n bá ṣe ìṣòro tí wọ́n lọ bá ń gbàdúrà ìgbà tí lè máa mọ́ Olúwa àṣẹ àwọn tí a lọ bá gbẹ ó fogunjára wọn àwọn onímọ̀ àánú òye ni àánú ọkọ̀ tí ẹ̀wọ̀n ògùn jẹ́ ìpè náà lẹ́nì ṣọ́kà pa lẹ́nì mọ̀ rí pé ó gbà kótó lọ dalágbára lẹ́nì daṣẹ́gun lẹ́nì dolùmọ̀ lẹ́nì dolùkọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run fìdílé rẹ fáyà rẹ fọkọ rẹ kí jíròrò ọ̀rọ̀ ọlọ́run kó lè máa mú ọgbọ́n wá àti ìmọ̀sí kó lè máa tẹ̀síwájú.
10: Dá Ọlọ́run rẹ mọ̀ ọ̀rọ̀ ìwàásù láti inú ìjọ New York God Chapel ní àṣẹṣe bọ́tọ́ a wà ní +7 & 8 Àyọ̀ká layout ilé funfun Báláú ẹgbẹ́ Argon Hospital òpópónà tó wà lẹ́yìn Ìbàdàn Grammar School Pàǹdété Ìbàdàn ẹ darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday ní ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook àti Matthew Ọmọṣẹ́bí láàrin agogo 6-8 àárọ̀ níbi tí ẹ ó ti máa gbọ́ tí ẹ ó sì máa wùwá kedere nínú ìpàdé àdúrà ti ìjọ New York God Chapel a wà ní Àdàbà FM Àkúrẹ́ ní gbogbo ọjọ́bọ̀ Thursday láàrin agogo 6:30 ìrọ̀lẹ́ àti Lágelú Net 6.7 FM Ìbàdàn between 7:45 and 8 p.m. àti ní gbogbo ọjọ́ ìsinmi Sunday láàrin agogo mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá ọ̀sán fún ìjọsìn tó níbùkún. Tí ẹ̀yin bá fẹ́ ìmọ̀ràn tàbí ìrànlọ́wọ́ àdúrà, ẹ pé bàbá wa nínú Olúwa ajíhìnrere Matthew ìgbẹ́kẹ̀lé Olúwa ọmọṣẹ́ bí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 003-471-9805 tàbí 0905-666-6266. Dá Ọlọ́run rẹ mọ̀, ìpàdé tún di ọjọ́ mẹ́jọ.
11: For number one radio, Adaba FM.
12: Bọ́tí
13: ẹ̀jẹ̀ pé ọ̀rọ̀ etí kọ́ lẹ́gbẹ́ wá ọ̀rọ̀ ojú ni. Kí ni pàtàkì ojú lára gan?
12: Ojú jẹ́ nǹkan pàtàkì tó jẹ́ pé tàbá ń lé owó tà ń lé ọlá, ojú náà láfìrí náà débẹ̀. Torí náà a ò gbúdọ̀ fẹ́ ọwọ́ bí n ti ń ká fi mú ọ̀rọ̀ ojú.
13: Aláùsá Aláùsá gbogbo Kánò gbogbo nọ́ọ̀tì ni wọ́n ti máa ti jẹ́ Aláùsá ń pa àtọ́jú ojú láìpẹ́ yìí. Ẹ dé ìpínlẹ̀ Ọ̀sun láti tọ́jú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nípa ojú.
12: Bẹ́ẹ̀ni sà.
13: Ẹ sì ṣètọ́jú wọn, kálukú wọn, wọ́n sì wà lálàáfíà.
12: Pẹ̀lú ògùlọ́dọ̀lọ́.
13: Kí làwọn tẹ́ ẹ fẹ́ ṣètọ́jú gan?
12: Ìtọ́jú ojú ọ̀fẹ́ ni. Àyẹ̀wò ojú ọ̀fẹ́ ni.
13: Bó wa leléyìí ṣe rọrùn? Ìjọba ló gbélé yìí kalẹ̀ ni, àbí aládàáni iléeṣẹ́ Aláùsá náà ni?
12: Iléeṣẹ́ aládàáni náà ni, lábẹ́ Dr. Dauda Kwande láti ìlú Kano.
13: Bó ló ṣe jẹ́ pé lórí ojú, o lẹ̀ yìí ni ẹ mú bàá dà láti máa fi ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn?
12: A lọ́nà méjì, nǹkan tá a mọ̀ náà là ń ṣiṣẹ́ tọ̀.
13: Ọjọ́ wo ni àyẹ̀wò ìtọ́jú
14: tí ó? Ètò yìí ti ń bẹ̀rẹ̀ ní ọjọ́ Thursday on the 27th, ọjọ́ 27th oṣù kẹjọ tá a wà yìí, àti ọjọ́ Friday on the 20th.

0: 070 60 47 80 37.
1: Bàbá sọ ń pa ojú, kí làwọn nǹkan tí máa ń yọjú lẹ́nu?
0: Oríṣiríṣi nǹkan ló máa ń yọjú lẹ́nu. Ẹlòmíì láti bi àìkíyèsí ara, látara oúnjẹ, látara eruku, látara àdọ̀tí, àwọn tó yẹ ká mójútó, tá à mójútó, ó máa ń gba ojú lọ́wọ́ ẹlòmíì.
1: Ojú ọ̀pọ̀ máa wa mi.
0: Lẹ́lòmíì àti dẹni tí ò rí
1: nàmọ́. Ìmí ọ̀ máa wa pin, ìmí ọ̀ máa wo bàlàbàlà.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìmí ọ̀ máa yọ bí èéfín.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ìmí ọ̀ máa dàbí ẹni pé nǹkan ta di.
0: Lóríṣiríṣi.
1: Ìmí ọ̀ máa wo bí ẹni pé kò rí nǹkan bọ́bá tó dì gan gbà mí. Àtọ́ ni ó súnmọ́, bọ́bá sì súnmọ́ àlọ́jì. Ṣé gbogbo eléyìí lẹ ṣe tán láti ṣe fáwọn èèyàn?
0: Pẹ̀lú ògo lọ́dọ̀
1: lọ. Ẹgbẹ́ lẹ fẹ́ fi ṣe ni àbíjọ àbẹ́yà àbẹ́sìn.
0: Gbogbo èèyàn pátápátá la pè tọ́lọ́run bá ti da ojúmọ́.
1: Lẹ̀fẹ́ kan náà wá.
0: Lọkùnrin lóbìnrin lọmọdé
1: lágbàá. Ọ̀fẹ́ lẹ sì pé gbogbo eléyìí.
0: Bẹ́ẹ̀ni 3000 ni wọ́n fi gba fọ́ọ̀mù.
1: Owó fọ́ọ̀mù ni wọ́n san.
0: Bẹ́ẹ̀ni 3000 naira péré.
1: Lẹ́yìn 3000 èlò ni wọ́n ṣe àyẹ̀wò.
0: Kò sí nǹkan kan mímọ́.
1: Èlò ni wọ́n ṣètọ́jú.
0: Àyẹ̀wò ọ̀fẹ́, ìtọ́jú ọ̀fẹ́ ni.
1: Aago mélòó lè tó yọ máa bẹ̀rẹ̀ lójoojúmọ́?
0: Láti aago 12 AM títí di aago 6 ìrọ̀lẹ́ lójoojúmọ́.
1: Wọ́n má sì ti dé tán gba fọ́ọ̀mù, kò ní sanwó kankan.
0: Rárá papọ̀.
1: Ẹ sì ní ìṣe ìjọba lọ́rùn yín.
0: Iléeṣẹ́ aládàáni.
1: Ẹ já sí. Ibo lẹ ní ìtọ́jú yóò ti wáyé?
2: Ètò yìí yóò wáyé ní Adégbénlé ní ẹgbẹ́ A division nínú ọgbà cultural center nílùú Àkúrẹ́ ni àǹfààní yìí yóò ti wáyé fún odidi ọjọ́ méjì gbáko.
3: Ètò yìí ti ń bẹ̀rẹ̀ ní ọjọ́ Thursday on the 27th ọjọ́ 27 oṣù kẹjọ tá a wà yìí àti ọjọ́ Friday on the 28 ọjọ́ 28 oṣù kẹjọ tá a wà yìí bákan náà. Ọjọ́ méjì péré 2 days ni àǹfààní yìí yóò fi wáyé.
0: 070 60 47 80 37.
1: Ẹ bá ń tún pè.
0: 070 60 47 80 37.
1: Àdúpẹ́ lọ́lọ́run ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè fi béèrè torí pé ọ̀rọ̀ ojú kì í ṣe ń tá a lè máa fọwọ́ jẹ̀bẹ́ tẹ́ mú àfi kí Elédùà kọ́ mọ́ ìsọ gbogbo wa náà sọ òkun ayé ká sì mójútó. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo ló lè já sọ̀dọ̀ yín?
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tán lè pè wá sí 070 60 47 80 37.
1: Ẹ bá ń tún pè.
0: 070 60 47 80 37.
1: Iléeṣẹ́ wo ló ṣe àgbékalẹ̀ àǹfààní yìí ná?
0: Iléeṣẹ́ Aláhúsá Ventures tó kalẹ̀ sí ìlú Kánò.
1: Lábẹ́ dókítà
0: Dauda Kwande.
1: Ojú ò ní tì í sa, orúkọ tí ga ti jẹ́.
0: Orúkọ tèmi ni Dr. Maruf láti iléeṣẹ́ Aláhúsá Ventures.
1: Àpapọ̀ iléeṣẹ́ Aláhúsá Ventures pé Kánò ni wọ́n wà. Ẹ̀yin sọ Yorùbá bó ló ṣe jẹ́?
0: Bẹ́ẹ̀ni sà. Yorùbá lèmi tí mo jẹ́ aṣojú fún iléeṣẹ́ Aláhúsá Ventures. Ní gbogbo ilẹ̀ Yorùbá ni mo ti jẹ́ aṣojú fún wọn.
1: Báwo yẹn bá pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀yin lẹ́gbẹ̀.
0: Bẹ́ẹ̀ni sà, èmi ló máa
1: gbé. Láti ìdí àmọ́ bí wọ́n ó ṣe rìn.
0: Bẹ́ẹ̀ni.
1: Atọ́kùnrin àtọ́bìnrin àtàgbà àtọmọdé àti gbogbo ẹni tó bá jẹ́sẹ̀ pé ojú ń yọ lẹ́nu káwọn náà wá láti wá ṣàyẹ̀wò láti wá gbà tọ́jú lọ́fẹ̀ẹ́.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ṣùgbọ́n 3000 péré náà gbà fọ́ọ̀mù.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ẹjẹ́ yọ̀ǹda yín o, làwọn náà ti gbọ́ wọn o. Ẹjẹ́ gbéra láti jàǹfààní ojú ọ̀nà eré lédèá o. Àní wà lóòkun ayé. Ẹ kú ìkànnì.
4: Ọkùnkùn ọ̀dà má sọ mí.
5: Ọ̀rẹ́ mi, a sún oríire. Àjọṣe wa ò ní bàjẹ́.
6: Ojú ọ̀nà rẹ̀ bí àná tá a pàdé lọ́fíìsì MTN tá a ti ra síìmù wa àkọ́kọ́. Ṣùgbọ́n ká má parọ́ o. Ó ṣọ̀wọ́n láti rí irú ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ bíi tiẹ̀.
5: Àbí o, ọ̀pẹ̀lọpẹ̀ MTN.
7: MTN is 25 years old.
8: Fún odidi ọdún 15 ni MTN ti ń sọ wa di ọ̀kan tó sì ń sọ aláwa dòótọ́. Lónìí, à ń yọ ayọ̀ ọdún 15 tó kún fún oríṣiríṣi àṣeyọrí. Bẹ́ẹ̀ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni MTN.
9: Number 1 radio. Adaba FM.
10: Adaba FM.
9: 88.9. Akure.
11: Láti lè ṣe rédíò Adaba FM. Aago méje ti lù.

0: Adaba 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Mo kí yín ẹ kalẹ̀ ìròyìn àṣálẹ̀ rèé láti iléeṣẹ́ rédíò Adaba FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlàrámọ̀kínlá Wàtá tí ń gbóhùn Ṣátẹ́gùn Fọlájìn Oyètáyọ̀ níròyìn yìí ṣáájú náà. Ẹgbọ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Rẹ̀mí Tinubu ṣe ètò ìrónilágbára fún lé ní 1,000 àwọn opó tí ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò àwọn tí wọ́n ti ṣubú lójú ìjà. Ikọ̀ ọmọ ogun dọ́là àwọn obìnrin ń ṣe ni wọ́n tún pa gidi náà àti san owó ìtúsílẹ̀ àwọn tí wọ́n jẹ́.

0: gbé nípínlẹ̀ kẹbí. Nínú ìròyìn ilé òkèrè wa fún ti àṣálẹ̀ ètò ní ẹgbẹ́ òṣèlú tó ń darí lórílẹ̀-èdè Tanzania yọ igbákejì ààrẹ ilẹ̀ náà lẹ́yìn ìgbà tó ti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀.
1: Ìròyìn kalẹ̀ àdàbà 88.9 FM lẹ̀ ń gbọ́.
0: Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ìyálọ́jà tó ń tẹ àwọn olùgbé ní Kìrìbó ní ìjọba ìbílẹ̀ Ẹsẹ Odò ní agbègbè ìpínlẹ̀ Ondo ni wọ́n ti jẹ́jẹ́ àtìlẹyìn wọn fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 eléyìí tó ń bọ̀ lọ́nà. Ọ̀rọ̀ ni wọ́n fi léde lásìkò ètò kan eléyìí tí wọ́n pè ní lọ sọ́lọ́jà eléyìí tí ẹgbẹ́ GMT ṣàgbékalẹ̀ rẹ̀ tó sì rí àtìlẹyìn gbà látọwọ́ mínísítà fọ́rọ̀ ètò abẹ́lé nílẹ̀ yìí Olúbùnmi Tújì Òjò. Ọ̀kan lára àwọn tó jàǹfààní ìwà BP Réwárè ló ṣàpèjúwe Ààrẹ Bọ́lá Tinubu gẹ́gẹ́ bí ọmọ wọn tí wọ́n sì gbóríyìn fún àwọn tó ṣàgbékalẹ̀ ètò náà àti bí wọ́n ti ṣe ètò ìrànwọ́ ọ̀hún fún ìyálọ́jà ti àrògbé ibè olóyè bí yìí àti ní ṣe láláì pé ètò ìrànwọ́ owó ọ̀hún ni yóò tún jẹ́ kí àwọn tó jàǹfààní ètò ọ̀hún kí ìgbáyé gbádùn kó bá okòwò wọn. Bákan náà lọ́wọ́ ṣe láláì pé owó ọ̀hún òun ni wọ́n lò dáadáa tí wọ́n sì jẹ́jẹ́ àtìlẹyìn wọn fún àtúnyàn tó ń tẹ àtìlẹyìn fún Ààrẹ Bọ́lá Tinubu lọ́dún 2027. Ìyálọ́jà gbogbogbò ti ẹgbẹ́ GMT Olúfúnkẹ́ Adéṣídà wá rọ àwọn tó jàǹfààní ètò náà láti lò ó lọ́nà tó tọ́ tó sì ké sí gbogbo àwọn ènìyàn lọ́lọ́kan ọ̀jọ̀kan láti ṣe àtìlẹyìn fún ìṣèjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti láti dìbò yan Ààrẹ Bọ́lá Tinubu nínú ètò ìdìbò sípò Ààrẹ eléyìí tó ń bọ̀ lọ́nà. Alága ti ètò ìlọsọ́lọ́jà Lọlá Fágbemi wá sí láàyè pé ètò náà ló jẹ́ ara akitiyan àjọ ti GMT láti lè jẹ́ kí àgbéǹde kó tún ba ètò tó wà nílẹ̀ báyìí nípa akitiyan láti lè jẹ́ kí wọ́n kó àwọn láti lè jẹ́ kí wọ́n ṣe ìpolongo tó lórin fún àtìlẹyìn Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 eléyìí tó ń bọ̀ lọ́nà. Aṣòfin eléyìí tó ń ṣojú ẹkùn ìdìbò ìlàjẹ Ẹsẹ Odò nílé aṣojúṣòfin ilẹ̀ yìí Donald Ọjọ́gọ̀ ló ti sísọ lójú ìṣẹ́ àkọ́kọ́ ètò ìrónilágbára fún àwọn obìnrin àwọn ọ̀dọ́ àti àwọn àgbẹ̀ ní ẹkùn ìdìbò náà. Ètò ọ̀hún níbi tí àwọn èèyàn tó ń lọ bí 300 ni ti jàǹfààní rẹ̀ ní ẹkùn ìdìbò ìlàjẹ àti agbègbè Àpọ̀yé ní Ẹsẹ Odò ló wà láti lè jẹ́ kí ìgbáyé gbádùn túbọ̀ bá ìgbésí ayé ọmọnìyàn pàápàá jùlọ lẹ́sẹ̀kùkù ní agbègbè náà. Lára àwọn tó jàǹfààní ètò ọ̀hún olóríjorí ló gba ₦50,000 tí wọ́n sì ṣe láláì pé wọ́n ṣe ni wọ́n tún fún wọn ní owó kan tó ń lọ bí ₦10,000 gẹ́gẹ́ bí owó ọkọ̀. Ọjọ́gọ̀ ẹni tí arábìnrin Olamide Fọlànà ṣojú níbi ètò náà wọ́n rọ àwọn tó jàǹfààní ètò ọ̀hún láti lo ètò ìrànwọ́ owó náà láti lè jẹ́ kí ìgbáyégbádùn kó túbọ̀ bá ọ̀rọ̀ kò wọn àti ìgbáyégbádùn ọmọnìyàn. Bákan náà ló wá ṣe lálàyé pé wọ́n ṣe ni kí wọ́n má ṣe tẹ̀tì láti máa ṣàtìlẹyìn fún ètò ọ̀rọ̀ òṣèlú rẹ̀ tó ń ti Ààrẹ Bọ́lá Tinubu. Bákan náà ọ̀kan lára àwọn tó jàǹfààní ètò ọ̀hún Ezevoni Rosny wọ́n dúpẹ́ lọ́wọ́ aṣòfin náà fún irúfẹ́ ètò ọ̀hún tó sì jẹ́jẹ́ àtìlẹyìn rẹ̀ fún nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà. Ọ̀gá àgbà ti Sky Scream Nigeria Limited Adekunle Fadiran ṣàpèjúwe ètò náà gẹ́gẹ́ bí ara ètò ìṣèjọba ìrètí ọ̀tún eléyìí tó wà lóde tó sì lálàyé pé ń ṣe ni wọ́n tún náwọ́jà rẹ̀ dé àwọn ìlú mìíràn ní tìbútòrò ìlàjẹ Ẹsẹ Odò. Wáyé o ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ní ìjọba ìbílẹ̀ Ọ̀sẹ́ ní agbègbè ìpínlẹ̀ yìí ni wọ́n ti sísọ lójú olùdíje sípò ààrẹ wọn àti àwọn olùdíje wọn sílé aṣòfin àgbà ilẹ̀ yìí ṣáájú ètò ìdìbò eléyìí tó ń bọ̀ lọ́jọ́ iwájú. Ètò eléyìí tó wáyé ní ìfọn òun ni àwọn igun ti ẹgbẹ́ òṣèlú BTO tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ níbi tí ogunlọ́gọ̀ àwọn aládarí ẹgbẹ́ àti àwọn ìkàntọ́rọ̀ kan ti jáde lóníkẹ̀tíkẹ̀tì láti ṣe àtìlẹyìn fún ètò náà. Ẹni tó ṣàmójútó ètò ọ̀hún gbalájọ bí Babatunde Wagboriyin fún mínísítà fọ́rọ̀ ètò abẹ́lé nílẹ̀ yìí Olúbùnmi Tújì Òjò fún ati leyin ele to nse fun egbe na to si ro awon megbe on lati wa ni sokan ati lati sise fun aseyori egbe oselo All Progressive Congress balajo bi lo wa menuba awon eto aseyori olokan ojokan ele ti sejoba are Bola Ahmed Tinubu tin se to fi ma bi owo to nwole si awon ijoba yi ipinle ati ijoba ibile ti se fofere soke si to nti agbende lekan ro eto eko ati leyin ele to mo yin lori ati awon ise amugbaderun ele ti are n gbese lowo ta wa yi ninu oro ti asofin tele ri nile asoju sofin le yi eni olorun da omosule lo wa pe fun isokan ati alaafia nibi awon megbon ti n kopa ninu awon eto olokan jokan to sisi lana ipe won nigbagbo ninu awon olodije won se lana ipe are Bola Ahmed Tinubu o ni o wa gege bi olodije won sipo are ninu eto idibo to nbo lojo waju nigbati won si kede jide ipin sagba lati ekun idibo apa ariwa ondo gege bi asofin won ile ti won se atileyin fun ati oluwa ti mi leyin adelegbe lati ekun idibo ti owo sena baka na awon lati leyin ni won wa ro lati mo orin ipolongo lo si awon ese koko ati lati le je ki ipolongo to lorin ko wa lawon ese koko saju awon eto idibo lokan ojokan ele to nbo lona ewe obirin akoko lorilede yi lo ti sapejuwe awon opo to je ti awon omo ogun ati olopa ile ti awon oko won ti padanu emi won lenu ise gege bi ele to ye ki amojuto to peye ko wa fun won to nti mimo riri won latari pe opo awon ipenija ele ti o ma koju won leyin ti won ti padanu oko won lo je ele yi to le gojo bayi o fi odoro nlede lasiko eto irunlagbara eleyi to waye nilu Abuja to je ti eleyi ti won se fun eleyi ti won se agbekale re fun awon opo awon mogun ati olopa eleyi ti oko won ti subu loju ija nile Nigeria arabirin Tinubu kede pe awon opo to nlo bi egberun kan o le ni irinwo meji o din ni ogoji nijo ni yo gba egberun lona 500 naira enikokan won pelu bi apapo gbogbo won ti se nlo bi million lona irinwo meji o le ni 19 naira oni eto na lo wa lati se iran lowo loju na ti le je ki awon eyan bere igbe aye otun ati lati le je ki o ronu fun won loju na ti le je ki won se itoju to peye fun awon malebi won wayi o ijoba apapo le yi ti bere atunyewo pataki lori oro eto abo orilede yi nibi o ti si sagbekale awon igbimo kan toro kan ni to si se lalaye pe to si fun won ni gbedeke adorun ojo lati se aba fun agbekale eto abo odun marun akowe ijoba apapo le Nigeria ajoja kume lo si so loju awon igbimo na loruko are Bola Ahmed Tinubu igbimo eleti olodamoran pataki fun are lori oro ile lori oro eto abule ile je alaga re iyen ogagun feyinti Adeyinka Famadewa se lalaye pe won se ni won se agbekale eto abo ile ti o je ki ona abayo ko wa fun awon ipenija to nti ewu ile to nkojo oro eto abo nile yi akume wa ro igbimo na lati se ise na pelu ododo ati nikan ma nkobo lojuna ati le je ki nkan rogbo gomina ipinle osun ademola adeleke lo ti jeje lati wo awon oju ogbe ele ti oro eto idibo to lo laipe idasile ni ipinle osun san ati lati le je ki ati pe n se ni ijoba re yoko akoyawo ni bi ipinle ohun ti se mura fun ayeye odun 35 ti won da ipinle na sile adeleke lo fojo oro nlede lasiko igba to n ba awon eyan soro nipinle ohun ti won si fi iroyan leta lori itakun x latari ayeye ele ti won sagbekale re lati se ami ayeye idasile ipinle ohun gomina wa si lalaye pe n se ni o n se idamo awon irora ipadanu ati awon eto awon nkan miran eleyi to deba awon olugbe ipinle ohun lasiko eto idibo sipo gomina eleyi to waye laipe yi to si tun ba awon ti won padanu mọlẹbi wọn kẹdùn látàrí àwọn làlúrí tó wáyé nínú ètò ìdìbò náà o se lana ye pe ni nkan bi osu melo kan seyin ati ni leto idibo le to koja ni ipinle ohun se ni nkan ofararo fun awon eyan ipinle ohun to ise lana ye pe isejoba eleeto moyin lori ni yo wa ni ipinle na gomina adeleke wa dupe lowo gbogbo awon olugbe ipinle osun latari bi won ti se fi iwo omo luabi han ti won si gba isejoba warawa laye ati bibowo fun ofin lasiko asiko na eleeto sapejuwe re gege bi eleeto de pan Oludije sipo are la be egbe oselu Allied People's Movement APM to tun je gomina ipinle Oyo Seyi Makinde lo ti yan Anthony Ehilebo sipo gege bi oludamoran pataki lori oro royin ati ibarani soro lori ero ayelujara iyan sipo ni won kede re latowo oludamoran pataki fun gomina ipinle Oyo lori oro royin Sulaiman Olarewaju ni Lubadan ti se olulu ipinle Oyo Makinde se lala ipe eyan sipo Ehilebo o ni o ti fide mole lo ni kamanko bayi life asiko sofo to si ro to si se lala ipe awon igbimo omo egbe won ile to ku to wa fun ipolongo gomina o ni ireti wa pe won foju won lede laipe laijina Makinde lo wa sepejuwe Ehilebo gege bi Anthony riri daada lori oro ibarani soro ati ogbon nu to si to je agbejoro to si se lala ipe won se ni yo lo ogbon atinoda re lati le je ki agbende ati ki igbimo won koko josun lati le je ki won polongo eto ile ti gomina hun to tun je oludije sipo are labe egbe oselu ohun to ni fun awon eniyan saju eto idibo gbogbogbo odun 2027 gomina wa se lala ipe Ehilebo ni o ko ipa eleeto joju ninu ipolongo ibo sipo are fun Gomina lodun to nbo Makinde lo tun wa ke si awon omo orilede Nigeria lati satileyin fun egbe oselu APM to ti sapejuwe eto edibo eleeto nbo lodun 2027 gege bi anfani alailegbe ba lati mu ki ayipada re ko tun ba orilede Nigeria Iko mogun owo keji iyen ti fasanyama o ni won tun ti sise won gege bi ise bayi latari bi won ti se dola obirin kan ti won si mo pin de ba ona agba ile ti won fe gbianju lati le je kan san won eto sile ni ijoba ibile danko wazago ni agbegbe ipinle kebi ise on lo je alasi yori lasiko igba ti awon iko eso alabon ti won dena lati ma je ki won gbe awo itusile wa fun eniyan sugba ti won sise bi se ti won si dola obirin na ko lakata awon agbesunmami aile to jigbe ohun ninu oro ti adele ogagba fun iko mogun ohun iyen olaya osoba lo foju ran lede ninu atejade kan le to fita o se lalaye pe iko mogun lo tete de sibi ti isere na ti sele ti won se lalaye pe won se ni won se akolu si awon to ji ene n gbe ti won si to dola arabirin na o wa fi lede wipe iko ohun ni oni tete loju na ati le ma gbena woju ija awon asebi daluro lorilede Nigeria ele to se pe won se ni won wa ni de mo pon mi okeru to do oro eto abo lorilede Nigeria iroyin latodo ijoba apapo ijoba apapo le yi ti kede pe idabi 60 ninu 100 awon ni bara ina oba ni ti buto lorilede Nigeria lo ti gba meta bayi gege bi ara ona lati fopin si awon owo ina oba ti won gbe le awon eyan lori lai nidi won fi oju oro nlede ninu atijade kan lati owo loran owo pataki fun are lori oro eyin stanley owocha lati ofisi are le yi atijade won lo tele ipade elekeji ti igbimo orilede yi to wa ni igbona oro hun ele ti igbakeja re le yi kasim setima je alaga re lewaju re nilu abuja ninu oro ti e oga agba ajo to n samojuto awon ile ise ijoba apapo nile yi ayodeji ariyo gbele yi wọ́n si lálàyé pé mítà tó ń lọ bí ẹgbẹ̀rún lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta lé ní èjìdínláàádọ́rin ni wọ́n ti pín nínú mítà tó ń lọ bí mílíọ̀nù kan ó lé ní ẹgbẹ̀rún mẹ́tàlélọ́gbọ̀n tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ lábẹ́ ètò náà wáyé o àjọ efcc ló ti káwọ́ pọ̀yìn rojọ́ yusuf oyèpẹ̀jù àti àwọn iléeṣẹ́ méjì náà méjì mìíràn níwájú ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ ọ̀yọ́ nílùú ìbàdàn lórí ẹ̀sùn màkàrúrù bílíọ̀nù mẹ́tàlá ó lé méje náírà owó tí wọ́n ní wọ́n ṣe ní jìbìtì oyèpẹ̀jù ni wọ́n káwọ́ rẹ̀ pọ̀yìn rojọ́ pẹ̀lú alwajis international nigeria limited àti ilé kan lè tó ń rí sọ̀rọ̀ lẹ́gbẹ́ níwájú adájọ́ olúṣọlá adétùjọyé lórí ẹ̀sùn onígà mẹ́ta lè tó ní ṣe nípa lílè dé àpòpọ̀ ṣíṣe àwọn àgbẹ̀dọ̀rọ̀ àwọn nǹkan mìíràn àti jíjí owó ọ̀hún tó fi mọ́ dídabarú owó ọ̀hún mọ́lẹ̀ àjọ ọ̀hún ṣe lálàyé nínú àtijáde kan eléyìí tí wọ́n fi ta látọwọ́ olùrànlọ́wọ́ ló pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn délé oyèwálé nílùú ìbàdàn wọ́n ṣe lálàyé pé ẹ̀sùn onígà mẹ́fà ọ̀hún òun ni wọ́n ti fi kan àwọn méjèèjì tọ́rọ̀ kàn lásìkò tá a wà yìí. Ǹjẹ́ bí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa ìròyìn àṣálẹ̀ rèé láti iléeṣẹ́ rédíò àdàbà ẹ̀fẹ̀ 88.9 Àkúrẹ́ ìlú Ìlàrámọ̀kínlá wàtá tí ń gùn sátẹ́gùn bá a bá padà dé ẹ gbọ́ ìròyìn ilé òkèrè abala àwọn amúlùúdùn tó ń ti ìròyìn eré ìdárayá ẹ má yín kúrò ńbẹ à ń padà bọ̀ ẹ kú kalẹ̀.
2: Ṣáadé kù sí ọkàn mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
3: Màámi.
2: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
3: yìí. Hypo kẹ̀.
2: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
4: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
5: Welcome to Great Prince International School, Emorele Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Prince. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emorele, Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North, and online. For inquiries, please call 0703-360-6184. Great Prince International School, soaring in excellence.
6: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyìn kankan ò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣèdó.

0: 98.9 FM. Awolu Solu Dero Pese.
1: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol ṣe fi dùn tí o lè gbàgbé rárá?
2: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn.
3: Ó dùn gan o, àmọ́ ṣe ń rántí ẹ̀.
1: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín láti dùn?
4: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
1: Kí gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
5: Mọ́mí jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
1: Ọkọ ṣoṣo ló lè jẹ́.
5: Mamadol ni.
1: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀, òróró mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìbò àtàwọn olólùfẹ́ rẹ. Òróró mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró mamadol lónìí.
6: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.

0: ọ̀fẹ́ òtítọ́, ọgbọ́n ìmọ̀, ìtọ́ni, ibi tí Ọlọ́run ti ń sọ̀rọ̀. Káàbọ̀ sí the Royal Church of the Wise Assembly. Church kale kankasi atabi olokun lea after federal government guest kale akure owo expressway akure come and experience undiluted praise deep word and royal blessing ninu awon alakale isin wa lososẹ nibi olorun yo se ma lo baba wa ninu oluwa fun o apostle iranti awai ki oro ko fire apostle francis olumide claudio baba ija oni itumo reverend omoni ilore asi ogoro awon iranse olorun tun o dale igbe isin ojo ologun ma waye ni every sunday bele lago meso aros ago mejila oso every tuesday le Kobi Belly Bible study bele lago maru irole titi dago mefa irole every Thursday ni weekly prayer meeting ti ape ni padi adura ti oluwa ni yo se will of God must prevail lago meso aro titi dago mejila oso first Friday of every month ni show ru asotele ma waye ago mokola asale ni awon eniyan yo ti bere si ni ba pade pelu olorun itan aye won ade ma yi pada si rere leye osoka Royal Church of the Wise Assembly a church of wisdom a church of power a church where destinies are crowned fun ekunrere alaye tabi ibere epi sori 0816305 0610 maka bo nipa olorun nikan wa ni iriri ibapade re jesu loluwa
1: eje ki agbadura oluwa olorun wa ogo ni fun oruko yi o adupe ore ti en se ninu aye wa o egba ope wa o oluwa oro re o wa ba wa so je ko ro re je ko wulu ninu aye wa ni oruko jesu kristi oluwa wa Ami. Eyin eniyan wa mo ki mo se so pe se o. E ku aduro ti o. E ku roju. A ku rogbodiyan to nsele yi. Gbogbo e la ma bori e. Lagbara Olorun. Mo fe ke mo oro yi dani o. Wo pe mo so fun yin bayi wo pe eni ti o royin ogun ko ni ku sogun. Ya ni ile Nigeria yi. Tàbí ní Áfíríkà lápapọ̀ èèyàn kan ti mú rí èèyàn iyọ̀ tí kò sí iyọ̀ ọ̀pọ̀lọpọ̀ kú nígbà yẹn àwọn kan dẹ̀ yẹ láti ròyìn bó ti ṣẹlẹ̀ ṣèbí ìgbà kan ni ogun ẹ̀bólà ló dé àwọn kan lọ bẹ́ẹ̀ ni àwọn kan sì yẹ ìgbà tí covid wá àwọn kan lọ àwọn kan wọ́n sì yẹ èmi kan sọ pé ẹni tó máa ròyìn ogun kò ní kú sógun èmi rẹ a pẹ̀lú àwọn tó máa ròyìn ohun tá à ń là kọjá ẹ̀ nítorí ìdí èyí ẹ jẹ́ kí kálukú kó fọkàn balẹ̀ a máa padà borí lágbára lọ́wọ́ ọlọ́run ẹ má kọrin ogun ẹ má kọrin ọ̀tẹ̀ ẹ má jẹ́ ó máa wà lọ́kàn yín pé ẹ jẹ́ ajagun ogun ò rí bí iyán o ogun ò dẹ̀ dàbí ẹ̀kọ́ o ogun ajàmámà lànà ń pè ó tí kì í jẹ́ kí baba ò ní mọ baba mọ mọmọmọ ọmọ ò ní mọ baba ìyá ọmọ agbọ́mọ ẹ̀kújúlẹ̀ a wá gbé igi a pọ́n ogun ṣe rí nìyẹn ogun ò ní kó wa kò dẹ̀ ní jà wá àwọn tí wọ́n kàn jẹ́ ọ̀tá omi tó tò àwọn ọlọ́run á dalé wọn rú ládọ̀nà wọn rú àwọn ní tí wọn ò bá ti ní ìrònú pìwàdà ẹ fọkàn balẹ̀ olúwa sọ bẹ́ẹ̀ wípé ó ní àwòkọ gòjá àádẹ́làájá láṣẹ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì tó dàbí ẹ̀ tí mo tún fẹ́ sọ òun ni wípé ẹ jẹ́ ká máa gbáradì o fún august o ìgbà yẹn ni Holy Ghost Festival tá a máa ń ṣe ní ọjọ́ mẹ́sàn-án yẹn ìgbà yẹn ló máa bẹ̀rẹ̀ ẹ farabalẹ̀ o ẹ jẹ́ ká máa gbáradì ní ọjọ́ sunday yìí náà ẹ jẹ́ kí gbogbo wa jọ pàdé ní Royal Cathedral níjọ́ sunday yìí àkàṣe àdúrà kan ó wà ẹ ṣe mo dúpẹ́ o.
0: Òtítọ́ ọgbọ́n ìmọ̀ ìtọ́ni ibi tí Ọlọ́run ti ń sọ̀rọ̀ káàbọ̀.

0: Federal Government Girls College, Akure Owo Expressway, Akure. Come and experience undiluted praise, deep word, and royal blessings. Nina wa la kale si wa lo sose. Nipi oloro yoshi ma lo baba wa nino huwa fon. Apostoli Ranti Hawaii. Ki oro kwa fire. Apostle Francis. Olumide Claudio. Baba Jauni Tum. Reverend Omoni Ilore. Asi ogo. Rawe rashi oloro tu o dalekbe. Isi ojo logo ma wa yeni every Sunday. Bele nago meso aros ago meji la oso. Every Tuesday le kobi beli. Bible study. Bele nago maru ero le titi dago me fire ole. Every Thursday ni weekly prayer meeting. Ti akwe ni padia adura ti oluwa ni yoshe. The will of God must prevail. Nago meso aro. Titi dago meji la oso. First Friday of every month. Ni show ruwa sotele ma waye. Ago moko la shale. Ni amwe ni yoti beresini papa de pelu oloro. Ito aye wade ma yipa da silelele ye osoka. Jiroya Church of the Wise Assembly. A church of wisdom. A church of power. A church where destinies are crowned. For a kurere alaye tabi ibeere. Episode 0816-3050-610. Maka mboni pa oloro nikan. Wani liri papa gere. Jesu luluwa.
1: Ini mo fe fi soro loni. Mo kan fe ka ibi kan ni Genesis chapter 37. Ma wa mu lati ese kejo yen kin ka sisale die. O ni awon arakunrin re si wi fun pe iwo ha joba lori wa bi tabi iwo o se olori wa ni tuuto. Won si tun korira re si nitori ala re ati nitori oro re. O si tun laala miran. O si ran fun awon arakunrin re. O wi pe sawo mo tun laala kan si o. Siwo bo ba je niyan lo duro ni ati sa lo ehe obirin ye gangan o ti ba obirin ye soro tolu adelekan o nbo ni ojo monday yen gangan ni ago merin oni ade wa pari la ago meje wakati meta o la ma la fi se yen a wa yin olodun awon ti mo expect ki won wa nbe awon to nreti nkan awon to duro de nkan awon ti inu won baje awon to ku awon nikan awon ti aye ko awon ti oro won oye ati awon to fe dupe ni owo olorun awon ti mo wo mi ka wa be niyan eyin ojuse olorun ko yo yin le ni ojo monday nigba to ba wa di tuesday tori ojo mesan la fi se won nigba to ba wa di tuesday ni september 1 gangan funra ehe awa se ipade kan ipade yi la pe ni awa so pe till I come yen ni on the first yen ni ojo Tuesday ni ojo ago merin na ni o sago meje then ni ojo Wednesday ni the same September yen ojo Wednesday a to wa se ipade adura mi yen ti a pe ni wipe dominate till I come wipe ko to di pe mo de o sa di mu eni to ma wa soro nibe ati lo pe wa apostle kan bayi ni o Philips Oladipupo ati lo pe won wa lati Ibadan won bo awon na ma wa se ojo meji yen ni ojo Tuesday ati ojo Wednesday yen ehe ma fe ke wa gba ori ofe yen okunrin yen ni ori ofe to po mo wa lo ni o mo pe o nbo nijo yen ati ba so o de ti lo o nbo yen ni Tuesday ni o Tuesday on the first ati Wednesday yen revival ni ago merin irole ni then nigba to ba wa di ojo Thursday yen je September 3 ben ibe ni awon ojise olorun gbogbo kingdom liberal ministries awon ta jo n se pade yen patapata ben ati ma ben pe ojo yen la ma a pade lojo yen ati gbogbo eyin ojise olorun te wa ni Ondo state ati across Ondo state gbogbo ibi ti ohun mi ma n de yen te ti feran baba nje onituma yen ojise olorun boya orin le n ko ni boya drama le n se ni boya iwasu pastor le n se ni bóyá wòlíì ni bóyá bíṣọ̀bù ni ohunkóhun tí a bá ń ṣe nígbà yẹn tó jẹ́ pé iṣẹ́ olúwa òun là ń ṣe o pé òjíṣẹ́ olúwa ni o a wà pàdé ní Thursday ní September 3 aago mọ́kànlá àárọ̀ la bẹ̀rẹ̀ a parí ẹ̀ láago mẹ́ta ìyẹn la wá pè ní before you can hear God speaks ìyẹn ni pé kó o tó lè gbọ́ ohun ọlọ́run a fẹ́ ṣàṣàrò lórí ẹ̀ ka to le gbo ngba ti Olorun ba so ke ti wa to le si emi gan feran akori gan mo feran e kan so beyin eniyan te ba ngbo bayi te ba ni eniyan to je ojise Olorun e je ko lo sibe e so pe ko ko fi sokan ni ojo Thursday ni September 3 yen lati attend ipade yen now nigba to ba wa di ojo Friday iyen ti bo si September 4 beyin awa fe gbadura kan wakati meje ni on la fi gbadura yen on ta wa fe soro nipa ni o ta fe fi gbadura oluwa dede si mi nitori oruko re ki wa se nitori ijafafa mi ati tori un ti mo ma se nitori oruko re awon ti o so ireti nu awon ti on wura awon bi pe ko si ireti mo ati awon to ni ireti ati awon ti apati ki won wa si bi adura yi oluwa dede si mi o nitori oruko re awon to gboja kan si ta tan fe ta awon politician awon to n fe bo si ipo gbogbo eyin politician te fe bo si ipo te fe kan sowo po bayi kan de gbe eyin gege kan gbe eyin de aye yen mo fe ke wa si ipade gbogbo eyin ti oye kan gbogbo eyin ti oba to tan si ṣugbọn to n dabi wipe won ma le yi kini ipo o wun mi ke wa si bi ipade yi ojo Friday ni September 4 o wa ni oluwa dide si mi nitori oruko re olorin to ma korin nijo yen woli ni ajihinrere ni tope olutokun ase irorun ti ma n fi emi woli korin yen mo ti wa lo mo ti ba soro wipe ipade mo fe ko wa olorun fe lu e nbe o de ni o n bo o n bo lojo yen so eyin ti mo fe ke wa eyin te ni aye ti aye wu yen fe debe se mo pe mo n tenumo awon oloselu te fe ki wa aye o dibo fun yin e fe kan parapo kan gbe yin de aye yen eyin ti ipo oba to to si eyin ti ipo ijoye kan to to si mo fe ke mura ke je apade nibe ago mewa owuro ni o ni ojo Friday ago mewa ni o a de gbadura titi di ago marun wakati meje o la fe fi gba e pade nibe ke wa pade Olorun gba to ba wa di ojo Saturday yen ni September 5 ni September 15 yen ni ojo Saturday ohun ta wa fe se ngba yen apikini yen kan pe ni le ede Hausa ni wasa ere lo n je be ibe la wa ma sere niranran awon to ma yota won wa tayo to ma bolu gba awon to le se tori all work without play make Jack a lazy boy so nigba yen ko sen to fe ri nigba yen ti o ni ri mi to wa lokan epo n fe ri baba n je onituma gangan ko sẹni kankan to ma da onitan duro aida yan kankan duro lọjọ yen ọjọ ere ni ọjọ ti onukaluku free lati se ere o se fe sere nibe yen ni a sere idaraya kini idi ta le fe sere idaraya ni wipe lati igba ti a ti n bo yen beyen gbogbo ohun ta ti n bere ninu awon adura yen ninu awon adura yen a ọjọ Saturday yen gangan la wa danu duro beyen awa fe gbo isi latọdọ Olorun then nigba to ba wa di Sunday ba ba n bari e niyen se ri lojo Friday nigba tawon eyan ba ti wa njo Friday yen ti a ti n so pe oluwa dide si mi nitori oruko re a ti ni owo kan ti a fun awon eniyan owo yen a ti pin nibi kaadi ni a wa fun awon eniyan tori ojo Sunday yen gangan o a wa keep owo yen titi di ojo Sunday ohun la fe fi wa ra ọja ọfẹ bíbélì sọ bẹ́ẹ̀ òun ni ẹ wá rà láì díyelé pé ẹ wá rà ó pẹ́ tọ́lọ́run ti fún wa ní májẹ̀mú yẹn bẹ́ẹ̀ òun gbogbo ohun tá a bá wá fẹ́ rà nínú ọjà yẹn ti wà ńbẹ̀ ẹyin tí ẹ ti máa ń wá ẹ máa bá ti máa ń ṣe yẹn ọjọ́ Sunday yẹn bẹ́ẹ̀ ọjọ́ Sunday yẹn la máa wá fi owó tí a gbà ní ọjọ́ Friday tán pé fún wa Friday lọ́hùn yẹn a wá fi ra ọjà yẹn níbẹ̀ lọ́fẹ̀ẹ́ ojú oúnjẹ ni bó jẹ́ aṣọ ni, bó jẹ́ ohun èlò ni, bó jẹ́ ìwé ọmọ sùkúù ni, bó jẹ́ anything tẹ bá ti rí lọ́jà ńbẹ̀, nínú ọjà ńbẹ̀ yẹn, ẹ wá rà á lọ́fẹ̀ẹ́ láì sanwó. Ṣùgbọ́n ẹni tí ò bá ní káàdì yẹn o, kò lè rí nǹkan kan rà o. Tí ò bá ti ní káàdì tí a máa pín fún yín ní ọjọ́ Friday ìyẹn ní ní on the 4 ní September 4 yẹn, kì í ṣe Friday ọ̀la o, Friday ti ọ̀sẹ̀ tó ń bọ̀ yẹn tá a máa pín níbẹ̀ yẹn, ẹ tí ò bá ti ní, kò lè rí ọjà yẹn, kò lè rírà. Ṣé ọjọ́ Sunday yẹn gangan ibẹ̀ ni jíjẹ mímu ló wà? Àwa pe ọjọ́ yẹn wípé hold fast and occupy till I come. Reverend Peter Ọlárewájú, ẹni Ọlọ́run ni. Ọkùnrin yẹn kún dẹ́mú fún ẹ̀mí mímọ́, ó kún bám bám fún ẹ̀mí mímọ́. Ènìyàn mi ni, ẹni tí mo mọ̀ dáadáa dáadáa ni. Àwọn ọlọ́mọ wa bá wa sọ̀rọ̀ ní ọjọ́ Sunday yẹn. Àwọn tó dẹ̀ máa kọrin níbẹ̀, àwọn mass choir wa ọ̀la la kọrin níbẹ̀. Ṣé ní ọjọ́ Thursday yẹn, ẹ má gbàgbó ẹ̀yin òjíṣẹ́ Ọlọ́run evangelist Olúwayẹmí Olúwaṣẹ́un Adàbà Ìfẹ́, òun ló máa kọrin òní ọjọ́ Thursday yẹn fún àwọn òjíṣẹ́ Ọlọ́run ọ̀la kọrin. Ṣùgbọ́n ìgbà tó bá wá di ọjọ́ Sunday yìí, àwọn kwaya wa láwá ṣíwájú bẹ́ẹ̀, àwọn ni wọ́n á wá náà wá kọrin nígbà tí àwọn olórin ẹ̀mí mìíràn tí wọ́n bẹ̀ ṣe kọrin. Aago mẹ́wàá ni sábìsì yẹn jọ Sunday, a parí ẹ̀ láago méjì. Ibẹ̀ láti wá gbọ́ ohùn Olúwa lórí ọdún tó ń bọ̀, àkòrí ọdún tó ń bọ̀, a wá gbọ́ ohùn Olúwa bẹ̀. Èmi rẹ àtijọ́ ṣe ọdún yìí, àtúnjọ́ ṣe ẹ̀mí o lágbára Ọlọ́run. Mo fẹ́ kẹ́ fi sọ́kàn, Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ó ti bẹ̀rẹ̀ láti ọjọ́ Saturday yìí. Tó bá wá jẹ́ wípé ẹ̀ ń bọ̀ láti ọ̀nà jíjìn àti máa lọ láti máa bọ̀, ó wá fẹ́ dàbí pé ó ṣe kinní díẹ̀, àyè wà fún wa o láti dúró. Ṣùgbọ́n kó tó kí àyè yẹn tó ṣẹlẹ̀, torí ọ̀fẹ́ ni, káyè wọn yẹn kó tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀, a ti bá ọtọ́rìtì ìjọ sọ̀rọ̀, ni wọ́n á ti sọ pé òkè ẹ dúró síbi báyìí, ẹ dúró síbi báyìí, ẹ dúró síbi báyìí. Ààbò tó péye ó ti wà. Mo dúpẹ́ lọ́wọ́ àjọ ọlọ́pàá ti Ondo State, Commissioner of Police Ondo State, mo dúpẹ́ lọ́wọ́ yín. Director of DSS Ondo State, mo dúpẹ́ ní ọwọ́ yín. Àjọ Àmọ̀tẹ́kùn Ondo State, mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dẹ̀ dúpẹ́ púpọ̀ ní ọwọ́ àwọn Civil Defence Ondo State, mo dúpẹ́ lọ́wọ́ yín. Àwọn ètò ààbò tó péye ó ti wà ní ojú ọ̀nà, ó dẹ̀ wà níbẹ̀ yẹn náà ní gidi. Nítorí ìdí èyí, ẹ má mikàn, ẹ má bẹ̀rù, ẹ má bọ̀. Olúwa yóò dúró tì wá o lágbára lọ́wọ́ Ọlọ́run. Gbogbo yín ìlú Àkúrẹ́ àti agbègbè ẹ̀ pátápátá, mo pè yín o. Gbogbo Àkúrẹ́ North, mo pè yín. Chairman local government Àkúrẹ́ North, mo pè yín wá síbẹ̀. Ibo ni Royal Cathedral ti ẹ̀ wà gangan? Royal Cathedral òun lẹ̀ ń wò níbi fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ fẹ́ǹsì Federal Government Girls College yẹn. Bí ìgbà tẹ bá ń lọ sí ṣáṣá, tẹ bá ti kúrò ní Federal Government Girls College, ibi tí fẹ́ǹsì yẹn pin sí yẹn gangan, ẹ ti máa wo signboard Royal Church bẹ́ẹ̀, ẹ rí fọ́tò Bàbáńjẹ onítùmọ̀ bẹ́ẹ̀, ẹ̀yà sádùúgbò yẹn bẹ́ẹ̀, ẹ wàá máa wá tọ òpónà yẹn lọ. Gbogbo ibi tó pòná yẹn bá ti yà sí, ẹ máa yà síbẹ̀ títí tá a fi gbé yín dé iwájú Cathedral gangan. Ẹ wọlé kẹ̀dẹ̀ Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́. Ẹ bá mi níbẹ̀, ẹ bá Reverend Ọmọnì yìí níbẹ̀, ẹ bá gbogbo àwọn àlùfáà Ọlọ́run pátápátá, ẹ bá wọn níbẹ̀. Ìròyìn ayọ̀ tí mo fún yín yẹn lórúkọ Jésù tí yín ò ní di o, bẹ́ẹ̀ ló dẹ̀ máa rí o. Tẹ bá wá ní ìbéèrè láti béèrè, ẹ kàn pé nọ́mbà wa yẹn, ẹ béèrè, wọn á sì dá yín lóhùn. Kó tó di pé a lọ, ẹ̀mí mi ń gbé fúkẹ́ fúkẹ́ pé kí n ṣàdúrà fáwọn ènìyàn. Ẹ jẹ́ àtẹ́wọ́ àdúrà. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ẹni tí èmi ń wàásù ẹ̀, mò ń gbàdúrà yìí o fún ìpele àwọn ènìyàn mẹ́rin kan níbí yìí báyìí. Àdúrà àkọ́kọ́ ni arígi ṣẹ́gi kòkòrò kan ló ń jẹ́ bẹ́ẹ̀, ó máa ń ṣẹ́ igi kiri ni. Ó bá ti ṣe ẹ̀ tán, orí ara ẹ̀ ló máa ń kó sí. gbogbo ẹni tó bá ro ibi rò ẹ tó rò rò mí báyìí bí ti rò lọ́wọ́ yẹn lórúkọ Jésù Kristi orí ara ẹ̀ ládẹ̀ fi gbé o. Bó ti sọ pé òun fẹ́ kó ṣẹlẹ̀ sí ẹ gangan yẹn á dẹ̀ ṣẹlẹ̀ sóun náà bẹ́ẹ̀. Ẹni bá dẹ̀ ń ro ire rò ẹ tó ro rere rò mí náà lágbára ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn bó ti ń rò ó yẹn gangan á ṣẹlẹ̀ sóun náà bẹ́ẹ̀. Àmì ni kò ṣe sọ̀rọ̀ yìí o. Ìpele kejì tí mò ń gbàdúrà ẹ̀ fún ẹ báyìí ò ní pé wọ́n máa wo ọ̀gẹ̀dẹ̀ bó bá ti so èso ti ẹ̀ báyìí ó ń dorí kodò ni. Ìyẹn ẹni tí ó bá sọ wípé tó mọ̀nà tóun máa gbà tá a fi pa ẹlẹ́kún tó mọ ohun tóun máa ṣe tóun á fi hànbù ẹ wípé ẹ fílẹ̀ ọmọ bóun ti máa ṣe torí ìṣe ènìyàn nìyẹn. Ènìyàn ní máa ń ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ báwọn ti máa hànbù lẹ̀ àwọn ọmọ báwọn ti máa pa ẹlẹ́kún. Iṣẹ́ ni mo wá bá ẹ gbàdúrà lónìí o bí Ọlọ́run ti wà tí ẹ̀mí onítọ̀hún dẹ̀ ṣì ń wà ní orí èèpẹ̀ yìí bó bá ti ń rò ó báyìí ní orúkọ Jésù Kristi àṣẹ kan wá látòkè á dẹ̀ dorí òun gan kodò. Àmì ni kò ṣe ìwọ ni mo gbàdúrà yẹn fún gbogbo àfitẹ́niyẹn ò bá ti ro ibirù ẹ gbogbo ẹni tó bá ti lè ro ibirù ẹ tó rò ó ro èmi Francis Olumide Claudio yìí lórúkọ Jésù Kristi bó ti ń rò ó yẹn lọ́wọ́lọ́wọ́ ọ̀gẹ̀dẹ̀ tó bá so èso tiẹ̀ ó ń dorí kodò ni onítọ̀hún máa dorí kodò ni lágbára Ọlọ́run. Ìpele ìkẹta èyí tí mo gbà ládùúà fún ẹ ò ní o lórúkọ Jésù Kristi ẹni tí mò ń wàásù ẹ mo sọ lónìí sí ayé ẹnìkan tí ń gbọ́ mi yìí báyìí ẹ̀ṣẹ̀ tí ò mọwọ́ mẹsẹ̀ ẹ̀ṣẹ̀ bàbá tàbí ẹ̀ṣẹ̀ ìyá tàbí ohun tó máa ń ṣẹlẹ̀ nínú ìdílé yín gbogbo ohun tó máa ń ṣẹlẹ̀ sọ́mọ ológo yẹn tó ń ṣẹlẹ̀ sẹ́ni tó bá ti ń nawọ́ tó wá ń jẹ́ kí gbogbo èèyàn wá uniform nínú ilé yín yẹn tí ìkan ò ju ẹnìkan lọ ní orúkọ Jésù Kristi lórí tiẹ̀ ogun yẹn dẹ̀ máa ṣẹ́ báyìí. Mo wá gbàdúrà fún gbogbo ẹni tó wà ní orí ìdùbúlẹ̀ àìsàn báyìí bí ogun mi ti ń kọjá lọ síbẹ̀ báyìí ẹlẹ́dàá ò jọba mi gbé wọn dìde jẹ́ kí wọn ó gba ìmúláradá. Olúwa mo gbàdúrà o mo gbà á lónìí fún orílẹ̀-èdè Nàìjíríà yìí ẹni burúkú ò ní gun orí àga ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà yìí nítorí bíbélì sọ wípé ó ní Ọlọ́run ló máa ń yàn. Bàbá mo gbàdúrà ní yíyàn tó bá yàn fún wa lórílẹ̀-èdè yìí Olúwa fúnra rẹ ni kò yàn fún wa. Mo wá gbàdúrà fún àwọn òjíṣẹ́ Ọlọ́run pátápátá gbogbo òjíṣẹ́ Ọlọ́run tí ohùn wọn tó ń dún ní abẹ́ púpìtì tó wọn ò jáde Ọlọ́run Olódùmarè mo gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa mú ohùn wọn já gbangba. Ṣé ni mo wá gbàdúrà fún àwọn opó gbogbo opó tó wà níbẹ̀ yẹn táwọn ò dẹ̀ ríran lọ́wọ́ Ọlọ́run ìrànlọ́wọ́ mo gbàdúrà báyìí bá ran ìrànlọ́wọ́ bá mi ràn sí wọn o ní orúkọ Jésù Kristi Olúwa bá mi ràn ìrànlọ́wọ́ sí wọn. Gbogbo àwọn adarí ẹ̀sìn lórílẹ̀-èdè Nàìjíríà wa yìí àwọn wòlíì àwọn pásítọ̀ àwọn ìmáàmù gbogbo adarí ẹ̀sìn pátá àwọn àáfàá ní orúkọ Jésù Kristi tó jẹ́ wípé ní òdodo ni wọ́n fi ń ṣiṣẹ́ yìí mo gbàdúrà ojú òkè ti ná alẹ́ o ojú òní tì yín ẹ ní fọmọ ṣe iṣẹ́ yẹn o ẹ dẹ̀ ní faya ṣe ohun tí ẹ ò rà wọn ò ní bèrè ẹ lọ́wọ́ yín láṣẹ Ọlọ́run ni o gbogbo ẹ̀yin tí ẹ wá ń ṣoore gbogbo ṣoore ṣoore níbẹ̀ ẹ ní ṣe oore ṣe o ẹyin tí ẹ wá ní lọ́kàn wípé orílẹ̀-èdè Nàìjíríà yìí wípé ìpínlẹ̀ mi yìí ìpínlẹ̀ tó yẹ kó dáa ni ẹ ní lọ́kàn ṣùgbọ́n kò sí ààyè láti débẹ̀ fún yín nítorí ẹ darapọ̀ mọ́ wọn. Èmi wá gbàdúrà Ọlọ́run tó ń gbé wọn fò á gbé yín fò á dẹ̀ gbé yín dé ààyè tó yẹ gbogbo ẹni bínú pátá Ọlọ́run kó rọ̀ wọ́n lọ́kàn o. Agbára tó wá lànà fún kálukú yín láti inú ìyá ẹ̀ wá ní orúkọ Jésù Kristi kó wá la ọ̀nà àbáyọ kó là á fún kálukú o. À ń ṣiṣẹ́ lọ́sàn-án à ń ṣe lóru ní orúkọ Jésù Kristi èrè iṣẹ́ wa kò ní jóná o. Mo gbà á ládùúà o ní orúkọ Jésù Kristi èrè iṣẹ́ wa kò ní jóná o. Gbogbo ẹ̀yin ọmọ ìkọ́ṣẹ́ orí yín ò ní dàrú o gbogbo ẹ̀yin ọmọ ilé ìwé wọn ò ní dọ̀nà yín rú o lórúkọ Jésù Kristi ẹni ń wáṣẹ́ kọ́lọ́run kó fún níṣẹ́ rere gbogbo ẹni tí ń wojú Ọlọ́run fún èso inú pòun fẹ́ Ọlọ́run pé kó fún un lọ́mọ Ọlọ́run á fún yín lọ́mọ rere gbogbo ẹni tí ó ti tó éèjì àti lọ́kọ àti láyá tí ò dẹ̀ tí ìríkọ́ ọlọ́run kó yàn fún yín láṣẹ ọlọ́run ẹni wáṣẹ oríṣẹ́ rere o lórúkọ jésù kristi gbogbo ìjọ tó ń dàrú lọ́wọ́lọ́wọ́ ọlọ́run á tún tò ìdílé tó dẹ̀ ń mì báyìí lórúkọ jésù kristi ọlọ́run á gbèrò o bẹ́ẹ̀ ló dẹ̀ máa rí o àwa ò ní rógun nílẹ̀ yìí o gbogbo ẹni tó wá ń pète ogun tó ń wá wàhálà tó ń pète fúnra wọn tí wọ́n ń wá yẹn wàhálà yẹn gangan kó má kúrò lẹ́yìnkulè wọn mo ti wá sọ yìí bẹ́ẹ̀ ló dẹ̀ máa rí o ẹ̀yin ọba alayé lórúkọ jésù òpó yín á tiri o ẹ jẹ pẹ́wọ̀ ẹ jẹ ju ti àwọn ìṣáájú lọ gbogbo ẹ̀yin ìjòyè lórúkọ jésù àkún ò ní rẹ ẹyin lọ́rùn o mo ti wá sọ yìí bẹ́ẹ̀ láàrí o gbogbo ẹ̀yin tẹ wà ní òǹṣèjọba láti orí gọ́vnà títí kan àwọn political appointees pátápátá ní orúkọ jésù kristi ẹ ò ní ṣiṣẹ́ o ẹ máa ṣe ni o ẹ ní da láì máa ṣe o èmi francis olumide claudio babanjẹ onítùmọ̀ ẹ ò ní gbọ́kùn mi lójijì o màá darúgbó màá dàgbà màá darúgbó torí kẹ̀kẹ́ báyìí òun là ń bá ríro o ẹ ṣé o mo dúpẹ́ o mò ń retí wa láti ọ̀la lọ ẹ ṣé ó dàbọ̀.
2: Pẹ̀lú àṣẹ àti ìtọ́ni Ọlọ́run, àjọ̀dún ẹ̀mí mímọ́, Holy Ghost Festival, tìjọ Royal Church of the Wise Assembly lọ́dún 2026 yìí máa lágbára ju ti àtẹ̀yìnwá lọ. Till I come, títí èmi ò fi dé ńlá kùrìẹ́.

0: Ola ma ke ma choro mi ololo tile. Ola ma ke ma koro me fa se lare ja o. Ola ma ke ma koro me fa se lulere lare ja o. Oju ba te ma ro ko re oro. Ka to pa re denu le aboke alo. Oke la de ala rode o bere moye. O bere moye la de abira o. Fa gogo be to. Agogo lo de ma lo yere ulu la ma ki o. Oro bi agogo bi o lo yere yo panu. Tori ala ja ko gun ba ti kulu re uri dara panu. Ala don jodo.
1: Wo yo ma mo wo ebere fo kan ti asoro mefa lo re do lulu kan. Kan ti se lulu la mo kin le gbe odun ojusu la le ni mo gbaladua keteri aka modun ademo modun okanre abale oni demi ki alara ti la mo kin le ri oruko akeyemi meke foku mu odun ojusu ti la mo kin ka aye lebe ijo mewa sibi ka e mo gbaladua fo kabesi olu la mo kin ni danu lasiko te olu la mo kin te siwaju lasiko tere un komuni yan sise meta siwaju komu si mejo seyin era sele lulu la mo kin mo ki o kabesi alara ti la mo kin o wole agbekorun yata oloko sha mara fene fene mo ki o kabesi lere kan si esin oba ajoko pe o kale
0: e ko na mo ra ba le ma gira ko mo ra ba temi la o ju oni mama ko lo mo ara wo aja mo ma ka ka de al mu ji ku tu wenu aji we re bodo mi lo ire ni mo ji se me me lu be bi ona ji je o ire ni mo ji se ba ko
1: la ni de na penu kemi koko be lati odo olojo bi oni gogogo oluwa toyin abosede alias kodun ko ba ti momo oluwa toyin abosede ko ba lo so darodu le akure lejo sunday wa ya jeyan lodo oluwa toyin abosede se kodun oni gogogo lejo bi e mo ki eyan fo lagbara olohun ko ti re ko pe laye to wa ni momo se sara oku okan re abale ba na mi gogiri kito olojo bi osu yi osu kejo to da lo we we ba mo ki fo eku odun eku jedu fo mi ase pupo odun laye o jo ja dodo eyan olugbo eto honorable yunisa jimo igba mi dotun donald honorable osanyin lusi ayokunle edowu igba mi dotun donald mo ki lebe ra ko da po mo mi facebook le ni mo ki kale
2: se lati bere pepe lawon baba nla wa tin fi ewe ati egbo dabira to sin je fun won ni gbogbo ona lati ma wa je ki ogun awon baba nla wa yi parun la se gboro samule lona igbalode se ni moju ogun ni pobi nire nje ti gbo nipa AAT Trado Medical and Natural Health Clinic ile isegun ibile to wa ni number 73 osinle quarters legbe ibo church akure ni pele ondo nibi ti won tin se toju ti won sin po ogun ibile po lona igbalode ohun oniru ona bayo lati koju opolopo ogun tin ja idalaye se o ti sare sare o dabi eni pe ko si ona bayo fun omo gbianju lati se abewu si AAT Trado Medical and Natural Health Clinic to wa ni number 73 osile quarters legbe ibo church PO box 1585 akure ni pele ondo fun alaye siwaju si e pe adebayo samuel sori 08034447184 08034447184 tabi ke lo sori ero kayelu jara won www.agbamiayetrado.com AAT Trado Medical and Natural Health Clinic ibi ta tin fewe ategu dabira bi tatijo
3: ọ̀rọ̀ mi wo le fa ri ibo lo ti se faji lẹ́run tó mẹ́ta kojú rẹ̀ dán yàtọ̀.
4: fújẹ́ntò tẹ ní ibùdó faji mi lásìkò yìí. Fast food ń bẹ lórí ìṣiríṣi ọtí ẹlẹ́rìí dòdò tilẹ̀ yá àti tòkè òkun fún gbogbo àwọn tó gbá láfẹ́ gbogbo ìgbàlọ́ tí tuntun yìí débẹ̀ kó da sọ́fù gẹ̀ẹ́rẹ̀gẹ̀ yàrá ọlọ́yẹ tó tutù dódóódó suya àsun ẹja odò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àyè tún bẹ fún ayẹyẹ ọjọ́ ìbí get together tàbí societal meeting swimming pool side wọn gbà yìí ó tún gbá láfẹ́ níbẹ̀ lèmi àtàwọn ọ̀rẹ́ mi ń lọ láti lọ ṣe fàájì lóòrèkóòrè bákan náà fújẹ́ tòtẹ́ tún nílé pé fújẹ́ tọ́lángàz mítà wọn pé pérépéré 24/7 nílé pé wọn fi ń ṣí pẹ̀lú àwọn òṣìṣẹ́ tí yóò máa fẹ̀rín àtọ̀yàyà kí yín káàbọ̀ bó ṣe ti vehicle alignment ẹ máa bọ̀ ní fújẹ́ntọ́ line gas ara ọ̀tọ̀ gan ni car wash wà abala ọ̀tọ̀ ni fújẹ́ntọ́ cooking gas náà tún wà nbẹ̀ ní laundry department tí wọn eléyìí ń ṣe bẹ́ẹ̀ ó kà màmá.
3: jàre ibo ladres ni o.
4: fújẹ́ntọ́ tẹ wà ní kilomita 26 iléeṣẹ́ àkúrẹ́ express road ládojúkọ road safety laramọ̀kì nípínlẹ̀ ondo nọ́mbà wọn náà lélẹ́yìí
1: 0813 850 28 0813 850 28 fujento 10 nibe la lo number kododo e ti trade medical ke lo sin le quarters la kurele 0803 44471184. Lẹ́yìn kan sí 08030444784. Ti Fugent Hotel, Kọ́lé Fugent Oil and Gas àti Car Wash nínú 08120385028. Lẹ́yìn kan sí 08120385028. Mo kí òjòpá gbogbo Adébọ́dún Olúbùnmi Rógbìtàn Ìgbàmí Dọ̀tún Donald Lucas Johnson Olúbọ́dún mo rí ilé Facebook yín halẹ̀ ẹ̀dẹ̀ ní yọ́jò lálẹ́ kúmílẹ̀ àpapùrì ń bẹ̀ sí júṣẹ́ ẹ̀ṣẹ́ tòní ń bẹ̀ látọ̀dọ̀ baálẹ̀ Adébámidé Làmùtẹ́rẹ́ ọ̀fọ̀ kí n bá ń kí alára àtẹ̀là àmọ̀ kí ọba Abiodun Adéremi Adéfẹ̀yìntì JP Àgbékọ́rùn kejì fọ òkú ìmúra ọdún jíṣu làámọ̀ kí ẹgbẹ́ bá gègé tẹ ọ̀hún lóye làámọ̀ kí fọ òkú ìmúra ọdún òfẹ̀mí ní aṣe púpọ̀ ọdún láyé o yọ kàn lẹ́ka kó abalẹ̀ ìra ṣubú dànù yọ nìkan fẹ́ dànù ìra dálù yín kí bá gbọ́ àbá balẹ̀ Adébámidélé Àmùtẹ́rẹ́ kí àbá ọ̀làjẹ́ amúlòdùn Àmùtẹ́rẹ́ sí ọfọ̀ kan kí fọ ìkú ọdún ìdẹ̀kú yèdó.

0: ìdán ti dé.
1: Ó dé.
2: Kákákákákáká ibi ti pa gbogbo àrùn wọlẹ̀. Àjọ ti ń jó gbogbo àìlera wọlẹ̀ tí gbòǹgbò tí gbòǹgbò. Ògùn tá a fẹ́ wí àtẹ́gbò pòpọ̀. A jẹ́ bí idán márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ láti fi túni sílẹ̀ gbani lọ́wọ́ ó ń ta ni ó ń roni. Àrùn tí ń dani gúnlẹ̀ bí àfiṣe. Ọ̀tọ̀ ni Paisabon Herbal Capsule. A jẹ́ bí idán gbogbo nìṣe dánwò kó mẹ́nu ẹ̀. Èkejì ni Gastrocap pẹ̀lú òtó nǹkan. Iléeṣẹ́ AAT Trado Medical Service ló pa àwọn oògùn yìí pọ̀. Ó lílo ọmọnìyàn kára ó dásáká nínú àrùn tó ń sọni di kọ́sítọ́mù abẹ́ẹ̀dì. Àjọ NAFDAC yí rí ẹ̀wù. Wọ́n ti sára sí yàn ló ń tẹ̀ gbà. Wíwúlì. Mímọ̀ràn nípa ìlera tó ń dààmú àgọ́ ara yín. Ẹ kàn sí iléeṣẹ́ AAT Trado Medical Services Limited ní nọmba 73 Oshile Quarters lẹ́gbẹ̀ẹ́ Igbo Church Àkúrẹ́ nípínlẹ̀ Ondo. Tàbí kẹ́ ẹ pé 08034447184. Dánwò láwo bó ṣe rí àṣeyọrí ni bàbá ẹ.
3: Èmi ìṣògùn lè tẹ̀wọ́lẹ́ block kan fẹ́ dáṣẹ́ lé mi dúró yìí.
4: Bàbá Àlàrá kí ni mo gbọ́ tí ò ń sọ yìí? Ṣé o tí gbọ́ nípa Kogi Block Industry ni?
3: Ẹ̀rọ àwọn olédè jẹ́ Kogi Block Industry.
4: Kogi Block Industry General Supply ni wọ́n. Wọ́n ń bá ni já blocks, rings, cement, yẹ̀pẹ̀ àti òkúta. Bákan náà ni wọ́n tún ń bá ni kọ́lé. Block wọn le koko. Èròjà tó pójú lówó ni wọ́n fi ṣe.
3: Ibo l'address ni wọ́n.
4: Kogi Block Industry wà ní Àulẹ̀ Road, Katode LA Primary School, Àulẹ̀, Àkúrẹ́, Ondo State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 08060939747 àti 07061177415.
3: Ọ̀dọ̀ Kogi Block Industry yálà Àulẹ̀ Road, Àkúrẹ́, iṣẹ́ ilé mi ti dè rọrùn.
5: Nọmba kan dọ̀dọ̀ AAT Trado Medical lè 08044447184 tí kọ́ dọ̀dọ̀ Kogi Blocks kẹlẹ́gbẹ́ LA Primary School láwùlẹ̀ 08060939747 lẹ́rẹ̀kan sí 08060939747 oúnjẹ n papò ìmọ̀dọ̀dọ̀ pin ẹ̀bùn lọmọ lúlùpogun ọfọ̀ kí n bá ń kíkè kíkè ọmọ bíbí ìlúpogun fún ọkú ọdún ìjẹ́ fọ ẹ̀mẹrin aṣọ̀pọ̀ ọdún láyé òkí n bá ń kíkè tẹ̀nà pátápátá ẹkí n bá ń kí ọládélé adésanmi joseph alága ẹkí n bá ń kí rẹmi ogun níyì ẹkí n bá ń kí dr dáre adébísí ẹkí n bá ń kíkè kíkè ọmọ ìpogun ayé community council ẹkí n bá ń kí èyí ilé ìpogun èyí lẹ́sà èyí ṣe màwé àbálọ́tín ìyá ẹgbẹ́ ayọbámi ìyábọ̀dé alábẹ ẹkí n bá ń kí chairman ọlọ́kadà ẹkí n bá ń kí dáadáa mr taiwo adétanmi àti kìtìkìtì ọmọ bíbí olúpogun fún ọkú ọdún ìjẹ ẹ̀mìíràn ṣe púpọ̀ ọdún láyé òye kí n lé pàtàkì jùlọ bá ń kí àdápogun fún ọkú ọdún ìjẹ fọ ẹ̀mìíràn ṣe ọ̀pọ̀ ọdún láyé òye kí n bá gbọ́ kan ẹ̀bìlẹ̀ ọmọ cultural dance lulúpogun lè fọkànmi jóṣẹ́.

0: ṣe láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ làwọn baba ńlá wa ti ń fi ewé àti egbò dábìrà tó sì ń jẹ́ fún wọn ní gbogbo ọ̀nà láti má wàá jẹ́ kí ogún àwọn baba ńlá wa yìí parun la ṣe gbọ́dọ̀ ṣàmúlẹ̀ lọ́nà ìgbàlódé ṣe ẹni mojú ogun ní pobì nírè ǹjẹ́ ẹ ti gbọ́ nípa AAT Tradu Medical and Natural Health Clinic ilé ìṣègùn ìbílẹ̀ tó wà ní number 73 Ọ̀ṣinlẹ̀ Quarters lẹ́gbẹ̀ẹ́ Ibo Church Àkúrẹ́ nípínlẹ̀ Ondo níbi tí wọ́n ti ń ṣètọ́jú tí wọ́n sì ń pò ogun ìbílẹ̀ pọ̀ lọ́nà ìgbàlódé òun onírúurú ọ̀nà àbáyọ láti kojú ọ̀pọ̀lọpọ̀ ogun tí ń ja ẹ̀dá láyè ṣé o ti sáré ó dàbí ẹni pé kò sí ọ̀nà àbáyọ fún ọmọ gbìyànjú láti ṣe àbẹ̀wò sí AAT Tradu Medical and Natural Health Clinic tó wà ní number 73 Ọ̀ṣinlẹ̀ Quarters lẹ́gbẹ̀ẹ́ Ibo Church PO Box 1585 Àkúrẹ́ nípínlẹ̀ Ondo fún àlàyé síwájú sí ẹpẹ́ Adébáyọ̀ Samuel sórí 08034447184 tàbí kẹ lọ sórí ẹ̀rọ káyélujára wọn www.agbamiayetrado.com AAT Tradu Medical and Natural Health Clinic ibi tán ti ń fi ewé àtegò dábìrà bíi ìtàtijọ́.
1: 08034447184 ní nọ́mbà kan dọ̀dọ̀ AAT Tradu Medical lè dáadáa mi lọ́la mo kí ọ lẹ́bẹ̀ mo dúpẹ́ lẹ́yìn mrs Fagbọ́lagún ọmọ Sàlúrò mo dúpẹ́ lẹ́yìn ọkàn rẹ̀ abalẹ̀ wẹ́rẹ́ aṣubú dánú ọ̀nà kan fẹ́ dánú ra dàlú ọwọ́ àjèrè ọmọ rẹ kó ti rẹ̀ kọ́ pẹ́ láyé tó wẹ̀ ní mojú sunkún ọmọ nọ́mbà kan káàdì kan lè kọ́ ọmọ ṣèfàjẹ́ lálẹ́ 2547 MTN ni o 2547 5346 8296 43965 mo kí wọ́n kọ̀ jẹ́ fòwò kú oríire Fọlásadé-Olúwadáre mo kí ọ dáadáa lẹ́bẹ̀ gbà kejì dípẹ́ kọ́ ọmọ ṣèfàjẹ́ 7643 2845 8775 41005 kówó dé damilọ́lá mo rí ọ dáadáa lẹ́bẹ̀ lẹ́jọ́ mẹ́jọ òní máa pe nọ́mbà kan jáde lórí ètò yìí fún ọnikẹ́rin yọ̀ọ̀ra yèdè sí ọdún ìjúṣu àgàgà ìrákẹ́lú lóyìnbó àtẹ́rá olórí mo dúpẹ́ àgbébí mo kí ọ dáadáa lẹ́bẹ̀ fún rákẹ́ yòdè sí ọdún ìjúṣu àbí fún rákẹ́ lóyìnbó kọ̀nọ̀rìnà jìn nọ́mbà kí n ṣe dátà sí kí n máa mú gbéjẹsù live kan yóò rí o máa pè é síta lẹ́jọ́ mẹ́jọ òní torí iná mọ̀fọ́ ẹ̀ ṣe dátà kékeré lè yan lò láti mú gbé ohun bí ohun 3 to 4 hours mo bẹ̀yìn ìyàn ràn mí lọ alẹ́sẹ̀ èkó mo fà alẹ́sẹ̀ èkó á wo live torí yọ̀mọ̀ra yèdè sọ́dún mo kì í dáadáa fọ̀ kú àsìkò yìí alẹ́sẹ̀ èkó kó tí ìrèlè kọ́ pẹ́ láyé tó wẹ́ni mọ́mọ́ ṣe sàárẹ̀ òkú wàá kéré okòbọ̀ alẹ́ mo rí dáadáa lẹ́bẹ̀ wẹ́ alẹ̀ wẹ́ẹ̀dẹ̀ ní yọ́jọ́ jọ wà mí síwájú dẹ̀ sí.

0: ami ase olorun ba mi maso aso okun aye oju ni male ara oju ba male kedere tori n to fe ri to si ri bi ta nre dada ni ko n ta n fe ko tu alo ka si wa laye ta fe wa ile se alausa ventures tun ti de o lati lu kano bi won se nse se toju oju to si je pe wo fi nini la oni won tun gbe wa dedu awon maso gbogbo aso okun aye asoju kan pataki n be legbe mi e ba n ki gbogbo aye to n gbo wa sa
1: mo ki gbogbo eti to n gbo mi eti te n fi n gbo mi ko ni din te ma na wole lori oruko emi ti mo ba n soro ni dr maruf lati le se alausa ventures
0: but je pe oro ti ko le gbe wa oro oju ni kini pataki oju lara gan
1: oju je nkan pataki to je pe ta ba n le owo ta n le ola oju na la fi ri na debe tori na a o gburo fe owo bi tin ka fi mu oro oju
0: alausa alausa gbogbo kanu gbogbo noti ni won ti ma ti je alausa npa atoju oju laipe yi e de ipinle osun lati toju opolopo awon eyan nipa oju
1: be ni sir
0: e si se toju won kaluku won won si wa lalaafia
1: pelu ogun lodolo
0: kila won te fe se toju gan
1: itoju oju ofe ni ayewo oju ofe ni
0: bo wa lele yi se rorun ijoba lo gbele yi kale ni abi aladani ile ise alausa na ni
1: ile ise aladani na ni labi dr dauda kwande lati ilu kanu
0: bo lo si je pe lori oju o le yi ni e mu nbada lati ma fi se ranlowo fawon eyan
1: a lona meji nkan ta mo na la n sise to
0: ojo wo ni ayewo itoju ti o
2: to yi ti nbere ni ojo thursday on the 27 ojo ketadi ni ogbon osu kejo ta wa yi ati ojo friday on the 28 ojo kejidi ni ogbon osu kejo ta wa yi bakan na ojo meji pere 2 days ni afani yi yo fi waye
0: eto itoju oju ayewo oju yo fi waye ibo ni o ti waye
3: eto yi yo waye ni adegbenle ni egbe a division ninu ogba cultural center nilu akure ni afani yi yo ti waye won odidi ojo meji gbako
2: eto yi ti nbere ni ojo thursday on the 27 ojo ketadi ni ogbon osu kejo ta wa yi ati ojo friday on the 28 ojo kejidi ni ogbon osu kejo ta wa yi bakan na ojo meji pere 2 days ni afani yi yo fi waye
1: 070 60 47 80 37
0: e ba n tun pe
1: 070 60 47 80 37
0: ba ba n so n pa oju kila won nkan ti ma yo oju lenu
1: orisirisi nkan lo ma n yo oju lenu elomiin lati bi aikeesi ara latara ounje latara eruku latara adoti awon to ye ka mojuto ta mojuto o ma n gba oju lowo elomiin
0: ojo ba ma wa mi
1: lelomiin asi den ti ori na
0: mo imi o ma wa pin imi o ma wo balabala
1: bẹẹni
0: imi o ma yo bi efin
1: bẹẹni
0: imi o ma dabi ẹni pe nkan ta di
1: lorisirisi
0: imi o ma wo bi ẹni pe ko ri nkan baba to je nkan gba mi ato ni o sunmo baba se sunmo aloje se gbogbo eleyi le se tan lati se fawon eyan
1: pelu ogun lodolo
0: egbe le fe fi se ni abijo abeya abesin
1: gbogbo eyan patapata la pe tolorun ba ti da ojumo
0: le fe kan na o wa
1: lokunrin lobirin lomode
0: lagbe o fe le si pe gbogbo eleyi
1: beeni egberun meta ni won fi gba form
0: owo form ni won san
1: beeni 3000 naira pere
0: leyin egberun meta un elo ni won se ayewo
1: ko si nkan kan mi mo
0: elo ni won se itoju
1: ayewo ofe itoju ofe ni
0: ba ato melo le to ye o ma bere lojoojumo
1: lati ago meje aro titi di ago mefa role lojoojumo
0: o ma si ti de ta gba form o ni sanwo kankan
1: rara pa
0: e si ni se ijoba lorun yin
1: ile ise aladani
0: e ja se ibo le ni itoju yo ti waye
3: eto yi yo waye ni adegbenle ni egbe a division ninu ogba cultural center nilu akure ni anfani yi yo ti waye won odidi ojo meji gbako
2: eto yi ti nbere ni ojo thursday on the 27 ojo ketadi ni ogbon osu kejo ta wa yi ati ojo friday on the 28 ojo kejidi ni ogbon osu kejo ta wa yi bakan na ojo meji pere 2 days ni anfani yi yo fi waye
1: 070 60 47 80 37
0: e ba n tun pe
1: 070 60 47 80 37
0: adupe lọlọrun ẹrọ ìbánisọrọ táwọn èèyàn le fi bèrè torí pé ọrọ ojú kì í ṣe ń tá a lè máa fọwọ́ jẹ̀bẹ́ tẹ́ mú àfi kí elédùà kọ́ mọ́ ìsọ gbogbo wa náà sọ òkun ayé ká sì mójútó ẹrọ ìbánisọrọ wo ló lè jẹ́ sọ̀dọ̀ yín
1: ẹrọ ìbánisọrọ tán lè pè wá sí 070 60 47 80 37
0: e ba n tun pe
1: 070 60 47 80 37
0: ilé iṣẹ́ wo ló ṣe àgbékalẹ̀ àǹfààní yìí ná
1: ilé iṣẹ́ alausa ventures tó kalẹ̀ sí ìlú kánò
0: lábẹ́ dókítà
1: dauda kwande
0: ojú òní tì í sa orúkọ tí ga ti jẹ́
1: orúkọ tèmi ni dr maruf láti ilé iṣẹ́ alausa ventures
0: a gbọ́ pé ilé iṣẹ́ alausa ventures pé kánò ni wọ́n wà ẹ̀yìn ń sọ yorùbá bóò ló ṣe jẹ́
1: bẹ́ẹ̀ ni sà yorùbá lèmi tí mo jẹ́ aṣojú fún ilé iṣẹ́ alausa ventures ní gbogbo ilẹ̀ yorùbá ni mo ti jẹ́ aṣojú fún
0: ojú yọ lẹnu káwọn náà wá láti wá ṣàyẹwò láti wá gbà tọjú lọfẹ ṣùgbọn ẹgbẹrún mẹta péré náà gbà fọọmù ẹjẹ yọǹda yín ó làwọn náà ti gbọhùn o ẹjẹ gbéra láti jàǹfààní ojú ọ̀nà ẹrẹlẹdẹ àwọn àní wà lóòkun ayé ẹkú kan.
4: ọkùnkùn ọ̀dà má sọ mi sọ.
5: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Òun náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àrùn yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ni gbàgbé.
7: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
8: Abba aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbò ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture gbogbo ìgbà ìjáwá ìjà ò sí always guide me.
9: On August 8, 2001, we made a commitment to our nation. A commitment to be there whenever our people wanted to dream bigger, reach higher, and do more. And for 25 years, we've kept that promise. We've helped bring loved ones closer, turn ideas into opportunities, and dreams into reality. Truly, we've come a long way together. Cheers to the next.
5: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Òun náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àrùn yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun

àlàáfíà táyọ̀. Ọlọ́run Olódùmarè kọ́ mọ̀ jẹ́ ká wà nínú ìnira. Ìnira ò mọ̀ dáa, ìnira ò dáa, ẹni tó kàn ló mọ̀, ẹni tó mọ̀ náà ló lè sọ o. Mo gbà á ládùúà, gbogbo ìwọ tó wà nínú ìnira, ò ń kojú àìlera lọ́wọ́lọ́wọ́ báyìí, Olódùmarè yóò jẹ́ kí gbogbo ìnira yìí, gbogbo àìlera yìí kó di àfíà ìtegun àlàre fi sọ. Ìnira ò dáa, ẹni tó kàn ló mọ̀. Ọ̀rọ̀ kan ṣoṣo tó yẹ kéèyàn kọ́kọ́ lé láyé, òun náà ni ìlera ara ẹni tí ó jí pépé dáadáa. Nígbà tí ìlera bá wà, ìgbà náà ló lè sáré síwá sáré sẹ́yìn, tó ṣe gbìyànjú bí wọn náà ti dọ̀lọ́la tó dọ̀lọ́la láyé. Ìgbà tí ìlera bá pé dáadáa, ìgbà náà ló tó lórí ọ̀fẹ́ láti lè gbìyànjú ajé kó tó di pé Ọlọ́run gbàdúrà tiẹ̀ náà. Ṣùgbọ́n tó bá wà lórí ìdùbúlẹ̀ àìsàn, àdúrà kan ṣoṣo náà ni wọ́n máa gbà. Àdúrà kí ni pé Ọlọ́run dẹ́kun wò mí san, dẹ́kun wò mí san, jẹ́ ń kúrò nínú àìlera tí mo wà yìí. Àdúrà aláìsàn ìlera pé o, bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá màṣírí náà ló tún rán mi wá fún ti àkókò yìí. Lára àwọn tá a ṣàlẹ́sà tọ́lọ́ ti yàn pé kí wọ́n máa bá ní gbọ́ bùkátà àwọn àìlera alágbó ara lóríṣiríṣi, òun náà ni bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá màṣírí wà. Ó ti kọjá àpapọ̀ bí eégún gbóònà òkìkí ti kàn, bàbá ewé ń jẹ́ lọ́tún, bàbá ẹlẹ́dàá màṣírí ló sì, bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá màṣírí. Mo kì í o, ẹ kú iṣẹ́ ọmọ a kì í ṣe. Olódùmarè tí ń bá yín ṣe kò ní pè yín pa. Ìwọ náà ojoojúmọ́ ló ń ṣàròyé pé àìlera yìí ṣó nǹkan ní ó gbẹ̀mí rẹ, kò lè gbẹ̀mí rẹ. Àìlera tó ń kojú yìí, nǹkan ní ó gbẹ̀mí rẹ, kò lè gbẹ̀mí rẹ. Ẹsẹ̀ méjì èjì rẹ lọ́la Ọlọ́ọba mi Olódùmarè, ó sì fi lélẹ̀ láti fi rìn padà. Torí pé Ọlọ́run ti ṣe tàwọn kan lánàá, tí ẹ wá ní ìṣòro ó ṣe lọ́dọ̀ ọba mi Olódùmarè, tí ẹ ní pé kò gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n, kò gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n. Wọ́n ní ẹni mojú ògùn ní dabìnì rẹ̀, ẹni bá mọ̀nà náà là á tẹ̀lé. Lára àwọn tí ó mojú léjà tó mọ tinú tò de ewé àti egbò nílẹ̀ yìí, kódà tó fi mọ́ òkè òkun, iná ni bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí wà, tí wọ́n ti ń dẹ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lóhùn. Gbogbo ẹ̀yìn tẹ́ ti lẹ́nu ọpẹ́ lọ́dọ̀ bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí, mo kì í kú oríire. Ogun tó ti ṣẹ́ Ọlọ́ọba mi Olódùmarè kò ní jẹ́ kó gbérí mọ́. Ìwọ ni kò gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n.

0: jẹ̀nfọ̀ní nàmbà bàbá ewé oúnjẹ ẹlẹ́dàá màṣírí kó o pe bàbá bàbá báyìí kàṣá báyìí kàwòdì ẹ dákun ìlera yìí iná ni mò ń kojú ṣàlàyé fún wọn ó sì lọ yọjú sí wọn jẹ̀njúwe àdírẹ́sì wọn fún bàbá ewé oúnjẹ ẹlẹ́dàá màṣírí wà ní òpópónà bìíní ọ̀rẹ́ lójú ọ̀nà bìíní ọ̀rẹ́ hun ọmọ tó sọ nípínlẹ̀ ondo ibẹ̀ ni bàbá ewé oúnjẹ ẹlẹ́dàá màṣírí náà ni wọ́n fi ṣe ibùjókòó bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹnikẹ́ni níbẹ̀ kó sọ́pọ̀ lọ sí ọ̀dọ̀ bàbá ewé oúnjẹ ẹlẹ́dàá màṣírí kò sẹ́ni tí ò mọ̀ wọ́n ó yá gbọ́ nọ́mbà tó pè wọ́n sí ayé ń bẹ́ o èèyàn sì wà ayé máa ń fi àìsàn kàyàn ayé ọmọ ayé mo gbẹ̀dì fún yín ayé bẹ́ẹ̀ bá dàgbọ́n ẹ̀ mọ́ tàmí o bẹ́ẹ̀ bá dodo ẹ mọ̀ gbé lọ ayé le ayé ń bẹ èèyàn wà èèmọ̀ gan ń bẹ pẹ̀lú ọyá gbọ́nà bàbà ewé oúnjẹ ẹlẹ́dàá màṣírí kó tó di pé ìmọ̀ tó pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àwọn àṣírí kan fún ọ fún tàkókò yìí ọyá máa ń pe nọ́mbà bàbá ewé oúnjẹ ẹlẹ́dàá màṣírí.
1: fún ìjẹ̀bi àdúrà ẹ pé bàbá ewé oúnjẹ ẹlẹ́dàá màṣírí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08065745041 tàbí 09055135564 09055135564

0: ṣo.
1: Àlàáfíà Táyọ̀, ìlera lògùn ọ̀rọ̀. Má fi ọwọ́ Yọ̀bẹ́kẹ́ mú ọ̀rọ̀ ayé ara rẹ. Gbégbésẹ̀ lójú ọgá. Gbégbésẹ̀ ìwọ náà wò. O sáré sí wá, o sáré sẹ́yìn, ọ̀rọ̀ náà báyọ. Ṣó wà á pa àìlera tí ń ṣe, ó sì pa mọ́ra ni, o tún ní gbégbésẹ̀. Ọdún míì látún wọ̀ yìí. Ọdún yìí tún lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Ìgbésẹ̀ ni kò gbé. Ọwọ́ tó bá dun ni àìtí bá bí aṣọ, bẹ́ẹ̀ ṣe bá dá ni àtúntún kù ni. Ọgbìyànjú lóòótọ́, ṣùgbọ́n ò tí ì rọ́nà àbáyọ. Ṣùgbọ́n wọ́n ní orí tí ó bá gbé ni báyìí, iná ni máa gbé aláwòrán eku. Nígbà tó ti lóore ọ̀fẹ́ láti gbọ́ ètò yìí ní àkókò yìí, ó mọ̀ kó o ti ṣoríire ni. Ó kíra rẹ kú oríire. Torí pé ọbọ̀ ní sábàbí, òun náà lọ bọ ọlọ́ọ̀bá mi Olódùmarè. Pàkíntì mọ́lẹ̀ kí wọn náà gbé ìgbésẹ̀ ọlọgbọ́n. Kí wọn náà darapọ̀ mọ́ àwọn tó ti lẹ́nu ọpẹ́. Tí wọ́n mọ ojúlẹ́jà ewé àti egbò. Ewé ń jẹ́ o, egbò sì ń jẹ́. Àwọn kan wà tó wá jẹ́ pé Ọlọ́run ti fi àṣírí ẹ̀ ọgbọ́n bá ti dà á pọ̀. Bí ṣe ń jẹ́ Ọlọ́run ti fi sí wọn lọ́dọ̀. Ó ti kọjá àpapọ̀ lórí ọ̀rọ̀ bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá màṣírí. Gbogbo ìpínlẹ̀ Ondo àti gbogbo àwọn ìlú ìpínlẹ̀ tó yíká wọ́n ti mọ bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá màṣírí. Ó tó tó mẹ́ta tí wọ́n ti ń dá àwọn èèyàn lóhùn tí ò sì sí pé ẹ mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ o, ẹ mọ́ wí bẹ́ẹ̀ mọ́ o. Àdúrà tèmi ni wípé Ọlọ́run títí ń bá yín ṣe bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí. Tẹ́ ẹ fi tẹ̀tì lórí rédíò láti tún máa lọ́gun, Ọlọ́run yìí kò ní fi yín lẹ̀, yóò máa ṣàtìlẹ́yìn ni. Tiẹ̀ ni kò gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n. Tiẹ̀ ni kò gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n tún wá gbọ́ mi o. Tó bá wá jẹ́ pé ìwọ náà ìṣòro tó ń kojú iṣẹ́ ayé ni, ó ti kọjú ojú lásán. Ìgbésẹ̀ náà ló gbé fún ẹ̀bi àdúà. Wọ́n bọ̀ gbé ìgbésẹ̀ àìlera tẹ̀mí tó jẹ́ pé àwọn ayé àwọn aṣebiṣeka ní kọ̀rọ̀ kan dún náà ní ń bẹ nídìí ọ̀rọ̀ rẹ. Wọ́n bọ̀ gbé ìgbésẹ̀ ìgbésẹ̀ àdúà tí wọn náà fi lẹ́nu ọ̀pẹ́. Tí ẹni pé kò gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n, àdúà náà ní gba agbára kan o. Ayé ń bẹ. Ìrìn àjò arákùnrin kan tẹ́ gbọ́ fótó ní yìí, ó fi mọ̀ pé ilé ayé tá wà, ilé ayé tó le koko bí ojú ẹja ni. Ayé ń bẹ èèyàn wà. Àìsàn tó ń kojú yìí, ó lè má jẹ ojú lásán kó jẹ́ pé ọwọ́ àwọn ẹni bí ọwọ́ àwọn àgbà náà la bá ń bẹ̀. Kí wá làwọn àgbà ń fẹ́? Bó làwọn àgbà tí wọ́n fi ọ́ sí orí ìdùbúlẹ̀ àìsàn, bó ni wọ́n sì jáwọ́ lọ́rọ̀ rẹ? Àní o pé bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí. Àṣírí ti ń bẹ lọ́dọ̀ ẹlẹ́dàá láti fi mú ọ̀pọ̀ èèyàn kúrò nínú làlórí ayé. Wọ́n lu ara àwọn àṣírí yìí fún ọtí wọn náà ó sì lẹ́nu ọ̀pẹ́. Ó ṣiṣẹ́ ṣiṣẹ́ bí ẹni tí ẹni ò sì ń jẹ̀jẹ̀ lérí. Iṣẹ́ la rí ọwọ́ ń ká kò. Wọ́n ti fàgbà náà kanṣẹ́ rẹ, ìwọ náà wọ́ látọjọ́ tó ti ń ṣiṣẹ́. Kò sọ́nà àbáyọ kankan. O rí nǹkan kan gbá mú pé o tiẹ̀ rí nǹkan rere kan báyìí ṣe. Ilẹ̀ rẹ ò rà, ilé ò kọ́. Ìgbéga tó yẹ kó gbà lẹ́nu iṣẹ́ ò rí gbà. Bó bá ti sùn báyìí, àlákàlà náà ni ó máa lálàákàlà. Èyí sì tútú pẹrẹpẹrẹ nípa àlákàlà ìgbò báyá lórí ètò yìí. Ẹ tó bá sì ń fi ìṣẹ̀dá rẹ̀ nàkànàkàn nínú ẹ̀mí. Kàtàkàtà náà láyé rè ó mọ̀ rí lójú ayé. Ọ̀rọ̀ yún dọ̀rọ̀ ọjọ́ mi. Ṣùgbọ́n àti ṣàṣeyọrí anira. Bó bá jẹ́ pé àwọn ayé náà ní bẹ́ǹdì ọ̀rọ̀. Ọ̀rọ̀ arákùnrin tí mo ní mo fẹ́ bá yín sọ fún ti àṣálẹ̀ yìí. Ẹ̀ńtọ́ ló ń kẹ́ tó lówó lọ́wọ́. Ṣùgbọ́n àwọn àgbà òjò gbáyé gbádùn. gbádùn pẹ̀lú àìsàn tí wọ́n fi dà lọ́la. Ayé máa lé o. Gbogbo ìwọ tó wà lórí ìdúrólé àìsàn lákòókò tó ń gbọ́ mi yìí pẹ̀lú agbára afẹ́fẹ́ tí mo fi sọ̀rọ̀, Olódùmarè yóò tù ọ́ lẹ̀ tí òun náà ó sì fi ẹsẹ̀ méjèèjì rẹ̀ rìn padà. Jásáré dé ọ̀dọ̀ bàbá ìwé oúnjẹ ẹlẹ́dàmàṣírí náà nígbà tí ń bá padà dé, ìwà tó pẹrẹpẹrẹ lórí ètò ẹ̀kú

0: bẹ̀rẹ̀ mo sọ fún ẹlẹ́kan wípé ilé ayé tá wa ilé ayé tó le koko bí ojú ẹja ni àwọn àgbà níbi kọ̀rọ̀kọ́ndú ayé wọ́n fi ẹ̀dá sínú ìgbèkùn nílé ayé tá wa náà ni o wọ́n sì tún fẹ̀ dá sínú ìgbèkùn tán wọ́n sì tún máa bá ẹ̀dá ọ̀rẹ́ rìn inú ìgbèkùn tó wà lálẹ́ yìí ìgbèkùn àìlera tó ti ń kojú látijọ́ ẹ olódùmarè yóò tù ọ́ lẹ̀ tó sì dápé padà ṣé o gbàgbé pé bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí náà lóṣù nígbọ̀wọ́ ètò tẹ́ ń gbọ́ yìí àkànṣe ètò tí bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí ní ká máa fi la àwọn èèyàn lọ́yẹ̀ wípé gbogbo àìlera tó ń kojú yìí o lè dàfẹ́ ìtẹ́gùn fi sọ tó bá gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n má fọwọ́ yọ̀bẹ́kẹ́ mú ọ̀rọ̀ ayára rẹ gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n pakítí mọ́lẹ̀ nàláì ló pariwo nàtúrù ń bẹ́ẹ̀mì kan kò sí bá ṣe rí nàláì tá à ní rí nàtúrù kò sì sí bá sì rí nàtúrù tó jẹ́ pé àtún ní rí nàláì ń bì kan ṣùgbọ́n tó bá wá gbé ìgbésẹ̀ bóun ló ṣe pàdé nàtúrù tó ti wò pé nkankan náà gbogbo wọn nkankan náà kan gbogbo wọn wòlíì ju wòlíì lọ àáfàá ju àáfàá lọ onímọ̀ ìṣègùn ìbílẹ̀ ó tún ju onímọ̀ ìṣègùn ìbílẹ̀ míì lọ bó ṣe yé wa sí ojúra wa lọ pé bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí sórí nọ́mbà tí mo pè fún ọlẹ́ẹ̀kan kó sì bá wọn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ arákùnrin tí mò ń bá bọ̀ arákùnrin yìí ọlọ́run kẹ́ ẹ ó sì níyàwó àìka mọ fọlọ́mọ wọn bímọ bíi mẹ́ta ó sì dá okòwò kan náà lẹ̀ fún ìyàwó rẹ̀ ó dá ìyàwó rẹ̀ lókòwò pé kóun náà máa sùn ìyàwó rẹ̀ ń taṣọ bísẹ̀sì tóun náà sì ń ṣe náà ọlọ́run pé kí o mọ̀ rí ṣe ń bẹ̀ torí pé ó gbajúgbajà bí ìsàlẹ̀ lẹ́ta torí pé nílẹ̀ áfíríkà míì ó tún ní àwọn ìṣọ́nbẹ̀ títún ti ń tajà ó fowókọ bò láṣìírí àti ọjà tí ń tà lọ́jọ́ ọjọ́ kan òun náà ló di pé arákùnrin yìí ó sùn nígbà tí ó fi jílẹ̀ òwúrọ̀ ọjọ́ kejì ẹsẹ̀ ti wú gele mọ́ kí ló wá ṣẹlẹ̀ kí ló dé ìyàwó mi báyìí náà ló mọ̀ ṣẹlẹ̀ báyìí kà òdì mo sùn lálẹ́ àná ló ń jí láàárọ̀ ọjọ́ kejì ló di pé ẹsẹ̀ ti wú gele mọ́ ìyàwó bá ní agbègbè sẹ́ẹ̀ náà ni wọ́n bá lọ ra oríṣiríṣi wọn fi ń ra ṣùgbọ́n kàkà kéwì àgbọ́ndẹ̀ ilé sí ni o kí mọ́ bá lọ lóní wo ná wọ́n lọ sílé ìwòsàn bákan náà lọ́mọ́ ṣe sórí ṣùgbọ́n ìgbò yá ọlọ́run tí ó gbàdúà ó mọ̀ jẹ́ kí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tó fìdí pé arákùnrin yìí ó wá di tó lè máa fi ẹsẹ̀ rẹ̀ méjì jìrìn padà bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí jẹ́ ẹ tún júwe àdírẹ́sì ọ̀dọ̀ wọn fún ọlẹ́ẹ̀kan sí wọ́n wà ní ojú òpópónà bìíní sí ọ̀rẹ́ lẹ́gbẹ̀ẹ́ anchor sawmill ọmọ́tòṣọ́ nípínlẹ̀ ondo òpópónà bìíní sí ọ̀rẹ́ ẹlẹ́dàá màṣírí fún àìlera tó ń kojú lágọ̀ọ́ ara àti ẹ̀bẹ̀ àdúà kí wọ́n náà tún lẹ́nu ọ̀pẹ́ lọ́dún tá a wà nú ẹ̀ yìí kí ayé tiẹ̀ náà lè dá ọyá báńkì nọ́mbà wọn.
1: Fún ti ẹ̀bẹ̀ àdúà ẹ pé bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá màṣírí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08065745041 tàbí 09055135564 09055135564

iṣẹ́ tó sẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.

0: obìnrin ní ṣàwo wọn nílé ìṣèlú jẹgúre jẹgúre láwò òde ọ̀tún màbà.
1: mo jẹ́ ní tẹ̀wé adé o.
0: mo kí wa káàkiri ń bi tá a ti ń gbétò ìpín ẹ̀ka alẹ́ yìí o àdìtú olúdọ́là ló ń kí yín pẹ́ kú lé.
1: ètò àdìtú ló kọrí ojú tó gà tẹ.
0: mo tún gbọ̀ tún yọ mo gbòsì yọ lónìí mo gbàgede méjì yọ pópó ẹ̀ka alẹ́ yìí o lọ́kùnrin lóbìnrin tó bá ń gbọ́ mi.

0: akọ́dá ayé ìbà rẹ lónìí a ṣẹ̀dá ayé ìbà rẹ. Ìbá gbogbo ọmọ ènìyàn ti ń gbọ́ mi lónìí. Bí ohun tá a sọ níjẹ́jọ́, a ní àgbè ló làró, àlùkò ló lòsùn. Lékè lékè ló ní ṣẹ́ṣẹ́ tẹ́lẹ̀ fún. Àìdábò àgbè níbi títí ń kàró. Àìdíjà àlùkò níbi títí ń fìyẹ́ ti ẹkùn òsùn. Bẹ́ẹ̀ la kì í díjà lékè lékè níbi tí kí n kẹ fún nẹ́nẹ́. Gbogbo ẹni tó ń gbọ́ mi láṣàlẹ́ yìí, ayé ò ní dàbò wa o. Ayé ò ní dàbò yín. Ìràwọ̀ yín tó ń tàn yẹ́ríyẹ́rí. Ayé ò ní bomi pa. Koro bá a ṣe bí òní rómi Bùhálé nítorí ọ̀rọ̀ yín. Ayé ò sì ní fìkan gbàkan lọ́wọ́ wa o. Ìràwọ̀ mi ló lé tọ̀tà ń gbé ládùúgbò ròdo. Ìràwọ̀ mi ló yọ ò àṣebí fakoro bá lọ́wọ́. Ẹ bá báǹkì lọ fún kẹ́ni màmá ní ìràwọ̀ mi kò ṣe é bomi pa. Ayé ò ní bomi pa ìràwọ̀ wa. Ògo wa ò sì ní wo òkùnkùn. Bẹ́ẹ̀ ti mọ̀ pé n tá ń bá bọ̀ láti ìjẹ́jọ. Òun náà la pè ní ògo. Ògo. Ayé ò ní dínà ògo wa o. Ó kú níbi tá a lùdé lọ́sẹ̀ tó kọjá. Ó níbi tá a bá a dé. Níbi tá a bá a dé náà látún ti bẹ̀rẹ̀ lọ́sẹ̀ yìí. Ayé ò ní dààmú ògo wa o. A sọ̀rọ̀ débi ìkọsẹ̀ jayé níjẹ́jọ́ bẹ́ẹ̀ bá gbàgbé nípa àṣìṣe táwọn òbí wa ayé àtijọ́ ń ṣe tí wọ́n ń wo ògo ọmọ orogún lójú orogún míì tó ìjẹ́ pé òun ló ń fa arógobògo jẹ́. Dídàmú ògo. Tí mo ní àsìkò tá a ṣe ìkọsẹ̀ jayé ọmọ lójú ọ̀tá ní ọ̀tá ti ṣe àwárí ògo. Ṣé ẹ wá rí gbogbo ògo tí ọmọ ènìyàn ti sọ di asán? Àtògo tọmọ ènìyàn ti bàjẹ́ pẹ̀lú ògo tọmọ ènìyàn dọwọ́ bò mọ́lẹ̀. Ọlọ́run Olódùmarè nìkan ló lè ṣe àwárí tó lè ṣe àwárí ògo. Nípasẹ̀ kíni? Mo ní nípasẹ̀ ìwúre, nípasẹ̀ àdúrà, nípasẹ̀ ẹ̀bẹ̀, nípasẹ̀ ẹbọ. Èyí gan ni à ń pè ní àwárí ògo ní ìhà ti Ọlọ́run. Tó túmọ̀ sí wípé àwárí ògo ní ìhà ti Ọlọ́run. Ṣé ẹ rí àwárí ògo ní àti ọmọ ènìyàn láti ba ògo jẹ́ ni? Ṣùgbọ́n àwárí ògo ní àti Ọlọ́run láti tó ògo ọmọ ènìyàn èyí tó ti bàjẹ́ ṣe ni. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀. Ó dà. Ìyàtọ̀ wo la lè sọ pé ó wà láàrin ògo ọmọ ènìyàn, ìràwọ̀ ọmọ ènìyàn àti àsìkí ọmọ ènìyàn? Torí mo mọ̀ pé ohun tí ẹ̀yin olólùfẹ́ ètò yìí tẹ́ ẹ fẹ́ mọ̀ láṣàlẹ́ yìí, mo mà wọ́n tẹ́ ẹ fẹ́ mọ̀. Òótọ́ ni pé ó fẹ́ mọ̀ sí ìyàtọ̀ láàrin àwọn nǹkan mẹ́ta tá a sọ yìí. Ṣùgbọ́n ìràwọ̀, ìràwọ̀ a máa wọ̀, ìràwọ̀ a máa wọ sàárè pẹ̀lú onírawọ̀. A sì máa bá aláàsìkí di olóògbé. Ọmọ ènìyàn bó bá jẹ́ ológo, ó lè kú lóòótọ́, ṣùgbọ́n ògo onítọ̀hún kò ní kú. Èdùmàrè ọlọ́jọ́ èní. ko mo ni je ka ku togo togo mo nbo
1: ajitu olodola ni ti therapy e je tolo ale yi at central celestial kilao lado ekiti
2: aye tin ba nija lai loida ti won fi dere dedi mole bi odu agba eni edumore fo ye ile ayeye tin gba radi nigba gbogbo lati mu iwosan ibile do la gbogbo ma dari oro oke epe aditu oludola alternative therapy ni ke ma bo ka tori eni ti o so ose pelu te wete gbo ibile eni mi majele tabi fe poru ofa ona imoran fe di ti o loyun ni aye igbega lenu ise oko wo ti o lo dede adapada lenu ise ni lu oba ogun aye ta fojuri ati ta fojuri eni sukusun ni yo re ri ayo lagba la aditu oludola alternative therapy agba omoran to mo yan igbe ninu ikara won won be lori apere lati la lawe lawe ogun to fe gbe ni mi bi kalokalo ati ona ayore dele ma bo tarata ni lu adua ekiti ni to si oke la health center sele road oke la la adua ekiti ibe ni aditu oludola alternative therapy wa telephone 080 305 272 61 ewe je

olu omo ogun dola akanda eletumare emi ti mo saje ti mi o se aditu olu dola bibeli lotun qurani losi ifamu kio kio ogone fun olodun loke orun anso nipa ogo ni asale yi ogo jesu kristi omo maria irawo re tan kaakiri aye nigba to wa laye laarin awon omo eniyan igba to wa asun kaakiri laarin won asikire dara gidi debi pe awon ota re gan mo ṣùgbọ́n lẹ́yìn ikú jésù ọmọ aráyé paná ìràwọ̀ wọ́n pa á sì kí ṣùgbọ́n òkìkí ògo jésù ó dúró láéláé ànábì muhammad sallallahu alayhi wa sallam ìràwọ̀ rẹ̀ tàn bẹ́ẹ̀ lásìkí rẹ̀ náà dúró dé lásìkò ìwàláyé tiẹ̀ lẹ́yìn tó dágbére kúrò lókè ìpẹ́ kò kú tògótògó òun làwọn olùsìn ẹ̀sìn tiẹ̀ tí wọ́n fi ń fi gbogbo ògbà gbé ògo rẹ̀ ga ọ̀run mi làbá mi àgbọ́n nìrègún ọ̀run ló mẹ́ni tí ó là ìràwọ̀ òun á sì kí rẹ̀ tàn kiri àgbálá ayé ń gbà rẹ̀ ọ̀run mi là á wọlẹ̀ sídìí ọ̀pẹ àgùnká ìràwọ̀ rẹ̀ bá wọlẹ̀ á sì kí rẹ̀ ìgbà náà ó wọlẹ̀ pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n ọ̀run mìlà kò kú tògótògó òkìkí ògo rẹ̀ la fi rántí ohun gbogbo tí à ń pè ní àbáláyé títí di òní olónìí bá a bá tún wo àwọn aṣáájú wa kọ̀ọ̀kan ká tiẹ̀ wo lórílẹ̀‐èdè yìí bó ti ń lọ àrí akíntọ́lá awolowo àsíkùé àbáṣà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìràwọ̀ wọn á sì kí wọn ó kú pẹ̀lú wọn ṣùgbọ́n òkìkí ògo wọn la fi ń perí wọn dò ní olónìí ìràwọ̀ àti á sì kí ọmọ ènìyàn kì í sọ̀rọ̀ ògo ló máa ń polongo rere tá a bá gbélé ayé ṣe èyí tó túmọ̀ sí wípé gbogbo ẹ̀dá tó bá ń gbélé ayé ṣèkà irú wọn kì í ní ògo tó dára nítorí pé àkàìmoye ògo ológo ló ti di ìbàjẹ́ láti ọwọ́ wọn nígbà tí wọ́n wà láyé ẹ wo ẹ jẹ́ ń sọ ìtàn kékeré kan wọ́n gé igi kan nígbà kan igi gẹdú wọ́n gé ní ibì kan wọ́n gbé lọ sí sọ́mẹ́ẹ̀lì tí wọ́n ó ti la igi yìí ó pẹ́ tí igi yìí ti wà ńlẹ̀ mo rò pé ìgbà tí ọ̀nà kan ẹ mọ bí wọ́n ṣe ń yí igi sẹ́nu maṣíìnì igi gẹdú ńlá ni wọ́n gé igi yìí lọ ńgbà tá ń gé tí maṣíìnì ń gé ní sọ́mẹ́ẹ̀lì irin maṣíìnì rí ó bẹ̀rẹ̀ sí ń dún karararararara láàrin ibì kan ló bá di gbúrú irin já síbì kan bí ihò núgi bó ṣe já sí wò ọ̀pẹ́rẹ́tọ̀ gan-an ó ní láti pa ẹ́ńjìnì ìgbà tá a wo ohun tó ṣẹlẹ̀ ìkòkò dúdú kékeré kan igi yìí ó jẹ́ igi tó ní ihò láàrin ìkòkò dúdú kékeré kan dẹ́ wà láàrin igi yìí ìkòkò dúdú kékeré kan wà ńbẹ̀ tí wọ́n wé lówù dúdú àti fùfú gbogbo èèyàn bá sá sẹ́yìn ọ̀pẹ́rẹ́tọ̀ gan lòun ò lagi mọ́ níbo ni ká gbà lọ ńbo ni ká gbà lọ sọ́mẹ́ẹ̀lì tí mò ń sọ yìí mo wà láyìíká
mo je kanu awon to wa layi ka ibi ti isele ti sele ero na la wa ta duro ri ta se sawo so meli ta nso yi ngba ta de be awon eyan sa seyin kabiyesi olodumare ki la wa se ko seni to le fowo kan aya seto bi efo rorowo ori ade ati nkankan apapapo afi owo wa e tin teti le ju baun abaki ikoko imole mo gbe koko yi ale ikoko imole afo ngba ta afo ari kini kekere kan ti won tu di bi gbonrin kekere bayi atu ari awon iye kan ti won fi setete ayo nigba ta tu kini denu ta tu dele papata se ri iwe ti iwe kan wa laarin edidi yi iwe yi o mo to je wipe e ro pe won se ko kini lana ni won ko nkan kan si ori iwe yi won wa ara rododo oni won fi gbogbo kini won ibo orisirisi e ni kini won ko si inu iwe yi won ko ogo o ko na won o ni so ogo lagbaja omo lagbaja leyi nti won ko sinu re nu won si ra rododo won di won fi sinu koko won tu di koko won se titi kini to fi wonu gedu lo odan wo lo ba wonu gedu ka mo forogun mo ni afo koko yi tira te nbenu re atu ari o ko tan ko si a si tu gbogbo re lagbaja omo tamedu tin soko ya oniton won ni eyi ni ogo re iwo to ngbo mi lasale mo so mo tutu so lekan si ori re oni gbabode o on ti mo mo ni wipe lojo ta fokoko yi ta siri itu ta tu gbogbo kini danu bi eni na ba si wa loke ipe ojo na leni un bo iwo to nbenu soro loni o bo sugbon bo ba ri pe o si nta kan ra ka o si nta kitinu soro mo gbagbe ajo in to da ni mo duro soju kan mo duro soju kan gbiyanju ko lakaka ko se ajo ara re teni to ku lo se gbe mo mo wipe ojo ta fokoko yi ojo na leni o nbo oni mo se so wipe ogo wa oni di temole iru eni ti won ko ko re sinu gi aye ti fi oneto pamo ojo ti pe olodun lo mo ye ojo ti o ko ti wa nu gi akai moye ogo lo sati so so mi akai moye ogo omo eda lo ti bodo lo akai moye ogo alagbara lati gbe fun ole akai moye ogo lati kamagi be ba de awon idi igi o se mi inu ngbo e ri agada godo bo se po to sara igi o se mi ogo eniyan ni o ki sogo eranko aye oni te ogo wa male o omo araye oni bomi pa na ogo wa o ogo Olorun fura re o ke gba jare so mo eniyan o paruwo to o ni gba wo le so ogo mi di tiju pe to ti e si ma wa iki sise ki ogo omo eniyan ki o ma ba di asan ki ogo omo eniyan ma ba di baje ohun la se fi gbogbo ogo ile aye fun Olorun to ni ogo Iwe Korinti ori kin Iwe Korinti kini ori kesan ese ikedogun Oni o san ki emi kukuku
ju pe ki enikeni o so go mi di asan. Ah! Iwo to n gbo mi lasale yi. Mo fe ki o ko eko latara nta n so yi lati oni lo. Lati ma da gbogbo ogo pada sodo Olorun. Ona kan le yi to gwo omo eniyan ki fi di tiju nitori pe ohun gbogbo ti a ba le tumo si ogo nile aye ti Olorun Olodumare oba deda aseda ni iwo to n gbo mi yi o ni ko sowo arogobogo je o o si ni ku togo togo eni eleni o ni gba se re se fun aditu oludola ta tun mu ta mu wa lojo mejo mo dupe fun itetileko

ẹ̀yin ènìyàn wa ẹ má jẹ̀jẹ̀ kújẹ ẹ má sì mùmú kó mu bó bá lóhun tó ń ṣe wá ọsibítù ló yẹ ká gbà lọ bó la ṣe lọmọ ṣe ń wo ẹyin ní rọrùn ọmọ tuntun tá a bí tó fẹ́ wo ẹyin yóò wà máa gbóná ara rẹ̀ ó máa gbóná lóru bó ló ṣe lè wo ẹyin pẹ̀lú ìrọ̀rùn ẹ má jẹ̀jẹ̀ kújẹ ẹ má mùmú kó mu o mò ń sọ.

জমাগণি আড্ডা 88.9 FM আচ্ছা।

0: àṣẹ ló kọ jáde sí ọ. Àṣẹ rẹ̀.
1: Ọyẹ sọ.
0: Orí àpẹ wá wò.
1: Ọjọ́.
0: Ó yẹ gbà. Orí àpẹ wá wò.
1: Ọjọ́ sùn.
0: Ó yẹ gbà. Àánú àpẹ wá wò.
1: Ìjáde wá yọ.
0: Ìyọnu àpẹ wá wò.
1: Orúkọ ọjọ́ sùn.
0: Wọ́n ní bò ló ṣe ṣẹlẹ̀.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ayé dẹ̀ máa sá lọ mẹ́.
1: Ọyẹ sọ.
0: Wọ́n fẹ́ lọ fi ṣeré wò.
1: Ìjáde wá yọ.
0: Wọ́n yẹ gbà. Ọ̀tá ń retí kó sunkún.
1: Ó yẹ sọ.
0: Mo kéde wípé. Ó yẹ gbẹ orí.
1: Mi ló
0: sùn. Bẹ́ẹ̀ni.
1: Mi ló
0: sùn. Bẹ́ẹ̀ni.
1: Mi ló sùn.
0: Gbẹ orí.
1: Mi ló sùn.
0: Gbẹ orí ńlá.
1: Mi ló sùn.
0: Gbẹ ìrànlọ́wọ́ ńlá.
1: Mi ló sùn.
0: Gbẹ ìrànlọ́wọ́ ńlá.
1: Mi ló sùn.
0: Láti ọ̀run wá. Gbẹ ìrànlọ́wọ́ ńlá.
1: Mi ló sùn.
0: Gbẹ ìrànlọ́wọ́ ńlá.
1: Mi ló sùn.
0: Láti ọ̀run wá. Ẹgbẹ́ ìrànlọ́wọ́. Gbogbo rere.
1: Orúkọ Jésù.
0: Ìyanu.
1: Orúkọ Jésù.
0: Ẹ̀tọ́ rẹ ni.
1: Orúkọ Jésù.
0: Àbí kìí ṣe ẹ̀tọ́ rẹ.
1: Ẹ̀tọ́ mi ni o.
0: Ẹ̀tọ́ rẹ ni o.
1: Ó yẹ sọ.
0: Ayé ló gbà lọ́wọ́ rẹ
1: o. Bẹ́ẹ̀ni o.
0: Mo kéde. Ó yẹ gbà ẹ̀gbà. Ẹ̀gbà. Ẹ̀gbà. Ẹ̀gbà. Mọ̀mọ́.
1: Ó yẹ sọ.
0: Bí ènìyàn bá ṣe Ọlọ́run.
1: Ẹ
0: ó ní ẹ̀tọ́ sí ẹ̀rí.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Tó bá ń gbàdúrà. O ní ẹ̀tọ́ sí ẹ̀rí.
1: Ó yẹ sọ.
0: Àbí bẹ́ẹ̀ kọ.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ẹ̀tọ́ rẹ ni ẹ̀rí o.
1: Ó yà.
0: Láyé fi mọ̀ pé.
1: Kábíyèsí o.
0: Ọlọ́run tó ń sè. Kìí ṣe Ọlọ́run òkú.
1: Àtọ́.
0: Kìí ṣe adití Ọlọ́run.
1: Ó yà.
0: Ọlọ́run tó létí tó gbọ́ ni.
1: Àdániwáyọ̀.
0: Agbóǹgbarò yé ni o.
1: Bẹ́ẹ̀ni o.
0: Mo kọ́ ni o.
1: Orúkọ Jésù.
0: Gbé ìyanu ẹ̀tọ́ rẹ. Ẹgbẹ́ ìyanu ẹ̀tọ́
1: yẹ.
0: Ìnáyà bá dẹ̀ rú ọ.
1: Jésù.
2: Ẹ dẹ́kun ẹwà ràn mí lọ́wọ́. Ẹ bá ní ẹrù yìí, mo ti di ẹrù ńlẹ̀ látàárọ̀. Ẹ dẹ́kun ẹnìkan yọ sí mi. Mo fẹ́ràn ọ lọ́wọ́. Gbóhùn rẹ nìkan ni mò ń gbọ́. Àmì oríran rí ọ. Àkọ́ ń gbóhùn rẹ ni.
0: Wọ́n lẹ ṣe rí mi.
1: Ilé ìyá mi.
0: Láàrin èmi àti olóore.
1: Láàrin èmi àti olóore.
0: Láàrin èmi àti ìsọdí ńlá.

0: sọ pé ẹyọ ẹyọ
1: ẹyọ
0: ẹyọ di
1: ẹyọ di o
0: má kọ̀lé láyé
1: má kọ̀lé láyé
0: ẹyọ di
1: ẹyọ di o
0: má rìn jìnà
1: má rìn jìnà
0: ẹyọ di má kọjá
1: ẹyọ di má kọjá
0: ẹyọ di gbẹdẹkẹ
1: ẹyọ di gbẹdẹkẹ
0: ẹyà lulẹ
1: ẹyà lulẹ
0: ẹyí gun ilé
1: ẹyí gun ilé o
0: jẹjẹ nkọjá
1: jẹjẹ nkọjá
0: ẹyà lulẹ
1: ẹyà lulẹ
0: ẹyí gun ilé
1: ẹyí gun ilé
0: jẹjẹ nkọlé láyé
1: jẹjẹ nkọlé láyé
0: ẹ má yá
1: ẹ má yá o
0: ẹyí gun ilé
1: ẹyí gun ilé o
0: ẹyí gun ọdí
1: ẹyí gun ọdí o
0: ẹyí ọdí
1: ẹyí ọdí
0: láàrin ẹmí àtọ lọrẹ láàrin ẹmí àtọ lọrẹ
1: láàrin ẹmí àti bíkí já
0: ẹyà. Oya
1: World Cardes Hey Oya.

0: omina sagita ti fi ya je mi subu ni waju mi omina sagita ti fi ya je mi subu o subu o wo bi mama o romo kunrin yen ni imo ndane esa o ndane atodun to tin da komo jina esa nile yin won ma nse ki jina kalo jina daju daju ayi ati ju bayi lo esa o gbiyanju e won jo yori si re so le ka iye opportunity so ti ri laye kilo yo si fun e so le ka iye awon anfani ati awon igbese so ti gbe laye nbo lo ja si se ki n so tele eni le sami ayi likin dabaru bi wa ko dabaru bi ja agada bi arago yi tan ba ji o sami egun ye lana egun ye gbina o gbina o o gbina o o gbina o o gbina o o gbina o o gbina o mo so tele eya bi amada eya bi amada se ma sami egun asegita esa esma o jine isu omo jine fun eji o jebe se wa sami egun ye gbina o o gbina o o gbina o o gbina o o gbina o o gbina o o gbina o o gbina o o gbina o o gbina o o gbina o engineer mi e ja doke lohun
1: praise god
2: hallelujah
1: oruko mi ni Funmilayo Ojo ide yi kini pe opo ni mi opi water ni mo ta ti ma ta won mo mi bottle water mo sha ana mo ra omi pelu kini e ma ta won mo mi lo fi fori tori bi ni gbo owo yen mo sha gbeke lolo pe olohun o se mo ba ra awon mo mi ti so kun pe kini won fe je
3: owo ta fe je o
1: ye o mo wa ni ke kin ra pe ti bi ya se nje wa yi pe sa je irawo ka ti e fi do olohun wo mo wa dupe lowo olohun mo dupe lowo olohun ori oke kẹta mo kiri àwọn ọmọ mi náà gbégbá ti wọn mo rí pé ó rẹ mí mo wá wálé mo wá rẹ
3: kiri pure water
1: bẹẹni mo wá rẹ àwọn ọmọ mi náà wà ń bẹ wọn kiri omi ti wọn so bí mo ṣàṣe wálé ó bá ṣe díẹ mo ní pé àwọn ọmọ mi wálé àwọn méjèèjì wọn wálé wọn mọkùnrin kan dání bí mo ṣàṣe dìde nìyẹn mo ní kí ló dé mo dàbí ó ní nǹkan tẹ ẹ ti ṣe fún àwọn olóyìnbó onímọ́tò gbogbogbò bí èèmà gbọ́ òyìnbó náà wá ní máa yẹn wá ní pé kí n fi ọkàn balẹ̀ ó wá ní kí ló ṣe àwọn ọmọ mi méjì obìnrin tí wọn lọ sí skul tí wọn ṣe mo ṣàbà ń sun ẹkún wọn ní kì í kò rí bẹ́ẹ̀ pé ọmọ kékeré ara mi kò po ni mí ìsì ní wà náírà tí mo lè fi rán àwọn ọmọ lọ sí skul pé mi ní fámìlì kankan máa yẹn
3: tó wá ní pé àwọn ọmọ yẹn ò lọ skul
1: wọn ò lọ sí skul láti bẹ̀rù ọdún last born mi wọ 17 years báyìí ọdún méjì ni bàbá rẹ ti kà lẹ́sìn kò séèyàn tó lọ sí skul nínú wọn
3: láti ọdún méjì
1: bẹ́ẹ̀ ni
3: wọn ò lọ skul
1: bẹ́ẹ̀ ni sà
3: ẹwọn kiri pure water
1: wọn wá ta pure water yẹn máa yẹn ṣàwá tẹ̀lé wọn wọ ilé ó wá ní kí n má sun ẹkún ó wá ní kí ló yẹ tó mọ yá ṣàwá ṣàlàyé fún wọn ó wá ní kí n dákẹ́ bẹ́ẹ̀ yẹn pé kí n má sun ẹkún pé èní ni ẹkún mi tán pa ni mi ì máa mọ yírì ló wá ní àwọn ọmọ mi pé òun ṣetán láti máa rán wọn lọ sí skul ó wá bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn ọmọ mi pé ṣé ẹ lè lọ sí skul ọmọ mi láti mọ̀ ọ́ ní òun lọ sí skul rí pé òun sì ti dàgbà pé ojú àmà ti
3: kò lọ skul
1: kò lọ sí skul ó sì ti wọ 17 years
3: kò lọ skul rí
1: bẹ́ẹ̀ni
3: ó dẹ̀ wọ́n sẹ́
1: bẹ́ẹ̀ni sà ọmọ yẹn wá sun ẹkún pé kí lòun fẹ́ lọ máa kọ́ pé wọ́n máa fọ ojú yẹ̀yẹ́ pé kò sí kọ̀ọ̀kan tó ń gbọ́ bí tẹ̀mí pẹ̀lú ẹ̀ṣẹ́ àti wàá sunkún nìyẹn máa yẹn wá ní pé kó máa sun ẹkún pé kó ṣe fọ́ ìtò yìí pé kò ní lọ sí skul bí báyìí rárá ipò òun fẹ́ travel out ní ọjọ́ monday
3: ipò òun fẹ́ travel out
1: bẹ́ẹ̀ni sà ipò òun àtòrí tiẹ̀ òun tí ní travel pé òun àwa travel
3: òun ò ní travel torí tiẹ̀
1: ipò òun fẹ́ lọ ṣe ìwé ẹ̀
3: ipò òun máa lọ ṣe ìwé fún
1: bó ṣe lóun fẹ́ lọ ṣe ìwé ẹ̀
3: torí ìtìjú
1: bẹ́ẹ̀ni torí ìtìjú ẹgbẹ́ náà wá ní dájẹ́ ẹgbà òun ẹ dákun ẹjọ́ òun náà lọ ìyẹn wá ní pé ó dà tó bá ti mẹ̀ pé ó lọ jábúrú ẹ̀ ṣàkọlọ kó o kọ́ máa tọ́jú ìyàwó ìyá ẹ̀ pé owó tóun bá ti ń send kó máa fi tọ́jú ìyá ẹ̀ ọmọ mi ẹ̀gbọ́n ìyẹn wá ní òun ti gbọ́ bó ṣe lóun ti gbọ́ bó ṣe ní òun ti gbọ́ yẹn máa yẹn wá kọjú sí mi wọ́n wá ní kí ni mo ní ìdí lọ́wọ́ àwọn mo wa ni nkan te ba si fun mi ni pe o ko mi pe mi le ma so ko ye nkan bayi ni mo fit ma
2: yan
1: wa da pe se to ba ifun mi ni 500,000 kin ti e si ma fi sowo pe se ko kere si mi ah
2: ejo eno wo si pepe
4: stress your head to the altar
2: in ma kata for
4: yes lord
1: iyalẹnu ló fàájọ fún 500,000 naira lólo fẹ sẹ ó wá níṣẹ mo ní àkáǹtì nọmba mo wá níbo mo ti fẹ rí pé ìlóyún tó wá dáhùn pé ọwọ ta ló lè ṣolóòótọ fún mi pé tó lè kówó yẹn fún mi mo ṣáà lọ pé àǹtí kan pé kán jọ pé wọn fẹ sẹǹdì owó kan sí mi nígbà tá àtìyàn wá bá mi ó wá ní 1,000,000 ló sẹǹdì
2: ló padà sẹǹdì instead of 500
4: out of a million
1: la ni fo mo se se iranse la ni fo ya se se iranse ise iranse yin o jo
2: amen
1: awo gbogbo nkan to mi ninu oro yin ati eti omi ko ni joku na mlowo
2: ye dide I got look alone.
5: Praise the Lord.
2: Hallelujah.
5: Mo fẹ dupẹ lọwọ Ọlọrun ori oke yi. O ni iya kan ti mo n tọju fun ọdun marun. Mo ma n tọju iya iya awọn ọmọ ẹ lọ fi si ayika mi pe ki ma tọju iya iye. Awọn ọmọ ẹ wa nilu Oyinbo. Mo ma n tọju iya iye o ti lọ pe ọdun marun ti mo ti n tọju iya iye. Nigba to di iṣoru ta ṣe ni alẹ ana mọju aro yi. Ti de ta ra omi tọni ka fi fọ ori mo wa fi mọ oju. Nigba ti mo wa dele awọn ọmọ iya iye ti de lati bi 3 days now. Tọ ti de sile ni
2: iye àwọn ọmọ ìyá yẹn
5: tó wà ń lu òyìnbó
2: wọn ti wá sí nàìjíríà
5: àwọn méjì
2: ok
5: ńgbà tán dẹ́ẹ̀dẹ́ ọ̀n bá mi sàn kankan ṣùgbọ́n lálẹ́ àná tí mo wá sí ìṣòro mọ́jú tí mo ra omi tí mo fi fọ orí tí mo fi fọ ojú wọn wá ránṣẹ́ pè mí ní àárọ̀ yìí àyà mi tẹ̀ ń kọ́kọ́ já mu ní kí làwọn ènìyàn àbí wọn fẹ́ kí n tọ́jú ìyá wọn ni àbí mi ò ń tọ́jú ìyá yìí dáadáa ni mo ṣe rí tí ìyá ń sunkún wọn ní màmá kí ló dé màmá ní bí mo ṣe ń tọ́jú àwọn kò sí ẹni tó lè dà bí ẹ̀mí sẹ́ àwọn ọmọ ìyá ṣàṣetán wọn ní nǹkan táwọn ṣe ránṣẹ́ pè mí ni pé màmá ẹ má sunkún mọ́ omi wá ń bọ́ lójú mi màmá làwọn fẹ́ fi mí sílẹ̀ ọmọ ìyá yẹn ṣàn sọ pé àwọn fẹ́ mú màmá lọ sí òkè òkun
2: iṣẹ́ ti bọ́ lọ́wọ́ ẹ̀yìn nìyẹn
5: èmi wá fẹ́ pé iṣẹ́ ti bọ́ lọ́wọ́ ẹ̀mí pé ẹ fẹ́ mú màmá lọ sí òkè òkun omi ṣàn bọ́ lójú mi lẹ́nu ìkọ́nù àwọn ọmọ ẹ̀ tó já gbà ó wá dáhùn pé iṣẹ́ ò bọ́ lọ́wọ́ yín ṣùgbọ́n àwọn kan fẹ́ mú màmá lọ ni ẹ lọ lálẹ́ fi ṣe bísínẹ́sì òwò tẹ̀ ń ṣe mo ní
2: wọ́n bi yín pé
5: wọ́n bi mí lẹ́rè bẹ́ẹ̀
2: ipe èlò
5: èlò ni mo lè fi ṣe
2: òwò lè fi ṣòwò
5: mo wá ní 2,000,000 mi ò fẹ́ ṣọkan mọ̀mọ̀ pọ̀ lọ́wọ́lọ́wọ́ ọmọ wọn àgbà wá dìde ó wá ní 2,000,000 lè tó yín ta frozen food
2: pé 2,000,000 lè tó yín ta frozen food àwọn turkey chicken
5: wọ́n ní kọ́ lè tó mi wọ́n ní ọ̀rẹ́dì pọ̀hún ti pèsè freezer méjìlá fún mi mo kọ́kọ́ yíra mo yíra nílẹ̀ mo rọ́ lù nílẹ̀ ẹni tó bí tẹ̀lé náà tún dìde ìyẹn náà ní 2,000,000 lè tó ó ní torí pé táwọn bá wá sí nàìjíríà bí màmá ṣe sọ pé mo máa ń tọ́jú àwọn bí ọmọ òkókó ni ó wá ní nǹkan tó wà ń bẹ ni pé freezer méjì ti dúró pẹ̀lú jẹnẹrétọ̀ ó ní òun máa fún mi ní 10,000,000
4: jésù
2: yẹsù ẹnáwó síbí
4: yẹsù
2: ìwọ bèrè 2,000,000
4: ìwọ sọ 2,000,000
2: ó ń sọ 10,000,000
4: àìpẹ 10,000,000
2: ta ló sàmì
4: yìí ṣe hẹ́nà
2: ó yá lọ pàdé àánú ńlá
6: ẹnjìníà mi ẹ jádókè lọ́hùn.
2: ìṣòro ti bẹ̀rẹ̀ o.
6: DJ have started.
2: ìpàdé ti bẹ̀rẹ̀ o.
6: I'm started.
2: ní ìlú lẹ́ṣà o.
6: ìlẹ́ṣà.
2: ọjọ́ Friday.
6: fẹ́ṣà.
2: ọ̀gá.
6: sá.
2: má mi sí ẹ.
6: do not miss it.
2: ìwájú olúwa ló lúwa ní kò wà.
6: yẹ́lọ́sẹ̀ should be in his presence.
2: látàárọ̀ dalẹ̀.
6: from morning till night.
2: a bá se prayer láàárọ̀.
6: we won prayer in the morning.
2: a bá se prayer lọ́sẹ̀.
6: we won prayer sinu.
2: ẹ̀ṣẹ̀.
6: sá.
2: wà níwájú olúwa. àdèmà fún àwọn ní ipò orí òróró gbà lọ́wọ́ wòlíì rẹ̀ má jẹ̀mú ni wípé a máa tú ọ sílẹ̀ má jẹ̀mú ni wípé wà á lẹ́rìn má jẹ̀mú ni wípé wà á lẹ́rìn ọpẹ́ wà á kọrin ọpẹ́ ládùúgbò rẹ̀ wà á kọrin ọpẹ́ wọ́n ní kí n sọ fún ẹ̀ ọjọ́ Friday má bọ̀ báyìí nílé ṣá bàbá tí ń pray láàárọ̀ ta sinmi a máa pray lọ́sàn-án máa
6: sinmi
2: a tún máa pray lóru Friday
6: again
2: ti wọ Saturday
6: bàbá
2: ti ń parí
6: once we finish
2: la ń lọ sí Èkó
6: lọ́jọ́
2: Sunday
6: gbogbo
2: ìyára sango ní ọjọ́
3: Sunday.
6: On Sunday.
3: Ni ojo Sunday.
6: On Sunday.
3: Hey, ma miss ye o.
6: Please do not miss it.
3: I go call sir.
6: 1 p.m.
3: Ni woli matinde o.
6: Be be around.
3: Hey!
6: Yes sir.
3: Iri ajo ta mbabo. Lati Sunday meta.
6: On 3 Sunday.
3: Yo pari o.
6: Be the end of it.
3: Sunday.
6: Sunday.
3: Sunday to pari.
6: This is last Sunday.
3: Minu osu yi.
6: Of this month.
3: On la ma fi sase kagba.
6: This is the final Sunday.
3: Ise ma je mu ta mba lo.
6: Come that clock you start on.
3: Oluwa wi gbo.
6: God says.
3: Ki lo se ororo.
6: I should go and do the oil.
3: 2000 pieces.
6: Of 2000 pieces.
3: Fun eyin ara sango.
6: Sango ta.
3: 2000
6: pieces.
3: Oni mo nkobo.
6: I'm coming with it.
3: Just eyan 2000.
6: Just for 2000
3: pieces. Ti eyan 2000 ba ti ri.
6: What is complete
3: now? Ninu eyan 3000.
6: Out of 3000.
3: Esa.
6: Sir.
3: O ti dara.
6: Then is enough.
3: Ero 2000.
6: Just 2000 people.
3: Oluwa wi gbo.
6: The Lord says.
3: Ororo ma je mu yi o.
6: Come with that oil.
3: Inu ororo yi.
6: Inside this oil.
3: Na ma fi aje yen si.
6: That's how they put the wealth in.
3: Gbogbo ti n ba ti wa fun e ni ma je mu yen.
6: I give you that covenant.
3: Ni ojo Sunday.
6: On Sunday.
3: Ti mo fi owo yen le olowo.
6: And I hand over the money to you.
3: Wa ki bo nu ororo yen.
6: Put inside the oil.
3: Ororo yen ti o ti ready.
6: Oil that is not ready.
3: Oni o je.
6: That is why.
3: Ka pari e ni Sunday to koja.
6: This is last week Sunday.
3: Sugbon Sunday.
6: This Sunday.
3: Ororo yen ti dele o.
6: Oil is ready.
3: Hey. Ma je mu ti de o.
6: Covenant is here.
3: Eyin wo le gbagbo.
6: Among you believe.
3: Ororo a ma fun ajaga tutu.
6: Oil break yoke.
3: Ajaga to dojuku e.
6: That yoke that face.
3: Ororo yen fo denu e.
6: Amen. I break it now.
3: Ajaga ma tesiwaju.
6: The yoke of
3: tradition. By the reason of anointing.
6: By familiar.
3: Oya ko ma lana.
6: Amen. They are concealed.
3: Oni akikanju.
6: Yes sir.
3: Sugbon won je ko ni eyin.
6: Okay, but there's no the war.
3: Ori awon eyan.
6: You don't have anyone around
3: you. To le ren lowo.
6: I can help you.
3: On to buru ni aye ni pe.
6: It's very worst in life.
3: Ki lekun eniyan ti mo eni.
6: Once door is shut at
3: this point. Ilekun eyan ba ti ti mo.
6: Once door is shut.
3: O lewu pupo.
6: Yes, it's very very
3: difficult. Sori Satan se.
6: See this work we are back
3: on. A fe fi silekun eniyan ni.
6: You need to open door of men.
3: Hey.
6: Yes sir.
3: Eni kan ni daddy.
6: Door of helper.
3: En so fun pe ka lo ma sise kan.
6: Say daddy, you should do something.
3: Eni ka lo ma ta nkan.
6: Say you should sell something.
3: Be ni ma.
6: Yes ma.
3: Yes sir.
6: Sir.
3: Ta ba ti silekun.
6: Once we open the door.
3: Eniyan fun e.
6: Helper for you.
3: Ibe ni Alanu ati wole.
6: This way helper will come
3: si
6: in.
3: Sise to se.
6: To your business.
3: Yes sir.
6: Sir.
3: Oro Oluwa wi pe
6: emi
3: o bu si ise owo
6: won. Bless your hand work.
3: Ko n so wi pe emi o bu si awon to sun sile
6: o.
3: O ye dide bayi.
6: Now arise.
3: Ojo Sunday.
6: On Sunday.
3: Ni sango ota.
6: Sango ota.
3: Ma miss ye.
6: Please do not miss it.
3: Ago kan se.
6: 1 p.m.
3: La ma ti bere.
6: We will start the program.
3: Yes sir.
6: Sir.
3: O ma buru fesu.
6: It's going to be packed.
3: Hey! Afi to ba ti same.
6: Only as the same say amen.
3: Mo Oluwa ni eyi o.
6: The voice of the Lord.
3: Atu o sile.
6: Amen. You are delivered.
3: Atu o sile.
6: Amen. You are delivered.
3: Ide yi konja.
6: Amen. This bond are broken.
3: Ogun yi o ni gbi omi.
6: Amen. This battle lo swallow you.
3: Ogun yi o ni gbi omi.
6: Amen. Your battle lo swallow you.
3: Angel pe ko gbi ogun yen.
6: Amen. This angel come.
3: Mo lo tun mo lo se.
6: Go let her right.
3: Mo lo iwoju mo lo eyin.
6: Go front and back.
3: Mo lo igun merin aye.
6: Focus of
3: the eyin. Ti e le sami na.
6: They can say
3: later. Ibi ogun tin jade si o. Ara ina da lo be.
6: Amen. Don't go.
3: Ara ina ja lo be.
6: Amen. Don't go.
3: Gbogbo awon to ye fun idajo.
6: Those are out for judgment.
3: Lori oro re.
6: Over your case.
3: Ara se idajo.
6: Amen. Don't go judge.
3: Gbogbo ni ye fun idajo.
6: Everyone that's just for judgment.
3: Lori aileri re.
6: Over you don't have testimony.
3: Oh, leri.
6: You don't have testimony.
3: Tell you ba leri.
6: Anyone does not have testimony.
3: Ayabu.
6: They will mock you.
3: Oga.
6: Hey, yes sir.
3: Aileri re.
6: You don't have testimony.
3: Won bu e.
6: They are mocking you.
3: Sugbon enikan be nidi e.
6: But there's someone behind
3: you. Anyone need the aileri re laye.
6: You don't have testimony.
3: Ara se idajo.
6: Amen. They are judged by thunder.
3: Sọgbẹ́ ìgbẹ́rara lára ń ké wọlẹ̀.
6: Yes, ìgbẹ́rara lára ń ké wọlẹ̀.
3: Sọ̀rọ̀ sókè.
6: Ìgbẹ́rara lára ń ké wọlẹ̀.
3: Kí gbé sókè sọgbẹ́ ìgbẹ́rara lára ń ké wọlẹ̀.
6: Ìgbẹ́rara lára ń ké wọlẹ̀.
3: Ẹni tí ń nimi lára.
6: Anyone that afflict me.
3: Ẹjọ́ sunkún kí koro jáde láyé.
6: Let them die.
3: Ẹni tó ń dàrú bí mo ti ń kojú.
6: Ẹjọ́
3: sunkún kí koro jáde láyé. Ìgbẹ́rara lára ń ké wọlẹ̀. Ẹjọ́ sunkún kí koro jáde láyé. Ẹni tí ò já láàánú ó yàgò
6: mi.
3: Ẹni tí ò jẹ́ ká láàánú ó déwájú mi. Èrí bá dà lẹ́kẹ̀rú mi ní ta. Mo kéde ni o. Èmi ni kò dọ̀la. Ara kò sẹ́gbà wẹ́. Ara sẹ́gbà
6: wẹ́.
3: Ọ̀gá ire ń bẹ nínú
6: ẹ.
3: Mo jẹ́ kó rí ire
6: inú.
3: Àṣẹ Olúwa ni èyí.
6: Àánú
3: bọ́ọ̀lù
6: ẹ.
3: Tètè o.
7: Ọjà máa bọ̀.
3: Máa bọ̀.
7: Ọjà máa bọ̀.
3: Olúwa rán mi sí ọ.
7: Bẹ́ẹ̀ ni o.
3: Dídí ọ̀run wípé. Ìwé gẹ́gẹ́.
7: Lẹ́ẹ̀rí kan.

0: onile mo ki alejo ani faisan lo gba oruko ti emi ni babangana ti gbogbo aye ma pe ni baba kerewa alase ati oludari stand action koboko eike ikudie kudie to wa le ma ba iwo lomo okunrin ja kan si mi
1: ni iwaju continental guest house nepa nilu akure
0: phone number mi 08164122777 le kan si 08164122777
2: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. O ni a pè ní Stand Action Koboko. Ani ni olómi, ani oni powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa. Kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò. Kí ẹṣin ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Àìsàn tí ó gbóògùn ọlọ́run ò ní fi ṣe wá. Gbogbo nǹkan tí ò bá lè máa ṣe wọ́n lọ́mọ ọkùnrin. Mo fẹ́ kó o gbìyànjú. Kó wá bá mi
1: ní iwájú Continental Guest House, Nepa, nílùú Àkúrẹ́.
0: Phone number mi 08164122777
2: Egúnjẹ egún òṣájọ òṣà ògùn tẹ́mi ò bá mọ̀ èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa a máa dàgbà a máa wọ 90 wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni 50 ọdún ni ẹni 100 ọdún ni ẹni torí pé ẹṣin ara rẹ ò gbéra dáadáa àgbò rẹ ò lè kàn bí àgbò. Ṣé nínú àgọ ara rẹ bóyá ara ń ta ẹni àbí ara ń já ẹjẹ ni àbí inú rẹ ń kùn ní gbogbo ìgbà orúnkún ń ro ẹni oríkèríkè ara ń ro ẹni àbí àti rìn ibùsùn kan síbi kejì ó di ogun àbí wọn tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró déédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró déédé á jẹ́ pé àìsàn kan wà tó ń fà á àìpèníjà nínú iṣu ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀ ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣu ara kan wà tó ṣiṣẹ́ pàtó tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dí. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ nǹkan máa jáde níbi gáàtì ẹ wọ́n máa fọwọ́ tì sínú irú nǹkan báyìí yóò dáa. Kan sí mi
1: ní iwájú Continental Guest House, Nepa, nílùú Àkúrẹ́.
2: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ọlọ́mọkùnrin nínú àgọ ara nínú iṣu ara ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o. Gbogbo nǹkan tí nǹkan tí ò bá ń ṣe. Kan sí mi.
0: Phone number mi 08164122777 08164122777
2: Àgbo marugbo takebe òun ni àgbo tí èmi ń gbé káàkiri tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ̀ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ ń wú ni o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo orúkọ báyìí kò da ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́ a ṣiṣẹ́ tí oògùn bá tán a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ àwa kì í ṣe èyí àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀ òun ni ó ṣe wá. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ṣoṣo òun ni mò ń ṣe. Kan sí mi
1: ní iwájú Continental Guest House, Nepa, nílùú Àkúrẹ́.
0: Phone number mi 08164122777 lẹ́ẹ̀kan sí 08164122777.

0: ọjà ni mo gbé kalẹ̀ yìí tí ò sẹ́ni bèrè tí mò ń tà ó yá ń bàdàn jàre.
1: Ìyá tankété ayé ń lé ọ́n bí òun sá lọ́ka fàṣàn ń bọ̀ lọ́wọ́ ọjà yé ò tó gbọ́ ìmọ̀ràn mi ó yá lọ́dọ̀ alájí àgbà bàbá aláàánú spiritual home ó gbóná bí ẹlẹ́gùn ṣẹ̀pọ̀nà òun gan lọ́nà àbáyọ tọ́pọ̀ àwọn tó fẹ́ tàtà jèrè ń sátọ̀ ẹni wọkọ̀ wáyà ẹni fẹ́ gbọ́mọjọ́ á lọ bẹ̀ confirm ni kì í ṣàsáwọ̀ nínú cash bọ̀ owó ayé kúrò lára ni.
0: Ṣèbí ìlú Àkúrẹ́ ni wọ́n wà.
1: Bẹ́ẹ̀ni wọ́n wà ní ìdí mango òkè ọgbà lọ́jọ́jọ́ Wednesday, Thursday àti Friday sọ fọ́lọ́kadà ní Lafẹ́ Junction Àkúrẹ́ nílùú Ọ̀wọ́ ẹ lọ pàdé wọn ní God Plaza lọ́jọ́jọ́ Saturday àti Sunday opposite Àlàáfíà Hotel Ọ̀wọ́ Monday and Tuesday ìka ẹ lọ pàdé Alhaji Àgbà ní Bakusa Street opposite ilé ìyá Bakusa ìlú Ọ̀rẹ́ Alhaji Àgbà kọjá bẹ́ẹ̀ àgàgà ìyọnu àgbàlú olóṣèlú contractor ẹ̀yin ni ìyọnu àgbàlú wà fún mo ja ọ̀tán telephone 0806 397 0829.

0: Olorun oba lo to gbojule to se fokantan nitori ko si soro to ba wa se be to nbe da laye nbi Olorun oba mi lo to gbokan le iwo ni oni jo su o nitori wipe isowo awon eda kan ti o ri soro ti o wa nu fitina ti nigba kan ana ti won se be ti won jigiri soro ara won ti won o je ko sun won lowo obere igba to dowo waju Olorun oba mi se be to da soro won sawon na pada bori isoro mo tun kiyan ku dede asiko yen ku ojo ta wa yi ile ise ridu alalubarika ta wa yi na ni mo fi kiyin ku dede asiko yi agodo gbo ti di oba koko eru agadagba loba losun ori ti de ti se lakosun ara ope be ti de ti soba rina oko eto igogogo ni yun e ma se wasiwe isu e ma momu lomu e ma fololo fo ohun eto aye le na le to te n gbo ite ba gbagbe nibi ta la ji agba baba laanu agba omi mo le ti fi te wete gbo setu sile fo mo niyan ba ke so o ga jogo to ba ti nibo liwo baba ni se nibi won gbe sode se bi e ti kuku mo pe pele meji le to yi ko rora ipele elekini lati soro nipa alafia laye omo niyan ipele elekeji lati soro nipa riri se laye eda nitori mejeji lo se be to gbogbon laye mi Olorun oba mi se be odewe ategbo ewe ategbo to dai ki se fun faji lasan ki se fun decoration lasan ki se wipe Olorun oba mi danu sile aye to fi tole aye korin kese lai lanfani kan tori anfani ohun to mi ni Olorun oba mi sise be to fi da gbogbo ta nsoro oba e nitori ewe ategbo ta nsoro oba eleyun tun se be o saju wa dele aye e ra won eranko eleyi ti o tun se be ti o wulo fun wa yi awon na tun se be won saju wa dele aye e bo awon iwa igberaga telomi ise lenu ise sawon akegbe lo je ki fitina ti wahala de ba afemi afemi telomi hu ni wa lo fi dologo ana aile fi asiri pamo sokun eni lenomi fi so ogonu boya le mo pe irin ajo silu ebo to ye kelomi ti lo o ti lo ti pe ko ti ma gbegbe aye irorun lohun ofure lo se be to fenu ara e wiwi kuwi to so asiri ara e sita lo wa di wipe oko re sowo aye ai moju to awon obi so mo ngba mi eleyun le je ko mo ya pa nle omo ti o se be ti o fi sile ewe yo se be yo lo re darapo megbe kegbe to ba wa darapo megbe kegbe re awon to ye ki ko ma fa ko ma mu nile ewe yo wa se be yo muyun ni baada ele to le yi kadara ati pinu Olorun oba mi lori aye e ti o yiyun pada awaji wipe ase Olorun o se lori e iwo lo ni je o toju so mo ti wi lekan ni isowo awon eda kan ipo gidi ele ti won se be ti won le latojo to pe o ku gere ko te won lowo bayi ni won se be ti won lo fenu ara won wiwi kuwe saye ti won ele to pada gbodi si gbesi aye ti won gbogbo ti mo wi lati ekan ifara lasan ni amo e je kin bo si ku kudu eto fun ti dede asiko yi alaji agba baba laanu fura won awon na be nkale fun ti dede asiko itasiko ba to awon no se be won fun lede moko to di pe ate waju number alaji agba baba laanu agba mimo re 08063 970829 ipele elekini eti mo wi lekan ni sharun atesan lo se be to je ajogunba ni gbesi aye ti ni shamu bota ni shamu wota ni tabi afowo fara eni laye nbi ko se tegbe opa iwe ategbo ko si ti o kanu dede e boya le mo pe opo ohun teda nje teda mu laye nbi lo sokunfa arun atesan to se be to sole si gbesi aye ti e to wa di wipe won gbe kakakiri iwo lo wa se be to nfi yin lape ngbesi aye ti sowo atese lo se be to nkuririri to ku tetai boya le mo pe teja ko ba ti raaye san dada lago ara eni orisirisi lo yori si lago ara eni o e warewe ategbo tolowo ba mi se be to fi ke wa laye yi eleyun la se be ta fi toju ara wa amo tin ba pe a fi toju ara wa ye gbogbo eda tin be nle aye kan lo moju le ja e ise tolowo ba mi fi ron kaluku nle aye eleyun o se be o yato sira won ito fi ran alaji agba baba laanu re le mi wa sori ategun lati ma polongo e le ti je iwoso latodo olorun ala oba taala ajen to fi number alaji agba baba laanu le de lekan si 080-6397-0829 te ba wa npe won ti won o tete gbe gbeyanju e ma pe won sowo waju e ma flash won o e wa gbose irunrun sun tin ni se yajija lore kore ni ara yin yun leyin iwe ara tita leyin iwe life omi atapara se foni ku for landin tin ni arin won lesin o mesin orisa dede ma pari wo ye soju susu tin ni alejo bi elego ile to ko ti o wa dede to nse segesege iso wa wo kun kan wo le se dede lodo iyawo sai romo bi ti yin ni boya le mo pe ai romo bi tare o kalukun paruwo lotun losi oni tumo ile to ba de je ki lo wa ba de ohun boya le mo pe iso wa run ata iso kan be lago ara okunrin atobi to le de na omo bibi iyawo yoro wipe ara oko ni isoro wa oko nigba mi yoro wipe ara iyawo laarun wa amo ti won ba wa se be ti won ke fi e ti won kan sawo to moju le je oro ki won ba won fe we ategbo toju e lara yo ba le kokoko lomo yo wa ye baba laanu ko ni isomo amo arun ata eso to le de na omo bibi ni baba yo ba yin toju e tara yo le kokoko tara yo da saka mo ki yen ku kale omo ya jowo ebi ni zan loko mi wa ni ku moro leke amele mero ede kata pilor ti wo le asebi na ni mo fin kiyin o mo pada abo na he je ndodi keji lo na e ku kale
1: ohun ala nta ku ko le digi ko le di shu shuba baba fi ga ma eyo ti ti aye raye ku le ja
2: o ta ko jo lukodo iṣẹ́ ọwọ́ àwọn ará bíi tí ń sọmọ ológo ọdọmọ olófòlì
3: ó yá tètè
2: tó ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀
3: lé lọ́wọ́
2: alhaji àgbà bàbá aláàánú spiritual
3: ọkùnrin dandan
2: èyíkéyìí àìsàn ara
3: ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́
2: promise and faith
3: àṣírí bíbò
2: ìyọnú ẹ̀bẹ̀ àwọn àgbà
3: bàbá aláàánú kájú ẹ̀
2: ìyọnú
3: àgbàlú
2: sẹ́ńtì
3: òyẹ
2: oyún ìjọ àṣírí bíbọ̀
3: àtúndì àṣínà
2: ó yá lọ́dọ̀ ẹni tí àlàfinà
3: ẹ máa pàdé bàbá aláàánú alhaji àgbà
2: lọ́jọ́jọ́ wednesday
3: thursday àti friday nílùú àkọ́kọ́
2: ńlá fẹ́jọ́ sọ̀fọ́lọ́kadà pé
3: ilé bàbá aláàánú
2: ìdí mango lókè ọgbà ló ń lọ
3: saturday and sunday
2: ẹ lè rí bàbá aláàánú
3: nínà god plaza opposite àlàáfíà hotel
2: lu àwọ̀jọ monday and tuesday
3: ẹ rí bàbá aláàánú
2: ní bàkúsà street
3: opposite ilé ìyá bàkúsà
2: ìlú ọ̀rẹ́
3: telephone
2: 006-397-0829
0: mo tun ke yin e ka bo pada e ti mo wi foran ti mo se lo ton ye ri pe o tun kin leyin boya le mo pe iso wa wo bi kan o pe ti o tin ri wahala lori nkan kan lori ikini won pe adada ti soyun fun won ni ku won wa se be to gagele mo iku to gagele mo yin ti won ba wa lole ibi o ye mi wo lawon ti ebo wipe ki olore se scan igba ti o ba wa de bere won pe oyun ni bembe oyun tin bembe ko ki se pe o yi sotun yi sosi odun kini kojo odun keji kojo odun keta gbenu lera won omo ni bembe e ka se mo wipe arun atesan lo se be to sodo sinu e e wa pe ki lo ko ya le wi oko e lori agbagbe amọ te ba wa se be te ke fi ru nkan be e kan salaji agba baba laanu ke lori gbamoran be gbogbo ẹni ó ṣe bẹẹ tí ó wà lẹ lálàáfíà yóò bá dé tẹlẹyìn bá ṣe bẹẹ tí ń bẹ níkùn tíyín tó wú síbẹ àti rọmọ bí àti ilé lóyún obìnrin yóò dìṣòro ṣe wá rí gbogbo ìtí mo ń sọrọ ọba látẹkan yìí èké tó bá wá ṣe bẹẹ tí ó ṣe tí ó mú gbèsè ayé yín dúró digbí lórí àrùn àtàìsàn ilé tẹ wá sunkún wípé àrùn àtàìsàn fílé ayé yín lápẹ ẹ má dúró ẹ má tẹ̀tì ẹ̀yin ní ká ẹ jígìrì sọ̀rọ̀ ara yín ẹ̀jẹ̀ tó bọ́ sí pele ẹlẹ́ẹ̀kejì ṣe rí parírí ṣe láyé ọwọ́ ọmọ ẹ̀dá eléyìí ó ṣe bẹ́ẹ̀ ó gbọgbọ́n èèyàn ò gbúdọ̀ sùn kó lè sùn síwájú ṣálàkálà ló ṣe bẹ́ẹ̀ tó sọ tó ń gbògo lọ́wọ́ yín ṣálàkálà ló sọ ìṣerere yín dohun àná tó wá di wípé ẹ wá pìtàn nígbà kan àná wípé nígbò ibi ogún ọdún sẹ́yìn ọgbọ̀ ọdún ọkọ̀ méjì mẹ́ta ń lẹni ẹ ti kọ́ lérí ẹ wá ṣe yálégbé káàkiri báyìí wọ́n ni o ma jẹ́ oṣù oje ṣakọ̀ tintin níṣẹ́ jakulẹ̀ níṣẹ́ mi kórira láyé fi sinyin la ṣàmúbọ̀ ṣẹ́ níṣẹ́ tì lórí iṣẹ́ ni gbogbo èké ìtẹ́ bá wá ṣe bẹ́ẹ̀ tẹ́ kojú nígbèsí ayé tiyín ẹ wá sunkún sọ́tún sósì ẹ wá gbéṣẹ́ lé bọ́bá ìṣẹ́lẹ̀ nígbèsí ayé ìrọ̀rùn báyìí ìrọ̀rùn yóò dé bá yín ìṣòwò àwọn ẹ̀dá kan rèé wọ́n lọ rèé yáwó òbítíbitì wọ́n gbé yùn kalẹ̀ rèé láti máa tajà ọjà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbé kalẹ̀ ẹlẹ́yìn ò tàyè ṣe ní yọwó omi ẹlòmíà pé níbi ọjà báyé ṣe ló ṣe bẹ́ẹ̀ tó bobẹ̀ sí kan ẹ kàṣàmì pé ọ̀rọ̀ ara yín gba kẹrin sọ́wọ́ iwájú nìyẹn kẹ̀lé bẹ́gbẹ́ pé ogun gbèsè jíjẹ láyé yín yóò ṣe bẹ́ẹ̀ yóò dópin ẹ má gbàgbé kẹ mọ̀ wípé àánú ọlọ́run ọba mi ṣe kókó lórí gbogbo iṣẹ́ tẹ́dà bá wá ń ṣe láyé ń bí ẹ̀yọ́nú adẹ́dà ẹ̀yọ́nú ọlọ́run àlá eléyìí ń ṣe kókó nígbèsè ayé ẹ̀dá ẹ rere oko yín eléyìí tí kìí so tí kìí ta yẹn ẹ kàn sálájí àgbà bàbá aláàánú kí wọ́n bá yín bẹ lọ́hùn ẹlẹ́rìí oko yín yóò ta bọ̀kù àbọ̀kù tó so jìgbìnì gẹ́gẹ́ bí ẹ̀yìn àgbẹ̀ àroko bọ́dúndé èmi a máa gbàdúrà lọ́pọ̀ ọ̀gbà wípé ẹ̀ ní ṣiṣẹ́ fọ́mọ ẹlòmíì jẹ ìyá lọ́jà bàbá lọ́jà yóò máa tàtà jèrè tó jẹ́ pé ìṣọwọ́ àwọn ẹ̀dá tí ó bá wá ń bẹ lọ́rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ti yín wọn pé bá alágbájá ìyá tàmẹ̀dúgbò ló ṣe ṣe wọn ní mọ̀ pé àánú ọlọ́run ọba ni àti pé ẹ jígìrì sígbèsè ayé ara yín ni ẹ rí pò tẹ́ ń lé látọjọ́ tó pẹ́ yìí ìrọ̀rùn ni ó ṣe bẹ́ẹ̀ tí ó tẹ̀yìn lọ́wọ́ ìlú èbó tẹ ti ń lé látọjọ́ tó pẹ́ yóò wá ṣe bẹ́ẹ̀ yóò bọ̀ sí fún yín orí olórí ẹsẹ̀ lẹ́sẹ̀ tó jẹ́ pé ìgbà tẹ bá dé ẹ́mbásì wọn pé ẹ̀yin kọ́ níbẹ̀ inú àwòrán ẹ̀yin sì ni orí ojorí olórí gbogbo ẹ̀ ni ó dùpin láyé ti ẹ fò bí ẹyẹ rè lú èbó nírọ̀rùn ẹ bá tún wá dé lú èbó ẹ má sinmi ìgbìyànjú nítorí kò síbi tọ́ta ò sí láyé ń bí o kò tún kí yẹn kú dédé àsìkò yìí aláàjì àgbà bàbá aláàánú bàbá ti bẹ́ẹ̀ ń kalẹ̀ fún ti dédé àsìkò yìí àmọ́ kó tó di pé wọ́n gbé wọn gorí agbágbé ẹ jẹ́ ń pe nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí 08096708290863 9708290 aláàjì àgbà bàbá aláàánú mo kí yín ẹ kú dédé àsìkò yẹ kí gbogbo olùgbọ́ àtolùfẹ́ wa kú dédé àsìkò yìí o
4: ẹ kú dédé àkókò yìí gbogbo etí tó ń gbọ́ mi níbi tí ètò yìí bá dé àjíǹde ara ọmọ jẹ́ o àìsàn tí ò gbóògùn kò ní sẹ́ni kọ̀ọ̀kan wa o
0: àmì
4: àwọn tí wọ́n ń bẹ lórí àìsàn kan àbí kejì olówó mú wọn lára dá
0: àmì ọlọ́run
4: orúkọ èmi tẹ́ ń gbọ́ náà ni aláàjì àgbà bàbá aláàánú fún ìwọ tó bá já sí wípé àkọ́kọ́ tiẹ̀ rèé tí wọ́n gbọ́ ètò yìí rí ìwọ náà fìdí lé nǹkan àbí kó fi nǹkan lédi ó rí nǹkan àbí méjì mú nínú àwọn ètò tí ó ṣe àǹfààní fún ọ tí ó wúlò fún ọ tí ó wúlò fẹ́ ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ náà ṣùgbọ́n kó tó di pé a tẹ̀síwájú lórí ètò náà ẹ jẹ́ ká kọ́ dá sọ àwọn ibi tẹ́ ti lè máa rí wà àtàwọn ọjọ́ tẹ́ mọ̀ bá wa pàdé níbi kọ̀ọ̀kan gbogbo ẹni tẹ́ bá wà nílùú Àkúrẹ́ àti gbogbo ibi tẹ́yìn mọ̀ pé Àkúrẹ́ ló súnmọ́ ọjọ́ Wednesday ọjọ́ Thursday ọjọ́ Friday àwọn ọjọ́ tẹ́ mọ̀ bá wa pàdé nílùú Àkúrẹ́ rí gbogbo ibikíbi tẹ́ bá ti ń bọ̀ tẹ́ bá ti dé Àkúrẹ́ sọ pé ń lọ sí Lafẹ́ Junction Junction tẹ́ dé yìí ẹ ra ọlọ́kadà níbẹ̀ ni kí wọ́n gbé yín wá sí òkè ọgbà di Mango lọ́fíìsì bàbá aláàánú ẹni tó bá já sí wípé Ondo Road ìlọ̀nà ti ń jẹ mọ́ ẹ̀yin ẹ mọ́ padà wá sí Lafẹ́ bá ṣe máa sọ ní gbogbo ìgbà ẹ dúró ní Second Gate Mechanic Junction àwọn ọlọ́kadà wà ní Junction náà ẹ sọ pé kí wọ́n gbé yín wá sókè ọgbà ìdí Mango lọ́fíìsì bàbá aláàánú wọ́n gbé yín dọ́dọ̀ wá ọjọ́ Wednesday ọjọ́ Thursday ọjọ́ Friday àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ fi máa bá a padà nílùú Àkúrẹ́ nù ẹ̀yin tó bá já sí pé ìlú ọ̀wọ̀ lẹ́yìn wà ọjọ́ Saturday àtọjọ́ Sunday lẹ́wọ̀n àpàdé nílùú ọ̀wọ̀ gobikibi tẹ́rí tẹ́ bá ti ń bọ̀ tẹ́ bá ti dé ọ̀wọ̀ ẹ̀yin ẹ sọ pé ẹ lọ sí Nago Plaza kò sọ ọlọ́kadà tẹ́ sọ fún tí ò mọ Nago Plaza tẹ́ bá ti wá débẹ̀ ilé ìtajà tó pọ̀ ní ìsàlẹ̀ ni bàbá aláàánú wà nọ́mbà tátọ́kùn ń pè fún látẹ̀kan náà lẹ́ẹ̀mọ pé tẹ bá ti ń bọ̀ wàbí ẹgbẹ́ àbá àtúntún nọ́mbà náà pè fún ìfẹ́yìn tẹ́ ti láǹfààní láti rí nọ́mbà náà mú ọjọ́ Saturday àjọ Sunday ni ìlànà wà nílùú ọ̀wọ̀ tó bá dọjọ́ Sunday aago méjìlá láàmú kílòsì ń bẹ̀ ẹ̀yin tẹ́ bá mú pé Sunday lẹ́yìn fẹ́ wá ẹ̀ tètè wá torí pé aago méjìlá bá ti lù bẹ́ẹ̀ bá dé lẹ́yìn aago méjìlá ẹ̀ ní bá wa ń bẹ̀ mọ́ àmọ́ Saturday Sunday yìí tó bá ti kẹ́yìn oṣù tí í ṣe ọjọ́ gbàlùmọ́ a kì í wá sọ́wọ́ o gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ pé ọ̀wọ̀ ló súnmọ́ ẹni tẹ́yìn ti fẹ́ wá sọ́wọ́ ẹ má wà lọ́jọ́ Saturday Sunday èyí tó bá ti káyìn oṣù tí sọjọ́ gbàlù mọ́ ọjọ́ kan méjì tá a fi ń wá láàrin odidi oṣù kan náà nìyàn ẹyin tẹ́ bá wà nílùú ọ̀rẹ́ àti gbogbo ibi tó bá súnmọ́ rẹ̀ pátá ẹ̀yin ò máa bá a pàdé ní ọjọ́ Monday àtọjọ́ Tuesday ẹyin tó bá já sí pé ọjọ́ Tuesday lẹ́yìn fẹ́ wá aago méjìlá mọ́ close ńbẹ̀ tá aago méjì bá ti lù ní ọjọ́ Tuesday a kúrò ńbẹ̀ ẹ fẹ́ wá ọjọ́ Tuesday yín náà tètè wá bóyá àbí tẹ́ ẹ ti ń bọ̀ jìnnà ní kẹ́ lè bá a tètè padà wọ́n gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ rí wa kẹ́ tó kúrò ẹ pe nọ́mbà tá ń pe fún yín ẹlòmíín wà àwọn ètò tá ń sọ yìí gan ẹlòmíín ò kì í gbọ́ kì í fara balẹ̀ nǹkan tí ń ṣe nìkan náà ni ó mọ gbọ́ ńbẹ̀ kò ní gbọ́ àwọn àsìkò kò ní gbọ́ ọjọ́ ibì kọ̀ọ̀kan tá a wà tẹ bá fẹ́ wá ẹ pè wá kẹ́ ẹ béèrè ibi tá a wà kẹ́ ẹ má lọ ibi tó jẹ́ pé àṣì ń bẹ̀ nígbà náà kẹ́ ẹ má waste owó ọkọ̀ dànù ẹ béèrè ibi tá a wà tẹ bá fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ wa nọ́mbà ni kẹ́ ẹ máa pè 0863 97 0829 0863 97 0829 nọmba tó dé iléeṣẹ́ Alhaji Agbaba Alanunu tẹ bá ti ń pè mí gangan nígbè kì í ṣe pé bóyá nìkan ni ó mọ gbé tí ó mọ da yín lóye mí náà nígbè tí mà bá yín sọ ní tẹ bá ń bi mí léèrè ṣùgbọ́n kí wá ni àwọn nǹkan tá à ń bára wa sọ ní gbogbo ìgbà àwọn tá à ń bára wa sọ à ń bára sọ nípa ọ̀rọ̀ àláfíà rẹ ni ètò àláfíà bá sì lè fà láfíà tá a lè fi lólé ayé ẹni oríṣiríṣi àìsàn ní bẹ ti ń dẹ̀dá láàmú báwo ló ṣe wá fẹ́ ṣe àfi kí o gbégbèsẹ̀ kó o lè bá a bọ́ nínú ìṣòro tó wà ìṣòro tíwọ ti wà ńbẹ̀ tó ti lérò pé o ò lè bọ́ ńbẹ̀ pé náà ni ọ pa kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ rárá ọ̀nà àbáyọ wà bó bá tiẹ̀ ló ti káàkiri ní tòótọ́ ọ̀pọ̀ ẹlòmíì ni ó ti rò káàkiri àmọ́ tó o bá ti débi títí ẹ o kúkú ní rí wòsàn o sì ní dákẹ́ náà ni ẹni tí o bá ti kú wọn ò kú ní gbèsè àìsàn èèyàn máa ń wá títí téèyàn ó fi kan tiẹ̀ náà ni o ò lè sọ pé o ti lọ etí sì ń ṣe o sì fi ọ́ lẹ̀ o sì lè wora rẹ̀ ràn náà ni ìwọ máa bọ̀ wá pẹ̀lú agbára ọlọ́run tọ́lọ́run fi sínú ewé tó fi sínú egbò tó fi sínú èso tó fi sínú omi ìwọ náà kúkú rí ìwòsàn tiẹ̀ náà olúwa tó dẹ́wé tó dégbò tó dá gbogbo ẹ̀ ó dá fún ká máa lò ó ni bí mo ṣe máa sọ ní gbogbo ìgbà pé kí olúwa tó dá àwa ẹ̀dá ló ti dá ewé ló ti dá egbò ló ti dá ẹranko gbogbo nǹkan táwa ẹ̀dá ẹ̀ tá ń lò tó ń wúlò fún wa olúwa ti dá wọn kó tó dá àwa ẹ̀dá ta fẹ́ máa lò wọ́n ewé wọ̀ kankan níbẹ̀ bí mo ṣe máa sọ gbogbo ìgbà kò séwọ̀ ńbẹ̀ kò sí ẹ̀sìn kankan tó lè tako ìtọ́jú ara ẹni lọ́nà tó bá tọlọ́run mu lọ́nà tó dáa tí ò pa ẹ̀sìn tó ń ṣe tí ò pa lára ewé ni a ní o lò egbò ni a ní o lò èso ni a ní o lò tó wá sọ fún wọn pé kọ̀bálànà tiẹ̀ mu ìlànà wo ni tiẹ̀ oúnjẹ ẹ̀fọ́ oúnjẹ ńlá oúnjẹ wéédú oúnjẹ oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ ló mú ọsàn ó wá ní pé wo lè lò ó àwọn nǹkan tá a dárúkọ ẹ̀ náà ni a ń papọ̀ tí wọ́n fi ń ṣe àwọn nǹkan tí wọ́n fi ń ṣèwòsàn fẹ́ dà á kò ṣèwọ̀ nínú ẹ̀ oríṣiríṣi àìsàn ló wá pọ̀ àìsàn mélòó la fẹ́ máa dárúkọ èyí tó bá ń ṣèwọ ni kí wọ́n pè àkó gbé yọjú ọlọ́run ó sì ṣe ìwọ náà ó rí ìwòsàn èyí tó bá pè wá sí tó bá já sí pé àwa kì í ṣe á sọ fún ọ páwọ ọmọ nípa eléyìí ìwọ náà dìde lẹ̀ fọ́rọ̀ ara rẹ o mọ́ bora rẹ mọ́lé bẹ́ẹ̀ la tún wá ń sọ nípa bó la ṣe lè ráyé lò bó la ṣe lè lórí lu ayé ẹni ní dáadáa bó la ṣe lè jéèyàn nínú ayé ọ̀pọ̀ èèyàn ìlọ̀rọ̀ ara rẹ ò yé mọ́ ẹlòmíì ti fẹ́ lọ kó sódò ẹlòmíì ti fẹ́ lọ rèé pokùnso ẹlòmíì ti fẹ́ lọ rèé gbé nǹkan jẹ kò rí bẹ́ẹ̀ má gbé nǹkan jẹ bí wọ́n bá ló okú tó gbé nǹkan jẹ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó tún máa ṣayé lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ò tiẹ̀ tún dáa fún tó tiẹ̀ ni ó tún wá padà dáa fún wọn ju tiẹ̀ lọ lẹ́yìn ìgbà tí wọ́n bá ló okú ńbẹ̀ tán èèyàn kì í ṣe bẹ́ẹ̀ ó gbégbèsẹ̀ ni báwo ni mo ti lè lọ́nà àbá lórí tí ń ṣe mí yìí kò sí nǹkan kan tíyàn bá gbìyànjú lórí ẹ̀ tí ò ní rọ́nà àbáyọ bóyá wọ́sẹ̀ ló gbé kalẹ̀ tí ò lọ déédéé ni ọ̀nà àbáyọ ń bẹ ọjà ló gbé kalẹ̀ tí ó ta ni ọ̀nà àbáyọ ń bẹ àwọn ìrìn àjò kan lọ fẹ́ rìn ni tó rí se ni ọ̀nà àbáyọ ń bẹ bẹ tó fi lọ rèé pokùnso àbí tó fi wá máa kákurẹ tẹ̀ pé kíní ò ní ṣe é ṣe kò sí tí ò ṣe é ṣe wájú ọlọ́run àfi tọ́lọ́run ọba ọba ní ṣe lókù ọlọ́run wa ní ṣe ọ̀rọ̀ tèmi àti ti ẹni tí ò ní ṣe é ṣe ìwọ náà dìde ńlẹ̀ fọ́rọ̀ ara rẹ kí ni nǹkan tí wọn náà ọ̀pọ̀lọpọ̀ èèyàn míì lọ́ọ́ ló ti dáwọ́ lé nǹkan tí ò ṣàṣeyọrí rí ẹlòmíì ti kọ́lé àkọ́pàtì ẹlòmíì bíi ti ń ralẹ̀ kan ní bọ́ọ̀bì kan bí ti ń rà kan ní bọ́ọ̀bì kan tí ò rójútù kankan nínú gbogbo ẹ̀ kí wá ni èèyàn bèrè fún tíyàn fi rí ó béèrè fẹ́ yọnu ni ẹ̀yọ́ lèèyàn béèrè fún tíyàn fi ráyé gbé tíyàn fi ráyé lò tíyàn fi rójú rí ọlọ́run àtojú rí àwọn tọ́lọ́run káyé lé lọ́wọ́ wá